0: Jubilee FM 96.7. Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo o baba alabiyamo to fe gori afefe
1: lodi ojo tuze oba laanu julo yo to awon omo tin be ni ama aye sile o mama la sigbo to wa ni igboro lowo lowo ko ni denu le re o ni bere owo lowo re ko to le ri idile re omo re bo se nlo bo se nbo ko ni rin arin fese si o ile iwe ti omo re nlo igbomogbomo gbagbalagba ko ni yabe o abe olorun abo abo olorun yo daju lori orilede yo tisha ti awon mo ti won ko wonu gbolo olorun yo tun won sile o abo olorun lori omo lori idile ati ilu yin yo daju o oba mi olomi ere ma o olorun lala to fagada wo pa na oba mi eleto to be to gbogbo aye gbogbo ile pariwo go go go go go go go go go oruko temi o yi pada pastor fakeye mo ne baba labi amo ni munje amo ro ni tase agerede le olodi aje ki gbogbo ara le kaabo le kan si si otututu otu ti e pe akori re ni osu ase pe ore ese ore ofe kan wa to ma je keniyan le bere nkan ore ofe miran lo je keniyan ma tesiwaju ninu re ore ofe kan de tu wa to ma je keyan le se le ase yori opolopo eniyan lo bere on to dara won tun ni ore ofe lati ma se tesiwaju sugbon to ba ti de tete ase yori bayi to ba ti de tete ti aye ti ma ki ku ori re to ba ti debi to ye ki gbogbo eniyan ti patewa fun to ba ti debi to ye ki gbogbo eniyan ma so wupo ku ajabori ibe laye ti jade re male ta pada se ese aro ta ni okuku duro ti to fe fa sinu majemu aseti lo ni pelu agbara ti Jesu Kristi ti Nazareti oluwa fa jade kuro nu majemu na majemu to je ki omo loko ma je bodi tete ogo majemu to je ki omo loko ma bara re nile le ri bi to ye ko ti wa loke lo ni mo fa jade kuro nu majemu na majemu to je ko ojo ke sugbo oto ogo oke wori iru majemu na ro fa jade kuro nbe loni asma asa osu ase pe la wa yi ma fi se re o beni yan ba de fe re ase pe laye ogbodo yo amu majemu ke kuro lona awon majemu aseti awon majemu afaito awon majemu amubo awon majemu idaduro awon majemu ki o ti je ki won ki omo ologo ku orire awon majemu ti o gba ki won takaro pin waju le yi awon majemu to ba je ki ojo ibuku koro laro ti o pada di ojo esi lojo ale awon majemu to je ki omo ologo gbegbese kan si waju ti won tu wa pada gbegbese mejo seyin te yoba ti mu awon majemu ti bo kai kuro lona ati ma rire ase pegbe o le nira nitori eni to ba se lati yori laye kini well done eni ti o ba se lati yori ni won kini pele mama gbogbo majemu ase ti to bara re gbogbo majemu mu bo ti omo re bara re yi loni loruko Jesu fa yi kuro nbe loruko Jesu gba yi la to ba tomo lati ni lojo ko sinu majemu ire ase pe ninu ise awon apostle 2718 gbogbo ru ni apostle paul atawon mo leyin re fi sise nígbà tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi tí wọ́n wá lọ ni wọ́n wọ́n jàkíyèsí wípé ọkọ̀ fẹ́ rìn nítorí ìjì tó ń jà gbogbo nǹkan tí wọ́n ti fi ọjọ́ ayé wọn kójọ sínú ọkọ̀ ojú omi fúnra wọn ni wọ́n fi ọwọ́ wọn kọ tí wọ́n sì dá gbogbo ẹrù ayọ̀ wọn sínú omi ẹsùpà ẹsà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n jẹ́ ká bẹ̀rẹ̀ ká ṣùgbọ́n tí wọ́n kì í jẹ́ ká parí ẹ̀ wọ́n jẹ́ ká fi gbogbo àárọ̀ wọn ṣiṣẹ́ ṣùgbọ́n lọ́jọ́ alẹ́ tó yẹ ká máa kẹ́rẹ̀ rẹ̀ nǹkan ká dì wọ́n lọ́wọ́ mú pẹ́ rárá o màmá gbogbo májèmú tí wọ́n kì í jẹ́ kí wọ́n ṣe nǹkan ní àṣeyọrí inú lẹ́yìn lọ́nà olúwa bàjẹ́ màmá gbogbo májèmú àkàtì inú lẹ́yìn olúwa bàjẹ́ gbogbo májèmú tó jẹ́ kákárí sọ ní bèbè àṣeyọrí olúwa bàjẹ́ màmá ìwọ náà wọ́ bí mo ṣiṣẹ́ ọmọ ọgbà àrùn ọdún fẹ́ fi panú lórí ọmọ iṣẹ́ sí iṣẹ́ àtijọ́ iṣẹ́ ẹ̀gbẹ́ ó tún ṣe torí ọmọ ó ṣe yẹ́sà yẹ́sà fún àwọn tó tó bí lọ́mọ kọ́mọ rẹ̀ balẹ̀ ẹ̀rọ jẹ́jẹ́ ẹni tí òótọ́ ọmọ rẹ̀ tún sọ̀rọ̀ ẹ̀wọ̀sí sí ọdún gbà mọ́ra ọwọ́ ìdìgbà tó yẹ kẹgbẹ́ oúnjẹ ọmọ ká ọmọ lẹ ayé wá padà kẹyìn ọmọ sí ọ ó yẹ kó ti mọ̀ wípé ọrẹ yẹn kò bọ́ sí àṣepẹ́ nìyẹn ọmọ lọdún mẹ́rin ní skútù wọ́n wọ̀n jẹ́kọ́rí sọ̀túkẹ́ẹ̀tì gbé jáde ó yẹ kó ti mọ̀ wípé májèmú àṣẹ ti nìyẹn ọmọ tó kọjá fún ọdídi ọdún mẹ́jẹ nígbà tó fẹ́ ṣe tá ayé fi ẹ̀mí gán gẹ̀gẹ́ ta lọ́rẹ́ ó yẹ kó ti mọ̀ wípé májèmú àṣẹ ti bẹ́ẹ̀ ìwọ náà wọ́n fi 8 million bẹ̀rẹ̀ ọjà nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rí èrè lórí 8 million rẹ lọ́gbọ́ wípé iná wọnú ṣọ́ọ̀bù rẹ ó yẹ kó mọ̀ wípé májèmú àṣẹ ti bẹ́ẹ̀ ọmọ rẹ tó wà nù yàrá rẹ lọ́wọ́lọ́wọ́ ṣẹbi ọkọ ọdún ló lò nílò òyìnbó ó ti jẹ́ wípé wọ́n jẹ́ kó padà lọ́wọ́ òfo ó yẹ kó mọ̀ wípé wọ́n ti yọ kúrò nù májèmú àṣẹ pẹ́ nìyẹn ìwọ náà wọ ìgbésí ayé ọmọ yìí ìgbéyàwó tí wọ́n ti ṣètò wípé wọ́n fẹ́ ṣe tí wọ́n ti náwó náwó ó ọkọ ọsẹ kankí wọn ti wedding ní ọkọ fún dàgbé ó yẹ kó ti mọ wípé ọsí lábẹ májèmú orí àṣẹ pé ìwọ náà wọ ọmọkùnrin yẹn lọjọ tó ralẹ gbogbo ayé ló kíkọ oríire ṣùgbọn ọsẹ tó máa parí lẹyẹ a padà gbọ wípé varanda ẹlẹ tó tẹsẹ kọ ni wọn rí sí lóòótọ lóòótọ ìrẹ ni wọn gbélé lọwọ ṣùgbọn wọn jẹ ó ṣe pé arákùnrin tó gbẹ sọmẹtọ ọkadà lọjọ ọjọ sí ọsẹ tó fẹ sanwó ọkadà yẹ pé lọgbọ wípé olè tí wọn gbé ọkadà màmá kí ló jẹ ká bẹrẹ kárẹrẹ nùrọ rẹ tí kì í jẹ ká parí ẹ oṣù ire àṣepẹ lọwọ yìí ó yá lọ má ṣe tiẹ ní àṣeparí àṣeyọrí jẹ ti ọmọ rẹ látòní àṣeyọrí jẹ ti ìran rẹ látòní náà gbọ léyìí jẹ kí n fi parí ẹ ẹ ṣàtà bá sọrọ nípa orí àṣepẹ ohun tọlọrun ọba ni lọkàn láti parí kì í bẹrẹ rẹ tọlọrun bá wá ìṣọrẹ nínú ayé ẹdá tọdẹ dáwọ iṣẹ yẹ dúró lójijì gbàbí gbọ kí jẹ pé kò lágbára láti tẹsíwájú nínú ayé rẹ tó bá wá díẹ dáadáa ó máa jẹ wípé nítorí àṣẹ dédé rẹ ni ohun tó dára ni láti gbìyànjú láti tiraka láti jẹ èèyàn ṣùgbọn tí ọlọrun ọba lọwọ sí eré yẹ ò lè di àṣẹ pé ọlọrun ló máa ń fúnyàn ní eré àṣẹ pé tẹnìyàn gẹ ò lè ṣàlàyé rẹ ẹsẹ ire tó bá lè ṣàlàyé bó ṣe dí ọwọ rẹ gbàmí gbọ ọlọrun ò lọwọ sí kí ẹ̀ ń wó gbẹ̀dúrà fún eré àṣẹ pé tó ní lè ṣàlàyé ẹ̀ jésù gbé ká ọmọ lẹ́lẹ́ni àánú gbé ká ọmọ lẹ́lẹ́ni májèmú àdúrà rẹ lọ́sẹ̀ lọ́rùn gbé ká ọmọ lẹ́ ọ̀rọ̀ yìí ló máa mú kí ẹmú àdúrà kọ́ lẹ́lẹ́ni ní ọ̀kúnkúndùn ohunkóhun tó bá jẹ́ ìlàkọjá jẹ́ tẹ́pẹpẹ rẹ̀ níwájú jésù lónìí tí máa ń bọ̀ láàárọ̀ mo fẹ́ lọ gbé ọ̀sà ti yọ̀ ní orí pẹpẹ fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́ ó yọ dìde bàbá màmá má gbé rẹ ńlẹ ara rẹ ti balẹ̀ jì orí ètò bàbá alábìyẹmọ lọ wà yìí àmì rẹ jó máa rọ kọlákọlá ó ṣàṣẹ tì má látẹ̀lé lọ àṣẹ tì òní débà ṣẹ rẹ àṣẹ tì òní débà ọmọ rẹ lórí ọkọ wọn yẹ òní ṣàṣẹ tì lórí ilé tó ń kọ́ lọ yẹ òní ṣàṣẹ tì lórí gbogbo ọmọ tó tẹ́ra rẹ jáde òní ṣàṣẹ tì ọlọ́run aláṣẹ pé yóò ṣe tì é ní àṣẹ pé ilé ìwé tí ọmọ rẹ ń lọ yẹ yóò ṣàṣẹ pé lórí ìrìn àjò sí ìlú òyìnbó yẹ ọlọ́run bá ṣe ọlọ́ọ̀rẹ́ àṣẹ pé orísun ọrọ̀ rẹ orísun owó rẹ ò ní gbẹ o wọn ni ó da wàhálà fún ọ lórí ọmọ rẹ ò ní ṣe give away ogun ara rẹ sàmì eléyìí lẹ́ẹ̀kan sí ara ò ní yún ọ ezekiel 37 ekíkú gbígbẹ inú ilé yìí ó yá ẹyẹ báyìí o agbára tó yẹ ọ̀sán àti òru níyà lórúkọ jésù ó máa yá ìwọ àti ibi níyà lẹ́ni tọmọtọmọ angẹ́lì ayọ̀ àkókò yóò bẹ ilé yín wò ọmọ rẹ yóò já gbangba ire irúgbì tí adániwá yóò gbìn sínú ilé yìí lórúkọ yẹ kò ní lálẹ́ wù ní sadakẹ́rọ́rọ́ lórúkọ jésù kò ní ran ọmọ rẹ níṣẹ́ àrèmábọ̀ ọmọ rẹ ò ní fayé sílẹ̀ ní agbede méje ọjọ́ ayé rẹ̀ wọn ò ní fògo ọmọ rẹ ṣe ẹni àkàrà sàmì eléyìí ọmọ rẹ ò ní yáná ogun afárá oyin ọmọ rẹ kò ní já lójijì màmá lára àwọn tó ń yàwó ní àgbáyé orúkọ ìwà àtọkọ rẹ yọ kúrò ń bẹ ẹja ńlá tí ń domi ayé rẹ rólú ayé ò fi ìwọ̀ gbé ojúlarí ọ̀rẹ́ òdenú lórúkọ jésù ayé ò ní fojú bá ọjà àwọn ọ̀rẹ́ ọmọ rẹ bìfọ́ lórúkọ jésù wọn ní fun ní ìfàsẹ̀ wọn ní wọn bọ́ ṣe mọ́ tètè máa dúpẹ́ lórúkọ jésù ayé rẹ á tẹ̀síwájú ayé ò ní sọ òwúrọ̀ ọmọ rẹ dọ̀sán ọmọ lọ́wọ́ ayé ò ní sọ ọ̀sán ọmọ rẹ di òru ọ̀gànjọ́ gbogbo ẹni tí sàmí ọ̀rọ̀ tiwọ náà yóò dayọ̀ ó ti bó nire yọ̀ lórí ọmọ rẹ̀ rí ayé máa báwọ̀ náà yọ̀ nílé ọmọ rẹ ẹsẹ̀ rẹ ò ní kọlẹ̀ ìyàwó ọmọ rẹ lórúkọ yẹ kò ní fi àparí iṣu hàn ọmọ rẹ ò ní ṣàárẹ̀ ó ní forí gbá gígbọ́ pẹ̀ kó tó dáa fọmọ rẹ o ọmọ rẹ ò ní fojú olóore rẹ gbolẹ̀ gbogbo ejò kọ́ ní sítọ́ gbogbo èèyàn kọ́ ló máa gbàgbọ́ lórúkọ jésù ò ní fọwọ́ ara rẹ ṣe ra rẹ jésù olúwa wa ẹnjiníà ṣe ara nìkan tó lè sọ ẹ̀rí rẹ ní ìṣẹ́jú kan bẹ̀ yẹn.
2: Mo kàn gbọ́ tọkọ mi kàn sọ pé ó dẹ̀ wù mí kára lẹ̀ o mo ní ọlọ́run bàbá alábìámọ́ máa ṣe
3: bẹ́ẹ̀ni
2: mo kàn gbọ́ ni pé ẹni tó ń ta ilẹ̀ yẹn ti pè mí o wípé ilẹ̀ yẹn ti bọ́ sí o mo ní o ṣe jésù
3: olúwa o ṣe
2: wípé kó lọ ṣe kọ́nà àpè kó ṣe kan tó bá wù sí orí ilẹ̀ yẹn bẹ́ẹ̀ni sà.
4: ọdún ìwà ara rẹ̀ wá kó lọ ní.
3: àmìjẹ́.
1: ibikíbi tó o bá wà lẹ́nu kọ́ láti yá láàárọ̀ yìí o bọ́ọ̀lù ẹ̀dín kọ́ lágbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà àgbẹ̀ ọlọ́run ká nínú ayé gbogbo ẹ̀yìn tẹ́ ń dá ọ̀rẹ́ fún púrógámù pé kó lè máa tẹ̀síwájú lónìí a máa dá ọ̀rẹ́ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé $500 ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan wà á dúró jẹun ọmọ ìṣe ọmọ rẹ aṣojú rẹ ọmọ rẹ ò ní dí àwa tì ọlọ́run bàbá alábìyamọ o
3: ààyè ló wà
1: hallu yá o.
5: Hello, Hello Prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
1: Abiyamọ o, a ò ní mọ́bọ jẹ mọ́.
0: La la la la gelu FM jagaba gogo retio ma

ọlọ́run kankan o mo máa lóore o èmi máa lóore o mo mú mi róṣùú.

baba mi ran mi o ni mi o gbe oju mi sori oke woni mi bo ni ranlowo mi wa ti wa lati ola bere a dijo ma gbadua fun angeli fa eyin to je pe eni ara ninu sugbon ara yin ko wa si imuse oluwa lo ran mi omo bere kan oluwa ni o si gbadua tori wi pe won sumo awon to ye ki won ran o lowo sugbon ni ona ta bi keji o ko ri enikankan lati ran lowo e ki sisa ola la ma bere ma bi o pe e wa ogede be ni sa ti o le je ni ola la ma bere si gbadua si gbogbo eyin omo Olorun papa julo eyin ke fe nti won pe ni ore ifa eyin ti e fe o ti won pe ni iranlowo ifa ti lo nje be ohun ti eniyan ko lo agbara kaka fun esa iwo go mo pe le dodo re iwo go mo pe won le pe ko iwo go mo pe iwo na le gba iru e nti Oluwa so fun mi niyan gbogbo eyin ti e reti iranlowo kan ni osu toto yi gbogbo eyin ti e foju sona fun aanu gbogbo eyin ti e foju sona fun oju rere osu tefa osu ifa Oluwa ran mi esa osu ibakan na osu eniyan ni osu ti Oluwa ma lo eniyan fun awon ayanfe be ni sa osu ibakan na osu angeli ni osu ti Oluwa ma gbe angeli didi fun awon to fe gbe didi be ni sa eyin kan wa bi ibapade angeli lo nilo o ti gbadua o ti gbawe o ti sare o ti gbiyanju ṣugbọn sibẹ ko da nkankan ibapade lo nilo pẹlu angeli Oluwa ni ọmọ tẹnumọ fun awọn eniyan yi gbogbo ibikibi ti wọn ba wa ni ki wọn ri pe awọn naa ni ni ọla kajijo gbadua ko ju bẹ lọ e kiyesi eleyi maama tẹnumọ fun ẹyin ọmọ Ọlọrun ti ẹ wa ni ikanni obi jẹ ka jọ fi àwòrán tó ń bẹ ní ọwọ́ rẹ tó bá ní orí ọ̀fẹ́ tó ń gbé ní ìlú Abẹ́kúta jẹ́ àjọ fi àwòrán tó wà ní ọwọ́ rẹ yẹn jẹ́ àjọ fi péjọ láti gbàdúà ní òru Friday ọjọ́ karùn-ún oṣù kẹfà ẹ kíyèsí sá ó máa kó fún agbára gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ni mo bẹ̀ ẹ wá ọ̀nà ẹ jẹ́ àjọ wà ń bẹ̀ ní ọjọ́ Friday mo ti sọ tẹ́lẹ̀ kò ní sí ìpàdé ní àárọ̀ Friday ní Abẹ́kúta gbogbo ìpàdé wa di òru nínú ìpàdé Ebenezer àwọn ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n darapọ̀ pẹ̀lú wa nínú ìrìn àjò yẹn gẹ́gẹ́ bí Oluwa ti fẹ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lo ẹ̀bùn wọn láti darapọ̀ pẹ̀lú wa ní ọjọ́ náà so tó bá ní eré ọ̀fẹ́ mo bẹ̀ jájọ gbàdúrà ẹ rí pẹ́ ní ọ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí Oluwa ti rán mi ìwọ náà rí dájú pé a lè jọ fi gbàdúrà wá wo tí bàbá mi yóò ṣe ọ̀la ní ọjọ́ Wednesday ọjọ́ àánú àkọ́kọ́ nínú oṣù kẹfà kò ju bẹ́ẹ̀ lọ Oluwa ní ọmọ gbogbo àwọn tí wọ́n wọnú ìpàdé yìí láàárọ̀ sọ tẹ́lẹ̀ sí ayé wọn bí ẹ ti ń gbọ́ mi láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ wọnú ìpàdé yìí òní ní ọjọ́ kejì oṣù kẹfà ẹ kíyèsí sá méjì fúnra rẹ̀ nọ́mbà ìrànlọ́wọ́ ni ẹ̀yin tí ayé kì í rànlọ́wọ́ ẹ máa ń dá nǹkan ṣe ni ẹ kì í rí ẹni tí ṣúgbà yín mo dúró nínú májẹ̀mú Olúwa mo sọ tẹ́lẹ̀ ìrànlọ́wọ́ aláìlénìyàn ìrànlọ́wọ́ aláìlénìyàn ìrànlọ́wọ́ aláìlénìyàn ìrànlọ́wọ́ aláìlénìyàn ìrànlọ́wọ́ aláìlénìyàn ó di mẹ́rin ìrànlọ́wọ́ aláìlénìyàn ìrànlọ́wọ́ aláìlénìyàn ó di mẹ́fà bí o bá ṣàmì lónìí wàá gba ìrànlọ́wọ́ náà mo dúró nínú májẹ̀mú Olúwa mo sọ sí ayé ẹnìkan ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi wo bí ìrànlọ́wọ́ lo ní ìdí mo lè sọ fún ọ gbangba gbangba ìrànlọ́wọ́ lo nílò kì í ṣe pé
ìwọ náà ò lè dáṣe. Kìí ṣe pé ìwọ náà ò lè dúró lókè. Kìí ṣe pé ìwọ náà ò lè kóró àwọn èèyàn lẹ́nu jọ. Kìí ṣe pé ìwọ náà ò lè darí. Kìí ṣe bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ ló rí. Kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe burú tó. Kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe ya ìkà tó. Ìrànlọ́wọ́ ló fi dàbí pé ò mọ̀ ọ́ ṣe. Gbà mí gbọ́ sá, àwọn tí wọ́n ń ṣe wọn ò ní orí méjì. Ìrànlọ́wọ́ ni wọ́n rí. Wọ́n bí sá, àwọn ọ̀rẹ́ rẹ tó ń wò níwájú, kìí ṣe pé wọ́n ní orí méjì. Àánú àti ìrànlọ́wọ́ ló fún wọn ní tí wọ́n gbé dání yẹn. Olúwa ló ràn mí, ó dẹ̀ ní tẹnumọ̀. Mo bẹ̀ẹ́ ni gbogbo ọ̀nà ohunkóhun tó o bá ní orí ọ̀fẹ́ láti ṣe ni kò ṣe. Ìwọ náà rí dájú wípé ìrìn àjò yìí ìwọ náà wà nù ẹ̀. Torí wípé ohun tó ní agbára ni láti ọ̀la lọ máa bẹ Olúwa lu áńgẹ́lì fún àwa náà. Oṣù ìfàlélẹ̀ yìí oṣù tó o máa ń lo áńgẹ́lì fún àwa náà. Bó o ti lò fún Ábírahámù, bó o ti lo áńgẹ́lì fún Jákọ́bù, tí a yí orúkọ rẹ̀ padà tó di Ísírẹ́lì, lo áńgẹ́lì fún àwa náà. Ẹ̀yin tó jẹ́ wípé àti lè dá ẹnu ara yín gbọ́, ó wá dogo. Lo áńgẹ́lì fún àwọn èèyàn yìí. Ohun tí màmá bèrè fún ọ láti ọ̀la nìyẹn. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní ìdùbúlé àìsàn. Bíbélì sọ nínú ìwé Jòhánù orí karùn-ún pé áńgẹ́lì a máa dìgbà wọnú omi, a sì mú àwọn èèyàn lárada. Lo áńgẹ́lì, lo áńgẹ́lì fún àwa náà, lo áńgẹ́lì fún àwa náà. Ọkùnrin kan ń bẹ ní etí odò yẹn, ẹsẹ̀ bíbélì tí mo kà yẹn náà ni fún 38 years, torí pé kò ní ìbápàdé áńgẹ́lì, ojú kan ló wà. Lo áńgẹ́lì fún àwa náà. Ohun tí màmá tẹnu mọ́ nìyẹn. Lo áńgẹ́lì ló fún iṣẹ́ wa, ló fún ayé wa, lọ́nà tá a ti ẹ̀ lérò. Lo áńgẹ́lì fún àwa náà. Gbogbo ẹ̀yin kan bẹ níbí, kò sí nǹkan méjì tó nílò ju áńgẹ́lì lọ. Ẹ jẹ́ fílẹ̀ báyẹn, màmá tẹ̀síwájú nínú ẹ̀ ní inú ìpàdé ìní ìkànnì láàárọ̀ láso. Máa sọ dáadáa sí i, máa dẹ̀ gbàdúrà pẹ̀lú ogunlọ́gọ̀ ẹ̀yìn ọmọ ọlọ́run. Ìyẹn ní ọ̀la tó bá di aago mẹ́fà ní àárọ̀ yìí, wo bí ìpàdé wà lórí WhatsApp. Lánàá mo tọrọ gáfárà, àná ló yẹ ká ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n òní la máa bẹ̀rẹ̀. Òun náà ni màá gbé títí di ọjọ́ Friday. Gbogbo ẹ̀yin tẹ bá ní orí ọ̀fẹ́, ẹ darapọ̀ láàárọ̀ yìí ní ìkànnì lórí WhatsApp. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, ẹ jáde gbàdúrà láago mẹ́fà. A fẹ́ bèrè fún áńgẹ́lì ìfà ní oṣù kẹfà. Olúwa ló ràn mí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ darapọ̀ nínú ìpàdé yẹn ní orí WhatsApp láago mẹ́fà láàárọ̀ yìí, wá omi tó pọn láàárọ̀ kùtùkùtù, jẹ́ àjọ fi gbàdúrà. Ẹ̀wọ̀n tí Olúwa yóò ṣe. Ìpàdé Ọlọ́run kankan ó ń bẹ ní ọjọ́ Thursday ní ìlú Ìbàdàn fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tá a ti wọnú ààwẹ̀. Màá wà pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní chọ́ọ̀chì wa ní Ìbàdàn ní Ìwòrò ní ọjọ́ Thursday. Gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ ní ọjọ́ Thursday, ìjẹ́jẹ́ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ láàfin mọ́ gbàdúrà. Màá mọ̀ sọ dáadáa ní ọ̀la, ṣùgbọ́n gbáradì fún un pé ìpàdé ń bẹ ní ọjọ́ Thursday. Bẹ́ẹ̀ ni bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀bẹ̀ láàyè. Ẹ̀yin kan wà ń bí tí mo fẹ́ kẹ́ ẹ mọ ilé ìdájú. Kìí ṣe wípé Olúwa gbàgbé rẹ̀, gbà mí gbọ́, Olúwa ò gbàgbé rẹ̀. Ó ń bá iṣẹ́ lọ nínú ayé rẹ̀. Ó lè mọ̀ fojú rí, ṣùgbọ́n láìpẹ́ yìí ẹni tó rán mi ní sọ fún ọ, ìwọ náà wà á dúpẹ́. Bẹ́ẹ̀ ni wà á ní ẹ̀rí, ẹ̀rí tó ju ti ẹgbẹ́ rẹ lọ, ìwọ náà máa bá wọn ni. Bẹ́ẹ̀ ni sá. Now ẹ wo bí gbogbo ẹ̀yin tí a jọ lọ nínú ààwẹ̀, tí ẹ dẹ̀ ń fi ọ̀rẹ́ bá ààwẹ̀ yẹn lọ, tí ẹ̀ ń fi ọ̀rẹ́ yín pamọ́ síbi tí ẹ̀ ń fi sí. Wọ́n fi tó mi létí pé àwọn kan wà tó jẹ́ wípé wọn ò ní orí ọ̀fẹ́ láti mú owó yẹn lọ transfer ní POS. Wọ́n níjọ Sunday mo wá ní tí mo bá ti ní orí ọ̀fẹ́ láti wà ní orí ìkànnì, màá sọ fún ẹ̀yin kan pé o lè mú ọ̀rẹ́ yẹn dání ní ìgbà tó bá ń bọ̀ nínú ìpàdé, bóyá lọ́jọ́ Thursday fún ìpàdé Ọlọ́run kankan ní Ìbàdàn. O lè mú ọ̀rẹ́ yẹn dání àbí ní Friday ní
oru ebeniza ni abekuta o le mu ore yen dani ore te fi pamo nigba ti e ngba we 90 days o le mu dani ninu ire ajo yen so ma gbadua fun yin ni ojo na bi e ba mo dani eyin ti e ma darapo lori WhatsApp ma pe number te le lo lati darapo eyin kan wa to je pe o wu yin lati so awon nkan kan fun mi boya e fe kin gbadua fun yin abi awon nkan kan wa te fe share pelu mi number ti mo fe pe o na le le fi se kini le le fi bet mi pe woli e gbadua fun mi abi e hard mi sori WhatsApp 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.

0: Avenue FM 96.7. Ejago.
1: Eko ojumo o. Iroyin afemoju ni o nde se ti gboyin lati ikanni ti lagelu 96.7 FM oke gajoke. Ta ta kan mole sun le fun bala oladugbo felele nle Ibadan. Adekunle Yusuf lo ni royin saju egbo koko to wa ninu iroyin na. Gomina Ipinle Osun na lo ti bere sisa owo kan fun awon ibatan to kan sokan. Ti o je ti awon osise eleyi ta ti dagbere faye podibo se alakoso fun olulewa ilu Abuja o na lo ti benu ate lo esun kan eleyi ta fi kan wi pe onile kan ni ilu America to eleyi ti omo yele sowo re so Anything she alakoso no ilede Israel na lo ti kwase kiko lu Beirut latari bi awon iko agbebon Hezbollah won se ko lati jogun omi Eric Chen na lo ti salaye ide eleyi ti Victor Osimhen ton ti Lookman ko ni lanfani lati kopa ninu idije olore sore eleyi ti o wa ilarin ko ilede wa Nigeria ton ti Portugal koda to fun mo Poland de ba e gbo iroyin ohun lekunrere Latari la sigbo eleyi tutun lo lowo ni ipinle Osun sibe gomina ipinle Ogun iyan gomina Ademola Adeleke ona lo ti bere pinpin owo kan eleyi tutun million lona igba o le merin o le pesepese fun gbogbo awon iyan eleyi ti won je ibatan to kun sukan ta mo si next of kin to je ti awon osise ijoba ipinle Ogun tun ti ijoba ibile to wa ni ipinle Osun eleyi ti won ti dagbere faye podigbo se lenu lasiko tan wa lenu se won wa kan na salaye pe awon eyan hun o na na ti pin owo ofun to si je pe isi kini won o na ni o je isi awon eyan eleyi ti won je osise ijoba ipinle gangan ti won si n gba owo ohun latodo ijoba ipinle Osun ba kan na salaye pe isi keji o na ni awon eyan eleyi ti won gba owo oyi to je ti awon osise ti won ti dagbere faye podigbo se eleyi ti won gba to je ti awon ti ijoba ibile ni tibotoro ipinle ohun gege bi iroyin ti fi dem le pe be lati odun 2023 ti o fi di asiko yi o na ni ijoba ipinle Osun ti san owo kan eleyi to to egberin niye o le pesepese to je million owo lewa Nigeria fun gbogbo awon osise feyinti eyun to wa ni ipinle ohun bakan na fi di emule ko awon to ti janfani na o na ni won to merin le ni ogosan to isti gba owo ohun yun ni tibotoro ipinle na gege ba ti wa salaye oro pe eto ohun na lo waye nbi ti won tin fi iwe so iwe dowo eleyi ta mo si check tan fi le awon eyan lowo yun ni ilu osogbo nbi ti ti en ti se lori osise elder ayanleye aina ti soju gomina ti fi iwe ohun le won lowo to se salaye pe eto ohun na lo waye latari ojupona eleyi ti ijoba gomina iyun Ademola Adeleke to fi lede lati ri daju pe igbaye gbadun awon eyan tun ti awon osise koda to fi ma awon osise feyinti o na ni ko teti ni ipinle ohun bakan na lo salaye pe bo ti le je pe lasi gborisirisi papa julo ni ti eto nawo tun ti eto suna ni ipinle ohun eleyi to se fi agan sibe gomina ohun si ranti gbogbo awon osise to wa ni ipinle Osun sirere Eni ti nse oludije si ipo igbakeji are lati inu egbe oselu National Democratic Congress NDC iyun Rabiu Musa Kwakwanso ona lo ti benu atelu oloyin ofege kan eleyi to jaran lori itakun agbaye nibi ta tin fesun kan won wi pe egbe oselu ohun na na nro lokan lati kopa ninu iwode kan eleyi to da lori bi oro eto abo se di fi agan lorilede wa Nigeria ninu atejade eleyi to wa fi lede iyun en to ti fi igba kan je gomina ipinle Kano nbe lo tin salaye pe irufe iroyin be lo je iroyin ofege eleyi to tun je asini lona eleyi to si je pe awon kan eleyi na gbe iroyin ohun kakiri nibi to tin du olori oro re nibi to tin salaye fun awon eyan wi pe gbogbo afojusun egbe oselu ohun pata ohun na la won ri gba nibi eto dibo ti o wa ibo bade odun 2027 kwakwanso eni to n soro wi pe egbe oselu NDC ni oni lanfani lati kopa ninu awon eto ile to ba le pa mi gidina eto alaafia orilede Nigeria àmọ́ tí àwọn láǹfààní láti máa fikùn lukùn fọ̀rọ̀ wérò pẹ̀lú àwọn tọ̀rọ̀ bákan táwọn máa kópa nínú àtìlẹyìn fún ètò ìjọba àwarawa kódà tó fi mọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfikùn lukùn alálàáfíà àti láti rí dájú pé àwọn ń tẹ̀lé òfin gbogbo eléyìí tó wà lórílẹ̀èdè wa nàìjíríà ibi tó ti ń ṣàlàyé pé gbogbo àwọn èèyàn eléyìí tó bá yẹ káwọn ó bá sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tán wà nípò ṣàkóso òun náà làwọn ò fikùn lukùn pẹ̀lú lórí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀èdè yìí. ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ olúlẹ̀wà ìlú Àbújá Iyun Iyesan Wike náà ló ti sọ̀rọ̀ tó sì ti ń ṣàlàyé pé kò sí òfin kankan eléyìí tó dá òun lọ́wọ́ kọ láti mọ́ ní ilé ní orílẹ̀-èdè Amẹ́ríkà Wike ẹni tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí ń fèsì sí ẹ̀sùn eléyìí tí ọmọyẹlé Sowore tó fi kan wípé ṣe náà ló ra ilé kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà lásìkò ìgbà tí ó wà máa fèsì sí ọ̀rọ̀ náà níbi ìpàdé oníròyìn olóṣooṣù eléyìí tí máa ń dìgbà ṣe ní olúlẹ̀wà ìlú Àbújá níbẹ̀ ni ẹni tí ń ṣe alákòóso ọ̀hún ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn náà tó sì ti ń ṣàlàyé pé òun rọ ọmọ eléso rẹ̀ kó dáwọ́ kọ́ lórí mímọ gbé àwọn ìròyìn òfegè káàkiri pàápàá jùlọ lórí ẹni tó bá wà ní ipò ṣàkóso tó jẹ́ ti ìjọba orílẹ̀-èdè yìí. ní báyìí láti ilẹ̀ òkèrè ẹni tí ń ṣe alákòóso ní orílẹ̀-èdè Israel náà ló ti pàṣẹ kíkọlu gúúsù suburb eléyìí tó jẹ́ ti olúùlú orílẹ̀-èdè Lebanon tá a mọ̀ sí Beirut gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé wípé àwọn ikọ̀ agbébọn kan eléyìí tí orílẹ̀-èdè Iran ṣe àtìlẹyìn fún tá a mọ̀ sí Hezbollah òun náà ni wọ́n kọ̀ láti jogun omi tó sì tún kọlu àwọn aráàlú tó jẹ́ ti orílẹ̀-èdè Israel gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alákòóso ọ̀hún Benjamin Netanyahu ti pàṣẹ wípé àwọn ti tán o láti kọlu àwọn kàràǹbà ní ẹ̀dọ́ ọ̀hún pàápàá jùlọ láwọn ibi tán fi ṣe ibùdó àti ibùgbé asko ti ń sọ̀rọ̀ wípé ṣe náà ni àwọn ikọ̀ Hezbollah yìí ni wọ́n kọlu àwọn aráàlú tó jẹ́ ti orílẹ̀-èdè Israel níbi àdúgbàmọ̀ àdólóró eléyìí tí wọ́n yìn bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti pàṣẹ pé kí wọ́n jogun omi láti oṣù kẹrin ọdún tá a wà nù rẹ̀ yìí ṣùgbọ́n tí ikọ̀ ti Hezbollah tí wọ́n kọ̀ láti jogun omi bákan náà ni ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì nínú kò sì ìjọba orílẹ̀-èdè Lebanon òun náà sọ̀rọ̀ níbi tó ti ṣàlàyé pé àwọn arọ́gbọ̀kú lé orílẹ̀-èdè Amẹ́ríkà láti dá sí ọ̀rọ̀ ọ̀hún láti pàṣẹ fún orílẹ̀-èdè Israel láti rí dájú pé àdéhùn ti ń bẹ láàrin àwọn òun náà làwọn múṣẹ láti jogun omi lójúnà àti rí dájú pé àwọn aráàlú náà ni kò mọ farakásá nínú ìkọlù náà ní ọjọ́ àìkú sunday wa ni ẹni tí ń ṣe akọ̀wé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà Iyun Marco Rubio ti wá gbé àwọn àtẹ ìlànà àtẹ̀lé kan jáde eléyìí tó gbé kalẹ̀ láàrin Netanyahu tó ń ti ààrẹ orílẹ̀-èdè Lebanon gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé wípé àtẹ ìlànà àtẹ̀lé eléyìí tó wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni. ní báyìí lẹ́ka eré ìdárayá ẹni tí ń ṣe olórí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ gọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè wa nàìjíríà richard òun náà ló ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ kan eléyìí tó lu bóde wípé victor osimhen tó ń ti adémọlá lookman náà ni ò ní láǹfààní láti kópa nínú ìdíje tí ó wáyé láàrin ikọ̀ gọ́ọ̀lù super eagles tó ń ti orílẹ̀-èdè portugal kódà tó fi mọ poland nínú ìdíje ọlọ́rẹ̀ṣọ́rẹ̀ eléyìí tán gbé kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé wípé ikọ̀ gọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè wa nàìjíríà ni ò ní láǹfààní láti kópa nínú ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 tó jẹ́ ti fifa gbogbo àwọn tí wọ́n láǹfààní láti kópa nínú ìdíje ọlọ́rẹ̀ṣọ́rẹ̀ eléyìí tán gbé kalẹ̀ látàrí mímọyan lórí ikọ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ gọ́ọ̀lù orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n máa balẹ̀ bàgẹ̀ sí wọ́sọ̀ iyun ní poland tí wọ́n máa láǹfààní láti kojú ikọ̀ ọ̀hún ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún tí a wà nù rẹ̀ yìí kó tó di pé wọ́n wà rìnrìn àjò ọlọ́jọ́ méje lọ sí liria iyun tó wà ní orílẹ̀-èdè portugal níbi tí wọ́n ti máa kojú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ọ̀hún eléyìí tí cristiano ronaldo tí ó máa léwájú àwọn ikọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé victor osimhen tó ń ti lookman òun náà ni wọ́n ti ń fakọyọ nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tán wà nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù galatasaray tó ń ti atletico madrid tí wọ́n sì ń ṣe dáadáa àmọ́ tó jẹ́ pé àìní kópa wọn nínú ìdíje ọlọ́rẹ̀ṣọ́rẹ̀ yìí òun náà ló wáyé látàrí nǹkan tó ṣẹlẹ̀ tó sì jẹ́ pé ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù òun kò nípa kankan ní orí rẹ̀ lábẹ́ bó ti wulẹ̀ ọmọ. èyí ló pín ìròyìn àfẹmọ́jú wa fún ti ó rọ àmọ́ kó tó di pé mo lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹmọ́jú tí ó rọ mo ti ń gbé sí létí pé gómìnà ìpínlẹ̀ ọ̀sun adémọlá adeleke ló ti bẹ̀rẹ̀ pínpín owó kan fún àwọn ìbátan tọ́pọ́sùn kan tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ ilé ìtàn ti dàgbèrè fáyé ìpórìgbòsè ní ìpínlẹ̀ ọ̀hún. bákan náà mòfin tóyin tí wẹ́n ti ń ṣe alákòóso fún ọ̀rọ̀ olúlẹ̀wà ìlú àbújá yẹsan wíkẹ́ òun náà ló ti bẹnu àtẹ́lu ẹ̀sùn kan ilé ìtàn fi kàn án iyún ọmọ yẹlé sòwò rẹ̀ tó fi kàn wípé onílé ní orílẹ̀-èdè amẹ́ríkà. láti ilẹ̀ òkèrè mo ti ń gbé sí létí pé ẹni tí ń ṣe alákòóso fún orílẹ̀-èdè israel òun náà ló ti pàṣẹ kíkọlu beirut látàrí bí ikọ̀ agbébọn ẹsẹ̀ bọ́lá ti kọ̀ láti jogun omi. lẹ́ka ti eré ìdárayá richard náà ló ti ṣàlàyé ìdí tí victor osimhen tó ń ti lukman tí wọ́n fi ń láǹfààní láti kópa nínú ìdíje ọlọ́rẹ̀ sọ́rẹ̀ tí ó wáyé láàrin ikọ̀ super eagles tó ń ti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè portugal tó ń ti poland. fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kà sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagilofm.com bákan náà lórí ìkànnì x wa lagilofm 967 lórí ìkànnì abánilọ́rẹ̀ ti facebook lagilofm 96.7 túndé ọ̀làwùwò lólótú ìròyìn pẹ̀lú ìkùnlọ́wọ́ tí wé jọ́tì adékúnlé yusuf ló ti múrò ẹ̀ wá sí ti gbọ̀nyẹn kójú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ́ ń gbọ̀ wá níkànnì ti lagilofm.

tó ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run ìbá pánlá tó solé ayé ròyìn ìbá bàbá àti ìyè tó sọ lọ́kọ̀ mi wá sáyé ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kémi ó tó máa pèdè ìbá fọ́bà mi tó ní kómi òkun máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kómi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́ ta ló lè mu sí ọlọ́run mi kò sí o torafẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fún maráyé ò náà sẹ̀yìn rẹ tàbá wá ní o máa sàmì ẹ̀ṣẹ̀ ọlọ́run tí a náà lè dúró kò sí o torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God tó adékúnlé yusuf lórúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé pèdèpèdè ní mí láwùjọ àwọn elédè ibi wọn ti ń fi èdè pípé gba èdè lọ wòlédè jẹbi èdè ọlọ́run ọba mi ló kórí bẹ́ẹ̀ mo tún kí yín káàbọ̀ láàárọ̀ tò ní sórí àkọ́tun ètò yín ètò wa tá a pè ní ẹkú ojúmọ́ ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti lẹ́tì ń bọ̀ lórí ìkànnì ti lágelu 96.7 fm òkè gajòkè tá a takàn mọ́lẹ̀ sínú lè fún balẹ̀ aládùúgbò fẹ́lẹ̀ lẹ́lẹ́ bá

0: fọ́fà ní ẹ̀yìn tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ abala méjì lè tó máa ń pín sí. Abala àkọ́kọ́ ń bẹ̀ níbẹ̀ láti kọ́kọ́ máa ń wúri òwúrọ̀ torí pé àwa ti mọ̀ pé bá a bá ti jí ayé báyìí oyè àkọ́kọ́ bá a dẹ́dà ṣẹ̀dá sọ̀rọ̀. Ọba tó láǹfààní tó ní tó fún wa lórí ọ̀fẹ́ láti rí i pé ilẹ̀ tó mọ́ lónìí ó ṣojú ẹ̀mí wa. Nígbà bá dúpẹ́ lọ́wọ́ adẹ́dà ṣẹ̀dá tán á wá sọ tá a fẹ́ fún ọjọ́ tuntun. Nígbà bá wúri òwúrọ̀ tán tá a ṣàdúrà òwúrọ̀ tán á wà wọnú abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a pè ní ọ̀rọ̀ sí tí. Abala ọ̀rọ̀ sí tí láti máa ń láǹfààní àti bára wa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá a fi máa sòdiwọ̀n ayé wa. Àwọn ọ̀rọ̀ tá a máa múlò bàbá tí ń láǹfààní láti máa ṣàwọn nǹkan kọ̀ọ̀kan nú ayé. Yóò máa rìn wá ń jà kín, yóò máa fún wa ní ìjánu, yóò máa kó wa ní ìjánu pé ẹ mọ́ tún ṣe lé ẹ ti gbọ́ eléyìí o. Abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà nù. Òní ni ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026. Kátótó ríru ọjọ́ òní odọdún ti ń bọ̀. Láǹfààní láti máa kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì àtẹ̀yìn olólùfẹ́ ètò ìyàtọ̀ ẹ̀yìn olólùfẹ́ ìmọ̀ Adékunlé ọmọ Yusuf. Wípé a kú oṣù tuntun oṣù yìí yóò sàn wá síre ayọ̀ Àìkú ti ṣe báàlì ọ̀rọ̀ àti ìgbéga ní gbogbo. Ọdún yìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tún ti já méjì náà nu ẹ̀rí pọ́rọ̀ wá tọ́pẹ́. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó máa ń sún lọ náà nù ọdún yìí tún ti já méjì lójú ẹ̀mí wa. Adúpẹ́ o àmọ́ lórí adẹ́dà ṣẹ̀dá. Ọba tó nananà bí ọwọ́ aṣọ ọba tó lọ́jọ́ gbogbo obìnrin tí pọ́jọ́ kúdà adúpẹ́ o àmọ́ lórí o. Ẹ jẹ́ wúri òwúrọ̀ torí mo ti bẹ̀rẹ̀ náà nù pápápá àrọ́jọ́ mùsùlókùn. Torí bẹ́yàn bá wo ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní tó fi di àsìkò tá a wà yìí èyàn ò mẹ́kanlẹ̀ pé tó tó rí ọlọ́run. Àwọn àṣẹlẹ̀ oríṣiríṣi àwọn àṣẹlẹ̀ àbàmì àwọn àṣẹlẹ̀ burúkú burúkú tó ti ṣẹlẹ̀ tó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. Ọlọ́run wá fà wá lórí ọ̀fẹ́ àǹfààní láti tún wà láyé láti mú ká wà láàyè etí wá gbọ́ràn ojú wá ríran ẹnu wá sọ̀rọ̀ ọ̀rọ̀ wá tọ́pẹ́. Bó tiẹ̀ láǹfààní àti sùn lálẹ́ àná o tún jí láàárọ̀ yìí o láǹfààní àti túnu rédíò rẹ sí ìkànnì ti lágẹ̀lú àlàáfíà rẹ péye dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bí ọpẹ́ bí ọpẹ́ láàárọ̀ yìí kó tó di pa wàá ṣàdúà. A gbàdúà láàárọ̀ ìṣùgbẹ́ já dúpẹ́ dáadáa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà mọ̀ páwọn ò ní dọjọ́ òní o ilẹ̀ ti gbé wọn mẹ̀.
1: Ojúmọ́ ti mọ ara mi.
0: Ẹ̀dákun kí lèmi àti yín ti ẹ̀gbé fọ́lọ́run ná mo ti gbàgbé pé ẹ̀yin ò lè mọ̀ lọ ṣọ́ọ̀ṣì déédéé ná ó tó bẹ́ẹ̀.
1: Àtúrà mu ò ní iṣẹ́.
0: Ẹ̀dákun kí lèmi àti yín ti ẹ̀gbé fọ́lọ́run ná mo ti gbàgbé wípé ẹ̀yin ò lè mọ̀ kírun déédéé ná wákàtí márùn yẹn máa ń pé kó dẹ̀ tún máa ń fun lẹ́stra. Ẹ̀dákun kí lèmi àti yín gbé fọ́lọ́run mo ti gbàgbé pé ẹ máa ń bọ̀ òòṣà tí yín ná òòṣà tẹ́ ẹ máa ń bọ̀ ní sàánú yín àìláròjinlẹ̀ o yóò mọ̀ ṣàkóbá pọ̀ o.
1: Ọlọ́jọ́ ẹ ní máa rírẹ̀ o.
0: Èmi àti ẹ ò ní nǹkan kan tá a fi yege wájú Ọlọ́run ó kàn wúnú àánú rẹ̀ ní sàánú fèmi àti ẹ. Fún díẹ̀ èyí ọ̀nà ọpẹ́ wá pọ̀ láàárọ̀ yìí o oṣù kẹfà tanyanyan làwọnú rẹ̀ yìí. Ọ̀rọ̀ wá tọpẹ́ o. Tó Ọlọ́run tó lọ pé àti ìgbà ìwọ ló ní o a sì ti dá padà sọ́dọ̀ rẹ. A mọ̀ pé ò ní jẹun ṣùgbọ́n kìkì ọpẹ́ ló ń jẹ rẹ adá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ pé adá ògo padà sọ́dọ̀ ẹni tó lògo. Adá ìyẹn padà sọ́dọ̀ ẹni tó ní ìyẹn torí pé òun náà ló tó gbà á òun náà ló ní gbogbo ẹ̀.
1: Òwúrọ̀ lọ́jọ́ ẹ ní máa rí.
0: Fún ìdí èyí láàárọ̀ yìí bàbá gba ọpẹ́ gbogbo wa. Ó yá ní báyìí ní pápápá. Torí pé àwọn áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣiṣẹ́ ti sọ̀kalẹ̀ pẹ̀lú mínú ilé agbára láàárọ̀ yìí. Wọ́n ní gbogbo tí ń bá ti wí ní àyín wọ́n ní àṣẹ ti gùn ún kó ti rí bẹ́ẹ̀. torí ori ofe ta fun mi laaro yi o po gan ni ori ofe ta si fi femi ati yin laaro o po o ga yata fun di eyi won ni eni enu eni bayi la fi ko meje e je asun ta fe o ni papapa to lojo nlo ilekun ojo oni to si awa tilekun banoje o atilekun ekun atilekun ofo atilekun ibi ba tin wonu aye lo loni awa wonu aye lo re serere ni o ibi ko yagun lona ti wa ibanuje ko yagun lona wa ori wa oni gbabode abode ku abode aisan abode wahala abode bi ori wo oni gba gbogbo ona kona tan ma ngba fi abode lori eyan ori emi ati yin oni gba ase edumare ori re ori awon omo re ori oko ori aye ori ebi re o le gba bode enti bi okan ti o fi kan wa enti wa lo okan ti o fi kan wa ko ni kan ase edumare jeje mo wi pe bi ati wahala ko si nkan to kan pelu jeje mi mojoko mi mo ni oni kan o ko ni kan won ebi re owo wa yi a fi gbari ayo wa ni owo ta te yi a fi gba ayo ati alaafia ati igbega leta ojo aleta ayo ti wa kan mo fi le alowo owo ta wa te yi a fi gbe orere se ni owo ta te yi won ni fan cup si o owo ta te yi ko ni din tin wo ge dana ami ase edumare gbogbo okan patapata tin be nu obinu je kan tabi mi olorun olutunu ko tu yin nunu gbogbo eyin ti e nbanu je lori ohun kan tabi mi olorun olutunu ko ba yin lalejo ko tu yin nu o wi ogbe okan yin san ibanu je yin ko so dayo laaro yi o se be ori be ami ase edumare osu kefa yi o san wa sire o moran ti baba baba ogo lati so mi oju oni ti yin gbogbo gba ojojumo na mo send the text message si mi ko ni baje fun yin baba o alaafi ara yin o mo bi si omi ara yin o mo bi si e ni kure werewe en ba ni fe eyan o ye ke eyan na o fi fe han si ni bakan na sherif agunbi ade o na tun ti kan si mi laarin ose ta wa nle pe ma gbagbe ojo bi won o june 12 amune ma wori ko ni se wu gbogbo gba ni mo ntele gbogbo bi tin ba lo ajo mo nlo back to back na ni yo dani ko ni baje ojo bi won yo bayin layo ati alaafia happy birthday in advance gbogbo eyin te mo darapo mo mi lori ikanni abamidore ti facebook ateyin te mo npe wole mo mo riri yin oju oni ti yin o ya beje legusi ya mi dada ko ni baje o ya ni bayi ni papapa n ta fe fun ojo oni bi lekun ojo oni tin si bayi ti oye la perigire ta wonu ojo oni awa ko ire o ako ayo ako igbega ako idona ngba wa ko tan atun science gbaragada o je ti wa ohun ko won ori tako oyeye kan ori ye meme kan ori me emba tako laaro yi o ti tako emi e tori pe nta wa fe la wa ti toro nta fe nu nta ti toro lodo olorun lo o si se fun wa o ni nkun teyan ba bere le ri gba be ni o se ri o ya ni papapa bayi mo fe ku labala hun tori pe ami bayi o na ni idahun adua eka ti wi laaro yi asegun be o ori be ko yi pada elori mo gboju wo mi ketekete lori ikanni abanidore ti facebook lagelu fm 96.7 e search fun lagelu fm 96.7 e kokko tele wa nbe na e wa lori wo video e like e share

ṣó àmì ní ìdáhùn àdúà èyí tá a ti wí láàárọ̀ yìí àṣẹ́gun ó bẹ̀ àrọ̀rọ̀ mọ́ ẹ̀yà ángẹ́lì tẹ́ ń bá òwúrọ̀ ṣiṣẹ́ oyè stampu ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń bá takò láàárọ̀ yìí ti takò ẹ̀mí ẹ̀ ní báyìí ní pápápá mo fẹ́ kò lábala mo fẹ́ wọnú abala rọ̀ ṣiṣẹ́ lọ láàrin ìṣẹ́jú tó kù yìí kí n lè láǹfààní àti gba ìpè fún bí ìṣẹ́jú mẹ́wàá kí ni ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí láti fi bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní tọ́jú ẹ̀mí ẹ̀ o mọ́ jẹnikẹ́ni ó gba ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ sí ta fún mi láàárọ̀ yìí mo pè ní tọ́jú ẹ̀mí ẹ̀ o mọ́ jẹnikẹ́ni ó gba ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ dá wa bá wà láyé tí ò tí ì kú kò sí tí ò lè ṣẹlẹ̀ sí ní ti dáadáa ẹ̀dá tó bá wà láyé ní gun mọ́tò ẹ̀dá tó bá wà láyé ní kọ́lé ẹ̀dá tó bá wà láyé ná kíkú oríire ìgbà míì tí ń bá wò ó títí mo wo ṣàkúnú ayé ẹ̀rú kú ga sì tún máa bà mí ìgbà míì sì rèé kò ní bà mí ṣùgbọ́n kí gan ni nǹkan náà ti máa mú ẹ̀rú kú bà mí yín tí máa mẹ́rù kú bà mí rèé o ò ní pé gbogbo ọgbọ́n tèèyàn wulẹ̀ wò kó ní láyé bó ti wulẹ̀ kó ga tó kódà kó dàbí ti solomon ìjọ bá ti kùnà lọ́gbọ́n ti tanu ayé ẹ̀ gbogbo dúkìá bẹ́ẹ̀yàn bá ti wù kó ní tó o ò bá nílé london o ò bá nílé lamẹ́ríkà ibi orí o ti nílé káàkiri kódà bóyáwó tiẹ̀ ń kọ́lé kí bú ẹ ibi ẹyẹ ni ìjọ tẹ̀yàn bá ti mímí ìkanyìn tó bá ti dágbére fáyè epo dìbò ṣe o ti tan náà nù tó wá wà ń bẹ̀ ni pé ìta bá ń ṣe lẹ́yìn rẹ̀ òun ò ní láǹfààní àti mọ̀mọ́ wọn ta lé ni o wọn wo ni o ìjọba gbalẹ̀ ni o kò sì ń tọkàn mọ́ ó ti ṣe làálàá ó ti ṣe wàhálà òun ti àti kéèràn tiẹ̀ kúrò nù. àní tó máa ń bà mí lẹ́rù ni pé gbogbo gbìyànjú èèyàn láti kàwé láyé gbogbo dìgírì tó rí kó o gbà kódà ọba àdi professor ń tó rí o dì béèyàn bá ti kú ìwé ń ti tán fún náà nù tó wá burú ń bẹ̀ ni pé sàtífíkẹ́ẹ̀tì tọ́gbà tó fi kàkà yọrí ìwé ẹlòmíì ò lè bá a lò ó bó bá ti dágbére fáyè bó ti tán sàtífíkẹ́ẹ̀tì náà ti tán náà nù ìgbà tó wà láyé ni sàtífíkẹ́ẹ̀tì ń válídì ìgbà tó wà láyé ni ìmọ̀ tó níwúlò ìgbà tó wà láyé ó ní ìjẹ́ èèyàn rẹ wúlò bẹ́ẹ̀ dá bá ti dágbére fáyè yìí pò dìgbò sí ọ̀tán náà nù oríṣiríṣi ni máa ń tán fún ẹ̀dá bẹ́ẹ̀yàn bá ti dágbére fáyè pò dìgbò sí ló fi jẹ́ pé dáàbòbò ẹ̀mí rẹ o mọ́jẹ̀yàn kan pọ̀npọ̀ àyà wọ́n tó ń gbọ́ mi láàárọ̀ yìí pa ẹ̀mí rẹ mọ́ dáàbòbò ẹ̀mí ẹ̀ mọ́jẹ̀ni kan pọ̀npọ̀ àyà ìwọ́n tó mọ̀ pé ogun pọ̀ ń dìlé yín dáàbòbò ẹ̀mí rẹ o mọ́jẹ̀ni kan pọ̀npọ̀ àyà ìwọ́n tó sì wà láti ìdílé tó dá ẹnì kò rí tẹnìkan rò ẹnìkan kò sẹ́nìkan kan ìwọ́n náà ní àwọn gbogbo míì dáàbòbò ẹ̀mí rẹ ìwọ́n tó bá ń jáde tó bá ń wọlé máa dáàbòbò ẹ̀mí rẹ o mí ì sọ pé wọ̀n nìkan ló lè sọ ẹ̀mí rẹ fún gbogbo lé ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n wọn náà gbìyànjú má rèdí òru ẹni abíire kẹ̀yìn rèdí òru wọn ní ìjàkùmọ̀ kẹ̀yìn rèdí ọ̀sán ẹni abíire kẹ̀yìn rèdí òru jẹ́ kí ẹ̀mí rẹ kó sì yebíye níwájú rẹ.

0: e mo ti wole o e mo se o a se ku odun ni
1: a
0: mi a se dumare ami
1: oruko temi ni oji omo west lati United States of Electro Academy
0: e mo se o lati academy
1: e be mi oni oro die to fologbo e ko ni soto
0: a mi a se o
1: kiko wa wa ka tagbo kamu ti wa nbe emi ti gbo ta re mo ti mu temi nbe
0: o de se o
1: ni
0: soto e se o e ja felu mi na lanfani e lo ta lo wa nbe yi
2: mo la ya je so la ya ta le gbo
0: o ye e mo ko ju ma ko su tutu e da si
2: o ni o yo ti wa la la gba
0: o mi a se dumare
2: e lo o gidi ni e mu wa la re ka to je mi wa o mo fe mi o pe meji ka to ju re
0: ko ni
2: se ale to lo ile ala yi o ni se o ni re ni to ko la gba la
0: so ni gbo mi a se mi a se o mi a se o e ja gbon te lo mi no ba wa so 0912370 8675 Hello, ta lo wa nbi yi
3: ojumo wa ta lo
0: e mo ko ojumo o
3: e ni da mu na ta yin mi ojumo
0: a mi a se dumare
3: je ti je so ni lati ma je
0: o ko ro
3: pe so ni ya bu ye ke tu bi oro awon kankan ni bi oro ti temi na na tin da won kankan le
0: gboro
3: ma se le yin gboro ma se le
0: aha
3: ni da won le je se
0: e se o
3: ni pa ku la ro du
0: a mi a se mi a se mi a se Hello, ta lo wa nbe yi
4: ilo
0: ẹ̀kọ́ ìtọ́ ẹ̀mọ̀ kò jùmọ̀ àmì àṣẹ
4: òtọ́rọ̀ lẹ sọ fún wa òkú náà jà lè máa mọ̀ lọ
0: àmì ó
4: èyí jẹ́ ẹ̀dọ́kùn ọ̀rẹ́ tèmi kan wà láyé ó ti ra sọ ọdún ó ti ra gbọ́n kan tí ó fi sọ ọdún bí ẹ̀ ní sinmi ni ọ̀run mọ́júmọ́ rẹ̀ ló dákẹ́ náà lé
0: kábíyèsí
4: ó fẹ́ sì fúnpá ó pẹ́ tó fẹ́ bá sì fúnpá kò gbé kọ́ onílọ́ọ̀bù mi ló fi wọlé sùn lálẹ́ ńgbà lé ó fi mọ́ ìdákẹ́ sínú ilé adéyíṣẹ́ ìjì kò gbá mọ́ ọlọrun ó ṣàánú ọ
0: àmì àṣẹ
4: ó wà lè mú lò ká má kú pọtayọ ọjà lè jíṣẹ wa
0: àmì àṣẹ ó
4: ṣe ọpọlọ yín ló dáàbò
0: àmì àṣẹ àmì àṣẹ ẹ jagbon tẹlómìnú sọ 0912370 8675 tàbí 0814249 1006 Hello, ta ló wà nbí.
5: Ẹ mọ̀ kí iṣẹ́.
0: Ẹ ṣeun o.
5: Ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ ni ó òdodo ọ̀rọ̀ lẹ ń sọ. Bíbélì náà ní téèyàn fẹ́ràn ọmọ ìkejì rẹ̀ jára rẹ̀ lọ. Jẹ́ kókó jẹ́jà ara ló ń fábọ̀ sí. Ó gbá ló kọ̀kọ́ gbájá ara rẹ̀ náà torí. Àìmọye lálejì ló pọ̀ ní ìsìn àwọn ọkùnrin tayára wa ní bíríìnì o kò sí pé àwa là ń ṣe wàhálà jù bẹ́ẹ̀ dẹ̀ forí ṣe bẹ́ẹ̀ fọrùn sí ẹlòmíì ò ní mọ̀ nígbà wọn kẹfẹ̀ mọ́yàn lẹ́nu tí wọn bá ṣojú mísínmísí bíi ijọ́ mélòó ó pa o tayára wa bíríìnì ẹkú iṣẹ́ o.
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ jágbọ́n tẹ́lómìnú ò sọ láàrin ẹjá gbé ìpè yọkàn sí káfí káàdì ẹ lẹ lórí facebook àwọn èèyàn ti drop comment ẹ lóòótọ́ ló wà ń bí.
6: ọmọ náà alálùbárí kan
0: ẹ mọ̀ kó jùlọ
6: ẹ kò ní sẹ́yìn
0: rẹ ó
6: yìí ìrọ̀lẹ́ dájú kálukú ọmútẹ náà bẹ́ẹ̀ náà ni ọkùnrin ọwọ́ obìnrin kan ọmútẹ náà bẹ́ẹ̀ ni bùkátà alẹ́ òdẹ́lọ́pin láyà ọtọ́jú ẹ̀mí wa ni agẹ̀ntàn bá dá ẹ bá kú lọ́mọ́ ọ̀bà ẹyọ iṣẹ ni ọmọ ọmọ ni ọmọ ni ọmọ ni ìsàyẹ láyé ọsàyẹ ẹtọjú ilé ẹtọjú àwọn ọmọ ẹmọsì sàrùkú wọ ẹmọsì sàkú wálé torí pé ọdẹ ẹkú díẹ díẹ kálukú díẹ díẹ ni orí ni ìwé ọmọ mi o orí ìwé ni
0: ìwé
6: ọmọ mi
0: o ọpọ ètò. ẹni láǹfààní àti ìgbà ìpè kankan mọ. mo ti sọ yìí mo dúró lọ́la àárọ̀ yìí yín lè bá láǹfààní àti tún sọ míì fún yín ni o. èyí tí mo ti wá sọ fún yín wà yìí o ẹ dì í mú ṣinṣin o. bí pé yóò padà wúlò fún yín ni. mo tó di pé àdágbére lórí ètò láàárọ̀ yìí. ẹ̀yin tẹ́ ti wà ní gúrùpù àdúrà ẹ ti mọ̀ wípé àdúrà wa ti bẹ̀rẹ̀ o ilé yìí tán ní ká gbà fún orílẹ̀-èdè nàìjíríà àtàwọn tán jí gbé. ọjọ́ mẹ́ta ni o on the first ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta. a parí ẹ̀ ní Wednesday. òkú mọ̀ wípé gbogbo àwọn tí ń fi tọkàntọkàn gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ó ṣe rere. àwọn tí ń gbàdúrà fáwọn tó wà nígbèkùn àwọn náà ó ṣe rere. àwọn tí ọ̀rọ̀ àwọn tó wà nígbèkùn ká lára àwọn náà ṣe rere àwọn náà sì ní wọnú gbèkùn lọ fún ara wọn wọn ní jàwọn náà gbé ànísábàbí orí burúkú ẹ lọ́rọ̀ yẹ tẹ̀lé mi lórí ìtàkùn àgbáyé gbogbo lórí instagram ọmọlúàbí pèdèpèdè facebook ọmọlúàbí pèdèpèdè tiktok ọmọlúàbí pèdèpèdè ẹ tẹ̀lé mi ń bẹ̀ kájọ máa kọ́ ọmọlùpọ̀ bọ́ nọ́mbà tó já sọ́dọ̀ mi rèé 09056741364 títí ọjọ́ mẹ́jọ tààtò láǹfààní àti máa pàdé ẹ̀yìn lẹ́mọ̀ sí nǹkan o làbúrò ní ṣe odígbà kan náà.
7: Lágelu FM jagaba gbogbo rétíò máa rọ wọn jù.

orí mi lórúkọ Jésù ẹlẹ́dàá rẹ kọ́ bànújẹ́ Matthew orin ẹlẹ́ẹ̀kẹta inú orin méje tó gbọ́dọ̀ máa kọ fún ẹlẹ́dàá rẹ Matthew ó mà sọ yí pé kó tó dórí mi àpàrẹ́ kó tó dórí mi àdópin ègún tó ń ja ìdílé mi kó tó dórí mi ó yá kó tó dórí mi ó parẹ́ kó tó dórí mi ó dópin ègún tó ń ja ìdílé mi kó tó dórí mi Matthew wọn àgbà yẹn wọn máa ń sìn yẹn náà kọ wọn ni a dórí mi ó ti dórí ẹ ó ti mú wọn náà mọ tọba ti dórí ẹ ṣùgbọ́n kó tó dórí tèmi ó gbọ́dọ̀ parẹ́ bíbẹ́ ẹ̀kọ́ tọba ti mú orí ẹ mọ ìwọ náà ti jọyìn àwọn failure ó mà sọ pé kó tó dórí mi yóò parẹ́ kó tó dórí mi á dópin ègún tó ń ja ìdílé mi kó tó dórí mi ó orin kẹrin nínú méje mi ò nílè kọ́ tán ṣùgbọ́n jẹ́ ń fún yín ní eléyìí orí kẹrin

0: ìdẹ́rànṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
1: Yà Ọlọ́run ò gbóni fórúkọ rẹ, a dúpẹ́ fún àǹfààní àgbáyé tí ó tún fún wa ní ìkànnì ní òní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹfà. Jẹ́ kí ìrànlọ́wọ́ kò ti ọ̀run kẹta wá fún gbogbo àwọn tó gbàgbọ́, kí a sì rí gbọ́ pé nítòótọ́ la dá wa láàrin nípa ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni kò rí Jésù Kristì Olúwa tó gbà la wa. Amen. Arákùnrin arábìnrin Ifẹ̀, má ṣe gbàgbé ọ̀sẹ̀ yìí ni o, ní ọjọ́ Sátidé láago 12 bẹ̀ni a ti kórajọ láti lè yin Ọlọ́run nítorí àkókò ọjọ́ ìbí kí a sì gba èrè ọdún. Èyí tí ó jẹ́ ti ránṣẹ́ bákan náà ni láago 10 ni àwọn akẹ́kọ̀ọ́ bíbélì yóò bẹ̀rẹ̀ fún odidi ọdún kan. Nítorí náà tí Ọlọ́run bá fi ṣe ọlọ́kàn láti jẹ́ kan lára àwọn èèyàn náà, bóyá ó físíkálì ló máa máa pẹ́sẹ̀ tàbí ọ̀nláìn, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Nítorí bí èso fún yín pé ẹ̀yin mọ́ nísìsiyìí nítorí ọ̀rọ̀ tí mo sọ fún yín, ìyẹn pé ọ̀rọ̀ Ọlọ́run máa ń fún ayé èèyàn mọ́ tó bá dẹ̀ ti mọ́ wà jẹ́ àyànfẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nítorí náà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ní òní bíbélì sọ nínú ìwé òwe orí 29:29 ẹsẹ̀ kejì ẹgbọ́n tó wí o, ó ní nígbà tí àwọn olódodo wà lórí oyè àwọn ènìyàn ayọ̀, ṣùgbọ́n nígbà tí ènìyàn tó burú bá gorí oyè àwọn ènìyàn kẹ́dùn. Lórúkọ Jésù mo gbàdúrà ìmí ẹ̀dùn orílẹ̀-èdè yóò dópin. Ọlọ́run kò ní jẹ́ kí ìwọ olùgbọ́ rẹ kó kẹ́dùn, òun kẹ́dùn lórí ọmọ ọkọ aya ẹ̀bí àwọn tí wọ́n sì wà nínú ìgbèkùn ọ̀tá àti agbára òkùnkùn yìí. Ọlọ́run yóò fi àánú ṣe nínú oṣù tó jẹ́ pé a ò ní kẹ́dùn lórí wọn mọ́. Nítorí náà ẹgbẹ́ nǹkan bẹ̀rẹ̀ sọ fún mi pé tí àwọn èèyàn búburú bá wà nípò, ó túmọ̀ sí pé gbogbo àwọn èèyàn tó ń bẹ ní abẹ́ ìṣàkóso wọn pátápátá tí àwọn èèyàn búburú àwọn èèyàn mọ̀ kẹ́dùn. Ṣùgbọ́n tó bá pé àwọn olódodo àwọn wòlò àwọn olódodo àwọn tó jẹ́ pé Ọlọ́run ló yàn fún wa tí wọn ò sì gbàbọ̀dì, bí irú àwọn ẹ̀yẹ wẹsẹ̀ kejì láyìn àwọn tí ò gbàbọ̀dì ni. Ó ní bí ìjòyè bá fetí sí ọ̀rọ̀ èké, ṣé àwọn aláṣẹ wọ̀n mọ́ fetí sọ́rọ̀ èké bá ṣé wọ́n mọ́ tà wọ́n, ṣé àwọn aláṣẹ wa ló bá ètò òṣèlú ni o tàbí nínú ìjọ Ọlọ́run tàbí nínú àwùjọ kan, ṣé àmọ́ fetí sí ọ̀rọ̀ ètè èké. Ó ní bí ìjòyè bá fetí sí ọ̀rọ̀ èké gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ ní ò burú. Mo gbàdúrà ẹ̀mí búburú kò ní balẹ̀ wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti gẹ́gẹ́ bí ènìyàn, ṣùgbọ́n kélé tó lè rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àwọn aláṣẹ wa gbọ́dọ̀ fetí sí ọ̀rọ̀ èké, a gbọ́dọ̀ mọ̀ ohun tó ń ṣe láàrin ìlú ká sì mọ nǹkan tí a lè ṣe. Nípò bí wà ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣẹ wa tá à ń fojú sọ́dọ̀ wọn lè mọ̀ ọ̀nà àbáyọ, wọn lè mọ̀ lè dá ṣe, ṣùgbọ́n wọ́n lè jẹ́ ká mọ̀ láti ràn wọ́n lọ́wọ́ nínú àdúrà àti kí gbogbo àjọ fìmọ̀ ṣọ̀kan láti wá ojútùú sọ̀rọ̀ ayé wa. Nítorí náà mo gbàdúrà lónìí pé Ọlọ́run yóò ṣí òye gbogbo olùgbọ́ yìí, àwa náà lè gbàdúrà fáwọn aláṣẹ kí wọ́n má bàa jẹ́ àwọn tí ó mọ fetí sí àwọn ẹlẹ́tàn tí wọ́n tì wọ́n, àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ wọn, àwọn tó fẹ́ gba owó àǹfààní pé wọ́n wà nípò lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tó yẹ pé àwọn tó ń gbọ́ ti aráàlú àti àwọn tí ohun tó fẹ́ ṣe gan tí Ọlọ́run fi sí wọn lọ́kàn, ó ní ó lè jẹ́ pé wọ́n mọ̀ gbọ́ tiẹ̀. Nítorí náà bí èyí bá wá rí bẹ́ẹ̀, ó túmọ̀ sí pé ìgbà ìtura yóò dé bá orílẹ̀-èdè. Ǹjẹ́ mo gbàdúrà gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí lórúkọ Jésù Kristì, àánú Ọlọ́run yóò ṣe kó fi jẹ́ pé àwọn ìjòyè wa wọ̀n ní fetí sí ọ̀rọ̀ èké mọ́. Ìwọ náà gẹ́gẹ́ bí ẹ̀dọ́ òní yí èèyàn búburú, ẹ má jẹ́ ká máa nàka lébù sáwọn olóyìn, àwa náà ká máa ya èèyàn búburú ká lè gbàdúrà fún wọn, ká sì lè dúró nítorí pé ohun tó jẹ́ fẹ́ Ọlọ́run la ó ṣe. Nítorí náà mo fẹ́ gbàdúrà fún gbogbo ìwọ tó bá pinnu lọ́kàn rẹ pé ò fẹ́ ya búburú lórílẹ̀-èdè Nàìjíríà, o nílò láti gba Jésù Kristì ẹni tí ṣe ẹni rere ẹni tó lè sọ wádìí rere, torí pé òun ló jẹ́ rere nínú ayé gbogbo ẹni tí a bá rí tó jẹ́ rere. Nítorí náà báwo ló ṣe fàyè fún Jésù kó ẹsẹ̀ rẹ sílẹ̀ kó sì gbàgbọ́ pé o ní ọmọ Ọlọ́run tí a rán wá láti wá fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìràpadà fún ẹ̀ṣẹ̀ wa. Nítorí náà mo fẹ́ gbàdúrà fún àwọn èèyàn bẹ́ẹ̀ lónìí, níbikíbi tí ẹ bá wà ní orúkọ Jésù mo pàṣẹ wípé ọ̀rọ̀ tó gbọ́ lónìí yóò sọ ọ́ dèèyàn rere, òní jẹ́yàn búburú á jọ mórí délé délé ológun, bẹ́ẹ̀ ni yóò sì rí ọkàn rẹ kó balẹ̀ sàn nínú ẹ̀sìn rẹ Jésù wa.
0: Ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0051806331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́, email theofevaratahoo.com, WhatsApp 0803587635.

wọn bá ń gbàgbọ́ agbolé nípínlẹ̀ ọ̀yọ́ wọn ò lè rántí agbolé wa ń bẹ̀ débi pé wọn ó ti àrántí pé nìkan wọn bí ẹnìkan ń bẹ̀ débi pé ayé ó ti ẹ̀wà mọ́ ṣúgbà rẹ̀ ìyẹn lọ́tún ló sì báyìí ṣùgbọ́n bọ́lá ń bá ti fẹ́ orí kò sẹ́dá kankan tó lè dádúró o àánú la mọ̀mọ̀ rí gbà o àánú la rí gbà o wọn ní ẹjẹ́ àgbàfẹ́ ni ọlọ́run gbà fún káwa náà lè rọ́nà lọ amọ̀dúgbẹ́ amọ̀mọ́ lóore o ní tìbútòrò àgbà ńlá ayé káàkiri àgbà ńlá ayé ẹsẹ̀ mo dúpẹ́ mọ̀mọ́ lóore o àkọ́kọ́ dúpẹ́ a kí gbogbo ẹ̀yin tí alátànà la ti ń dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí ayẹyẹ ọjọ́ bíi tìyá àbejì kó dùn kí gbẹ́gbọ́n ké sí lánàá tìbútòrò náà ni káàkiri àgbà ńlá ayé náà ni o gbogbo orí ẹ̀rọ ayélujára kún mo ní ìfẹ́ tó wà lára mi tẹ́ ẹ ní sí mi ẹ tún ní dí ara mọ̀lẹ́bí mi lórí ìyàwó mi ẹsẹ̀ mo dúpẹ́ o ṣùgbọ́n tòní tún wá kà mọ̀mọ́ o n ò tí ìje orí ẹ̀rọ ayélujára gan ti kún fọ́tò lọ́tún fọ́tò lọ́sì greetings lọ́tún greetings lọ́sì wishes lọ́tún wishes lọ́sì àmọ̀ dúpẹ́ o àmọ̀ lóore o ọlọ́run ó wà pẹ̀lú ẹ̀yin náà o lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo bí àwọn ọmọ tí náà bá ń dé wọn mọ̀ rálàánú ni o gbogbo bí àwọn ọmọ tí náà bá ń dé wọn mọ̀ rálàánú ni o ẹ wá ní fọlápìtàn lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní dẹni ilẹ̀ ẹ ní dẹni àná òkè òkè lẹ́mọ̀ lọ o gbogbo ẹ̀yin olólùfẹ́ n ò yá yín lówó ra dẹ́tà n ò fún yín ní richard kádì rí ẹ mẹyẹ tó su mí a pàdé ara wa rí èmi àtọ̀pọ̀lọpọ̀ gan ò fojú rin jú rí bọ́ bá yẹ pé bọ́yá wọ́n rí mi lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ síbẹ̀síbẹ̀ náà wọ́n sì tún fi ìfẹ́ tó lágbára gan ìfẹ́ tó pọ̀ gan wọ́n dẹ̀ tún fi ń hàn mí ẹsẹ̀ gan mo dúpẹ́ mo mọ̀ lóore n ò ní jọra mi lójú o èmi náà ò ní jọra mi lójú o n ò ní jọra mi lójú ẹsẹ̀ mo dúpẹ́ o mo mọ̀ lóore o mo mọ̀ lóore o mo mọ̀ lóore o thank so much adúpẹ́ ọlọ́run tó ní kí a tún lé ọdún kẹsì lẹ́nìí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ lájọ́ ṣe tèsí tí ò sí mọ́ a sì fi yọ̀ wọ́n o akúkú tún fi ń gbó kan ọlọ́run ọdọ agbọ́ba náà ga ni o ìbí bẹ́ẹ̀dẹ̀ kan làwọn náà ṣe tá àtún ní sèmí mọ́ àbílẹ̀ ayé yìí náà kọ́ ni ìkan náà lèyìn ó ṣe tí ò ní sèmí mọ́ mọ́jì àgbọ́ ò sí ń bẹ̀ kò sí kinní kan eléyìí máa ń sọ̀rọ̀ ọkú mọ́ sọ̀rọ̀ ọkú ẹ̀yìn tó pé bọ́lá ń bá ní kọ́ yá kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí ṣùgbọ́n gbogbo ìgbà tó bá wá wà lókè pẹ́ sámọ̀ dúpẹ́ fọlọ́run kó o sì gbìyànjú kó o jẹ́ kí ikú kọ́ kásẹ̀ rè mọ́ ọ lọ́torí bó o ṣe ń rántí ọjọ́ ìbí rẹ yẹn máa rántí pé o ti ń súnmọ́ sàárè náà nu o bó o ṣe ń rántí pé ọjọ́ ìbí rẹ rèé o tínú rẹ ń dùn táyọ̀ rẹ ń kún pé mo tún mọ́ dún eléyìí jẹ bẹ́ẹ̀ náà ni kò máa rántí pé ọjọ́ kù mi tún ti ń sún mọ́ o bó ṣe jẹ́nu bó ṣe jẹ́nu àbí wọ́n ti ríran bàbà rẹ kan tó ju ayé rí kò sí torí pé ọkù náà ni wọ́n náà ò fi bá ọ̀pọ̀lọpọ̀ wọn kálukú wa náà là á padà kú bá a ṣe rántí ọjọ́ ìbí ká máa rántí ọjọ́ kú ọlọ́run ò ní jẹ́ ọyá báyìí nìkan ni bọ́ bá sì yá kí láá ṣe sí ààrò ogun ẹ̀ ṣe kú ò lórí ọ̀rọ̀ kò sẹ́nì kankan tó rógun ẹ̀ ṣe ṣùgbọ́n a dúpẹ́ a mọ̀ lóore tó jojú wa ọrọ̀dún yìí thank so much everybody mo really appreciate you ẹ ṣe o ó yá gbágbàpá láti bẹ̀ yẹn ẹjẹ́ bẹ̀rẹ̀ látòléde wa nàìjíríà lápá bí torí pé bùbá ìgbáradì kan ti super eagles àti super falcons gbogbo ẹ̀ ló ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ o lákọ̀ọ́kọ́ ná ẹjẹ́ ń kọ́kọ́ gbé yín débẹ̀ lórí ti kan ti super eagles torí pé wọ́n ti wà nílùú warsaw lórílẹ̀‐èdè ti poland o wọ́n gbáradì lánàá agbábọ́ọ̀lù mọ́kàndínlógún méjìdínlógún ló gbáradì ṣùgbọ́n ìkan tún kún wọn ìyẹn lásàálẹ̀ àná tí wọ́n fi di mọ́kàndínlógún ní bùbá ìgbáradì ṣé ẹ fẹ́ gbọ́ àwọn agbábọ́ọ̀lù tó wà lórílẹ̀‐èdè ti poland báyìí tí wọ́n mọ̀ gbẹ́ ìfigagbága lọ́la kojú orílẹ̀‐èdè poland
lára wọn láti rí maduka okoye francis uzo ato okonkwo àwọn mẹ́tẹ̀ẹ̀ta asọ́lé ni án moses simon ti dé o wilfred indiri akọ adams tẹ̀rẹ̀ mọ́fì wà ń bẹ̀ tochukwu nnamdi wà ń bẹ̀ emmanuel fernandez ti dé láti inú kan rangers rangers glasgow rangers ní olólèdè scotland sẹ̀mí ajayi ti dé agbábọ́ọ̀lù tó ṣẹ̀ṣẹ̀ promote sí ipò ìpele àkọ́kọ́ nínú ìdíje epl nìyẹn o rafiu dúró sinmi bá wọn lọ láti kọ pizza paul onuachu ti wà ń bẹ̀ seedu sanusi ti dé láti porto igo ogbu wà ń bẹ̀ ravel onyedeka frank onyeka tó náà ti ní àtẹ̀gùn láti inú kan conventry siri wọn ti wà ní epl báyìí bruno onyemaechi pẹ̀lú abdullahi ibrahim wọ́n ti wà ń bẹ̀ bákan náà ẹnìkan tó kún alálẹ́ àná ẹnìkan tó padà kún wọn lálẹ́ àná fisayo délé bashiru òun náà ti kún wọn ó ti di mọ́kàndínlógún níye ìyá ní bùbá ìgbáradì àwọn agbábọ́ọ̀lù míì ó tún kún wọn lẹ́nìí torí pé lọ́la gẹ́gẹ́ ní fígagbága kojú orílẹ̀-èdè poland máa wáyé ẹ sì má gbàgbé wípé ọkọ̀ bọ̀gìnì train rèé o wọ́n jù ú ta ló ju dẹ́yẹn ẹ mọ̀ sí o

0: bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni.
1: ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí a sì rówó tún ṣe. mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
0: ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí ẹ lọ bèrè mímu sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
0: àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery ni o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. káwa ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni wọ́n tó tọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. owó tó nítumọ̀ làwọn náà ń gbà. wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀sì kó lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
2: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọnu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹ̀mí ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé.

ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mídìí cashbo nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Mídìí Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: rere o. Ẹgbẹ́ Yorùbá Kọ̀yà Initiative ń pe gbogbo wa síbi àpérò àti ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ àti adarí ẹgbẹ́ Yorùbá Kọ̀yà. Ẹgbẹ́ tó ń lépa àlàáfíà fún ìfẹsẹ̀múlẹ̀ ààbò nílẹ̀ wa. Kókó àpérò ni wíwá ojútùú sí àìfiẹsẹ̀múlẹ̀ ètò ààbò ní ẹkùn ilẹ̀ yìí tí ó máa wáyé lọ́jọ́ Sunday June 7 ní gbọ̀ngàn Divine Grace Event Center, New Ife Road, Ìbàdàn. Aago mẹ́wàá àárọ̀ lẹ̀tọ́ bẹ̀rẹ̀. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni aṣojú ààrẹ wa, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, GCFR, gbogbo gómìnà ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn, àwọn aṣòfin àgbà, àwọn orí adé ilẹ̀ Yorùbá. Níbẹ̀ la ó ti bu ọlá fún Alhaji Mujidat Folasade Ojo Tinubu,
1: Ìyálọ́jà General,
0: gẹ́gẹ́ bí ìyá ẹgbẹ́ Yorùbá Kọ̀yà. Sunday June 7 láago mẹ́wàá òwúrọ̀ lẹ̀tọ́ máa bẹ̀rẹ̀ ní Divine Grace Event Center, New Ife Road, Ìbàdàn. Ẹ wá ẹ̀jẹ̀ kajọ̀ṣe olùkéde Aṣíwájú Sunday Akinyemi, aka Yellow, National President, àti Alhaji Razak Fọlọ́runṣọ, Director of Organization, Yorùbá Kọ̀yà. Ìyà kìí ṣe tèmi.
2: Ọlọ́run bàbá lọ́la.
3: Ogún kan ò lè lélele kọ́lọ̀ mọ́sẹ̀. Ìjọ CAC Miracle City ló pe gbogbo ènìyàn títí bí ìpàdé àdúrà fi kànràn kan. Oníwákàtí mọ́kàndínlẹ́gbẹ̀rin 799 hours prayer àdúrà hẹ̀rìmọ̀ ló kápá ogun kàbìtì. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ Monday June 8 títí dago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Saturday July 11 2026. Níbi tátí mọ takú ti Jésù, Operation Push la pè é, pray until something happen. I have made it. Mo ti yege làkórí tọdún yìí 2 Timothy 4:7. Ìpè àwọn bàbá bàbá nínú CAC máa ṣiṣẹ́ àmì àtìyanu Pastor S.O. Ọládélé, Pastor E.O. Ọ̀dẹ́jọbí, Prophet Esekaya Ọládèjì, Pastor D.S. Dada, Pastor P.O. Sódẹ́kẹ́, Prophet T.A. Adékúnlé, àṣẹ kìkì ọ̀rọ̀ ọmọ bàbá Miracle, Zion City District Superintendent, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Àwọn akọrin Zion City Glorious Choir máa forin dábìrà èrò wìtìwìtì ní CAC Miracle City, Sanctuary of Holiness Power, Zion City District, dàpọ̀ Láyọ̀dé Street, off Ọbáfẹ́mi Awolowo Road, opposite Solution FM, Òkè Àdó Ìbàdàn. 799 hours prayer. Èṣù olè kọ́lé ti Jésù.
4: Ládìlú FM 96.7. Ẹ̀dọ̀ kí ìròyìn.
5: Ẹ já kí yín káàbọ̀ padà sórí ẹ̀dọ̀ kí ìròyìn fún ti àárọ̀ tí ní ìròyìn ti wá gbéra tán bá yóò ìròyìn bẹ̀rẹ̀ ní pápápá. Ẹ má wàá gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ má wò wá kitikiti. Ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook ti lágelú ẹ̀ tẹ̀ sójú ẹ̀. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ sójú ẹ̀ bó ṣe ń lọnu kulù gbóhùnsáfẹ́fẹ́ tá a wà fún tààrọ̀ tò ní lẹ́mọ̀ rí o. Wọ́n ní ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, bàbá tí ń láwà, òun náà ló mọ̀ ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Ó fi ìkéde síta lẹ́yìn ètò ìdìbò abẹ́nú eléyìí tí ẹgbẹ́ òṣèlú ADC ṣe o. Tó sì jẹ́ pé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí, Alhaji Atiku Abubakar, ló jáwé olúborí lánàá tí ṣe ọjọ́ Ajé Monday. Òun náà ni bàbá tí làwà tó láǹfààní láti sọ ọ̀rọ̀ yìí síta wípé ohun tí ojú rí mọ̀ lágbára gan-an mọ̀ ni. Pọ̀dù bí wọ́n ṣe ṣe kéde Àtíkù wípé òun ló jáwé olúborí níbi ètò ìdìbò abẹ́nú, kò sì yẹ kéèyàn dákẹ́. Báwọn bá dákẹ́, a jẹ́ pé nǹkan míì tún ti wọ̀ fún àwọn lọ́wọ́ nù. Torí pé gbogbo ìgbésẹ̀ tí àwọn tí wọ́n wà nídìí ètò ọ̀hún ṣe, òun náà ni láti lè jẹ́ kí Àtíkù kó rẹ́sẹ̀ walẹ̀ láti jáde yọ sí bọ́ńbọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní wọ́n sì ṣe. Ó ní gbogbo ìgbésẹ̀ tán wá gbé òfo lẹ́yìn ọjà ni. Torí pé àwọn tó wà nídìí rẹ̀ gan nígbà tí àwọn ń sọ̀rọ̀ pé kò rí báyìí bó ṣe rí ń bìrì, bó ṣe rí rèé, bó ṣe rí rèé. Níjọba ìbílẹ̀ báyìí ó rí báyìí, nípínlẹ̀ báyìí lè lórí bẹ́ẹ̀. Ìtẹ́yìn gbé dání o, ó yàtọ̀ sí ti bẹ ní ọwọ́ wa, ó ní wọn ti ẹ̀rí rò. Kò dàbí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ lára wọn lòún ṣe wò ó pé bẹ́yọ̀ bá ń bá báyìí lọ. A jẹ́ pé nǹkan ó ṣe yan o. Àtíkù ti fi nǹkan ṣe àwọn nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ṣérú rẹ̀ ní àlọ́ sọ pé òun fẹ́ ta kọ̀ǹgbọ̀n pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nígbà bá di inú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Ó ní ká má rí i, ó ní ṣe é rí i. Gbogbo ìgbésẹ̀ tí àwọn ń gbé ni pé kí apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà kí ó padà sípò ààrẹ, ìyẹn ní ọdún 2027. Àmọ́ kì í ṣe ọ̀nà eléyìí tí Àtíkù tó gbé gbà yìí o. Ó ní kàchàlà náà ni ó fi sí orúkọ Àtíkù Abubakar wípé bẹ́ẹ̀ bá rí i kéèyàn sá fún un ni. Torí pé téèyàn bá sá fún irúfẹ́ onítọ̀hún, a jẹ́ pé nǹkan ṣe ẹni náà ni. Ó ní ẹ wò ó, jẹ́ kó òun tún sọ fún yín, ẹni tí ò bá mọ̀ tó ń tẹ̀lé Àtíkù títí di àsìkò yìí, ó ní ẹlẹ́yàmẹ̀yà ń bẹ ní agbárí Àtíkù. Torí pé yóò sọ pé àwọn ò bẹ́ẹ̀ ṣe, àwọn ò bẹ́ẹ̀ ṣe. Ó ní bákan náà lọ́rọ̀ ẹ̀sìn oni atiku gbesin lori dun ti eyin wo nlo wo awon osile wo ki eni to ba gbesin lori ko fe pa na ojuse orilede nigeria nipe eto oro aje ati ti oro abo oni tawon o ba wa tete yorun kuro nbe bayi ki awon so pa awon ti awon o se mo pelu atiku ah awon ti fi nkan se ara awon lateyin wa nu o oni gbogbo igbese ti awon eyan igbe patapata oni igbese to ba ni leru ni igbese to ya ni lenu ni oni ko pe ba won se njoko lawon pe lagbaja lawon pe tamedo lawon pe lakase gbe pe ah un to ri te ko si tai ko ri be oni gbogbo won so pe ah baba e lo joko baba e lo re joko o na wa wo pe ah atiku ti ba nkan je o ninu egbe mo awon lowo para ti awon atiku no gbo ti won fesi pada si baba ti la wa won ni se ri gbogbo enikeni to ba ti se pe won ko gbogbo ipo o gbodo wa lowo ohun oni irufe won ni irufe ni be e sa fun awon na tori pe ki se pe gbogbo kini o to pin fun opolopo ero oni sugbon eyan merin ni mo ndupo ninu eyan merin eniko jawe olubori awon meta to ku won gba folo ni ke wa so pe won wa so pe rara o gbogbo wa lagbodo jawe olubori nibo ni won ti gbe nse be awon na soro ilekun taku oro ti baba si la wa so lori eto idibo abenu to waye ninu egbo oselu adc o
1: loju iwe keta the guardian iroyin kan bembe to se lalaye o pe nise ni gbogbo awon olugbe ipinle Borno ni won mo ya jade lati mo kominu lori bo se je wi pe ijoba apapo won ni ko mo ti e so kelimo kan lori isele kan to sele to je pe nise lo dake lori bo se je pe won ji awon akeko kan ti on lo bi mejidinla adota 48 gbe nile eko alakobere kan eleyi to wa ni agbegbe Musa eleyi ti nbe nijoba ibile Askira Uba ni ipinle Borno bakan na ni ipinle Oyo awon ile eko to je ti ijoba nise ni won gbe won ti pa o lana nigbati awon oluko ni awon ile eko wonyi ti an gunle iwode alalafia lori isele ijinigbe eleyi to waye si awon akeko ati awon oluko

0: kọjá mi ó ti wá sú mi báyìí.
1: Rántí kí ló dé kí ló sún ẹ̀mbẹ̀.
0: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣe ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbówó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí.
1: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni caretaker sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ka báyìí ò ti ẹ̀ wá yé mi.
0: Ẹ wo bọ̀já mi, àfi kó ló ń bá wa dá sí i.
2: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àtàdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lò. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ni rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríran ni lọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àtàládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá ń fi ti gbówó lórí. Owó ilé náà ti gbẹnu sókè. Nǹkan ọbẹ̀ tí wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kìí ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àtàdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbíṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yin dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbò mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jẹ àǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá níyà rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
4: Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1,000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
2: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀. Àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ṣáájú ńbẹ̀. Kò ṣeé dúró wò, ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́, kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fòyín rù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé. Ẹ kú ìkàlẹ̀.
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: òní lọ́jọ́ kejì ọjọ́ kejì oṣù kẹfà ẹgbẹ́ wa ọdún ó lé mẹ́rìndínní ọgbọ̀n lẹ́yìn kolu àwa mo kìyìn àkó ojúmọ́ mo kìyìn àkó ojúmọ́
1: tọ́mọ adé bá jílẹ̀ òwúrọ̀
0: mo kìyìn àkó ojúmọ́ mọ́
1: kò tètè fún sẹ́sẹ́
0: ẹ yóò bá lọ́bọ̀
1: ìrànlọ́gbọ́júlógún láyé
0: wọ́n nígbà bá ríra ẹni náà láàárọ̀ ẹni
1: àìdé o
0: ago mẹ́sàn-án kọjá ogún ìṣẹ́jú
1: ìyá ń bẹ́ fọ́mà
0: ṣe ẹ níbi lọ
1: ẹkún bẹ́ fọ́mà tó ń
0: sọ ẹ ti dẹnu iṣẹ́ ṣe ẹ ti dé ṣáìtì yín ṣe ẹ ti dé ṣọ́ọ̀bù abẹ́ tráfù bóò ní sójú ọ̀nà lẹ́yìn wà ẹsẹ̀ ń lọ abẹ́ ẹsẹ̀ ń padà bọ̀ gbogbo oníṣòwò tó rìnrìn àjò mo gbà ládùúà láyọ̀ lẹ fi lélẹ̀ tẹ́ ẹ lọ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba aláo láyọ̀ náà lẹ padà adébàjọ yusuf ọládiméjì adébọ́jẹ́ ni o assis sọ́lì olúgbilẹ̀ ìyá àbẹ́jì látò ṣogbo mọ bọ́lọ̀ǹdúró patients medicine shop rafiu tower kalitu abiodun nù káyọ̀dé ọ̀lánìyè láti làǹlátẹ̀ daddy key ogun sọlá michael abiodun oyèlàdé láti mọ̀dínà adébólú aluko ayọ̀dẹ́lẹ̀ ọ̀rẹ́ wa nù AY Digital Photographer Concept. I want for that see junction. Ring road, Umbada. Oje ni wa ya photo njoka. Oje kemi ko ni wa se photo season. Ko mo je se bi, mo de se bi me wa maru me fa meje mejo. Oje kemi ko lo nfe se, awon wole ma be ka ro giri un. Oje pe mi aluko mo challenge re o. Aluko Ayodele. Yemi glory ogun dipe. Gbogbo yin mo kí ẹ̀yin tẹ́ ìrìn àjò yín jẹ mú kí ọya ẹ̀yin tẹ́ ń ta rẹsì ẹ̀yin tẹ́ ń ta ẹ̀wà ẹ̀yin tẹ́ ń ra àwọn góòlù tẹ́ ń ra aṣọ tẹ́ ń tà ẹ̀yin tẹ́ ń tẹran ẹran so àgùtàn ẹran màálù gbogbo yin tẹ́ ìrìn àjò láyọ̀ lẹ́ẹ̀dẹ́ o. Bẹ́ẹ̀ ṣe ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi kété-kété lẹ̀ láǹfààní àti máa rí mi wò kété-kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀. Lágẹ̀lú ni wọ́n ń pè bí 96.7 FM òkè ga jòkè ilé funfun bá láfẹ́lẹ̀ lẹ̀ ń lé ìbàdàn. Ẹ̀yin náà mọ̀ pé bá a bá ti parí ẹ̀dọ̀ kí báyìí ẹ̀ ń gbogbo ọjọ́ ṣẹ́gun Tuesday. Àpalára mọ́ ń máa ń nà yẹ tán yányán ni o.
2: À ń jáde lọ lè ní Elédùmarè.
0: Ó kí gbogbo àwọn olùkọ́ ìka orílẹ̀-èdè yìí. Olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Olùkọ́ ilé-ẹ̀kọ́ girama. Tó àwa náà wà pẹ̀lú yín. Àjọ láǹfààní àti ìrìnàjò tá a jọ rìn ni. Wọ́n á láwọn ò lọ bí iṣẹ́ o. Wọ́n á ní iṣẹ́ sú àwọn láti ṣe. Wọ́n á ní káàmọ́ wá mọ́ wà léèwé. Àmọ́ wọ́n wò pé bí ikú bá ń pojú gbà ẹni. Òwe ńlá ni pàá fòyàn. Order from the national ENUT e-teacher. Ìdínú. Kálẹ̀ láǹfààní àti pàrọ̀ kò sọwọ́ síjọba. Àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátá. Ẹ̀wá mọ́ sọ di ìwọ́de òṣèlú. Wọn ò fẹ́ gbọ́ Tinubu ó lè yan nítumọ̀ tó. Ẹ ti fẹ́ sọ di ó ti fẹ́ lọ́wọ́ kò òṣèlú nù. Bẹ́ ẹ bá ti rẹ̀ ń tọ́jẹ́ presidential aspirant kankan. Wọ́n bá ti líìdì yín bọ́ tapẹ́ ẹ̀sìn ìwọ́de. Ẹ má jẹ́ kúrú ẹni bí ọ̀dà àlámọ̀rí èmi àti yín rú. Ẹ ṣàlàyé fún un. Ó ti fẹ́ sọ́ di tolóṣèlú. Kàńpé òṣèlú ò tíì bẹ̀rẹ̀. Bó ń bá gorí àga ètò agbára ń bò ní òṣìṣẹ́ different. Ẹ má jà gbé pẹ̀mí lé oní promise. When I go there, I will do this. When I get there, I will do this. When I get there, I will do this.
2: Adé ohun tí ó jẹ wá.
0: Àti gbọ́dọ̀ ẹ̀ láàmú iye ìgbà. Bí a bá débẹ̀ tán sórí wọ́n máa sọ. Ẹ ma ja lo akoko yi ba ba wa nse iwode worowo e ma ja lo lati so di iwode oloselu lagbaja o le tamodo o le ro e ma pe gomina seyi makinde lo le e ti fe mu to selu wo e ma paro lede lo le e ti fe mu to selu wo oni e ma pe won loko sugbe e lo awon e ja lo awon agbele ro oro to le mu kinu ti won na o dun won mo pe wa lade lo to a ba fe su paro fura wa ni loku gomina lase ipinle oyo o sun be ni owo ko le sun uneasy lies the head that wear the crown mo se romo inu aya gomina o ilu yi o le dun opo ni won bere pe won je mo ko to wa se primary won se primary won dibo abe ninu egbe won awon were mo se romo seri ilana ti wa lati yan awon moye ti o mo tuko lede Nigeria be ti o tuko ipinle kokan tawon ti o wa legbi ma sofin agba ati legbi ma soju sofin ati legbi ma sofin ti ipinle o ti ni alakale eto ti alakale ti won ba ti follow alakale eto election 2027 oni waye sa wa faramo kele se yen mo waye kare o mo se lo abi bo le se fe abi ka yelo mi ku ka gbagbe lo mi si laije pa ba dibo opo ni wan bere pe e ma ja ma so so ma kire mi apa lara leto mo ya be ni baraba eto abo to polukuru musu to pakaso yi ko senti okan o ki gbogbo awon oluko adura gbogbo yin ogba eyin te ba wa le adura neja ma gba eyin te ba si jade fun peaceful protest ejo wa very peaceful in that nature e ma je kenikeni o so di wahala oselu mo yin lowo ba se nsoko lu awon to wa ni po ase eja ma appreciate won won mo bo yo true won la won ta ran lo odo awon atilawi
3: o do won re
0: awon ta ran lo tijoba ran lo sodo awon atilawi on negotiation issue pe eja jo wo bo ile si fe bori mi mo bo yo true o information ta gbo ni pe won na mejeji ti ran lo won ni won obo laye ayen na ni molebi won lebi won lara won ni yawo won loko won lomo se no ran titi won mo nisin awon to ran won se ni mo pe nkan sa won ntan fatam nta doju konu oloyinbo a ma pe ni won ni eyan fu yo o ele gbe ele so eyin die lori radio yin ibo ti mo fe fo yin ni won ni gorel abi ge go won ni gorela wa abi ge ya mi lebo won ni jata nja
2: odo ore o
0: emi nigbagbo lohun o segun ore mi latoyo isola kure dajibola accurate show network
2: odowore
0: masaje goro mi osuo
2: odowore
0: gbe baba nse bata lati bi osu bi marun ti mo ti lo gba se mo goro bi o ti ma su
2: ka bi mo le mo odowore o
0: ada dupe lowo olo eje sare mu kankan wa fun yin ni baraba a pada soro eto abo sugbe je mu kan wa fun yin yo wulo fo ni se owo yo wulo fo ni se owo mo kiyin o loko lo to eto yi sina alayo ogo ede ofo ma le so fa akin akin yemi loko temi je edakun awon kan tan je bi customer ti a ba gbese fun yan boya tailor niyin yin o le gbese fun yade sana awon edagbere fun yan pe wa gbe njo ngba de se pe yin o gbori kayo do awon le ma disappoint yan nje ke ma disappoint yan ni pe kan wa do pe olodun ti ni won la mi la kan de yade san te ba hello ejo mo mi lagbaja mo fe wa serun mi ni ejo je bi 7 laaro la 7 laaro la 7 laaro la ejo e tete de o eje no de 7 to ba se mistake de ni bi 7:30 won ti elomi o ti gbori le won ti mo ba se but eyin ele mu 7 mu ni ke de igba te de wa de 7 eyin de wo time na 7:30 le de igba ti madam de ti de 7 ti won won pe mi tele igba mu de ri won mi sale ma woran mi sale ma woran ni mo fi serun won bo la sha fe se bayi igba wo le ma ba pa irun ti won nisin ba se nwo bo yi 250 million bread ni o yo fe to woro le se le duo dola ha e disappoint me e disappoint me mo mi lagbaja ade ti bo ti pe e disappoint me ani mi mi o de deserve ru kan bayi lowo yin
4: bi bi en ten gbe se fun to ba disappoint yin bo le se man feel ki le ro pe man fa nta pe ni disappointment laarin to gbe se fun ni atenta gbe se fun
0: eyin te wa lori kan ni ba ni dore mo fe ma wo response yin
4: ki le ro pe on fa nti man fa disappointment se ti gbe se fun yan ri teni ye disappointing yin opo agbe se fun fashion designer ah e jo mu fe lu aso yi urgently igba wo le ma gba ni ma ri gba ojo wo le fe lo ma

0: Ready, ready, deo, deo. Shoti cashie, muti cashie, cashie.
1: Ìrìnàjò umrah láti ṣàlékún imani kálẹ̀bá jẹ́ ayéjìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọkàn sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E
2: sálárì bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Ẹjẹ́ mọ́ kí yín káàbọ̀ padà. Adé Ọ̀sun Káyọ̀dé New Vision.

0: yóò bínú ẹkọ ọmọ sọ bẹẹ o iléeṣẹ mi orílẹ̀ èdè òwú abẹ́ọ̀dún òyèdélé ní ẹ̀dákun àwọn oníṣẹ́ ọwọ́ ni ká ẹ bá wa ṣàlàyé fún wa dáadáa o ìwà ìpèníjà yẹn wà lọ́dọ̀ wọn bàjẹ́ kẹ ẹ gbéṣẹ́ fún wọn kí wọ́n disappoint yín wọ́n ní tẹ́lọ̀ kan disappoint àwọn láìpẹ́ ẹ jí ní bẹ́ẹ̀ tí ń ká sọ wedding lọ fún ìyàwó lọ́jọ́ wedding láàárọ̀ ń bọ́ wọ̀ tán asọba fun ọwọ blade wọn ni ẹ lò sí ní ẹbùlẹ gbẹ díẹ díẹ abẹrẹ ní ẹran papọ ẹ bá wá rí ìyàwó mi tí mama jó my dear ó ní lọjọ ayọ rẹ tí ẹ ra ń tí ọfẹ jó dáadáa kẹ mọgbọ pẹẹ.
1: ìṣòro bá rírà ẹni
0: iṣẹ ọwọ tẹlọ kẹrin
1: ni yóò dá.
0: Ìṣọ́lá Accurate.
1: Ẹyàn lọ́rọ̀ mi.
0: Ó ní ọ̀kan jú àìṣẹ́ gbígbà. A máa fà á fọ́pọ̀ oníṣẹ́ ọwọ́. Ṣé ò ní lè sọ pé ẹjọ́ ẹ lè ríṣẹ́ yẹn gbà lọ́jọ́ tẹ ẹ fẹ́ gbà. Bóyá kí n aláwọ̀ yín kẹ ẹ lọ gbé fẹ́. Irọ́ ìwọ mo fẹ́ kó bá mi ṣe é. Ìwọ ni mo fẹ́ gbéṣẹ́ yẹn fún. Ìwọ ló máa bá mi ṣiṣẹ́ yẹn. You are my tailor. You are Morelomi ilẹ̀ tí mi lọ gbé fún. Why will you decide?

0: ọ̀tọ̀ làwọn kidnappers ọ̀tọ̀ làwọn terrorists àwọn oníṣòwò ni ẹbí lèrè ojú wọn a máa rí tó ọ̀rá wọn ò lè mọ ìrìn àjò ọ̀rá máa kí ẹ̀mí àwa táàbà wọnú ilé àdúà ẹ jáde tẹ wọbẹ̀ ẹ bá jẹ́ mùsùlùmí ẹ dákun ẹ já padà sórí àwọ bàbá jẹ́ kìrìsìtẹ́nì ẹ já padà church ẹ̀yìn ẹlẹ́sìn kaàbà láyé ẹlẹ́sìn kaàbà lókè èpè ẹ já mú wọn àjísà lóògùn sá
1: wọ́n tún gbógun ti ní.
0: káfí láǹfààní àti ti àwọn aláṣẹ wa lẹ́yìn ẹjá fòṣèlú lè sẹ́pà kan.
1: wọ́n tún fún ni níwọ̀.
0: a lè láǹfààní àti yanjú wa láti pínjà tó dé bá wa.
1: máa ṣe lọ.
0: káwọn tó wà nígbèkùn àwọn ajínigbé wọn láǹfààní àti já iláyọ àtàlàáfíà.
1: ìràkà wọn lọ.
0: ẹ wo máa kí yẹmí ẹ má bínú borí ọ̀fẹ́ bá wà ìpèníjà kan la nílé iṣẹ́ wa. lẹ fi lórí ọfẹ àti gbọ wa láàjì mọ bá a bá ti yanjú ìpèníjà wọn á padà sáàjì tẹ tó máa gbọ wa kété kété. nọmba tẹ lè pè mí sí òun náà ni 08032954191 91 òun náà ni whatsapp number mi pàdé mi àti lórí ìtàpá lára yóò dìjọ mẹjọ àdúrà mi ni pé ọlọ́run ṣe àtìlẹyìn gbogbo àwọn ọkàn tó wà nígbèkùn yíká àgbáyé yíká orílẹ̀-èdè wa nàìjíríà olùbàbà wà tú wọn lẹ o àwọn tí wọn sì ń ṣe jàgídíjàgan ságbàdúrà kọlọ́run bá wọnú wọn ètò ààbò orílẹ̀-èdè kò dúró dáadáa àlàáfíà kò jọba o ìfẹ́ rẹ̀ kò sì múlẹ̀ láàrin èmi àti yín a ní pàdé ayọ̀ tó bá dìjọ mẹjọ akin akin yẹmi lukọ tẹmí jẹ ẹ yá sẹ o.

ṣùgbọ́n kó le rọrùn fún yín ẹ mú transfer yẹn bẹ́ẹ̀ bá ti mú transfer ẹ tẹ one yóò wá send yín ní message ìyẹn yóò send yín ní message account details tẹ́ ti ra tíkẹ́ẹ̀tì tìyín account details tẹ́ ti ra tọ́ bá ti wá send ẹ̀ sí yín ẹ̀yin lẹ láǹfààní sí account yẹn fún àárín ọgbọ̀n ìṣẹ́jú ẹ lè mú lọ́dọ̀ pos ẹ lè mú lọ ẹ̀yin náà lè ṣe fúnra yín bá wàá kówó wà ní àkáǹtì yín láì pé káàṣì lẹ mú lọ́wọ́ ẹ lè mú lọ́dọ̀ pos ni ọba lẹjọ nu iye tẹ ẹ bá fẹ ra ẹkọ rárá ni kò lọ fà rárá bó ṣe jẹ nìyẹn o tó bá dẹ jẹ wípé fún àwọn tó yẹ ussd code yẹn yé ìwọ tó ọba ní bank app àbí tó fẹ lo ussd code ló jẹ wípé manual tí ò ní jẹ wípé bó ṣe ń worí app lọ ṣe ń lo data kẹkẹ yóò kàn send code bank tó bá fẹ lò fún ẹ yóò send ẹ sí ẹ ọtán.

100,000 naira láàárọ̀ yìí. Last 100,000 naira láàárọ̀ yìí. Ta ló ní? Ta ló ní? Àmọ́ tí ń ṣe network ọ̀hún báyìí tí gbogbo rẹ̀ sá ń rí bákan bákan. Àmọ́ tí ń ṣe network ọ̀hún báyìí. Gbogbo ẹ̀ rí bákan bákan. OK. 080 ni o. Ọwọ́ a parí pẹ̀lú 8628. Ta ló lówó yìí? Ta ló lówó yìí? Ta ló lówó yìí ká máa lọ? Àwọn Gbẹ̀ngà ti dé. Àwọn Gbẹ̀ngà Ọ̀yàtọ̀ ti dé. Àwọn wòlíì ti dé. Evangelist àbí Reverend ni máa pera rẹ̀ ni. Kí ni máa Apostle? Apostle ti dé. Òun àti arákùnrin ọmọ ìyá àfẹ́. I service happy birthday ti ẹna, happy birthday ti ẹna. Ta ló lówó yìí? Ta ló lówó yìí? Ta ló lówó yìí? Kí ló dé? Kọ̀kọ́nẹ́ẹ̀tì ṣe ń bá wa jà ni? Kọ̀kọ́nẹ́ẹ̀tì o, kọ̀kọ́nẹ́ẹ̀tì o.

gbangba ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọyẹ ikú ọ̀nì pọ̀ ní wèrè ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ fún ọ ṣe ilé ọyẹ àkànní alájìlẹ̀ yẹ ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo

0: òun náà la fi ń kiyin pé ẹ̀yin èèyàn wa ibikíbi tó bá ka yín mọ́ a tún ti gbé ohun tẹ́ ẹ mọ̀ jẹ̀dé ẹ tún jẹ́ àjọṣe lórúkọ olóòótọ́ ètò alàgbà kenneth goeje
1: bí mo rẹ ní bèrè lọ́wọ́ mi
0: adédọlá pọ̀ ń bẹ lápá ọ̀tún
1: lórí mi àtẹ́bí mi máyà fúnrin ṣàlàyé fún wọn.
0: Ayọ̀mídé lọ sí ọmọ ìyá àgbà ń bẹ lókè lọ́hùn tí ń bẹ lórí social media wa tó jẹ́ máa rí wa kedere lórí Facebook ni orí Instagram ni àtòrí TikTok.

0: gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa yálà Nàìjíríà ni àbí lókè òkun. Àti wá dé sí yín lọ́rùn báyìí jẹ́ àjọ ṣètò papọ̀.
1: Inú ọkọ̀ ojú wa làwa yóò ti máa jẹun. Lójú mọ́ tó mọ́ lórúkọ Olúwa
0: làwa. Èmi ò lè dáṣe o.
1: Lójú mọ́ tó mọ́ lórúkọ Olúwa
0: làwa. Yóò bá sẹ́yìn kò sá wà.
1: Látó dé lálẹ́. Ẹ̀ṣẹ̀ àmì o.
0: Àmì àmì àmì.
1: Ẹ̀ṣẹ̀ àbàṣà mi o.
0: Gbogbo ẹ̀yin èèyàn wa ẹ mọ́ gbàgbé mọ́ ti ìjà dákẹ́ àdúà lórí àwọn tí ń bẹ láhàámọ́. Àmàdùn ilé tọ́lọ́run ó gbàánú gbogbo ẹ̀. Kọ́lọ́ba bá wa kó sí wọn nú. Ẹ bá fi sádùà. Ẹ mọ́ gbàgbé lórí ètò yìí náà á túnṣe kí ni á tún mú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ lórí ètò yìí lónìí á tún mú. Ẹ̀yin èèyàn tó yẹ gba káàṣì ẹ̀ṣẹ̀ ti mọ̀ bá ṣe mọ́ ń ṣe. Ẹ̀hẹ̀ mọ́ sùnlé. Ọ̀dọ́mọdé aláìlójú títí ń paṣíwájú ẹ̀ ń bàbá ti dé. Ètò yìí kò sí nǹkan méjì tá a dìmú ju ìdílé lọ́wọ́.

0: ọ̀rọ̀ àṣírí á mú wá ọ̀rọ̀ ìṣí tí ẹ gbọ́. Àwọn tí wọ́n fẹ́ gba owó láti ilé ìjọsìn CAC Redemption of Glory tí wọ́n bẹ ní 539 Amistad Boulevard ní City of Port Harcourt ní USA lọ́n ní Rhode Island. Àtún expect àwọn èèyàn méjì wọ́n tún gba owó lónìí. Bẹ́ẹ̀ sì rí ẹlòmíì bẹ ti ń gbọ́ mi lásìkò yìí náà tí ó gba owó ti káàṣì ẹ ti mọ̀ bó ṣe máa jẹ́ àti sọ fún yín 60 million ṣe bẹ́ẹ̀ rí bó ṣe lọ. Tán bá ní Integrity Station ó yẹ kẹ́ ẹ ti mọ̀. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbogbo yín pátápátá la kí a sì dúpẹ́ lọ́wọ́ yín gan gidi. A mọ̀ lóore. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ń kó wa jẹ. Ẹ̀yin tẹ́ ń lá wa. A mọ̀ lóore o. Mú ìwà káwọn ará àlejò mọ̀ pọ̀ bẹ́ẹ̀ bí.
1: Ẹ kúlé ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ káàbọ̀ sórí akọ̀tún ètò bá mi tọ̀ yín fún tààrọ̀ yín Olúmúyíwá Adéyẹyẹ lorúkọ títẹ̀mí tí gbogbo yín mọ̀ sí Radio Apostle.
0: Fún díẹ̀ èyí bó bá ti yá yín ó ti yá wa náà.
2: Ìbápa mi là dùn, ayé ò bá bèrè ẹni tí mo fi
0: hùn. Ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣe báyìí.
2: Àgbáyà lè ṣe.
0: Ká lè ráàyè. Ṣètò tòní. Ẹ mọ́ gbàgbé má mix ẹ o. Ẹ mọ́ dà pọ̀ mẹ́lòmíì.
2: Ẹ má gbógun ti mi rárá.
0: Lágẹ̀lú ni wáyé. 96.7 òkè gájòkè fẹ́lẹ̀lẹ̀ la wà bàdà ní south west ní Nàìjíríà. Bá a ṣe máa ń ṣe lè ní gbogbo ọjọ́ Tuesday.

0: nígbà tí ìyàwó ẹ sọ àwọn nǹkan tó ń fẹ́ tọkọ sọ àwọn nǹkan tó ń fẹ́ tẹ fi mọ́ra yín tẹ fi mọ́ra yín tẹ fi mọ́ra yín òun sọ bóyá ó change ìgbà ò change ẹ fà já mọ́ra yín lọ́wọ́ àwọn èèyàn wá bá yín dá sí lọ́tún fà á bá dá yín dá sí lọ́sì nígbà tó yà tójú ń tìyẹn dákẹ́ ètúmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ òdílé ló ń bẹ lóòótọ́ kò sí jà mọ́ píìsì tirẹ́ẹ̀nì ṣùgbọ́n inú ìyàwó ò dùn lóòótọ́ píìsì tirẹ́ẹ̀nì ẹ pariwo mọ́ ẹ pe àwọn onílé kejì mọ́ ẹ fẹjọ́ sun pásítọ̀ yín mọ́ àwọn àbúrò yín ò mọ tí ń ṣẹlẹ̀ mọ́ nú ilé ṣùgbọ́n kó ń kó jábele lẹ́sìn ṣe ẹbí lè fò pé ó ti mọ̀ fún mi ní kéni ìgbà tó ti mọ̀ kò bí èmi mi ò gbàgbẹ́ rẹ fún àjọ gbégbóná fúnra ó sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ó ti dá a bá mo wá sọ lọ́jọ́ náà lọ́hùn pé ká ṣe kinní ní kí kó bẹ jẹ́ kó tojú oníkà mẹ́sàn-án tojú ẹ̀ka bọ́sẹ̀gbẹ́ ọkọ rẹ kó bọ́sẹ̀gbẹ́ ìyàwó rẹ wá pè mí wọlé báyìí sọ nǹkan tó láìkì lára ẹ ṣùgbọ́n ò sọ mọ́ òkàn dákẹ́ ni pé kó jẹ́ kó máa gbọ́ bóyá tó bá ń gbọ́ yóò change bẹ́ẹ̀yàn bá sọ téèyàn ò fẹ́ nínú ọkùnrin àbẹ́ẹ̀yàn sọ téèyàn ò fẹ́ nínú obìnrin àyìnfáàtì mo ṣe láìkẹ́ tó bó ṣe máa ń jẹun àyìnfáàtì mi nǹkan fẹ́ sọ̀rọ̀ ni ó sọ fún ẹ̀kọ́mọ̀ rẹ́rìn pé kíníkan tó bá kú ọ nìkan yóò dùn bó ṣe fáyìn tó ohun ara mú kankan wà á kàn wọ aṣọ tó ní kàlánkìnì lórí ṣòkòtò kó ní kàlánkìnì ó kàn wọ ọlọ́ra ayọ̀ tó kàn ṣe kinní kan ó náà sí omi kan sọ̀rọ̀ ó lè hágíù pẹ̀lú ẹ̀ lójú ẹsẹ̀ ṣùgbọ́n yóò dùn kí ló dé náà ìyàwó mi kí ló dé ó tiẹ̀ ojú ẹ̀ bó ṣe rí kurukuru ìlú náà ń ta cream ó lè bèrè cream wọ tó pupa tó yẹ kó rọra máa lo nǹkan fẹ́rẹ́fẹ́ tó tiẹ̀ fẹ́ jáde kó lo powder mi ò ní kó lọ kunjú kó tiẹ̀ look nice kò sí wàhálà kíní kan ṣe bá ọmọ ẹ náà mọ ń tọ́jú ṣé mo wá ráyè kíní kan ni ó ti gbọ́ bá wọn ó rí pé jọ́ míì tí ò bá ṣe yóò wà bí ó ṣe sí fẹ́rẹ́fẹ́ lóòótọ́ kò máa kọ ẹlòmíì kò mọ́ra àyà alágbájá kò dáa nǹkan fẹ́ sọ̀rọ̀ ni mo dé láti ibi iṣẹ́ nìsín bó ṣe bọ́ta ó bọ́ta ó wọ bra ó gbogbo ẹ̀ kan ò kàn wọṣọ sórí kinní wo gbogbo ṣoṣo láyà rẹ kò dáa nǹkan tó ń ṣe yóò kí ni kan ṣé kinní kan fẹ́ jóná ná iná fẹ́ mo gbé nǹkan lé náà mo sáré jáde kí ni ibo mo lọ ná ó bẹ̀rẹ̀ ni ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú wàhálà ẹ̀ ni ó ti gbọ́ tó bá kó nìkan yóò mọ̀ rò pé àní yóò láìkẹ́ ọ̀dà jẹ́ kí wó tú alálé wa wò mọ́ mi lára járe yóò ṣá wọ̀ èyí túmọ̀ sí pé ẹni tó burú mọ̀ ẹni tí ó sọ fún ni wá káàkiri ìyàwó mi ò fẹ́ kí n mọ́ léètì kí n mọ́ falẹ̀ wọlé lóòótọ́ mo mọ̀ pé ò láìkí ẹ̀ ń wá ọ̀nà ṣùgbọ́n tó bá ti di pé ó ti di mọ́lí ó ti di àárí ìsọnù ikun mú baálé kò ṣe sọ pé dádì wẹ̀ mọ̀ gbó nǹkan lé mú ọkàn dákẹ́ ló kàn mọ́ ọ̀rẹ́ rí náà ní ṣíṣíṣí bí ìgbà tí èèyàn bá jẹ́ olówó ẹ pé olówó gan ó sì lò kìkì àwọn tó ń tẹ̀lé lẹ́yìn pọ̀ gan ni tó bá ṣe mistake wọ́n tó pàtẹ́wọ́ fún mi bóyá ó sọ ìbò kan ni ló lọ tàbí wọ́n pàtẹ́wọ́ fún ni àwọn ọmọ kan wọ́n tó bá lọ jẹ́ ní tí ò sí nǹkan kan wọ́n ni no just drop the mic just you are saying rubbish wọ́n ó sọ lójú ẹ̀ gangan. mo rántí ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa àgbà kan àti miss iyayo. èyí túmọ̀ sí pé àìbánirin ká má mọ̀ kíni ká má mọ̀ ṣe èèyàn ṣùgbọ́n o mọ̀ pé ìyàwó ẹ̀ nǹkan kan bẹ tọ́kọ ẹ ò láìkì tó ti complain pa ẹ̀ ṣùgbọ́n you don't care àwọn nǹkan kan bẹ tí ìyàwó ẹ̀ mọ̀ tó ti explain fún ẹ tí wọ́n náà mọ̀ pé ìyàwó ẹ̀ ò láìkì kò sí ohun tó kàn ọ́ ó ṣáà ń ṣe tiẹ̀ ni a ṣe àwọn eléyìí lọ́jọ́ Thursday ibi tá a ti wá ń ṣe òun ló fi mú mi fẹ́ pé kí n play nǹkan tá a fẹ́ play ẹgbẹ́ jẹ́ ń lọ tajà tá a bá dé látòjú ọjà èmi ó play rẹ̀ tí bá wá play rẹ̀ a wà dá sí torí pé gbogbo òdílé lélé common nú ẹ̀ atọkùnrin atobìnrin gbogbo ẹ̀ ló common ìwọ̀n tí wọ́n sì ní nǹkan too much of salt a máa bọ bẹ̀jẹ̀ ẹ kú etí gbọ́ mi lágẹ̀lú lẹ́wà ìgbọ́lá ìwọlá lórúkọ tèmi thank you.
1: Lagiluwa FM 96.7.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-E-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sìpẹ́sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
6: Bọ̀sùn ṣé ò sí ò ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ṣiṣẹ́ náà ló ti daṣẹ́lẹ̀ a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
7: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
6: Ẹ agbá bẹ́kàlẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
7: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́kà ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bẹ́kì iṣẹ́ tó dáa ni 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní tumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
8: Admissions now open for this academic session at Hillside University of Science and Technology, Okemeti Ekiti. Apply for top-tier programs like computer science, software engineering, economics and accounting with ICANN certification, finance, mass communication, business administration, aerospace engineering, mechatronics, mechanical engineering, medicine, nursing, medical lab sciences, and many more. Visit www.hust.edu.ng/admission or call 0911-942-9029.
9: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ̀ egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803-88-1008 àbí 0701-821-1111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-E-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sìpẹ́sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
1: Lagiluwa FM 96.7.
0: Ẹ káàbọ̀ padà látòjú ọjà. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń kàn sí mi lábẹ́nú ẹ ṣeun o. Mi máa sọ àwọn kan bẹ tẹ́ pé Constant K ni. Ìbá ń ṣètò báyìí àwọn kan máa bẹ torí tiwa wọ́n ti wà ń bẹ̀. Wọ́n kàn láìkí àṣeyàn bá ní mọ́ ka àwọn ilẹ̀ ò rẹ̀. Àmọ́ mi nírò sí ni ìyá mi Alájà Adúní. Gbogbo àwọn Eagles, àwọn Eagles flower nù. Èèyàn mi mú ìwá Michael Falọ́wọ̀ Ládẹ́jọ́. Alájẹ́ Ajíbọ́lá. Ọlọ́yọ̀ Tòkè Àdónù. ẹgbẹ́ ẹ̀yìn dílà sí tẹ́ǹta mọ́tò lókè àdó àlówó ńlẹ̀ àló ni ẹ̀gbọ́n tèmi gangan aṣíwájú tiwa ṣé wù ẹ kò wà jẹ̀pẹ́ yari yari ni mú ìwà mákẹ́fà lọ́wọ́ ládẹ́jọ́ ni mélòó mo ti ẹ̀fẹ́ kànà. Alhaji Babs ga mi na Sirudeen Bello won po gan mi le ma ka tan oga mi Mr. Akin awon atakankan ya abije legun si alaba won po ka akiri o eneni ta ke mo ti koja aye mi bayi bi baba daruko kankan

0: gba pe emi ni kankan ni ebu mo won fa won sinrin ni baba mi ase kiki oro
1: ben ga fish na ti le mo fe ma binu na
0: afa jalaru alaji jalaru ni
1: kakiri
0: eyin tin ba daruko yin emi ko ni iran ti oruko yin awon ade osun ni ori won mu ti si o
2: fun di eyi eyin eyan mi ete ti bele je e kon benu ti mo fe je ke gbo yi e dakun ete ti bele je gbo ke wa wo pe se eyin na ni ru nkan bayi se eyin na e sin be bi se eyin na e woru wa bi e ja jo wo bi nkan ba ri ba se eyin na se e wa nwo e se e woru wa bi lo to e fe je ki le yin o toro e fe je ki le o dun se e sinu awon ti mo woru wa yi e ja jo wo e ja gbo ojo Thursday lo sele mo si ti ri opolopo reactions ti o gori e e wa wo le to ba je ti yin be ke mu e ku eti gbo e ja gbo e ja jo gbo oye eso papapa
3: oro ti baba ti won pe before ki the other one to wole ni pe ikan ti yawo awon ma nse nigba ta won jo bere ko se mo
2: eso ti yin baba papapa tori akoko
3: fine e ma gbo mo fe ko ma gbo ni
2: o le ma ko je jo mo n ta nse na nu e sa mo e so ti yin eyin fa e mo worry
3: o ni pe ko ma how to say sorry
2: wọ́n so sorry fún yín tẹ́lẹ̀ nǹkan
3: tẹ́lẹ̀ tí ń bá jẹsẹ̀ mọ́lẹ̀ bá yóò mọ̀ gbọ́n ní tí wọ́n sọ fún anúwò tí wọ́n máa ṣe péṣe bóti ṣe nǹkan tí ò dáa ni ṣùgbọ́n nísìnyí kò lè sọ sọ́ọ̀rì
2: ṣé kìí ṣe pé bóyá ojú wọn ti dá
3: ojú ẹ̀ ti dá ni ojú gbọ́ mi báyìí ń gbọ́ yín
2: mo mọ̀ ẹ̀mọ tí mò ń sọ ṣé kìí
3: ṣe pé bóyá kò tí ì fún mi lóúnjẹ alẹ́ o de ri bẹ tẹlẹ o n ba mi lọkàn jẹ gidi n sì fẹ kọ mi mo ti sọ fun pe lálẹ àníjọsùn bọbọ n gbọ rédíò ọkàn mi wọn ń rọ lajú pé ma gbọ kan ti rédíò sẹṣẹ ń lo ti ń gbọ
2: ẹ ṣe pé ń gbá wọn ẹ mọ gbá wọn fún wọn lẹ ẹ jẹ bọ́n ṣe rọra
3: sùn ní ìwà tó kù fún mi ni nínú ìwà tó kù ní girlfriend ní woman friend
2: bọ tẹ́lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀
3: kí ni mo fẹ́ jẹ ojú mo wà lọ fún mi lẹ́nu ìwé
2: ẹ̀. Bàbá ẹ dúró o inú mi dùn pé ń sọ wọ́n sì ń gbọ́ o ṣé kìí ṣe pé bóyá ń gbà yẹn gbogbo bọ́n ṣe ń ṣe pípẹ́ fúrùn pé bóyá ẹ mọ̀ fún wọn ṣé ẹ mọ̀ fún wọn gbà tó ń ṣe gbogbo yẹn.
3: Ìgbà tí èmi ṣe ká ṣe fẹ́ra wa kò sí nǹkan téèyàn ò lè ṣe fún ìgbà náà.
2: Ìgbéyàwó ọdún mélòó ni báyìí.
3: Ọmọ ti wá pọ̀ láàrin wa báyìí, ọmọ ti pọ̀.
2: How many years lẹ́ti ṣègbéyàwó?
3: O ti lọ 9 years báyìí.
2: Okay, bàbá mi.
3: So now ọwọ́ ti ẹ̀ ti dí ju tèmi lọ.
2: O da
3: o ni change lọwọ ju mi lọ.
2: Wọ́n ni change lọwọ.
3: But le sọ pé nǹkan báyìí.
2: Ẹ sì mọ tó fà á. Bọ̀ inú yóò dùn bẹ́ẹ̀ ṣe. Ẹ bá ń gbé fóònù fún wọn. Ẹ ní sùúrù. Ẹ ṣáà ní sùúrù. Màmá. Mi ò wá bí láti bá béèrè mi ò fẹ́ béèrè nǹkan kan mí lọ́wọ́ yín. Ọkọ yín náà bàbá tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ yín ọkọ yín o kí ni wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ tínú yín máa ń dùn ṣùgbọ́n ní ìsìn wọn ò ṣe mọ́ inú yín ò sì dùn. tinu yín máa ń dùn sí wọn tọkàn yín balẹ̀ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta àbí ní nǹkan bí ọdún tá a wà ní ìsìn pé wọn ò ṣe mọ́ tó ń dùn mọ́ yín nínú lára wọn nínú ìwàsí wọn tí wọn ò ṣe mọ́ ǹjẹ́ ó wà bí.
4: Mo gbọ́ yín. Téèyàn bá sọ fún pé nǹkan báyìí, mo máa gbọ́ yín sí ni.
2: Téèyàn bá sọ pé kí ni màá.
4: tẹ́lẹ̀ tí ẹ̀ máa sọ fún wọn pé a níbi nǹkan báyìí ẹ̀ ṣe wọn máa fi ń fún wọn àti ẹ̀ṣẹ̀ fúnra mi máa ṣe.
5: tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ní akíkanjú pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí bíi kí ni ẹ kàn fún mi láì ẹ̀sáǹpù ẹ̀yọ kan.
4: ẹni ṣe ìṣúná ni mo ní ìjọ máa ṣe fún mi tẹ́lẹ̀ nísìnyí wọn ṣe mí.
5: ṣé ní ìsìn nígbà náà ó ní ṣe pẹ̀lú owó àbí gbọ́n wọn lọ rà á àbí wọn ṣe inú ilé.
4: bóyá
5: ẹni tí ò bá sówó ńkọ ká ní kò sówó lọ́wọ́ wọn ńkọ.
4: ẹ̀fín yẹn máa mọ̀ pé kò sówó lọ́wọ́
5: wọn. ṣóun ló jẹ́ kẹ́ máa wù wà tẹ́ ẹ̀ ń wù yín.
4: ìwà kan tí ò bá sin ọdọ
5: yẹn. wọ́n ní ẹ̀fọ́ àwọn olóúnjẹ lálẹ́ yìí.
4: wọ́n láwọn ò jẹ.
5: ẹ̀ẹ́dẹ̀ bẹ̀ wọ́n. ẹ ráàyè ṣẹ́mọ̀pẹ́ inú wọn ò dùn. tí wọ́n tọkùnrin bá lòun ò jẹun ẹgbẹ́ oúnjẹ fún mi mi ò jẹ́ mọ̀ pé wọ́n ń ṣe ìfẹ̀hónú hàn nu. ṣùgbọ́n ẹ wàá ṣe ó fẹ́ jẹ́ kẹ́ ẹ bẹ àwọn fẹ́rẹ́fẹ́ kẹ́ ẹ bẹ̀ kó dáa mọ́ bínú kí ló ń bí ọnà ọ̀rọ̀ kan báyìí ló ń bí ọdún dáa mọ́ bínú kó lè gbà. wọ́n láwọn ò jẹ́ ẹ̀sìn níbo oyó ní ẹja rẹ lọ gbé sínú fíríjì yóò jẹ́ lọ́la ẹ sì lọ sùn. màámi ẹ sọ tẹ́lẹ̀ pé nígbà tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n ń ṣe tẹ bá béèrè kò sówó dáadáa lásìkò yìí ni àwọn náà sọ pé ọwọ́ yín ti lọ sókè díẹ̀ lásìkò yìí ìgbà tó wà wọ́n ń ṣe. ẹ má jẹ́ ó dàbí ẹni pé ẹ ní ìdí wọn lásìkò yìí mọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ lè gé ẹ̀ tiẹ̀ fúnra yín tó lójú ara yín pé ebi ò pa nì tébi bá pa yóò lọ gbé ẹ má mi. ṣé bó ṣe ń lọ yìí ṣó pè yín ṣá ṣe àṣìṣe ẹ ń jọ yẹn. ẹ bá ń sọ̀rọ̀ sókè má mi ẹ ń jọ yìí ẹ má jẹ́ kó mọ rí báyìí lọ ọkọ yín lòun nífẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yín náà nífẹ̀ẹ́ wọn ẹ má jẹ́ ó di kóńkó jábílẹ̀ má jẹ́ ó di kò sí létí kò sí ibi tá àti kájìyà alẹ́ ti lé toko la ti ń gbèjọ àwọn iléyòókù tẹ́ ẹ̀ ń wò yìí náà tí wọ́n ti yín gan ṣẹ́jú tí wọ́n lọ ṣùgbọ́n ẹ má jẹ́ ó dàbí ẹni pé tiyín ló pọ̀ ju tí wọ́n lọ ẹ dákun. ẹ gbọ́ ẹ béèrè lọ́wọ́ baálé yín ẹ ní ọmọbìnrin pé ṣẹ́gẹ́ lọ gbó oúnjẹ alẹ́ ti lẹ́gan náà nísìnyí aago méjìlá ló ti fẹ́ lu ìbò gbà tí wọn ò jẹun kọ́ wọn ò jẹun. ẹ bá ń gbé fóònù fún wọn.
6: hello sir.
5: bàbá mi ṣe gbọ́ nǹkan sọ wọ́n ní àájò yín náà kò tó bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ mi ò ní ẹ má wúyà wíjàre o ẹ mọ̀ ẹ dúró bàbá ọ̀dọ̀ wọn ni kú wà tán bá yó wọn mọ̀ páwọn yó báwọn ṣe ń fìlì mo béèrè o ẹ̀yin ẹ mọ̀ wúyà àwíjàre pé ẹ fẹ́ make excuse kan n-n àwọn ní pé tí ò bá sí àwọn mọ̀ pé kò sí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ṣe máa ń tiraka bọ̀ ní ìsìn ẹ ṣe mọ́ ẹ rí àwọn bíi priority mọ́ ẹ adjust ń bẹ̀rù náà mi fẹ́ jẹ́ kẹ́ ẹ wí àwíjàre báwọn ṣe ń fìlì ni mo béèrè ṣe gbọ́ bàbá ẹ dákun ṣùgbọ́n ní ìsìn báyìí bó lẹ́ ṣe ṣe báyìí ṣé ẹ sì lè jẹun lálẹ́ yìí ṣé kán sì gbé wá.
6: kán má gbé wá
5: kán má gbé wá
6: ó lè dá wàhálà lẹ.
5: irú wàhálà wo. ṣé sì yín lágọ̀ọ́ ara àbí.
6: èmi tí mo sọ̀rọ̀ lórí rédíò tí mo sọ̀rọ̀ ẹ mọ̀ pé nǹkan tí mo ti ní ó bí pé mo mára
5: kò sẹ́ni tó mọ̀ pé ẹ̀yìn lè ń sọ̀rọ̀ só bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ irun tá a ní kẹ́ ẹ sọ
6: ni. irú ọ̀kan tá a jọ sọ lálẹ́ yìí nìsín tí mo sọ lórí rédíò tí gbogbo ayé ń gbọ́ yìí mo hàn mí tí mo sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n nǹkan tí màá fi go against ẹ̀ lọ́jọ́ iwájú àtàwọn parent ẹ̀ oríyàwó tí mo fẹ́ ní ṣùlọ́ kan òun sọ pé ìmúkú wọ òwúrọ̀ ẹgbẹ́ mi wà.
5: bàbá
6: ẹgbẹ́ rẹ mi wà.
5: bàbá
6: báwo ni ìyàwó mi bàbá ìyàwó mi
5: ìyàwó yìí
6: ṣe mo mọ̀ wá sọ mo gbọ́ ogun tó sọ pé òun náà tiraka. ìgbà tó dẹ̀ ti rí báyìí tọ́lọ̀ ti ṣe ìgbà tí rí òun jẹ́ nǹkan kan ó ń gbọ́ tí mo sọ èmi ni mo ń sáré gbogbo ẹ.
5: bàbá
6: bàbá tí wọn fi ń bẹ́ẹ̀ ni wúwà o ò ní lè ṣe sọ́rí.
5: ọ̀gá
6: ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín.
5: ṣe é fẹ́ gbọ́ ẹ má gba táìmù mi ẹ gbọ́ ṣe é rí bẹ́ẹ̀ ṣe ń lọ yìí. n te n se gan be se n lo yi e fe mo fo mi lo lo bayi ni e fe mo se ri e gbo mi se e fe ni yawo mi ni
3: ah mi le fe yawo mi
5: eh e wa duro emi iyawo yin so nkan ti won o fe seri oro oro Phyllis baba egbo oro Phyllis o da bi gba te yan mu ayon lowo ni ayon ibi te fi n lo so ibe gbono bi te yan gba mu tutu eyin le eyin le yin o eyin le yin fi ba yen pe gba to wo nbe lowo yin e ntoju won oju se yin ni pe ke toju to wo ba nbe lowo yin e mo mo ro teyin olohun ni ja mo patan pe gba to wo nbe lowo eyan olohun yo bukun yin ni sugbon ni isin bayi oju tu ni eja wa to ba nbe lowo yin gba na te ba se ko si ni isin bayi a nso ni isin pe se bi tin pa yin eni te ba ja te ba jeun wala o sele mo te ro boya boya yo fun yin ni ko ni je ke le sun loru ni ati tori pe boya e se ni lokan pe inu yin o ti ro
3: inu mi ro
5: e ki wa le fe ka se
3: to ba fi le sun baba e je soro fun yin ibi ti oro yen de bebe pe iyawo ro le ji laaro ko pade bi ko so pe ka ro
5: tori pe inu bi won inu bi won ni
3: inu lo bi ah to ba jo so gangan te ba pade mi ati emi ta eni ko si ife kankan mo ife best ife leni
5: ai service bo gbogbo yan ni
3: se o ta ba wo dede
5: ni baba e duro
3: in to so fun yin lori radio lale yi nsin e tun so fun mi bi pe tiraka
5: mo bi mo se tele o so be o baba egbo o e ma tun lo ko ti won o emi e duro emi ni mo bere lowo won wi pe kini nkan ti won ma te mo
3: se
5: iro mi o yan kan mo so yun ko egbo mi
3: ti mo se tele ti mo se mo
5: ani egbo mi se kin ebe mi mo soro nisin emi mo bere lowo won wi pe kini nkan ti e mo nse tele ti nu tinu won mo ndun pe
3: a ko
5: mi se bayi te se mi o bere nkan to fa ntan se yi bo ti ni awa jejo awa de awa court so e mo yi mo won lowo pe o wa di ke won so fa won obi e pe kini emi mo e pe kan to down gan won ronu si ki se ke boya o ti wa lokan won already so e mo loyun against won e ma lo te ba fe peace ninu ile yin be fe peace mo be bi se fe ko yawo se fe jan lo ele ni ko won mo
3: mi gbe wi o
5: se bayi le se fe mo lo lo
3: mo wa fe te ba nbe ko change
5: yawo fe change sugbon pelu n te n so yi ni isin bayi pelu n te n so yi e fi su e fi je ki change yen ni jo wa e n ro nkan te ti se fun won tele tele e n ro
3: mi ro mi ro
5: n te ba ro e ma wo e ma wo entitlement
3: e ti eniyan ba ka tele tele yo wa ka mo you cannot say good morning you cannot say sorry
5: baba you know mo understand mo understand yin pe o ndun yin definitely gbogbo nkan te so nkan ti o ye ki yawo se ni seri eyin na ti so wi pe boya tori wi pe won ti ni change die ju yin lo ni isin pe olodun ti se won ti ni se lowo won ti sise e ti so die sugba ko si bi ti iru nkan bayi ko ti ni ma sele
3: tẹbapa ni mo se ma yin sọrọ yi tẹbapa de mi ati ẹnita ẹni ko si.
5: Baba ṣe fẹ jẹ yẹyẹ ṣe fẹ jẹ yẹyẹ yin ta ni ṣe mọ pe ẹrin awo ẹtẹ awo
3: ẹtẹ awo
5: le ni o pẹri ni isin ti ni isin gbogbo awọn eyan wọn ni ile eyan ti n je ekute ile to ba ni dodo àwọn ará ilé ẹjọ tó
3: lẹ́ẹ̀mẹ́jọ kúkúté kí ndòdò mọ ẹjọ bá ń bẹ ẹjọ òkè ẹ bá ń bẹ ẹjọ ẹ má jà sọrọ mọ
5: ẹ bá ń bẹ ṣẹri ìyàwó yín ní ìsìn mọ́ ti sọ̀rọ̀ yìí àwọn lè mo lè bẹ̀ wọ́n kan gbọ́ ṣùgbọ́n ní bẹ́yìn náà bá ti ń tẹnu mọ́rọ̀ ẹ bá tún tẹnu mọ́rọ̀ ẹ jẹ́ kí òun àtijọ́ kọjá lọ ká ní pé ẹ̀ ń tẹ́ ẹ fẹ́ sọ ẹnití ẹ fẹ ókè gbogbo nkan tó sọ yẹ sọ lẹkẹ ní gbogbo nkan tó sọ àwọn fẹ ẹ máa lo against ẹ ẹ máa sọ against ẹ lọjọ fáwọn pẹrẹntì ẹ ní tó sọ lọ lálẹ ẹ má lo ẹ má rò rárá ẹ jẹ kí gbogbo àtijọ ti kọjá lọ ẹ dákun tẹ bá fẹ pé ẹ kọyàwó yín o ẹ sì ní ìfẹ wọn sì fẹ jẹ ká padà bí ti tẹlẹ tẹlẹ ẹ ṣe ẹ má sọ nǹkan kan pa tàtí àdúrà ni ẹ má gbà kọlọ dàgbà padà kọlọ náà sọ yín do lórí padà káwọn náà mọ wálẹ tori won help yin towo yin ba toro dada e command e control won che ti gbo baba
3: gbo yin sir
5: gbo pe
3: gbo yin sir ni nga ka lati lo be ke sugba tori pe won mo mi pe oro kin bi jo ke ju mi
5: o
3: ni ka to ko mo mi
5: chef chef
3: tin ba mo se binu ni fun se gbo ti mo se binu ni fun ti ma fi lo fi egbe mi lele ti ma jira ro la o ti gba mi o ti kan ko bi
5: se wa
3: ni ti gba mu mi ni yen
5: baba
3: bo ti ti ma wo ni wa lo ji yara iya to yara ti ni yato ti ko wa se lo ji
5: baba se fe je
3: o se ka ro de ti ko bi ni wa na
5: se je un bayi
3: e ko se koko ba nbe na o je ku ri e pe ko ko gbon pe mi ti mu se le mo mo ti mu se odo ni wa a si yo gan o
5: baba kini age yin
3: I'm close to 50
5: odo ni yin lo to baba e jo sa se e fe je kin ba yin be won
3: e ba nbe
5: eyin na se ki koko be yin
3: ah wallahi inu ni bi nu kankan
5: ah baba pelu pelu gbogbo e pistu ye binu
3: e ba be gan
5: e be funra
3: yi mo se so jade yi o ti tonoko temi
5: o ti ta ti so e bo baba se ri be ba lo tonoko
3: yi password yen lo wa ma nlo fun mi password yen ni ko ti mo pe o bi o ba fori lale lo wa ti jaro la o ti tan
5: baba
3: mo to ti wa
5: kile fe gangan ni sin bayi ni gbolo nkan
3: a ye ba be
5: e gbe phone fun won
3: o ma how to say sorry
5: e gbe phone fun
3: o ma se nigba yen o ma how to say good morning o ma how to so pe oko mi good morning o jo dara fo o si ma shafa fun mi she don't do all those things
5: baba duro baba e duro
3: o ti se betele
5: baba e duro e mo pe tin gba time mi o ti binu bayi o e sa ni suru
3: e ma binu
5: e tin gba time mi e ni suru e ti fun mi loko to dishan bayi ki oko yin ko mo iyawo yin ko ma to say sorry se ri pe laarin emi ati yin gan won ni o pa mefa loko pa mefa nile bojo oba to ti le ojo totoko ti iyawo yin ba ni sorry se lenu kan ton ba ni sorry se e gba abi e tun ma so ko se soro le lori
3: ai so gan mo ma ma tun boju
5: baba pelu
3: mo ti gbo yin eyin ni ke gbo yoruba mi mo ti gbo yin
5: yoruba na la so ni so tun ri si
3: sorry o simple
5: e duro se ri baba pelu n te se ibayi ti yawo yin ba so sorry nje mo pe eni je o tan e tun mo soro le lori sorry o ti pa o pari ohun gbogbo niyan so won gba te yan so sorry te tun wa tun soro te n soro le lori yo su yo dide kuro mi to tin be yin pe ke sorry ibi ti mo n lo nu n te fe lenu kan
3: e ba n be ko ma to say sorry e dey sing sorry
5: baba awu ma be won bo eyin na se ma mo how to menu kuro lenu ninu lori nkan te ni mo denu moro mo
3: mo ti gbo sa
5: e gbe phone fun won
3: mo ti gbo sa
5: e gbe phone fun won mama
4: yes sir
5: oko yin mo tenu moro abi
4: bo
5: mo ti ri sugbo won ni eyin na e se sorry kinide to ye ki la o gajo ni re lo se mo se sorry n ton fenu lale igba wo le bere
4: no be
5: o ye so pe I'm sorry sir
4: no be
5: e bo ni e le gboro si mi lenu ni mo ni e so pe I'm sorry sir
4: I'm sorry
5: any daddy why I'm sorry
4: everyone
5: olowo ori mi I'm sorry
4: olowo ori mi I'm sorry
5: oko mi I'm sorry e so soke kin gbo I'm sorry mi o ni e pe oko mi I'm sorry
4: oko mi I'm sorry
5: o ti di marun abi ki lo ri ki won akan ni akan gbe ni abi kini
4: alamu
5: eni alamu I'm sorry e so pe se won wa jeun eni se ke lo gbo nje wa bayi
4: ẹ
5: ṣe kí n tó ń jẹun sunday lohun kí náà sọ wọ́n ní ẹ lọ gbé wá ẹ fà wọ́n mọ́ra iná wọ́n bínú ẹ fà wọ́n mọ́ra kẹ gborí wọn sí àyà yín ẹ fà wọ́n mọ́ra
4: ẹ má dùn
5: ṣé wọ́n rẹ́rìn àbí wọn àbọ́ sì ń lejú.
7: Yes.
5: Ẹ gbé fóònù fún wọn.
7: Ẹ̀lẹ́ bàbá.
5: Ẹ wá búṣẹ́ ẹ̀rẹ́ rìn mú yẹ́ ní ìsìn àbí bọ̀dá làmú.
2: Ẹ̀yin aráalé ó ní nǹkan tí mo fẹ́ jẹ́ ká mú jáde inú ilé mo mọ̀mọ́ filẹ̀ kó lè pé dáadáa. Ọ̀rọ̀ ìṣí títí mo fẹ́ mú wá fún yín nísìn ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin á sọ pé obìnrin pé obìnrin yìí ṣe sọ́rì tàbí bóyá mo ti bẹ kò bẹ̀ mí tó ọ̀ bóyá tó bá ti ṣẹ̀ mí ìgbéraga ẹ ti pọ̀ jù. Yóò bá ní pé àmàlà tàbá fẹ́ jẹ́ kó ṣòfò á pọ̀n léwe ni ohun tó ò bá fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ó prevent àti má ṣe jẹ́ kó ṣẹlẹ̀ ẹnta bá ń sùn tí là ń jarun pálò yẹrí ó máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọkùnrin tóbìnrin ò wọ́pọ̀ pé entitlement pé ó ti bẹ̀ mí lẹ́ẹ̀kínní ó bẹ̀ mí lẹ́ẹ̀kejì mélòó lè fẹ́ jẹ́ ń bẹ̀ yìí kan ṣe sọ́rì fún yín kẹ tó gbà mi ò irú eléyìí tó ṣẹlẹ̀ yìí yẹrí nígbà tí obìnrin bá ti bẹ̀bẹ̀ lálẹ́ mi ẹ mọ́ bínú ọ̀rọ̀ tí wọ́n lé ẹ mọ́ bínú lé lórí ẹ sì tún lọ ọbẹ̀ ẹ sì mọ́ kọ oúnjẹ ẹ sì tún lọ ọbẹ̀ ẹ ní dá sí mọ́ ẹ sì tún lọ ọbẹ̀ ẹ lọ ibi iṣẹ́ ẹ ní pè kí lẹ fẹ́ jẹ́ ó ṣe ṣé dandan ni ká dúró de wòlíì ṣé dandan ni ká ẹ pé ó yàtọ̀ kí n tó bọ́kọ yín sọ̀rọ̀ kọ́kọ́ tó sọ pé ó dáa mi ò bínú mọ́ ní ìsìn ni fún ìyàwó ìyàwó àtọkọ láàrin ìyàwó àtọkọ jẹ mọ pé too much of salt a mọ bọ bẹjẹ òun ló fi mú àwọn obìnrin míì bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọkọ ti lo lifelines tó yẹ kó lò ó ti lò tán obìnrin míì ò mọ sọ́rí ìṣe mọ́ torí pé bí n sọ pé ṣe sọ́rí fún sèmù náà ni kókó jẹ́ kí n filẹ̀ tó bá yá tí orí rẹ̀ bá tutù dáadáa yóò wálé bàbá yìí mo béèrè ìbéèrè kan pé ṣé wọn fẹ́ kọ̀yà ìkọ́yà wọn làwọn ò kọ́ àwọn ò lè kọ́ lẹ̀ n tẹ́ mọ̀ pé ẹ lè kọ́ lẹ̀ kí wá ló lé tẹ̀ ń fìyà jẹra yín tẹ̀ ń jẹ́ ó pẹ́ kẹ tó ṣẹ́tù jà láàrin ẹ̀yìn méjèèjì tọkọ àti ìyàwó àdá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìṣí tí mo kàn fẹ́ fi hàn mú wá fún yín kí ló dé tó ń jẹ́ kí àìyedè èdè àìyedè tí ń bẹ láàrin ìwà àti ìyàwó ẹ̀ kí ló dé tó ń jẹ́ kó pẹ́ kó tó yanjú ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀mí èjì ẹ̀ lè jọ bára yín sọ̀rọ̀ ń tù bí nù bí kí ló dé tẹ́ ẹ wá insist pé ó ti mọ̀ pé tó bá ṣẹ̀ mí sorry náà ló máa sọ kí ló dé ṣe fẹ́ jẹ́ kó mórí wa ni lẹ́yìn sorry kí ló túkù tẹ fẹ́ gbà. Hello. Yes, sir. Amisa. Amisa.
8: Mo fẹ́ kí ẹ jẹ́ kí ọkùnrin yẹn kó mọ nǹkan kan dájú. Kò sí obìnrin tá ń gun báyẹn tó bí máa fún ni. Bá a bá kó mẹ́wàá àwọn ìjọba aláìní méje. Tó lè ṣe nǹkan tú lásẹ̀. Wàláì èmi tí mo sọ̀rọ̀ yìí nísìn. Kò lè fẹ́ yàwó mi látàárọ̀ dalẹ̀. Nípa irú èyàn ká sì sọ̀rí.
5: Àbí.
9: Jọ̀rọ̀ mi yẹ báyìí. Ní ọdún kan. Mo wà nílé fẹ̀ ní ọdún kan mo dúró mo dá kẹ́kẹ́ bàbá wa ẹyin ọ̀ọ́ni ọ̀fífẹ́ ó fẹ́ mú olórí kan lọ sí kíní ó sì wà nílé wọn ní mo dá kẹ́kẹ́ bàbá tí ń ṣe gbogbo ayé ń ṣe kábíyèsí yíbọ̀ fún títí tó fi délé wọn tí bàbá ní ẹ pé jáde kó tètè dá mi lóhùn ojú kan mi mú sì mú lọ ọmọ kékeré ni sí bàbá o ó ní bàbá wa ó ní ẹ máa lọ ẹ bá máa lọ mẹ́lòmíì odidi ọba nu ṣe ń ṣe kábíyèsí láti ifẹ̀ títí dé mahak mo wá yanu pé ṣé bọ́rọ̀ obìnrin sọkùnrin bó ṣe rí rè so kó mọ expect pé gbogbo nǹkan yẹn a mọ̀ pé kí wọ́n máa ṣe ni mostly obìnrin tó bá ti gbé pẹ́lí bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn agbọ́dọ̀ mọ fún mi lónìí o agbọ́dọ̀ mọ fún àwa ọkẹ agbọ́dọ̀ sọ ọlọ́run ló ń ṣàánú wa so ti ọkùnrin tí ò tí ì kú ìyàwó rẹ̀ ní ìpá o ọlọ́run
5: sànù wa. Àmì ọlọ́run ọlọ́run sì ní jẹun pa wá.
9: Ẹ ṣe ẹ kú àtò.
5: Ẹ sá ẹ ṣeun dádì. Tó ètò ìṣúwẹ̀ ẹ jẹ́ kí n tó wò ó ẹ jẹ́ ń wò ó ẹ jẹ́ ń wò ó ẹ jẹ́ rí ẹlòmíì ìyàwó míì lójú ara rẹ ó mọ bínú sọkọ rẹ pé o ò fẹ́ jẹ́ kọ́kọ́ rẹ ó mọ fẹ́ jọ ẹ̀sùn
2: iwo to ba ti fe je kan fejo esun elomi ti ja ba nbe laarin yin to ba ti be o tabi to ti ba o so nkan ti o fe change to ba le mu ko fejo esun damage control lo nwa to ba lo fejo esun elomi ta o fe je kan bo soro ni ki se pe boya o ni laafi hello yes baba mi alaba
10: alaba ko yato
2: aro aro one e ma binu se ri eyin ta daruko po o baba agbalagba antoni bodunrin e mo pa daruko adaruko won na won po gan baba agbalagba won binu eh eh awon ade osun ni seju si mi ni won je ki n daruko antoni bodunrin
10: o ma na ki e fi se
2: o gbo yin sir
10: seri ki o yato ko atunse o
2: yes sir
10: olohun eyin o wo seri te ba o ta ba ko wo arakunrin to so oni oni nu fufufu arabirin yen gan be mi se wo o mu le duro o mu le roju okunrin yen lo tori ti a ba wo oro arabirin pe a ba fi se pe kini o je nikan to si ni ifarada suru eyin gangan te n ba okunrin yi fa te ba ni suru le le ri oro yen yejumo e wo atigba je ti jo n fa te koko ti fe mu ko lori ago sibe ne o tun je ke se si waju e tun pada fi suru si nkan ti mo wa fe fa yo ni pe o ma ni suru ni wallahi emi nkan yen a wa lara oye ni die bi yo ko wa lara won to yen ti yen ba fi suru si eyan le yen ba jere o wallahi ju bo won se soro yen lo gege ke o ri so ba ni ma e pe
11: tokun so pe kini ni mo fe ti e de se kini ka mo ni pe ti mama de go kini ko a ti mo pe opo e lo pa o ma o papa mi ni be to mi ma calm down igba ni o tokun ra se bi e ma se bi baby a mo pe baby a ma gbe bi baby te ba to mu wa ni ti pe kini a tu gba be simple o to en ti mo gbo ko obo enu ni pe koko yen ma be yan wa gbe eh ko ma atenu mu yen ko ndu yo baba awon o to ti lo ti o ma de jade baba di gbogbo di lo e ma bi mi ti wa
2: e seun ni e seun hello
12: hello e ka ta
2: yes ma
12: e ku se ta e ku se oko le o
2: yes ma
12: ile ti ni ri da nbe se tu je nji le se o se mo nkan to sele lori ayawo de ko lowo sha nu wa ni ati se ti e ba je bi ati se tori yen o mo ri ba kan
2: ki lo de na sa fi se ni
12: in fact a mo bo se je o mo ri ba kan ba ke da je bo sori ikan to se daddy ni wi se igba to je ku mama yo to pe sori ohun lo je ki aya oko mo ru pe ki lo je se de mi mo bi o sile e je ki wo lo gbe ni sile ikan to fa nti abaye fi nlo emi te se gbọ́pẹ̀ wọ̀nyẹn fi ru pé ìyàwó tí mo fẹ́ fún ọjọ́ ìṣúlẹ́kà kò lè ṣe tọ́rì fún mi àjọ rẹ̀ làmọ̀ àkọ́kọ́ yóò fún wa lórí ọ̀fẹ́ táàtì máa ṣe tọ́rì fáwọn ọkọ̀ afẹ́fẹ́ àti níjẹ̀bí tàbí lé wọn jáde ẹ̀kú iṣẹ́ o láti rú wà ní o ẹ̀dọ́lọ́hún mọ̀.
2: ẹ ṣeun láti rú wà.
13: hello yàtọ̀.
2: hello.
13: ọ̀pẹ olúwa kọ́ńtín tẹ̀rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tán bá ṣe sọ́rí kò ní hàn nínú ìwà wọn nígbà tó ṣe sọ́rí tó tún repeat the same thing òun ló fà á tọkùnrin mi àti ọmọ wa ṣe àtẹnumọ́ pé tàbí kọkùnrin mi ìgbẹ́ má fẹ́ gbà pé mo bá kú ṣe sọ́rí fún mi ní nǹkan tó ṣe náà wà á tún ṣe so ká máa fi sùúrù bá ara wa lò ẹ pé tó.
2: ẹ ṣeun ẹ ṣeun.

0: Hello.
1: Hello, ma.
0: Hello, Kweto.
1: Eto mu.
0: Iwa jelagba ona. Mo la ade sola lata yego. Pe I say sorry, woman yen lo mu baba yen kan se binu. O ko ni si ni, won mo binu koja wewe. Wala. Se o ba de ti se sorry. Ani teyan ba ti mejo ene, to ti me pe me bi ko ni pe lori kun le. Ekwe to lagba Olorun ko ni baje fun ila to na inu ni da lo ko.
1: Ekwe
2: ki gugu agbaye ko wa logbon.
3: Cherry egbon ti ya isole kan gbogbo obirin ma ni abi e ma je ni gbogbo won awon kokan nu to ba nduro digba to obirin o so pe o ya sorry sincerely o pe nte so pe kan se sorry fun won tu se mi en ta ba sun ti la jarun pa lo olopo nkan mi elomi won o kan ti e ṣugbọn ju gbogbo e lo mo wa fo ni wa lo nje ore jore erun to wa ba wo okunrin je ni atenumo obirin o like kanu atenumo nkan kan ju un ta ti so pe sorry un to simple ju lati so un ti o si eni eleketa o si nbe gbo ati yawo e iwa atoko e ti ri o wa ra yin ri abi ki wa lo de ki lo nti o loju ati so pe sorry ti ba so pe sorry tan se o so sincerely ni mo kan so lelere fe awon obirin na e mo be se ma fi kan pepe eyan olohun o da ga wa ti fe danu
2: olugbenga sa loruko re e wo tun e wo si
3: eyin eyan se igbagbe ka se 25,000 naira mo nwo yi mo wo 25,000 naira in si nwo mi fun cash e *347*1004*2#. Mo wo ba in si nwo mi eyin eyan ta lo wa lowo yi owo yi emi ko mo ni e ta lo lowo yi bayi ta lo ni cash e owo cash e yi ta lo ni se wo lo ni ko claim owo e. Hello.
0: Oyato.
3: Yes ma.
0: Eka
3: tun. Yes ma.
0: Eku eto.
3: Yes ma.
0: E se Olorun a ma fun yin se tori le kan le ti tun se losan inu mi de dun in fact mi mo binu mi se dun to ile ti yin o ni daru lagbara Olorun
3: ami Jesu
0: se ri baba yen won binu sugbon tori ki won je ni to jo ninu fufu awon na ti so pe ninu fufu lo won sugbon ti tonu won e kan de je ko to be tori mo mo fa ma gbo mi ko ma ma wo ise ati iwa wa obirin
3: mama kilo ma se yin kini ma se yin obirin na mo mi kini ma se yin na
0: baba mi a fi suru nitori won omo wa na eru nkan to sele ti won yi o sele so won omo wa nitori pe ayi le se ejo sa omo eyan kan mi nilu odeda yi o ti ku oni le oko sugba wa obi opopolopo lo wa lowo wa Olorun a sanu wa ki baba yen jo tori mo wo ninu gbogbo oro kan so Olorun o fe ki gbeyawo won tuka inu ile won o de ni tuka lagbara Olorun be de se tunu ile yen se losan ile atona ti ni oni baje oruko temi ni Iyadi Aga lati ilu Odeda
3: e se mami yeri ki e ma tenu mo nkan a ma peace iba asobirin iba asokunrin ati obirin ti kunle elo obirin mi ati e mo kunle o da ba le mi mo binu mo ti gbo ani mo ti gbo se igba to wa kunle gangan le gun ya sese bere si wa ma le won ro waju mi kini kan so mo ke mo so be njo ni so mo pe kini kan so mo pe kini kan mo pe nikan ijo ti mo se kini kan ki lo tu fe igba ti on ba patewo fun eyan ni ya mo kuro la loju agboloyo ku nbe igba to ni inu ati yan mo nto nse to tu wa kunle ba le mi mo binu elomi obirin mi o tu fe tu lo mo ko je ki o tu won danu won ki doti lori Olorun ki lo fe to ba ti pe ah o da mo ti be mo tu fe se o lo cup nu yo wa mo dun yin pe won ni ego
2: boya to sana
3: pe mo je fun o ni je o mo kiki bucket
2: oruko ma ro
3: ba jo nlo ninu moto bo ba fe te onu bayi o gbowole onu ni o mo pass aggression ka kiri o fi o ye ke ti ja itan na ngba to ntan o ti lohun ti gbo o si ti ni o mo binu o ti dobale fokunrin mi na yo tu yawo mi mo biro tu dobale
2: be
3: mo ka won pura won dobale fun bi mi si dande
2: lope
3: ni gbo gbo aso to wo start dun gbo edun I mo dobale ba ri ko o ti se nti o da ta to ti be o e tete pari e tori pe e tu ja mi be ba tete pari e ja mi ṣùgbọ́n tó bá tún wá lọ ń pọ̀ jù téèyàn ti rí pé ìyàwó mi kò lè change mọ́ ọkọ mi kò lè change mọ́ yóò affect òun ó ṣeé ṣe kó pawódà sí o ibi tó ti níyì ó ṣeé ṣe kó change ẹ̀ fún ọ hello tàbí kó lọ wá plan b.
4: Hello sir.
3: Yes sir.
4: Ó yàtọ̀ bàbá.
3: Bàbá mi.
4: I love you too much.
3: I love you too
4: sir. Ṣé mọ ìwà Yorùbá ilé tó fi yàtọ̀ díẹ̀ ni? Ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé ẹni tó ń kíyàn kì í ṣe pé ó fẹ́ràn èèyàn. Kì í ṣe pé tó kíyàn fẹ́ràn èèyàn o. Ẹlòmíì tí wọ́n bá ní àtọ́kọ́ ti yàgò kì í já àwọn yìí já ìgbà tí wọ́n para wọn wẹ́rẹ́ ni. Ó dáa kán máa jà. Ìgbà tí wọ́n bá ń jà ló máa sọ ìrònú rẹ̀ jáde gbogbo nǹkan tó wà nù rẹ̀ tó jẹ́ nǹkan burúkú. You put it out. Bẹ̀tẹ̀ dì í sọ̀rọ̀ ìwà Yorùbá kan tí ẹ̀ ń bí èmi inú ẹlòmíì a máa ní wọn ò kí òun. Kílò bẹ́ẹ̀ kíkẹ́ nígbà tí ò ní dogo fún ẹ kí ni kíkí mean. Nǹkan tí mo kàn mọ̀ ni pé téèyàn bá wà tó rí àgbàlagbà tí ò kí ó tẹ ayé ara ẹ̀ mọ́lẹ̀ ni. Tó bá kí àgbàlagbà tó rí àgbàlagbà ẹ̀ káàárọ̀ sa ẹ̀ káàárọ̀ mọ̀. Lóòótọ́ èdè máa sá èdè òyìnbó ni. But kíkúnlẹ̀ tàbí jọ̀bálẹ̀ la fi ń dìpọ̀ ẹ̀. God bless you.
3: Thank you sir.
4: Orí yín ò ní dàrú o.
3: Àmì sáà ìṣeun sà, ẹ ṣe dádì.
5: Ó yàtọ̀.
3: Hello.
5: Ẹ gbé ètò sà.
3: Yes sir, bàbá mi.
5: Ọpọlọ ní òní dàrú.
3: Àmì àtẹ̀yìn.
5: Ìyá àtọ̀nà ti iná ní dà. Orúkọ tèmi ni kò fún ṣì láti olóńdè Ìbàdàn.
3: Yes sir.
5: Gbogbo ló mú kí ilẹ̀ yẹn o. Wọ́n ní jí yín gbé o, kò ní jí ogun wa gbé o.
3: Àwọn tó sì jígbé náà ló wà jẹ́ kán bọ́ta láyọ̀.
5: Pẹ̀lú ògùn ọlọ́ especially man ti yan sọ̀rọ̀ tansi yẹn. Ṣé nǹkan tó máa ń dun àwọn ọkùnrin? Ni pé nǹkan tó ń dun máa most nǹkan tó máa ń dun àwọn ọkùnrin ni pé táìmù ta bá ní lọ́wọ́ tá à ń ṣe pẹpẹ fún pẹ̀lú ó máa ń rẹ̀yàn náà ẹ̀yin náà gbọ́ sókè kan tí màá yẹn sọ ó nígbà tọmọ ti wá pọ̀ ẹ mọ̀ pé bùkátà ọmọ ń gbà mí gan máa ó máa ń rẹ̀ kéèyàn nulé most àwọn obìnrin bẹ̀ ni ejò máa ń ká lórí owó tiwọn ni obìnrin tó máa ní owó lọ́wọ́ tó tún máa bèrè owó lọ́wọ́ ọkùnrin again. Ó bẹ̀rẹ̀ ní pé ká tó fún àwọn yẹn gangan ní responsibility wa. Nígbà tá a bá wá ń ṣe gbogbo ẹ̀ náà tá a bá wá dùn wá ní nǹkan. Ẹ so kò sọ́kùnrin tí ò látẹnu mọ́ mi sọ yàtọ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ à máa ti sùúrù ọlọ́gbọ́gbọ́n àgbà fi ń sá fún màálù.
3: Ọ̀gá mi
5: àfọgbọgbọ́n ṣe.
3: Ọ̀gá mi
5: kí ló wá má dáa bàjẹ́ náà.
3: Ọ̀gá mi ṣe rí omi tó bá mọ níwọ̀n. Nìyàn máa rẹ lásì. Àdúrà tí ó yẹ kí gbogbo ọkùnrin ó máa gbà ní pé kọ́lọ̀ ń jẹ́ ká túbọ̀ mọ́ ni ká mọ̀ mọ́ pìtàn wípé gbà tó wọ́n ń bẹ lọ́wọ́ kọ́lọ̀ ń jẹ́ kó wá mọ́ bẹ obìnrin ò mọ́ mo jẹ lánàá rí. Ṣé wá wá rí Ọlọ́run ló mọ̀ bó ṣe ń pin tó bá wá rí bẹ́ẹ̀ pé ọkùnrin ti ní rí nísìnyí ó ti rẹ̀ ẹ́ obìnrin ló ń sa káàkiri. Tí ọkùnrin yìí tí ò bá fi ẹ̀lẹ̀ ṣe gbogbo nǹkan tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn waste ló máa jẹ́ torí pé a fẹ́ wá aggressive towards ìyàwó ẹ̀ àwọn ọmọ wa sì rí pé wọ́n dádé àwọn burú at the end of the day wọ́n hate ẹ̀ yóò lọ́ mọ́ gbé fabọ́ra ń jẹ́ káàkiri létà nígbẹ̀yìn ayé ni so ní ìsìn ó yẹ kó fọgbọ́n ṣe.
5: Bẹ́ẹ̀ mọ̀ pa náà ló fi prógámù yìí gan kẹ́mà yẹn lálẹ́ because wọ́n sọ fáwọn gan ti òpọlọ ọjọ ó fáwọn ọkùnrin lẹ́mi sùúrù gbogbo wa pátá ọlọ́run máa bùkún fún àìní wa o àní bí ẹni ìráre o kò fún sí ni láti olóńgbè ẹgbẹ́dọ̀.
3: ẹ ṣeun. And ó sì ṣe pàtàkì ẹ̀yin ọkùnrin àwọn ọkùnrin ìgbà tí nọ́mbà ń jó lèèyàn fi máa ń jó nǹkan. Ó sọ nǹkan kan orin nígbà tá à ń lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ lọ ilé ẹ̀kọ́ ìjọba tí kì í ṣe ẹ̀yin tẹ́ lọ sí efo apu wọ́n ní adìyẹ mi èyí tí mo rà mẹ́wàá ló pa ó yé mẹ́sàn-án ó fi kan délé ẹ̀ túmọ̀ sí pé bọ́mọdé ò bá kú àgbà nígbà won tun famile lori won ni dodo dodo ni do won fi ami le lori ile ni o ba ti tu e tuma si pe ngba to wo nbe lowo yin te n se fun yawo te n se fomo te n se fa won mo le bi yin e dakun eyin na e wa nkan fitile e ronu ojo waju e ronu igba tin tin be lowo yin ni isin ti ko le mo lo be mo e wa nkan kan ti eyin na te mo pe lojo waju eleyi ni ni retire le lori e ba ni gbogbo wo tin be lowo yin bi nse nbe lowo yin na ni awon tin be bukata ti nbe bukata o gba tan ba lara bukata na ni ke plan fun retirement age yin e try yo da ele ni ma bank on le lori to ba ya and nto laju ni pe you should be a responsible husband e mo so pe e won ti ni kini kan oni fa won debile se ile to ba ye ko se fa won wo molebi re awon ebi re se n to ba ye se fun won sugbon iwo na wa ni image wi pe bi mo se nse fun omo meta lo bi abi ni mind e iri pe obi mo merin omo elekerin eleyi ti yawo re obi mo nawo le lori mo lo fi invest lori ojo waju e o le bank le lori baba to ba toju omo bo ba digba to mo ife se wa ye ki ti o rowo san to ba lo je yawo e lo lo gbowo gbe kini kan le lantern to lo gba wo lo yawo lotun lo si fi sanwo wa ye ki abo mo yawo omo fe se graduation abo mo fe se freedom yawo lo lo yawo rarin ise gbogbo eyan ni o mo pe yawo e lo rarin ise o yo so fo mo yin ke sori baba yin o se kankan emi mo se o so ti baba mo jiya won wa mu mi o oni so gbogbo owo to tinan lati jo tan ti se ko mo e to na debi to de un ko si nkan to ko mo mo o e tuma si pe gbogbo eyan okunrin gbogbo eyin baba olohun to n gbo wa lasiko yi ohun ti e fi ma je oko lori iyawo yin olohun bo ni fi won yin alasiri o si ma bo baba ti mama e sa wa ona e se ohun to ye se nle be ba se ohun to ye se nle iyawo di iyawo ni iyawo iyawo mo rin bi si bi oni ki daddy wo kuku wulo awon omo na ma ri pe e wulo won ba si ti ye ti lati kekere te ba dagba tan ko si ohun te fe se be se ntoju won lara project yin eni plan b yawo yin le mo plan b yin eni nkan teyin na te bounce back le lori to ba dojo ogbo o ba je mechanic ni isin to ba digba ko ni le tu tire mo o ba jeri waya ni isin to ba digba ko ojuro ni le ori gbogbo nkan kan daada mo o ni le wo gbogbo e mo ni le bere labe tire o ni le lo gate le meta bo se mo nlo mo wa plan b nigba to ba re mi bo ni mo fe feyin le lori gbọn pe en to ba re mi eyawo mi olohun mo se wa le ni ti o mo woju yawo jeun won o fun o gbọn yo ni terms and conditions ni mara mo kan fun yin ja lo taja ambo
6: emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya e speli celery
7: s e l e r I e salary
6: ah boda mi e si peso speli no di salary oya lopin gbiyanju e speli turmeric
8: t u r m e r I c turmeric
6: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
9: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
10: Ibadan Mega Crusade
11: 2026
10: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Right Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Ashonuro Ije Agbe Ibadan Olorun lati mi ranse re Prophet Odedoyin Olawumi Ezekiel ti setan lati pa gbogbo ko pade pelu wa agbara ati ise iyanu Olorun yo se ohun ti ko se ri nilu Ibadan nipase pade yi aro yo rin afoju yo ran Christ yo gba iwosan ireti yo pada wa ibukun itupale ati oro asotele yo wa eni ti Olorun yo lo fun ise mi ati agbara ni Prophet Odedoyin Olawumi Ezekiel setan lati gba Olorun ipe funfun fun gbogbo ko pade awon boss yo fe wa lati gbe owa si bi pade lati iworo mokola challenge ojo egbera priri igbare ti de won wa pelu igbagbo e si gba ohun ti olorun ti pese fun yin fun ibere pe 08032803045 tabi 09057137367 e tun le tele wa lori ayelujara prophet Odedoyin Olawumi Ezekiel ma se pada seyin olorun duro de o duro
11: Javis PR I Care Foundation lo nlogun tatatan wi pe ti yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 1000 naira pere lowo card ofese layewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju fun orun gbogbo olukopa to nipe nija oju la se sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Consult Building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo Ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054 8444 ojulobara oni dindo mo wa lagbari

0: Hello.
1: Hello.
0: Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ máa.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ̀yin rédíò yín lọlẹ̀. Ẹ̀yin rédíò yín lọlẹ̀.
1: Mo gbọ́ prógámù yìí rí. I'm just thinking that thing. Mo kọ̀ wá gbọ́ prógámù ẹ̀mọ́ ní kí n fi lọ. Mo ní fámílì mi.
0: Mi ò gbọ́ yín sà.
1: Nǹkan yẹn inú fámílì mi làwọn èèyàn tó kọ mi. Ó ti ń ṣẹlẹ̀ sọ mo wá wáyàn tí mo lè sọ mo ò rí sọ pé ṣe wá gbọ́ prógámù mi ti mo fi ní pé kí n.
0: Ó yá mò ń gbọ́ yín mà.
1: Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọkọ mi ó sick. So ìgbà ká tó fẹ́ra ni mo ti ní ilẹ̀ tí mo rà sílẹ̀. So ìgbà tó a fẹ́ra tó abímọ kan méjì ó pẹ́ wá sick. Bó ṣe wá sick wọ́n á lọ mú ilẹ̀ yẹn. Mo wá pé láti fi treat ẹ̀ nígbà táwọn fámílì ò ní much. Ìgbà tí mo wá ṣe nǹkan yẹn tán kárẹ̀ wá yá. Àṣé ọkọ mi ní ilẹ̀ tó ti kọ́lé lórí tèmi jẹ́ àwẹ̀ tí mi èèyàn. So ìgbà tèmi mo wá talẹ̀ tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn tán owó yẹn náà gbàtà gbódélé mo fi manage. Àwọn ọkọ̀ wa tó bí níbi 2 or 3 months àwọn fámílì ẹ̀ wá dé. Nǹkan ṣé àwọn ẹ máa ń gbẹ o sọ̀rọ̀ tó bá ti dé fámílì lẹ́yìn ìgbà pé ìyàwó ti dé nìyẹn. Má ṣàwà sọ̀rọ̀ ìyàwó yẹn pé ó dẹ̀ wà nílé ọkọ ẹ. Ó wá jẹ́ ọkọ tó dùn pé nǹkan kan pápá ìṣòṣo tí mo ní tí mo kà ń torí títí ẹ. Ó wá kọ́lé o jẹ́ kí n mọ òun ṣe kankan. So ọ̀rẹ́ mi kan mo wá sọ̀rọ̀ yẹn fún ọmọ olóyún direct fún ẹni yẹn. Ó wá ní yẹn wá sọ̀rọ̀ wípé kẹ́ni ẹ jẹ́ wá ilé àfá tó gbóná àbílẹ̀ aláwo tó gbóná pé ọkọ tó yẹ kó padà nà. Ìyàwó yẹn dẹ̀ wà ná pé ìyàwó yẹn gan tó yẹ kó ṣe nǹkan sí obìnrin yẹn má bímọ. Torí ọ̀rọ̀ yẹn dùn mí tó àbùkù sówó àwọn ọmọ sùkúl àwọn máa lọ sùn máa sanwó máa ṣe gbèsè máa kúrò ọ̀gá ìròyìn jẹ nínú ilé ọkọ kọ́lé wá gbé ìyàwó mi lọ síbẹ̀ pẹ̀lú oyún inú. Àti bí wọ́n wò pé nǹkan tẹ́ni yẹn sọ bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ fún mi láàbò tẹ́ni yẹn sì sọ̀rọ̀ yẹn fún mi. So mo kàn wá dájú pé sínú ilé mọ́ ògbà pẹ̀lú nǹkan tẹ́ni ṣe tó dùn tó tó báyìí ṣé mi lè ṣe nǹkan tẹ́ni yìí sọ pé kí n ṣe ń tòótọ́ kí n ṣe fún mi.
0: Dà màmá mo ti gbọ́ yín inú mi dùn bẹ́ẹ̀ ṣe pè yí. Ìgbéyàwó ọdún mélòó lẹ́yìn àti ọkọ yín?
1: 12 years. Yes.
0: Ẹ má dárúkọ iye ọmọ tẹ bí ẹ ti bímọ fún wọn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọmọ tẹ́ ẹ sì bí ó jẹ ọkàn lọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ wá ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tiyín àbílẹ̀ tẹ́yìn àtọkọ jọra.
1: Rárá o èmi.
0: Okay, so ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tiyín tó jẹ́ property tiyín ilé tẹ̀ ń gbé nísìnyí ẹ rẹ́ǹtì ilé ni àbí?
1: Rárá sà. Sẹ́rí ilé tàn
0: dé pẹ́ẹ́. Mi fẹ́ jẹ́ ká ẹ describe ẹ̀ jù ní mi fẹ́ jẹ́ ká àwọn èèyàn mọ̀ pé ẹ̀yin
1: náà.
0: Ṣùgbọ́n ilé tẹ̀ ń gbé nísìnyí ṣé ẹ̀yin ọkọ yín ló kọ àbí family ni àbí? Ok, ẹ má sọ
1: kankan.
0: Ẹ má mi fẹ́ jẹ́ kó jù báyẹn lọ. Ṣùgbọ́n ilé tẹ̀ ń gbé ẹ̀sanwó fún ẹ̀sanwó ilé.
1: No.
0: So ìyẹn túmọ̀ sí pé kò jẹ́ kẹ́ ẹ rò pé bóyá ó yẹ kẹ́ ẹ kọ́lé pé bóyá wọ́n lé kankan lé yín eré ilé kọ́lu nǹkan tó kù lọ́rọ̀ ayé yín nǹkan mi lè lé. Ọkọ wa sick ọkọ yín sick kò sówó the only option ni pé kẹ́ ẹ lọ ta ilẹ̀ ọkàn ṣoṣo tẹ ní kẹ́ ẹ fi tọ́jú ẹ wá ta ara rẹ̀ yá ẹ tún fi tọ́jú ilé. Later láìpẹ́ yìí

0: e mo ja passi blame seni keni iru iya yi tin soro e ja gba iya yi ni moran kasi iru iya yi e gba won moran ri pe okan won every sugbon won le so
1: hello yato
0: hello baba
1: e ku to ko ba je o
0: yes sir ami
1: oruko temi ni ugbekade siyata solo wiki ara la gba wa
0: yes sir
1: it mo fe fe ya lo ara mo lo po re fun won awon si nkan ti lara iya yi ti se ko ri le le ko o gbo da ti se e gbo lokan lori so won le se to de se ri pe ko da e kan ba fi se ri awon si je ju won ye o je ko do won ju awon ile se kan lo go se ka ti o da o le la buru lori oko abi lori ya o kan fe ta yen ka fe le ta ko le ka fi si le e je ki ja ka je ko lo ji ja waja o da kan ka ji ja ya ja je ja kan le se o ru ogo e go ba won da lara so e je go ba won da olohun lo to bayi
0: e seun ṣe rí n tẹ bá rí pé dùn yín gan tó bá ṣe fún yín bóyá ọkọ ló ṣe àbíyàwó ẹ fi mọ dápara yóò fi kúrò lára yẹn mọ ní nínú torí bẹẹ bí nǹkan kan bá fi lè ṣe yín pẹrẹ ẹ mọ pé plan b ti wà yeye hello.
2: Hello sir.
0: Yes ma.
2: Hello sir.
0: Nene.
2: Hello.
0: Kò tẹ yín lọ́rùn bá ṣe sọ̀hún bí ta sọ́ọ̀sì wò tẹ yín lọ́rùn.
2: O tell me long. O tell me long. Sorry, Pekini. If she, I don't know if she can. But I don't know. Go easy. But if she can hold it. Ah, hello, Manjao.
0: Che, di pe okunrin to ete nwole nu. Ki pe pe wole. O bo be. Ki si sun ta.
2: Go, Jemino Joe. But if she can hold it. I'm telling you. So bad, on go on. I don't know any along. You went to buy. To ba le se bo ko yin si
0: awo
2: obirin lati se that's my own
0: e seun nene hello hello oga mi sir
3: o gbo ko fo si ni la do nibe
0: mo gbo yin sir
3: eh a ti so olorun je so dan
0: amen
3: seri eh go easy na fún obìnrin láti lè gbàgbà gbogbo nǹkan tó jẹ ní tó ń dun wà ẹ jù ojú pé ilẹ̀ tó ń tà yẹn gangan tẹríyàwó tó ń fẹ́ ló yẹn gangan òdo yóò ṣe pé property wọn tó ń tà tó fi nurse sickness nígbà tó kọ wọn sick yẹn ní tó ń dun wọn gangan nìyẹn ṣùgbọ́n mi máa jó èmi advice mi fún wọn ni pé ká má ro aburú ro ọkọ wọn gan bó ti pé wọn ra aburú ro ìyàwó tó ń fẹ́ because wọn bímọ wọn ní ọjà tó mọ bá ti wọ̀. Òkúta ti wọ́n tó má ti ẹ̀rọ aburú ẹgbẹ́ ṣe tó dunnú lónìí ó lè padà ṣe nǹkan tó máa dùn mọ́yàn lọ́la bọ́rọ̀ láìpẹ́ tó wà ìdẹ́yìn ni gbogbo wa à ń ṣáájẹ́ nínà so that is life bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti wà ládòjò kan ṣe ló ń bẹ nísìnyí bẹ́ẹ̀ náà ni ó ṣe ẹ̀sìn máa rí lọ báwọn ọkùnrin so ìbùkún ni fọ́ọ̀mù ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe kán má gba advice ká advice torí tó bá padà backfire ẹ tó fún wọn láàdáìsì a sọ pé wò rán wọn jẹ ilé àtọ̀nà gbogbo wa ní bàjẹ́ òfin sì ni láti níbi.
0: Àmì ọlọ́run. Mo tiẹ̀ ti rí ẹnìkan tí irú nǹkan bá ń ṣẹlẹ̀ sí. Ó faná sójú wa kinní kan ò ní gbà òun ò ní ṣe mo ṣe mu lọ bi tí wọn ó ti bàbá tèèyàn jẹ́ nù. Gbà táwọn ìsìnkú káwọn tó fẹ́ ba ti yin owó tán máa ń gbà pọ̀. Nígbà tán ba tẹni náà jẹ tán àwọn èèyàn tiẹ̀ náà ò sáà lè mọ àwòrán pé kí ló ṣẹlẹ̀ àfẹ́ mọ̀bi tí nǹkan yìí ti wà ilé ikọ̀ wà ordinarily ìgbà tí wọ́n ti wọ́ ibi ló ti wá ó ti dá báyìí jámọ̀ cascos wọ́n sì ń mú látara ọmọ tó náà nù wọ́n ti bẹ̀rẹ̀ sí ń cascos inú ẹ̀ bẹ́ẹ̀ sì rèé tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ ni kò ní sí ohun tí ò ṣẹlẹ̀ ìdínú tí ò fi jẹ́ àmọ́ gbẹ̀sán kò sí bá a ṣe fẹ́ ṣe é bẹ́ẹ̀ bá lẹ̀ débì kan àwọn tọ̀hún náà àwọn náà ò lè gbẹ́ wọn lè máa wòran àwọn náà ò fẹ́ pọ̀ síwájú
2: wájú.
0: Hello.
2: O ní àtọ̀ bàbá.
0: Yes ma.
2: Ẹ̀rọ kọ ọjọ́ mẹ́ta.
0: Mama T.
2: Ẹ̀yin ni o.
0: Kí ló dé ó mà tó jọ mẹ́ta? Ó tó jọ mẹ́ta.
2: Mi ì kì í wọlé yìí.
0: Ọlọ́run ló dé.
2: Ọlọ́ni.
0: Ti bájọ bẹ̀rẹ̀ ní nǹkan bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn náà ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Àdúrà mi ló gbà.
2: Ọlọ́run ṣeun.
0: Ẹ ṣeun.
2: Ẹ ti fún obìnrin ẹ ní àmọ̀ràn pé ẹ kó ṣe. Bọ̀ǹtẹ́yìn fẹ́ fi kún fún ni pé
4: o ma se ni pe pe baji e ja mi logun nu ma fo leyin ko ma wo tara rara ko ma tori po ko ti se a se ma se o na ma lo ni ale sita ko ma se o ko ma se rara rara advice mo
0: e seun mami to sale to yi baba ti mama e je ka ko pa opo idile mi o ba ti tu opo yi awon ton ba advice e pe ko ba te yan je e mo pe ibere le yan ma mo eyan mo opin idi te fi bodo ba te yan je nu e si bodo mo rora buru ke ma roro anybody eyan sa mo se tin ke fi gbogbo ele fọlọrun taloni 25,000
5: it's football season press one to copy this tune
0: taloni 25,000
6: how are you you're gonna we know Kevin this is a fly how are you Kevin all that the clients dependency
0: abẹ ni pe hip hop artist lo lele yo le mo fi phone wa ko mo fi se promo orin ti mi mo so fe gba ka se hello
6: wow
0: Isagbenga
6: o yato
0: eh e ti mo mi e je ka se eniyan mama
6: yes o ti je ka
0: se e ti jeri
6: e se
0: o tope o pe je ka se te ti jeri
6: mo jeri once oni
0: ni si
6: ale Sunday o ti se
0: die o ti tu ti je another 25,000 naira buy fun car
6: wow e se god bless
0: all right ma e se gan ma ko je bo ti je oga mi alagba wa we de e karo
7: atokun
0: yes sir lowuro yi ki le fe je ajo wo na ni ti mechanic wa
7: e se won atokun mo ki ogo ma Nigeria ti gbogbo ilu Ibadan ati awon ilu to yi wa ko oruko temi ni Waheed Ayodeji mo ki wa ko asepo odun emi o so polopo
0: ami olorun
7: kan ti mo fe ka gbe yewo laaro yi ni kan ta npe ni oxygen sensor
0: kilo ise wo ni se
7: oxygen sensor je nkan pataki ti o nkan to regulate epo ati ategun ninu engine moto
0: so nkan ni mo je ki oko mo je epo
7: ben ti ko ba ti sise mo moto wa bere si ma je epo
0: bo wa la se mo ga mi
7: ti a ba fe mo pe moto wa oxygen sensor o sise lopolopo igba awon eyan ma so pe oxygen sensor pe ko wulo ko sise nkan to nse nbe se to nse o po jojo oun lo ma meyo epo to wa lati inu common chamber to ma wo se epo yen to se ko to sugbon ibi ti mo fe lo laaro yi ni pe mo fe ki awa ti an lo moto ka ko mo pe oxygen sensor o se pataki ti lopolopo ti lo won ni won ti yo waya sile won ni ko sise
0: won mo yo waya ile
7: won ni won ti yo sile won lawon awon ni kan ba won yo sile bi ko sise won ti yo sile bi ko sise o ni se pataki to nse ta ba nso nipa oxygen gbogbo ala mo nkan to npe ni oxygen
0: ise wo ni nse
7: to lagbara lo nse lẹyin to ba wo epo se epo yen to abi ko to te epo yen ba to ohun lo ma so pe epo yen to ti ko ba to ohun lo ma safikun lati ri control mode to ba poju ohun lo ma regulate ti o ma fi je dede nkan to ye ko wa de so ko ni je ki efin ti ko da ko ma jade ni enu moto wa ni eyin ti awa ta ba mi ntan mi sinu je nko ni kini kan pe ni oxygen and carbon dioxide nkan ti awon ba nkan ta awon yen ba mister lawa ma mi sinu ohun lo ma je ka mo pe nkan ti moto wa nfe sita yi o nkan to da ni tabi nkan ti ko da so agboro koko mo then nigba mi ti moto wa ba je four cylinder o ma ni oxygen sensor meji pere to je upstream and downstream but moto wa ba je V6 tabi V8 o ma ni oxygen sensor meta tabi merin tabi nigba mi o ma je mejo so bawo la sa fe mo ewo lo yonu ti moto wa ba je to je meta tabi merin tabi mejo oloyinbo to se won fi won ti identify won pe kan ni bank 1 won pa kan ni bank 2 then lori bank 1 yen ani sensor 1 sensor 2 then lori bank 2 ba se ni non yen so awon kan won yi ni agboro kokko mo o mo so fa awon yen wa pe gbogbo wa ta ti ra scanner ti a nlo fun moto wa funra wa ta je eni to nlo moto ti moto wa ba complain oxygen sensor or O2 sensor bank 1 to ba je moto je free 6 ti engine je cross engine to ke bank 1 ati mo pe e to wa leyin to sumo ara body ohun ni bank 1 e to wa ni waju to sumo exhaust to sumo radiator ohun ni bank 2 so kama to ba je pe straight engine ni apa alaafia lati ta ba koju engine wa apa alaafia lati ma mu bank 1 to ba je free 6 apa otun lati ma mu band 2 ta ba koju si engine moto wa but to ba wa je pe moto to je V8 ni ama wo dada apa otun ta ba koju engine wa lapo otun lati ma lo mu bank 1 so awon ti so yen atoke lati ma mu won lori bank 1 ama mu sensor 1 ni oke ni bi to sumo engine ama mu bank 2 ni bi to I mean ni apa
0: lefty
7: otun otun lati ma mu bank 1 apa osi lati ma mu bank 2 lori V8 so ito ba wa loke na mo jeje ni bank 1 sensor 1 or bank 2 sensor 1
0: oga mi opolopo awon eyan fe tu fe wo opolopo na ti e ti ja kini why are want to jacko bet to je pe e ba fi number yin ta
7: number te ma ke wahid I just lay it to you for you can you bill lori moto yin no ni 081
0: e ba npe le
7: 081 68 300 451
0: e seun
7: lagba olohun o tu di ojo mejo
0: e seun e je ka gba awon ya mi lafa ni ya oku awon ta fe fun lowo e dapun e ba npe won wa

0: ekaroma
1: ekaro sir
0: yes ma e wa lati wa gba owo owo idokowo ile ijosin CAC Redemption of Glory ti won be ni Amidis Mystic Bolivar ni City of Port Harcourt na ni afun yin ni owo yi 50,000 naira si ni won ni afun yin mama mi kile fe fitin ra kile fitin yin
1: onje ni mo nkiri
0: onje le nta
1: be ni ngba to ko lowo mi kiri mo
0: igba wo le ti kiri mo
1: odun kan ni sir
0: ato odun kan ni sin le ti ta onje mo
1: be ni sir
0: soda mama nko
2: mo nkiri meme ateko
0: meme ateko igba wo le ti ta last
2: o ti pe osu mefa seyin
0: kilo le te fi ta mo
2: ko si agbara
0: mama te rowo yi idi ta fi nbe nbi ba se nbe nbi nisin camera ngbe wa everything gbe wa idi ta fun yin lowo yi ke fi jeun wo awon church won fun yin pe won ya yin o pe won o gba pada nkan to wu wa ni wi pe ke fi dokowo ko si ma bisi ko ma po si ta ba wa debe ba ba ri wi pe e lo fun nkan te fe lo fun a gbe oju yin ta ba se gboju yin ta pe iya yi nkan to na fe fowo se wo fi se fun de yi ki e fi e kan fi empower yin la fun lowo fun o se 50,000 naira eni ko kan se yo to yin se nte fe se ma
1: se ri nipa pe yan doko won je ni isin e pata gan ti won gbo kan do so ti ina gi modern da ti e ba le to fi
0: ta ba fi le help we ṣùgbọ́n pẹ̀lú 50,000 èso ṣe é bẹ̀rẹ̀ nǹkan kan àbí kò ṣe é bẹ̀rẹ̀ bóyá ká dúró dìgbà tí a bá fi kúkà tó fún
1: un ṣe
2: manage
1: ó ṣe manage àwọn tó fún wa náà ni mo ní
2: pípa wọn ní fún wa àwọn tó ra ní gbà ó ẹ̀sùn tẹ́lẹ̀ náà ní òdòdó
0: ẹ ṣeun ṣùgbọ́n kò sí pé bóyá fún yín nìsín pé ẹ̀ ń dúró ẹ̀ bẹ̀rẹ̀ ìjà ò lẹ̀ bẹ̀rẹ̀
2: mo ti lọ ilé alátagá nìkan kí n tó máa bọ̀ bí
0: oya dúpẹ́ lọ́wọ́ ilé ìjọsìn tó ní àfọyín afẹ́ ka gudugbẹ
1: ilé ìjọsìn tó ní mo fún ọ
2: lówó yìí
1: ojú òní tì ní o
2: àpò yóò máa lọ síwájú
1: òní àpò owó yóò ní kọsà
0: ní àpò ẹ̀ṣẹ̀ àmìyàlà ẹ̀mọ lọ́ta ẹ lọ jókòó àti wa títí la yàkínṣọlá wọn ti dé ìyálòdì àwọn akàròyìn inú ní gbogbo nàìjíríà tó jẹ́ ti yorùbá kì ẹ̀yin ara lé bá ṣe rìnnà tẹ bá fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tèmi ni 08038484675 ẹ ṣeun.

0: 07070001 67. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Bọ̀sùn ṣé ò sí? O ò ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín. Tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
2: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo?
1: Ẹ agbábẹ́kàlẹ̀ wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe.

0: ka wa ni pagba be ka ni on to to owo to kere ju ti won san ni better life bakery fagba be ka to le da je mu bakery se to da ni 150,000 losu ba kan na won si ni lu awon abile ko tabi omi dan to ja fafati ti ju se to si mo si ru oja ran pe to le ba wa tele moto bread ba wa taja fa won ni bara owo to ni tumo la won na gba won tun ni lo marketer iyun alamojutu oja tete ma lo better life bakery to wa ni malete nbadan ni kawoshi ko lo gba se eni yan ara logun nbe o number yi ni e pe si 0803-930-8173 le kan si 0803-930-8173
1: Ìrìn àjò umra láti ṣàlékún Imani. Kálíba àjèrè ayéjèrè àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ́fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eleure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni umra lílọ.
2: Lagilu FM 96.7
3: Gudugbe Iroyin Agbokogbon.
4: To lati eka epolowo oja lohun akiyin kaabo pada atun tesiwaju won ni ile ise olopa ni ipinle ti Anambra. Ẹni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára pé ikú tó pa àwọn ọlọ́pàá méjì tí wọ́n ní wọ́n yìnbọn fún lágbègbè ti ìdíòrà ìdúkùnú awanvuma ní ìjọba ìbílẹ̀ ti gúúsù Orumba ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún tàbí ìṣẹ̀lẹ̀ náà lọ wáyé nígbà tí wọ́n ní ẹni tí ó jẹ́ alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà CP Ikioye Orutugo ni ó pe ìpàdé pàjáwìrì pé ó ti ó ẹ́ o. Ẹ̀yin lọ́gàá lọ́gàá lẹ́ga iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ̀ ní ìpínlẹ̀ ti Anambra ẹ wá ẹjẹ́ sí àpérò tó ní ìtumọ̀. Wọ́n ní ìkọlù náà ni ó jẹ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò tó ń tẹ̀lé ẹni tó jẹ́ darí ẹka ti òṣìṣẹ́ sí ìpínlẹ̀ yìí sí gómìnà Chukwuma Soludo torúkọ tiẹ̀ jẹ́ olóyè Ben Nwako. Wọ́n nígbà tí ó lọ síbi òde kan eléyìí tó ti lọ rèé sojú gómìnà tí ó sì ń padà bọ̀ ńlá àwọn kánṣínà ọ̀bọ̀n ó di kàkà ká sí iléeṣẹ́ ọlọ́pàá tó tẹ̀lé lẹ́yìn. Wọ́n ní àwọn tí ọ̀rọ̀ ọ̀hún sojú wọn ni wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti kọ́ gọ tí wọ́n sì bà sí ẹ̀bá igbó kan tó sì jẹ́ pé bẹ́ẹ̀ gan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn èèyàn tí ń bẹ lágbègbè náà. Wọ́n ní ọlọ́pàá méjì ni ló gbé kúrú jẹ lọ́wọ́ ẹbọra lákòókò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé àwọn èèyàn náà tó jẹ́ aráàlú ti ń bẹ nínú ọkọ̀ ní àkókò ìgbà náà ńlá àwọn náà farapa yánnayànna. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ti Anambra lọ́hùn ni wọ́n ti wá tutọ́ sókè tí wọ́n fojú gbà wípé tó gbogbo ẹnikẹ́ni bọ́ọ̀dì ènìyàn tí ó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi náà tí yóò sì pera rẹ̀ ní amóòkun ṣèkà ní iléeṣẹ́ ọlọ́pàá ni yóò fin lápè jáde kúrò nínú isà ilé tí wọ́n bá sára pamọ́ sí. Wọ́n ní ilẹ̀ Nàìjíríà ńlọ́jẹ́ ilẹ̀ tí bọ̀wọ̀ fún òfin tó sì jẹ́ wípé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ti Anambra ni ò ní sinmi tí iṣẹ́ ìwádìí

jaisi. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kó ọkà àwọn èèyàn láìsí ìdádúró kankan. Láti ní Yuya Cash.

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mídìí cashbo nínú oṣù dùn. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Lagilu FM 96.7.
4: Akin kaabo pada latojo ọja.
5: Ẹ ṣeun wa.
4: A jẹ́ pé lọ́sàn yìí ibi ni a ti mọ dìde fúyà lórí ìfòkè láàrin
5: gan torí pé
4: a nílò láti darapọ̀ mọ́ ètò pàtàkì kan tó ń wáyé ní yàjóyàjó èyí tó níṣe pẹ̀lú ìpàdé àpérò pàtàkì
5: pẹ̀lú àwọn tó ní nǹkan ṣe
4: ADC àti àwọn èèyàn tó ní nǹkan ṣe
5: pẹ̀lú ẹgbẹ́ ọ̀hún
4: pẹ̀lú ẹ̀ èyí tí ó ti bẹ̀rẹ̀ láti àsìkò yìí lọ. Ẹ jẹ́ ká jọ darapọ̀ mọ́ bí ètò náà bí ṣe ń tẹ̀ síwájú.
5: Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.
6: Ọ̀nà à ń gòkè sí lójoojúmọ́.
7: Ẹ káàsán káàkiri gbọmọlẹ́bí àgbáyé tí ọwọ́jà ìkànnì Lagilu FM òkè tó ga jòkè tó ń fẹ́ dé lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n wà ní Ọ̀yọ́ State ADC Secretariat tó wà ní ojú òpópónà òkè Tùnú Fẹtínárì ní Mọ́kọ́lá ní ilẹ̀ Ìbàdàn bí yìí. Ẹgbẹ́ ADC ẹgbẹ́ ọlọ́wọ́ bọ́wọ́ ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà South West Zone. Wọ́n ṣe ìpàdé èkàn-èkàn wọn léè tó ń wáyé ní olúlé ẹgbẹ́ ADC tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí yìí ní òpópónà òkè Tùnú ní Mọ́kọ́lá ní ilẹ̀ Ìbàdàn. Mo láyọ̀ láti fi tó yín létí pé àwọn ìkàn lọ́lọ́kọ̀ òjọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn láti àwọn ìkàn lọ́wọ́lọ́wọ́ láti inú ẹgbẹ́ òṣèlú ADC ò ní wọ́n ti wà níbí yìí tí ẹ bá ń gbọ́ wa ní abẹ́nú ẹ mọ̀ gbọ́ bá ṣe ń ṣe àfihàn wọn. Alhaji Yinka Ọlọ́nà tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wà ń bí barista Adéyẹrìn Oyè láti ìpínlẹ̀ Ondo àwọn náà ti wà ń bí àwọn ní alága fún ẹgbẹ́ òṣèlú náà ìyẹn Mẹ́jọ RN Tọwọ́bọlá retired alága fún ẹgbẹ́ òṣèlú ADC láti ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn wà ń bí Ọ̀túnba Dr. Patrick Sọ̀lú Adé láti ìpínlẹ̀ Ògùn barista Wọlé Adébẹ̀gún láti ìpínlẹ̀ Ondo Ọ̀nàrẹ́bù Lẹ́sọmí Ọmọláyọ̀ láti ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí mo ṣàfọ̀mọ́ pé Alhaji Yinka Ọlọ́nà láti ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n wà ń bí bẹ́ẹ̀ ni mo rí Ọ̀nàrẹ́bù Èyí Owó Àwí Razak tí wọ́n jẹ́ immediate past southwest chairman fún ẹgbẹ́ adc àwọn tó jẹ́ alága láti ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ti wútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ náà wọ́n wà ní ibi tí a wà yìí ní olùlé ẹgbẹ́ adc ti ìpínlẹ̀ ọ̀yọ́ ilé tó wà ní ojú òpónà basọ̀run ìbàdàn níbẹ̀ la wà àpérò bí ẹgbẹ́ adc ẹgbẹ́ lọ́wọ́bọ́wọ́ ṣe dúró ṣírímú tí wọ́n lè ṣàṣeyọrí nínú àwọn ètò ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ iwájú àti láti sọ àṣeyẹpọ̀ lórí àwọn ohun òye lọ́lọ́kun òjọ̀kan léyìí tí ẹgbẹ́ wọn ti dìbò yàn òní bí ìpàdé yìí aláǹfààní àti darapọ̀ mọ́ wọn tèmítayọ ládùn àbọ̀rọ̀lọ́kọ mi èmi nìkan kọ́ mo wà ń bì yìí mo rí ọ̀rẹ́ mi dáadáa àjọ wà ń bì náà ni láti ìkànnì lágìlọ́ fm abídèmí ọ̀rọ̀ àgbà àjọ wà ní ìhàhínni àti àwọn ikọ̀ tó jẹ́ amojú ẹ̀rọ wa ti àjọ wà ní ibi lónìí bí nǹkan bá ṣe ń lọ lórí ìpàdé àpapọ̀ àpérò ti adc ní ẹkùn south west ń bì ẹgbọ́ gbogbo ẹ̀ ìpàdé òun ni wọ́n yàn fẹ́ ṣe láàrin àwọn ìkẹ̀kẹ̀ àti àwọn tó jẹ́ olóyè ẹgbẹ́ adc àfihàn àwọn tó jẹ́ olóyè ẹgbẹ́ òun náà ní lọ́wọ́ abídèmí ọ̀rọ̀ àgbà kí lórí sí ìpàdé adc yìí.
8: Wọ́n ní aṣọ ọgbà báyìí là á mọ dá fún ìgbà bẹ́ẹ̀ ni àwọn bàbá wa lẹ̀ yorùbá náà sọ ìdí ẹ̀ náà sì rí ti àwọn ìkànìkàn tọrọ kàn nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ adc ní agbọn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà south west tí wọ́n kúrò àwọn àjọpọ̀ sílé ẹgbẹ́ òṣèlú apc adc ní ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí láti mọ yọ ṣe ìjíròrò láàrin àwọn ìkànìkàn ẹgbẹ́ ọ̀hún lórí bó ni ẹgbẹ́ yìí yóò ṣe ṣàṣeyọrí nínú àtẹ̀síwájú nínú ètò ìdìbò ìbò ọdún 2027 eléyìí tí à ń wò lọ́kàn yìí gẹ́gẹ́ bí olùkọ́ni ṣe sọ lẹ́kàn àwọn alága láti gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní gbogbo gúúsù ìwọ̀ oòrùn náà ni wọ́n wà ní ààyè wọ́n ṣe dákanlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà ni wọ́n sọ̀rọ̀ lábẹ́nu tí ẹ̀ ń gbọ́ bó bá ṣe ń lọ a mọ̀ jẹ́ kí ẹ̀ náà gbọ́.
7: ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ látẹnu abídèmí ọ̀rọ̀ àgbà ṣé yorùbá bọ̀ wọ́n ti gbé kárẹ̀ kápọ̀ yíyẹ báyìí òní wọ́n yẹ ni àfihàn àwọn tó jẹ́ ìkànìkàn àti àwọn alága ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan tẹgbẹ́ ọlọ́wọ́bọwọ́ adc òní ó ń lọ lọ́wọ́ ẹ jẹ́ kí a darapọ̀ láti gbọ́ bí nǹkan ṣe ń lọ ní ibi tí a wà yìí torí pé ẹnu oníkan báyìí
8: wọ́n ti gbọ́pọ̀
7: ẹ ṣeun ẹ̀yìn aráalé tí ẹ̀ ń gbọ́ wà ní ìkànnì lágìlú ẹ̀fẹ̀ pẹ́ darapọ̀ mọ́ wa bí a ṣe ń gbé ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ adc ní ẹkùn south west eléyìí tí ó ń lọ lọ́wọ́ báyìí ẹ ṣeun tí ẹ wà pẹ̀lú wa.
6: ní south west àwọn tó ń gbé ọkọ̀ ní àbúrò ti sọ adc ní south west office ní ìbàdàn ọdún ẹ dìde kí àwọn ọmọ ọmọ. bákan náà mo fẹ́ gbogbo àwọn aṣáájú ìbùnú láti ṣe ẹgbẹ́ òṣèlú lójú sí ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti ní ìdùnnú ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ bá pè àwọn aráalé. a mọ̀ ní pé oríṣiríṣi ọ̀nà láti wá gbogbo ọmọ ẹgbẹ́ adc tó wà ń bí ẹgbẹ́ já pé adc. gbogbo ata wá láti ìpínlẹ̀ ní fẹ́fà ẹ jẹ́ ká tún pé adc lẹ́ẹ̀kan sí i. ẹjẹ ká jòkó bákan náà wàá na àníṣá láìsọ ipò gbogbo àwọn tó ń díje dìbò tó wà ní orí ìjòkó ẹjẹ ká dìbò ká kí inú gbogbo ìwà kábídẹ̀tì wa ẹjẹ ká dìbò. àwọn tó ń bọ̀ lójú ọ̀nà nígbà tó bá dé àtúnfọwọ́ hàn wá nítorí ọ̀nà tó jì àwọn tó ń bọ̀ láti ìpínlẹ̀ ogun àwọn tó ń bọ̀ láti èkìtì àwọn tó ń bọ̀ láti òǹdó àwọn tó ń bọ̀ láti ọ̀ṣun nítorí pé ó ṣe pàtàkì kí gbogbo àwọn aṣíwájú wọn kó tètè débí ní ṣe wà níbí. ní báyìí a ó tẹ̀síwájú ọ̀nàrẹ́bù razak olórí àwọn àdàwà nítorí àwọn ẹni ìbò kan ní ọjọ́ sátidé tó fi jalè a rí i pé ẹgbẹ́ ní òkè wọ́n ṣe ìpàdé ìgbìmọ̀ aláṣẹ tí a ń pè ní NEC. Àwọn ìròyìn tí ó jáde láti bẹ̀ òun ni ọ̀nàrẹ́bù Rasaq Ilolúwárí òun ní tó wọlé tí ní kété tó bá ti rìn bí àwọn olóńgbò yẹn ẹni pẹ̀lú ọkùnrin bí ti ń bọ̀ wọ́n máa ń bọ̀ Rasaq Ilolúwárí. Àwọn náà fún wa ní ìròyìn NEC meeting. ADC ADC ADNC alága ọkùnrin mo láì kọrin gan wọ́n dẹ̀ ti ń sọ fún pé mi gbọ́dọ̀ kọrin lé ni. So okay, for the first time the NEC meeting held ìròyìn NEC meeting ta lọ national executive council meeting ta lọ ìjókòó àwọn àgbààgbà ẹgbẹ́ àlọ síbẹ̀ ọlọ́dẹ fúnrẹ́sì ọmọ wa ẹ̀gbọ́n wa bàbá wa ọ̀gá gbogbo wa dr ajadi wọn ṣe dr ajadi yàyà mẹfà. Ní ìpàdé yẹn wọ́n dìde wọ́n sọ fún wọn wípé gbogbo nǹkan tí arẹ́gbẹ́sọlá ń ṣe ló fún ìgbà ẹgbẹ́ jẹ́ wọ́n tọ̀ ní kọ̀ọ̀kan fẹ́gbẹ́ gbogbo àwọn àgbààgbà tó dé wà ń bẹ́ wọ́n gbà wọlé. Wọ́n sọ débi pé àwọn olóyè tí arẹ́gbẹ́sọlá yàn tó ní àwọn olóyè ní council. Bá a ṣe wà lẹ́yìn ìlú Southwest ẹni méjì péré nọ́bà tó tó lórí ẹni tó ní ẹ̀bùn fún ọ̀gá tí wa 001 Southwest ọmọ ìyá wa Dr. Ajadi ẹni kejì Arẹ́gbẹ́sọlá ẹni ọ̀dà pẹ̀sìn tàbí ẹnikẹ́ni tó bá jáde kó wùjú lóye ó wà Northern Void. Wọ́n wá gbà àwọn àgbẹ̀ wá gbà pé wọ́n máa yan ẹni méje tó máa wá sí Southwest wọ́n á lọ state by state wọ́n á lọ nǹkan tó wà ńlẹ̀ ń bẹ àti nǹkan tó ṣẹlẹ̀ gbogbo tó bá lọ tó bá dé nǹkan tó bá bá bọ̀ wọ́n á wá jẹ fún national ìgbà yẹn láti ṣe máa mọ gbèsè tá a máa gbé lórí ọ̀rọ̀ election tá a ṣe wọ́n ní gbogbo Southwest kọ́ ṣe kí ni kọ́ da dúró ná kọ́kọ́ bó gbọdọ̀ jáde èmi last of assembly ni èmi last of reps ni èmi ni senator ni èmi ni governor mo ṣe kí ni wọ́n ní kọ́ ṣe kí ni kọ́ ṣe da dúró ná. Ó dìgbà tí àwọn committee yẹn bá wá tó bá wá state by state torí wọ́n fi state kan ṣe example Kaduna ẹni tí wọ́n gbé lẹ̀ ń bẹ̀ táwọn èèyàn sọ pé òun ló wọlé wọ́n ní kọ́ tó gbòdì nígbà tó máa dé ẹni tó gbé lẹ̀ yẹn kò rí wa ń tẹ́ ètò ìbò hàn ẹni tó yẹ kó wọlé gangan ìbò tó wípé àwọn èèyàn ń ṣe ọ̀dà wọn. Wọ́n wá rí Southwest náà wọ́n ra ẹ̀tàn kó wá David Magen ṣe ń bẹ̀ ó ní ṣé afẹ́ kàn àkọ̀fẹ́ dìbò ní àbáfẹ́ ń rùn nítorí àwọn tó ń wòtò ń pe orúkọ ẹ̀ kó mú wá yìí kò ń ṣe tó lè dàdí tó lè dàbò tì ẹni tí òun tí òbí kan ṣe ni ó ń torí ẹ̀ kó dàbí wọn tí àwọn kọmitì tó yàn yẹn tó fi máa mú èsì wá lágbára ọlọ́run láìpẹ́ láàrin ọ̀sẹ̀ tó fẹ́ tó ń bọ̀ wọ́n á yan kọmitì yẹn wọ́n á dẹ̀ wá sí ọ̀gbà wa ń bí ẹni ní kẹ́ ẹ lọ dúró dáadáa ẹ̀mọ̀ ìdúró tó bá ń bọ̀ kọ́ mọ̀ pé ó téèyàn bá débi torí ogun ibẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba kẹ́ ẹ dúró dáadáa tó bá dé ẹ má sọ pé àwọn kan gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ iná ní kẹ́ ẹ lọ síbẹ̀ kẹ́ lọ pàdé wọn ẹ lọ síbẹ̀ kẹ́ lọ pàdé wọn tó bá rí bẹ́ẹ̀ ṣe àwọn náà mọ̀ pé yes ADC wà ńlẹ̀ ADC léèyàn nǹkan tó ń sọ fún ọlọ́run ọ̀tọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ lágbára ọlọ́run ọmọ àfọwọ́ṣe that's the return of example. Lẹ́yìn yẹn àwa sọ̀rọ̀ ìpàdé tó wà lẹ́mìí àwa náà gbọ́dọ̀ rí ẹ̀ fọ́ọ̀sì tó ta wá ṣe nkuta abẹ́sẹ̀ nbí gbàlégbé wa very important to the cause of what we are doing. Mo dẹ̀ ọ̀pọ̀ lágbára ẹ̀ma pa nkuta ṣe nbí lẹ́nu ètò ìyẹnì tó máa mú jáde. ADC ẹgbẹ́ mi kò tẹ́lẹ̀ fún ọmọ ọmọ this award is always award. Agbọ̀ ọ̀rọ̀ láti ẹnu gbogbo àwọn alága ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó wà níbí. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ nígbà táwọn ẹni tí wọn máa ń oríkà mọ́ba àdáyé tó dúró máa pe alága ní ìpínlẹ̀ ọ̀yọ́ àbáwájì nǹkan ọlọ́nà olùwà láti ọdọ rẹ sọ.
7: Ẹ ṣe gan tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé. Ìpàdé àpérò àpapọ̀ fún ẹgbẹ́ ADC ẹgbẹ́ ọlọ́wọ́ bọwọ́ ó sì ń tẹ̀ síwájú bí ẹ ṣe ń gbọ́. Àwọn èèkàn ẹgbẹ́ yìí òní wọ́n ṣe tá a ti sọ̀rọ̀.
8: Èyí
7: tó pè fún irú ìpàdé wọn yìí òní wọ́n ti fìdí rẹ̀ mọ́lẹ̀.

0: tí ń ṣẹlẹ̀ láyìíká wa, iye tó rọ̀ mọ́ òṣèlú, iye tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọmọnìyàn, irú iṣẹ́ ìríjú bẹ́ẹ̀ òun náà ni a tún wà ńbẹ̀ báyìí ní ibi tá a wà lólu ilé ẹgbẹ́ ADC léè tó wà ní òpópónà òkè ìtùnú ibẹ̀ ni olulẹ̀ ẹgbẹ́ wà. Bá a ṣe ń retí kí àwọn olóyè ẹgbẹ́ wọn tàbálága ẹgbẹ́ láti àwọn ìpínlẹ̀ kí wọ́n bá àwọn ọmọ ẹgbẹ́ wọn sọ̀rọ̀, kán sì fi èrèdí ìpàdé yìí múlẹ̀, ẹ̀yẹ́ á darapọ̀ mọ́ ìpàdé ọ̀hún bó ṣe tún tẹ̀síwájú. Ẹ ṣeun sí ẹ̀ ń gbọ́ wa.
1: Ẹgbẹ́ ọlọ́wọ́ bàbá wo ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n máa fi ABC tó ń rere sọ̀rọ̀ sókè mọ̀mọ́. Ọ̀rẹ́

mọ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi. Ẹ mọ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi. Ọkọ tí ó pé tèmi mọ sòṣè. Mi ò gbọ́ ọkọ tí ó pé tèmi mọ sòṣèlú o.

0: ẹ̀sìn ọ̀ tí ó kó dé mi mọ́ ṣọ̀ṣẹ́ lú o ẹ bá mi dúpẹ́ lọ adc.
1: Ẹ bá ọ̀rọ̀ wa fọ́wọ́n ìyá wa. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ́lẹ́kan, jẹ́ mọ pé òṣèlú ni à ń ṣe. A gbọ́dọ̀ forí korí kí nǹkan gómìnà lọ bó ṣe ń kó lọ. Ìpa pé ẹ̀kọ́ tó òun ni àwọn alága sáré lọ ṣe ní inú nìyẹn. A sì dúpẹ́ pé ìpàdé yẹn ti yọrí sí rere. Lẹ́yìn àìpẹ́ yìí, ìgbà tí a wà fi ba ètò tá ń bá lọ lẹ́ẹ̀kan, òun ni pé kí àwọn alága ìpínlẹ̀ ipò kan bá gbogbo ilé sọ̀rọ̀. A sì ti mọ nǹkan tí oníkálukú wọn ti mọ nǹkan tí wọ́n fẹ́ bá ilé sọ àti bí wọ́n ṣe fẹ́ fi ọkàn wa balẹ̀ láì sí ewu ní Southwest àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan nípa ti ètò ìdìbò tó ń bẹ̀ lọ́nà. Màá kọ́kọ́ gbé microphone lé alága Ondo lọ́wọ́, barrister Wọlé Adéwòrán. ADC, tẹ bá rántí mo sọ lọ́jọ́ kan bí báyìí náà pé kò síbi tí mo dé tẹ̀rù ti bàrú.

0: sẹ̀mẹ̀pẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
0: cashball
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 15 million naira
1: ni àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sẹ̀. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

Lagilu FM 96.7 Oki Gajoki. Remy ati Remy Lori Lagilu 96.7 FM. What to

0: yóò san kò san ọlọ́run má fi dìndín rìn àmú wọ́n fi wèrè dá o.
1: ọdákú ṣeré ọ̀nà ṣẹ̀gbàlàjà ó pe rọrọ pọ́ǹkú òun ń lọ ọ padà jí ó lóun fẹ́ má yàn fẹ́ òun gbogbo tí ń jẹ́ àìsàn ìdààmú ikú òjijì kò ní bá wa o.
0: alágànná dùn wò lọ́jà
1: kò sí bí lọ́mọ o.
2: ajọ wípé àwa kọ o. Rẹmi ati rẹmi.

0: Kipa Alimi Adigun Bello. Agba Jivi Kalamu Dabira Oni Lope Jome. Jo ti baba mi sile bora oju oni ti wa o gbogbo eyan mo baba patapata olohun o ma ma duro ti yin
1: aje pe ka ma fi akoko iki oni le atalejo
0: ki gbogbo akito ko en
1: olugbe ilu ibadan tara ilu ibadan ti gbogbo eyan wa loke okun patapata pe happy new month aku amoju bai wu oshu tutun oshu kefa
0: lagbara olohun oba
1: oshu big man presenter
0: ire ofa moyin ayo ofa moyin dono ofa moyin
1: oshu olawale amzat oshu today omo lawuwo
0: oshu omo wa lalubarika omo ologo omo mi
1: omo ologo lo po ninu oshu kefa ta wa e
0: apa
1: ninu ogba ninu ise ta wa
0: e olohun oba
1: oloko dana itunu dixon ukon joseph
0: omo mi to foko tutun
1: baba ni ka ma ka lo
0: nene o to iwole
1: aje ka ma lo soke lohun ka lo gbe ikira ti poroja kan si meji to ba pada de ka ba so ni se bo senu eto gogo
0: olohun
1: remi ati remi ti wa nbi
0: a wa nbi o
1: lori eto sowo nya
0: a wa nbi o
1: akoko ru e ninu osu kefa re
0: olodumare
1: aki yin happy new month le kan si o
0: e ko rire o
1: osu ma pe wa o
0: e ko rire
1: dola po lo nte lapa bi studio manager to se daada
0: omo olorire
1: omo ton so ton so ton
0: olohun
1: kenneth igbueje ke Boogie.
0: Incoming Senator 2027.
1: Brown Sugar.
0: Young Brother.
1: Olo tu eto ini ye. Eje ka lo soke lo nkan taja ta ba pada de.
0: Ta ba de. Ba wa ni. Ambo. Loaded.
2: I'm in love. Hey, what's your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachet gone. Oh, redodo. Oh, ki. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia Tomato Mix. Inje ki onje dun.
3: Ìrìnàjò Umrah láti ṣàlékún Imani. Kálẹ̀ bàjẹ́ ayéjìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21. Ta padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní Umrah December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Ìrọ̀rùn ni visa Umrah pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́. Èyíkéyìí Umrah tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni Umrah lílọ.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-E-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòkà gbà.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
3: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
2: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
3: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
2: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
3: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
4: Lajilu FM 96.7.

0: Eti rodumo le ma lo bi ti
1: won le ma lo be o Nigeria po o
0: kile yin ro
1: kile so gomina pele oyo
0: kila ti se kini ko fe sele bayi elo e ka
1: se ama seju kan fe eyan kan ni ma saro yi re pete
0: e ma rojoju lero titi yin elo
1: ma ya bi ta mo ro lo o se o ni ta o
0: dola po elo
2: elo sa
1: e kuro le sa
2: god bless e gba ti pari oro Ọlọrun ti lo ni gẹgẹ bi ise. Gbogbo ile ise sọ pe awọn olori ẹsun kankan yẹn nkan tan le ṣe oun naa ni pe sapipe Ọlọrun ni akoko yii. Because ẹni to ba gbẹkẹle eniyan pe eniyan ẹni ẹn tanra ẹjẹ ni.
1: Ẹ ṣe.
2: Ọlọrun ajẹ ko da fun yin o.
1: Ẹ ṣe.
2: Ẹ ni ṣe. Samuel Bitoye ọmọ ìyá wuli to n kilọ iwa.
0: Ọrẹ ni
1: vision. Baba Sọmi Elitẹlẹ to ti change environment.
0: Ọrẹ ni vision.
1: Ẹ nlẹ baba.
2: God will bless you. God will surprise you in the name of Jesus.
1: Amen.
2: Love you, love you.
1: Awana nevei, Elisa.
2: Thank you.
1: Share do ibere tabiri.
0: 0912370865.
1: Obe ti ba lele ibaje iya lele ise o.
0: Elo e ka son.
1: Orin ta ba ko e mo fun alege ti o ni tumo. Ke pe o.
2: Ẹni kú dégúlágbó ọlọ́run ẹni ìjàmbá. Ìyàbò ní ṣe yín kò ní káwọn ọmọ yín kò ní káwọn náà táwọn gbọ́ yín láti lè. Orúkọ tèmi ni Awolowo Ìdòwò ògbó ẹ̀kẹta ọmọ. Ṣé rí ibi ta pé èmi níwájú gómìnà tí mo lè gbà mọ́ràn máa sọ fún wọn pé kán try láti gba ẹni iye táwọn èèyàn fẹ́ gbà kán fún wọn after them kán ilẹ̀ ṣe kan tán fẹ́ ṣe kán tí ọkọ̀ gbà wọ́n náà.
1: Ẹjọ́ sà, ṣé wọ́n ti béèrè owó ni sà?
0: Lérò titi yín.
1: Ṣé wọ́n ti béèrè?
2: Lérò titi mi nìyẹn.
1: Òkè.
2: Ẹ máa bèrè owó kan tẹ ọkọ fún wọn, kan tẹ ọkọ gbà wọn yẹn jáde.
1: Kán ṣe lọ́nà lára àwọn ọmọ yìí àtàgbà tọmọdé.
2: Àwọn ọmọ yẹn kéré gan.
0: Ó ti da, ó ti da. Ẹ jẹ́ ká mọ ṣe lọ́kọ̀ kejì. Ẹ jẹ́ ká túbọ̀ tẹ́lẹ̀ máa wí.
1: Dọ́lápọ̀.
3: Javis PL iCare Foundation ló ń lọ́gùn tátátán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokùnfà àrùn lọ́kàn ojọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sínira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
4: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
5: S-E-L-E-R-R-I-E sálárì
4: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
6: T-U-R-M-E-R-I-C turmeric
4: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
7: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tu bá. Bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine.

0: tó sẹ̀nẹ̀ pẹ́. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
0: cashball
1: tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 50,000,000 naira
1: ni àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ́ owó lọ́tún lósì lórí Splash FM.

0: sísan náà ló ti dasẹ́ lẹ̀ a sì rówó tún ṣe mo ti ẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
1: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
0: Ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
1: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde ká wá nípa gbà bẹ́ẹ̀kà ni ó ń tó tọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù bákan náà wọ́n sì nílò àwọn abileko tàbí omi dan tó já fáfá tí etí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà owó tó nítumọ̀ làwọn náà ń gbà wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní káwọ̀ọ̀sì kó lọ gbaṣẹ́ ẹni ara lògùn ń gbé o nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀n yín ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School.
4: Lagilu FM 96.7.

0: Nigeria, ọmọ Nigeria, níbo là ń lọ.
1: Èmi ò mọ́ o, ẹni tó bá mọ̀ kó wá sọ.
0: Òṣèlú Nigeria o, olórí Nigeria, ibi tá a bá ń kó wà rè
1: é. Lérò tí yín kí láti ṣe lọ́wọ́ yìí, ẹ̀lú ẹ̀ka sùn, ẹ̀ka sùn o. Àmì o,
2: àmì
1: o,
2: mo
1: gbádùn yín sà.
2: Ẹ̀rí lóòótọ́ kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Àmọ́ Ọlọ́run ò ní jọ̀ka lè rárá lókè kó wá sí ẹ̀rọ ẹ̀rọ lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Mo pé káwọn ọ̀dẹ́ lọ́wọ́ máa ń bá àmójútó. Àmójútó lórí nǹkan tí wọ́n ṣe. Báwo kí ni wọ́n bá wá ni o?
1: Ẹ ṣe sà. Ẹ ṣe ẹ dàbí pé ẹ̀hún ọ̀dá sáà ní tà ń sọ ibi tí à ń bá ní tà ń sọ ní kẹ́ ẹ sọ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa dáadáa. Ọ̀rọ̀ ẹ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bó ṣe rí yìí. Ní tà ń béèrè lọ́wọ́ yín sì ni gbólóhùn kan péré ni. Rẹ̀mí àti Rẹ̀mí lérò tèmi o bóyá kíjọba ṣe báyìí. Bóyá kíjọba lọ ṣe báyìí. Èmi fẹ́ gbà ìjọba nímọ̀ràn bóyá kan ṣe báyìí. Kí ni èròǹgbà àti kí lè èrò tiyín là ń sọ. Gbólóhùn kan ni kò ń ṣe ọ̀rọ̀ tó pọ̀. Ṣé rí Ọlọ́run lójúṣe ti ẹ o. Ènìyàn náà lójúṣe ti
2: ẹ.
1: Ọlọ́run ní sọ̀kalẹ̀ látòkè o. Hello.
2: Ẹ̀lọ́ bọ́dọ̀ ọ̀rẹ́ mi àti Rẹ̀mí ẹgbẹ́ tó lájú ló lè bàjẹ́.
1: Ẹ̀ka sùn Alàbá lójú olómi.
2: Orúkọ mi ni bẹ́ẹ̀ ni orúkọ mi ni Alàbá láti olómi àkẹ́rẹ́. Kankan kan dákun tó lọ lọ kankan bá wa gbóhùn àdúrà sókè àdúrà ń gbà o àdúrà ń gbà o lóòótọ́ kò sí gbà tí èyí gbàdúrà o àmọ́ lórí ètò àbò kan bá wa gbóhùn àdúrà sókè.

0: edun na seyan ma nfi emi elemi oro loro seyan fi soselu sa abi sa le so pe o selu wa nu e sa emi o so be o mo nbere ni o
1: yoruba selu ko
0: a jo n gbianju lati rub minds together ni o
1: olegun won selu ko magun rege
0: awon omo olomo
1: won selu wa o se dada
0: ti o si nkan to ko won pelu ijoba tabi oro ijoba tabi oro gbebe abakan tabi oro oselu jeje awon omo olomo ina waye won jeje won na de lo le iwe won ki lo nsele gan
1: to ba se pese lo poju
2: hello
0: hello e ka san sa
2: e ka san ma kuto
0: olorun lo seto e sa
2: oju mo ni tin
0: ami ateyin na sa
2: Nigeria yo mo ni daru
0: ami o ami o
2: ami o n soro ni ades abalode akoloko e pi bi koko oro kan ti mo fe so ni pe negotiation ti wa jo si laarin ara won pelu governor wọ́n ti ẹ̀ lọ yanjú ẹ̀ káwọn ọmọ yẹn wálé nígbà abára àwọn ọmọ kan wálé pẹ̀lú àwọn ọmọ yìí n tábà wá sí lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn àjọ jókòó ní rántébù wọ́n lọ yanjú ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìbíọ́ sì wà yìí kò sẹ́ni tí ó mọ rírù nǹkan báyìí sínú rí odùn ìbànújẹ́ ló jẹ́ lórílẹ̀‐èdè àdéhùn tí wọ́n jọ ṣe wọ́n yanjú ẹ̀ àwọn ẹ̀ mọ tí wọ́n jọ sọ láàrin ara wọn wọ́n dákun tí wọ́n jọ bàbá lọ́jà akọlọ́kọ́ ló ń sọ̀rọ̀

0: Hello, Ekaso.
1: Hello.
0: Yes, sir.
1: Ekaso.
0: Yes, sir.
1: Orúkọ mi ni Baba French. Láti ayé gan lẹyọ kò sẹ́sì. Ṣé ẹni fẹ́ bèrè dé? Ṣé nǹkan kan wà tíjọba ò lè tí wọn lè mú? Torí pé kíni gbogbo nǹkan yìí ó jẹ mí lójú.
0: Àti ẹ̀ máa ń gbọ́ statement kankan pé ìjọba mú ni Mógùn.
1: Ìtí mo fẹ́ sọ gan nìyẹn. Ìjọba mú ni Mógùn. Ọ̀kẹ́ sẹ́nìkan wá ń bẹ tó ju ìjọba lọ. Wọ́n dà kí wọ́n tó 20 tí wọ́n ju ìjọba lọ. Ṣé rí ìdí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí? Kò kàn mí nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n èmi mọ̀ yìí pé ọba tó dá àwọn ọmọ yẹn náà lọ dá àwọn tó ń ṣiṣẹ́ yẹn. Ọlọ́run mọ̀ nípa méjèèjì o. Ó sì mọ bí ó ṣe kó wọn jáde. Ṣùgbọ́n èmi o ì mọ̀ sọ ní gbogbo ìgbà pé àṣé kankan bẹ tí agbára ìjọba ọ̀ béèyàn bá jí fóònù tó bá gbé lọ ìlú Èbó wọn mọ bí wọn ò ti rí. So ọmọ kan wá wà níbì kan ìjọba ọ̀ wá mọ nǹkan tí wọ́n lè ṣe sí. Wọ́n dẹ̀ ń pé ìjọba amúnimógùn. Oh, same for you, ìjọba Nàìjíríà.
2: Ẹ máa kúrò lẹ kú ètò.
0: Ṣáláfíà lè wà sá.
2: Èèyàn ní dàrú. Orúkọ tèmi náà kí Olúwa kọ̀ǹtẹ́ẹ̀nì Aríṣẹ́ Ààrẹ Lásà Àpáta Ìbàdàn. Kíjọba san ransom. Lẹ́yìn ìgbà tán bá wá san ransom yẹn tán táwọn ọmọ yẹn ti wálé pẹ̀lú àlàáfíà kí wọ́n wá so ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè dẹyindẹyin kírú rẹ̀ kó má ba wáyé mọ́. Ẹ kú ètò.
0: Ẹjẹ́ máa fi àkókò yìí kí ọ̀kan lára wa. Gbajúgbajà oníròyìn akọ̀ròyìn aka ìròyìn eré ìdárayá ìràwọ̀ ògo Alhaji Ọ̀làwálé Hamsat the top striker. Ẹjẹ́ kí n máa fa àkókò yìí kí pé ó kú ọjọ́ ìbí ẹni. Ìgbà ọdún ọjọ́ kan ni Láṣẹ̀dùmarè wàṣọ̀pọ̀ ọdún láyé top striker Ọ̀làwálé Hamsat. Àná ni tìyàwó ẹ̀ ìyá àbejì ọkọ fẹ́ ìyàwó lọ́jọ́ kìíní ọkọ lọ́jọ́ kejì nínú oṣù kẹfà June 1 and 2. Mo ti sọ bẹ́ẹ̀ lẹ́. Àfi bíi ti fẹ́ràn mi àti ìyàwó ẹ̀ fẹ́ràn mi ọ̀gá mi fẹ́ràn mi ń gàlè. Nínú oṣù kẹfà náà làwọn ná. Àtọ́kọ àti ìyàwó ti fẹ́ràn mi ń gà náà 21 and 22 ni. Ṣúgà jà. Túnde Ọláwúwo inú oṣù yìí náà ni. Okon Joseph ọmọ oṣù yìí ni. Abdulkadri Aderogba ọmọ oṣù yìí ni. Oloko Dana ọmọ oṣù yìí ni. Big Man Presenter ọmọ oṣù yìí náà ni June 25. A pọ̀ gan nílé iṣẹ́ yìí gan. A kàn dominate gan. A pọ̀ gan tá a pọ̀ mọ́ kúra wa sínú June. Ṣáwàrà kúra wa síbẹ̀ sí ààbọ̀ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ìtùnú Dixon ọmọ June òun náà. Oṣù June tá a wà yìí kò ní jù wá nù. Àtẹ̀mí àtẹ̀yìn a ò níjọ́ ròun gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Wọ́n ò ní rí wa jí gbé o. Ọlọ́run ó máa ṣaláàbò lórí wa o. Ẹ̀lú ẹ̀ka sàn o.
1: Ẹ̀ka sàn.
0: Ṣáláàfíà lè wà.
1: Dàdà ni orúkọ mi Olúwa tó ní Fíjọ sínú Bọ́lá.
0: Mò ń gbádùn yín sà.
1: Nàìjíríà bíbá yìí a ti gbọ́ lọ́hún gbọ́dọ̀ àwọn tó gbé Jésù wá fún wa tàbí ànàbí wá fún wa. Ìgbà tí Ísírẹ́lì fẹ́ jagun wọ́n kó masinari wọn lọ́bẹ̀ wọ́n kó oríṣiríṣi nǹkan ọjà ogun wọn lọ́bẹ̀ láti lọ́ọ́ ja ogun yẹn ni o. Ísírẹ́lì ta mọ́ ni pé God of Israel ni o.
0: Ẹ ló sà lérò tí ní ìṣẹ́jú kan.
1: Náà ó nídi tí mò ń bọ̀ ìjọba fúnra wọn náà ń ṣe wá in the sense that wọ́n ní owó tó ń pọ́ǹpù into technology láti lè fi save ìlú. Clever lè save ìlú pẹ̀lú technology. Ayé ti kúrò lórí digital lórí analog tó fi ń save ìlú ìlà. Wọ́n ní wọ́n máa gbé aeroplane wá. We don't see it. Drone wà bẹ́tọ̀ lè fi search gbogbo everywhere. We don't see it. Ìgbà tó wá kú after 24 hours. Ìyẹn Amẹ́ríkà kò sọnù láàrin 24 hours. Olówó wá ń lọ́wọ́ sí i.
0: Àwọn òtò tí wọ́n ń tálákà. Ọjọ́ ń rebi àná ọ̀run rebi àti wọ̀. Àbí tá a lè ga o. Hello, Ekasu.
1: Hello.
0: Yes, sir.
1: Nisa lagi ni ni juna.
0: Iroyin.
1: Eni ati eni ni ni ni.
0: Ami ati ino.
1: Seri eri pe barista ko orin te te nse lowo lowo. Boro Nigeria se jenu. O ti ku laye o.
0: Iro ti yin imoran yin fun joba lori isele. Loro kan.
1: Seri imoran ti se ni. Beyan ba gba security sinu ile. Ti o ba sise dada. Eyan le koli samulo ku ko lo mu security wa si ayegun le yo. Ko wa bo samujito. Ti joba Nigeria ba mo pa won ni agbara. Ọmọ America yọ kan gbọdọ so ni nulu kankan mo mo.
0: Lero ti yin boya ki won kan si awon leto abo lori ile America.
1: Le lori ile.
0: Oda mo ti gbọ yin.
1: Ba wa mu awon omo yen jade.
0: Lero ti yin bi imoran ti yin e se mo ti yo. E se ada fun yin. A le ko abadanu ni. A le ko alabadanu. Kaluku lo ni oju woye ti e. Hello. Imoran yin.
1: E ku eto e ku se.
0: Yes sir.
1: Okay, go. Arun wa lo wa be la ji se.
0: Mo gbadun yin brother mi o ya.
1: Seri ka wa paro fura wa. Seri a o fe mo gbogbo wu yo wu ti nigba won ti si China sile pe a o fe ba gomina soro. Seri gbogbo won yo wu ibaje to wo ni ransom ibaje ti nkan mi na ni ko jo wole fun won awe ni e lo ga wa lowo
0: awon lo ga wa lowo e mo ti yo
1: be ni gbogbo won ba fe ka se fun won lowo yi
0: o si
1: ta bi se pe ni awon mo e gbogbo ta ba je mo to won ba je ti nkan mi na ko jule won jule fun ta bi awon mo e gba
0: e se gan baba inu mi dun ayo mi kun e ja ma lo le wele wele tori aiba mo ti joba ba gbegbese kan boya won gboran si won lenu won son ransom ni boya won ba won se pade ni ko mo je pe yan ara ilu na le mu tun ma ta ko joba later la se n bere ro ngba ti yin lori oro yi so inu mi dadun pe gbo ton kaluku son na ni pe ki joba se normal pelu won ki won dance to their tune. All right, iyan na da eyi o wa wi olorun ni okuku se ijoba apapo e ti gbo ijoba ipinle e ti gbo imoran awon ara ile awon ara ilu o won ni majority carry the vote owa yin bo pase mo se mo gbogbo wa o le sun ka kori sibi kan na ogbon de ya lo bi ona ni a de ma npo gbon po ni eyan ma npo gbon logbon sogbon ni ijoye ma se bi yoba ore nikan o ki gbon ton o ijoba ipinle oyo oye ji masun amọ pe esun amọ pe ngbiyanju gomina ipinle oyo sugbon je ki gbiyanju yen yo eje ko mu nkan koko gangan ta nreti royin ta fe gbo eje agbo pe awon mo ti ku lakata won pelu alaafia laisi pe awon gbemi enikokan tabi pa enikokan lara oko principal na ti jade ati gbo n to wi ko lohun saanu baba wa abdul kabir jalariru akins of london akiyin o anthony bodunrin yo ba da fun yin ti o po ore mi to sin stone cold nkan o ni se yin gbogbo ipata laki o solar of toronto ade island gbogbo yin laki nkan ni se yin gbogbo ayin ololufe wa akiyin o lagbara olohun won ni ri ajigbe o bo ta ba rin ka mo rarin weyin e mo ja rin di oru e mo ja darin ibi te ba nlo e dagbere be
3: omo nigeria omo nigeria
0: ibi te ba nlo ririn ajo e ntira fu ni e lo loju momo ke e dede loju momo
3: pelu nigeria
0: ile ba ti wa su e gbianju esun bi e ba wa a ni ko owo o sele bi oni sele si wa ara nu gba ninu osu kefa yi lagbara olohun kenneth gbeje kebugi lelo tu eto yi dolapo lo nte lapa bi kayode ade osun ni vision ajo wa nu kulo ni omo iya afe na nbe nbi
3: olegun won se luko
0: remi ati remi eri pe gbara gbohun keji mi mo e ko ba le dani so ba se ilu kan lo were ni lafani ati gbo wa fully lagbara olohun lola lagbara olohun alafia ni ko si kankan oluwa remi lekun adesina big man presenter awa so ile loso ni aso ti wa to dide o awamo po olorun o gba gbogbo ogo to ba ipinle oyo e sina ma ke le ra o ma are lede wa nigeria e jawe seto abo olorun adabo ebo wa big man presenter 08168988951 loju opo to do mi 08168988951 e lembe ku kale o do son la lagbara olorun thanks so much and god bless you.

0: lórúkọ gbogbo olóòtú ètò tí ń bẹ ní ilé funfun Báláfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Pápá jùlọ lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa Kébugi. Bàbá bẹ̀. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi. New Vision yìí náà ni ọkọ ìyàwó ẹ̀. Lórúkọ gbogbo ikọ̀ Sóbùmọ̀ pátátá túnjọ ṣètò nípọ̀.
1: Bí ó tilẹ̀ kó rí.
0: Dọ́lá pọ̀ ọmọ líle.
1: Bí ó tilẹ̀ kó rí o.
0: Ifá Dọ́lá pọ̀.
1: Tilẹ̀ kó tún rí ni o.
0: Tóbílọ́ba Àjàyí ń bẹ́ ń bì í pẹ̀lú mi. Àti bàbá oníbèrè Ọlámilékan Láwúwo Infinity.
1: Èjì bí èjì ẹ̀dá ń sábà o.
0: Lórúkọ àwọn tí ń fún wa lẹ́bùn lórí ètò yìí ẹjẹ́ ń sáré lù wọ́n lọ́gọ ẹnu. Orí Yorùbá bọ̀ wọ́n ní yinni kẹ́ni ó lè ṣe mí.
1: Àrùn gbogbo ti èlé.
0: Anthony Bọ́dúnrin mo kì yín o Anthony B. Bàbá Bẹ̀hẹ́mọ̀ ṣe. Abiola Yari Yari Bàbá Àlùbáríkà. Bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ ẹ ṣe
1: o. Àní bí ó tilẹ̀ kó rí o. Bí ó tilẹ̀ kó tún rí ni o.
0: Mú ìwà Michael Ìfálọ́wọ̀ Ládẹ́jọ.
1: Tilẹ̀ kó rí o.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ń fún alẹ́bùn ẹ̀ṣẹ́. Wálé ṣọ̀tẹ̀ aṣọ̀tẹ̀ mọ́rùwá.

0: Hello? Hello? Where am I alone? Hello? Yes, sir. I'm going to say, how are you going?
1: Musa.
0: Musa, let your lunch go.
1: Then I'm going to go back there.
0: Oh, yeah. Ibere Ogun.
1: Then I'm going
0: to go. Oh, yeah.
2: Ibere Ogun. Hello, sir.
1: Go back, where are you?
0: Mr. Musa.
2: Ibere Ogun lo bayi. Won ni se mo pe ni ipinle Oyo ta wa yi. Ekun idibo si ilegbimo asofin agba, iyen House of Senate. Meta la ni ipinle Oyo. Bo de se ri kaakiri awon ipinle to wa lorilede Nigeria niyen. Hello.
1: Mo wa pelu yin baba.
2: Bo se ri kaakiri ipinle to wa lorilede Nigeria niyen. Se mo pe lawon ekun idibo yi, o ni awon ijoba ibile to wa labe ekun idibo kankan. Awon ni ke daruko ijoba ibile meji meji ni ekun idibo kankan.
0: Se gbo bere
2: be meteta meteta ta ni ipinle Oyo. Se pe ani Oyo
1: ti wa nikan.
2: Be se pe ani Oyo North, Oyo South, then Oyo Central. Won ni ke daruko ijoba ibile meji meji ni ekun idibo kankan.
1: Ebe na le fi dako yen.
0: Ekun
2: idibo meta la ni ipinle Oyo, ani Oyo North, Oyo Central, pelu Oyo South. Se de mo pe awon ijoba ibile kankan, awon ijoba ibile ni won wa lakun awon ekun idibo yi.
1: Okay.
2: Iru Oyo North nsin, ijoba ibile meta la lo wa nbe. Oyo South, ijoba ibile mesan lo wa nbe. Oyo Central, ijoba ibile mokanla lo wa labe Oyo Central. Wa ni ke daruko ijoba ibile meji meji. Ekun idibo kankan
0: meteta.
1: Okay.
2: Sa
1: ati Ladelu
0: ni ekun tibo
2: ati
1: Ladelu local government ati egbeda
2: ekun dibo wo ni ye wa
1: o wa ni oyo central ni ye wa
2: oyo central oya
0: ikeji nkan
1: mo de daruko
2: Ẹjí daruko ẹgbẹ́dá lẹ́ẹ̀kan.
1: Òkè odi méjì mélòó ló kú máa dé ń dakọ.
0: Mẹ́rin lẹ máa darúkọ, a wá mẹ́rin báyìí ìdìbò méjì.
1: Mo darúkọ àtìgbà.
2: Ẹkùn ìdìbò wo nìyẹn?
1: Àtìgbà pẹ̀lú àti Zbo.
2: Ẹkùn
1: Ọyọ North.
2: Ó yá.
1: Okùn ìdì. Mo darúkọ. Mo darúkọ Saki West àti Saki East.
2: Kò rí bẹ́ẹ̀ rárá.
1: Òkè sẹ́lẹ̀ kì í tí mo da Saki ní òrí bẹ́ẹ̀ àbí.
2: Ṣé ẹ̀gbẹ́ mo ti fún ilé àǹfààní báyìí. Ẹ sọ nǹkan tí kò rí bẹ́ẹ̀ mo dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀. Eléyìí tẹ fẹ́ sọ yìí, ó rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o, a ní sọ àmà final one lẹ́ni báyìí. Ó rí ọ̀fẹ́ tẹ́ ẹni ẹ ti lò bẹ́ẹ̀ yẹn
1: báyìí. Mo darúkọ.
0: Ó dárúkọ ẹ ti dá. Ọlọ́run
1: ṣoṣo àti ìlú Àjọwà.
2: Kò sí nbẹ̀. Gbogbo tẹ́ dárúkọ yẹn náà, Oyo North náà ni. Ẹ má bá wa bọ̀.
0: Zero nine one two three seven zero eight six seven five. Ó ń lójú òpó tí wọ́n fi ń pè wá láti dá sí ètò yìí. Lórí ti Facebook mò ń bọ̀ wá bẹ̀ lónìí. Lẹ́ni tí ká ṣe ẹ̀ náà ẹ máa rìn sóun bẹ̀. Mo rí àwọn èèyàn lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Olúdélé Tèmí Tọ́pẹ́ Awólọ́wọ̀ láti pópó Iyemọja. Olúfúnkẹ́ Olúṣẹ́gun Adéfẹ̀nwá. Ẹkú ètò ṣànà ń sọ ń bẹ̀. Alaba Yusuf látolómi. Zion Blessing. Kamorudin Shakiru. Mo ti ẹ̀ mú Zion Blessing náà. Samuel Amao. Ori Facebook Lagelu 96.7 FM niye. Ma fun yin ni bere ti yin be e ma rin so nbe. Hello.
3: Hello, e ka san o.
0: E ka san ma.
3: Ese Sade Poju Dasola lati Olodo ni.
0: Mama Adepoju Dasola lati Olodo.
3: Yes.
0: Se fe ki wa ni abe bumo.
3: E ki yin si mo bere, so ki ya ko ase fu odun.
0: Ben ma.
2: Oya mo bere ma.
3: Bere kini.
2: Ibere kini.
3: O si lebun lodo yi tin ti gba na tele.
2: Yin le pe wa de pe ye piko. Ah, e ka fun yin gan mo, mo pe pe ma pe yin la ro. Ibe le ma fi phone si. Eh kemi gan challenge
3: ni da fe.
2: Bo gba le ma charge lo ni gbogbo gbogbo je ma charge. Emi gan ma challenge lori afefe. Mo pe pe pe pe pe. E ri number to pari pelu 00.
3: Ah, emi ri ra, emi ewe.
2: Te ba de ba lo mu phone mi. Te ba ba o mi spot ma pe de kin check e.
3: Ibere kini.
2: Ibere kini. Ibere kini won ni Yoruba ma so pe lojojumo ni Yoruba ma ni lojojumo ni mariwo ma yo lagba tuntun. Awon eya kan wa ni ara wa to je pe lati gba tan ti bibo biwa di gba ta ma para sodu adeda lo la ma lo ma ndagba soke.
3: Ngbo.
2: Won ni ke daruko meji.
3: Irun ara wa.
2: Ekini.
3: Hello.
2: A wa pelu yin.
0: A wa pelu yin.
3: Irun.
2: Akoko.
0: E ma beto.
3: Irun na wo wo.
0: Eya ara tin dagba soke.
2: Mo ba ti pe yin. Ma pe ta ba ti pari eto, ma fi number mi si le pe wa ka le fun yin lebun yin ta fe fun yin. Amo irun ati ekona.
3: Ah,
0: ah, what? La wa gba. Eh, so lady ti ka se bayi o. *347*1004*2#. Be ba de ve lo. *347*1004#. Be ba send e. A gbe yin lo si pe 1 Splash FM, 2 Lagelu, 3 Splash FM Abeokuta. E wa lo sori 2. E ba ti wa send e, a bi pe melo le fe ta, bo le se fe sanwo. Se USSD le fe lo ni, abi bank transfer. Gbogbo e pata, o lo da. Gbogbo e lo da. Hello.
1: Hello.
0: Hello sir.
1: Olajide Maruf láti Sango.
0: Olajide Maruf.
1: Olajide Maruf láti Sango.
0: Láti Sango.
2: Ẹ mú bèrè.
1: Sango.
2: Láti Sango. Ẹ mú bèrè.
1: Ìkẹtàlélógún.
2: Ìbéèrè kẹtàlélógún. Wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ọmọnìyàn. Ṣé ìgbé tán bá bí wa láti kékeré, a máa ń dàgbà sókè. Gíga wa máa ní ṣe pẹ̀lú ìdílé tí wọ́n ti bí wa. Àmọ́ ó máa ní gbèdéke àkókò kan tó jẹ́ pé a kìí ṣe pé à ní dàgbàsókè inú ayé o àmọ́ a ní gíga wa a ní height mọ́ láti ga ìgbà wo ló máa ń jẹ́.
1: Kíni ẹ.
2: Ṣé ìwà pẹ́ ẹ̀sìn pẹ́lú
0: mi.
1: Wà tó bí rẹ̀ sọ.
2: Wọ́n ní gẹ́gẹ́ bí ọmọnìyàn ṣe àpìtẹ́ máa bí wa láti ìkókó dígbà tá a bá ra kòrò dígbà tá a bá rìn. A ma dàgbàsókè ní height ní dídàgbàsókè height ni mo ń sọ o. Ṣé àgbẹ̀ gíga wa máa ní ṣe pẹ̀lú intajo bí àwọn òbí wa ṣe máa ń rí àbí wọ́n ṣe máa ń rí nínú ìdílé wa.
1: Bọ̀
2: ó máa ní stage kan tí a ní ga sókè mọ́ tí a ní ní height mọ́ ìgbà wo ni a máa ń dé peak yẹn.
1: Age
2: kan ni mo ń sọ ìgbà wo la máa ń dé level tó yẹ pé gíga wa ní ga sókè mọ́.
1: Ìgbà tí a bá ti gbàlágà náà ni.
2: Bí obìnrin àbọ́kùnrin.
1: Bí ọmọ.
2: Obìnrin àbọ́kùnrin irú bàlágà wo.
1: Tá a bá ti gbàlágà dé ọmọ ọgbọ̀n ọdún.
2: Ọmọ ọgbọ̀n ọdún.
1: Bẹ́ẹ̀ ni.
2: Bí ọmọ ọgbọ̀n ọdún.
1: Àbí bẹ́ẹ̀ ni àní ga sókè mọ̀.
2: Àní ga sókè mọ̀. e ma ba wa bo
0: wo e je lo taja ṣugbọn kin to toju ajade e ma rin so nbe o gbe n ba tin ti oju ajade ma kokko yi ka se kan code ka se ni mo nso yen o star 347 star 1004 star 2 hash eyan send e a gbe yin tele ilana yen gbogbo ilana mejeji ko si nte lo nbe oya to bi lo ba ajayi e je adojo oja
4: Lagilu FM 96.7
5: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E salary
5: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
6: T U R M E R I C turmeric
5: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
9: Why you dey worry like that? Just use iRecharge.
8: iRecharge? How that one take work?
9: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanta. You can also dial *6606*1# on your phone.
8: Sharp like that.
9: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
8: iRecharge. Convenience. Accessibility.
10: Ibadan Mega Crusade 2026. Eyin ara ilu Ibadan e ku oriire o ipela kan ti de lati odo Olorun wa Ijo God of White Calling for All Souls Ministries npe si ipade agbara lojo meta iti o ma waye ni ilu Ibadan ti akoriire nje ase tun dari gbogbo aye authority that leads the whole world iti o bere lati ojo kewa si ojo kejila osu kefa 2026 ipade yi o ma bere ni agogo mẹrin irole ibi ipade ni ile iwe oba Kiyele Memorial High School Alubua Basonu Road Ijo Agbe Ibadan Olorun lati ẹnu iranse re Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetan lati gbogbo pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ pàdé yìí àrọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel ṣe tán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti ìwòrò Mọ́kọ́lá Challenge Ọjọ́ Ẹgbẹ́ra Brewery Ìgbàrẹ́ ti dé wọ́n pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dé ọ́
11: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
12: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one halfa at a time.
13: You won't believe what happened yesterday.
12: Seriously. And good morning to you too.
13: Sorry, I forgot. Tea before tea.
12: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
14: Ọmọ iṣẹ́ abáyé ní ti kò 72 hours of God June edition.
15: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
14: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún òní ẹ̀mẹ́ta. Ìwé ojúmọ́ láti sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Devourer Fire Sea. Ẹ̀mí yóò sì rà kòkòrò ajẹrun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní í ṣáà ṣe dànù mọ́. Ìmọ̀ ṣẹ̀fì ọlọ́run orí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ará wọn olórí ẹ̀mí ìjọsìn. Bí wòlíì ẹgbẹ́ ìtàn ìwé ojúmọ́ bá fọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12. kilometers.

0: tó sẹ̀mẹ̀ǹkọ ẹ̀ káàṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn
0: o máa sẹ́ẹ̀tì yẹn. Ṣé ti yẹn
1: ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 50,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tó máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. ọmọọ̀yá má lẹ bọ́dì mọ́lẹ̀
0: gbé bọ́dì ẹ̀.
1: àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: tá cheio.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

ẹgbọ́ ìbéèrè yìí torí ìbéèrè yìí jẹ́ ìbéèrè tí mo fi fẹ́ ká mọ́ bára wa. Ká mọ́ bára wa. Sàdúà mi ìfẹ́ sọ pé kẹ́dùn. Ọjọ́ wo? Ọjọ́ wo ni àwọn ajínigbé? Ni wọ́n ya wọ ilé ẹ̀kọ́ tí wọ́n ti gbé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ yìí. Orí Facebook lágẹ̀lú ẹ̀fẹ̀ mi ẹ ti lọ bá mi dáhùn. Ọjọ́ mélòó ló dì lónìí? Kí sì ni orúkọ ilé ẹ̀kọ́ náà àti ìjọba àbílẹ̀ ẹbẹ̀? Torí à ń ké sí gbogbo ìjọba, gbogbo àwọn agbófinró, gbogbo ẹ̀yìn elétò ààbò, gbogbo ẹ̀yìn tí ẹ mọ̀ wípé ìkúnlẹ̀ abiyamọ wàhálà abiyamọ pọ̀. Àfi kí Ọlọ́run kó ṣàbẹ̀wò sí orí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti sí ìlú Ìbàdàn àti sórílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ mélòó ló dì lónìí? Ìjọba àbílẹ̀ bo ni? Kí sì lórúkọ ilé ẹ̀kọ́ náà? Orí Facebook lágẹ̀lú ẹ̀fẹ̀ máa kàn sáré mú èèyàn kan sí méjì ńbẹ̀ pàápàá, máa tó fún wọn lẹ́bùn. Ṣùgbọ́n kì í ṣe pé ẹ̀bùn tá a fi ń ṣògo. À ń rò ó pé kí Kristi olùgbàlà kó gbà wá là lọ́wọ́ àwọn ajínigbé yìí, kó pàṣẹ ìtúsílẹ̀ fún wọn.

0: gbàdúrà lọ́dọ̀ ẹ̀yin kọ àti ìríjú ọlọ́run gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹ jẹ́ àpọ́nlé àdúrà káṣo tó bá tọ́ àti tó bá yẹ nítorí àwọn ènìyàn wa àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òbí wa tí wọ́n wà nínú àhámọ́ ajínigbé yìí mo gbàgbọ́ pé ọlọ́run olùgbàlà yóò yọ wọ́n bẹ̀ yóò dẹ̀ gbà wọ́n là ní kíákíá ẹjọ́ gbogbo ẹ mọ̀ jẹ́ àsùn o ẹjá kún fún àdúrà fún wọn gbogbo ẹ̀yin èèyàn tí mo béèrè níṣẹ́jú pé àṣẹ ẹ mọ̀ ó di 19 days tí wọ́n lè jẹ tí wọ́n lè mú tí wọ́n lè sọ̀rọ̀ wọn ò lè rìn wọ́n sì dúró ka ojú kan fún 19 days yẹn àfi bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ṣe rí ìdààmú ìṣẹ́jú kan yóò dàbí ogún ọdún fún èèyàn ni àfi kí ìkúnlẹ̀ abiyamọ dìde ò jẹ́ bó ti jẹ́ bí ó ti mọ lórí ètò ṣoògùn mọ́ fún tọ̀sẹ̀ yìí nìyí a tún pàdé lọ́jọ́ monday àti tuesday lẹ́yìn ìròyìn ẹ̀yin tẹ́ ẹ̀ múnú wa dùn ẹ ṣe o lórúkọ olóòtú ètò ọ̀gá wa kébùgì àti lórúkọ azeez adémọlá amójú ẹ̀rọ fún sàtàwá yìí tóbiláàbá ajayi ọmọ ìyá àfẹ́ ń bẹ pẹ̀lú mi adéọ̀sùn olúwakayọ̀dé lórúkọ tèmi ní ìfúnṣẹ́yìn náà ni ọkọ ìyàwó ẹ̀ gbogbo ohun tá a bá ṣe yóò dìtàn á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ óyá infinity dagbere mo fi nọmba rẹ ta
1: ẹni ta ni kẹ pe wa nọmba mi ni 08035621600 08035621600 ọlámilekan ọláwo infinity ló kọ mi.
0: mọ̀mọ́ tí wọ́n pè láti abẹ́òkúta yẹn ₦5,000 ò ní owó tá a máa ṣe sí yín o lórúkọ anthony bọ́dúnrin anthony b ₦5,000 òun la máa ṣe sí yín báyìí báyìí là á ṣe é ẹ ṣe o tẹ́ ń gbọ́ wa.

0: I don't go say market, I don't return. Still on top 96.7 Lagilu FM. Remember, say you get the opportunity to join us live on Facebook. Lagilu FM 96.7. Lagilu FM 96.7 on Facebook. Go drop your message there.
1: Yes,
0: if the tourists then won't be say we drop this evening, if it resonates with you, make you go respond on top Facebook. Hello, the caller.
2: Hello, Mr. Fire.
0: Yes, ma'am.
2: I will never push.
0: Yes, ma'am.
2: Hello. Sharing to Shelley. Intelligent person. But I can't put book by my rally. You have a couple of feedback. Keep the boy that would you. Tag by would you. Tag by your tag will of farm. Can you call John to your local book smoke all the time? Eh? Hello. Me less. One gem, me late. I'm going to say, what boy book book? Eh, ẹjẹ àtàwọn aláàlúkọwà aláàlújáde ẹjẹ àjáde torí ọlọrun kájọ ká gbowójọ ká gbowójọ ká fún wọn bíjọba bá níwò gbowó lẹà bí ṣe bá ṣe máa máa wò ní lódì 19 days torí ọlọrun ẹ bá ní bẹ wọn
0: ẹ bá ní
2: bẹ wọn ṣẹkù.
0: Ẹ ṣe gan ni ma, thank you.
3: Hello, ẹ wọlé sáà
0: ẹ sọkún mọ ọlọrun jẹ kan wà ní lágbára ọlọrun.
3: Ẹ yóò ní kọ yín Alhaji Ajene Fidi Abbas láti ilé agbe Arimila Nese. Bàbá ẹ̀rí àwọn bàbá ńlá káì wọ́n ti sùn ìtọ́pọ̀ lọ́rọ̀ ẹni pé sáà ẹ̀rẹ́ kánbẹ tágbára àjọbọ ọ̀ká ni wọ́n níbẹ̀ ẹ̀ bá bẹ lọ́hùn àwọn ẹ̀rẹ́ kánbẹ tẹ́pẹ́tẹ́ ẹ̀ ò bá ṣe ṣé rí òṣèlú ni ẹ̀ ń fi ọ̀rọ̀ abo wá ṣe àwa mẹ̀kúnù náà ni ẹ̀ lẹ́ ẹ̀ sì ń pa wọn ò lè rọ́mọ Tinubu pa kì í ṣe pè ṣé ẹ̀ ṣe rí yìí tí Fáyọ̀ṣe ń sọ náà gbogbo orun tí ò jẹ́ káàbò náà kó lójútùú gbogbo nǹkan lámọ pé yẹn lè ṣe téèyàn ọba níbẹrù ọlọrun ló kù ṣèyí mákindé ò lè pé wọn wá kó àwọn ọmọ nínú ṣéètì rẹ bàbá ajé abẹrù ọlọrun tí wọn bá tún ti ń ronú pé ṣèyí mákindé ló kó àwọn ọmọ oúnjẹ wọn náà tún máa ti bẹ̀ṣẹ̀ lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ olóògbé Abiola Ajimobi ni inú iléeṣẹ́ rédíò kan ló ti sọ ó ní bàbá àwọn lè ikú ọ̀bọ̀dọ̀ báyìí ní òṣèlú tẹ́ ọba rálì kíámọ̀ ọlọ́run wọ̀ tọ́lọ́ngàn ọba jọ lọ́hún gbogbo wọn tẹ́ ń darí wa lórílẹ̀‐èdè yìí mi ò rò pé ẹ lè rí ìlè rò pé ẹ lè rí ìjọba ọ̀run wọ̀ gbogbo wọn tẹ́ ń darí wa lórílẹ̀‐èdè yìí torí wípé gúmi ń sọ wípé àwọn èèyàn yìí ò tinubu náà mọ̀ wọn ṣé tinubu ló lágbára ju ṣèyí mákindé lọ ni àbí ṣèyí lọ́lọ́gbára àwọn tá à ń dáṣẹ́tò náà tó máa ṣo ṣèlú ẹ jẹ́ abẹ́rù ọlọ́run àwọn ìta ni ọ̀nà ọmọ mi ọ̀ta ni ọ̀rẹ́ sáwọn tí wọ́n ń fi kẹ́ẹ̀kì ránná kẹlẹ́ àwọn ọmọ ńlá ṣe lẹ́ẹ̀fọ́ ló ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n pa wọ́n lágbára àwọn náà ń ṣiṣẹ́ tó tẹ̀ ṣùgbọ́n àlẹ́ agbára èèyàn ni àwọn ọba lọ á lọ kọ́ wọn
0: èèyàn
3: mélòó lọ́lá fẹ́ rí mọ́ sáà tí ń bá ìyàwó ọ̀rẹ́ wọn lò pọ̀ síbi ìyàwó ọ̀rẹ́ wọn tí wọ́n mọ̀ yẹn lálẹ́ gbogbo kẹjọ mélòó lọ sẹ́kù mọ́ ọlọ́run ṣàánú àìsọ tán ọ̀làjà ajé ni wújà ní ẹkú ètò.
0: Wọ́n sọ láìpẹ́ yìí pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ pìtàn ní ìsìnkú sọ wípé Gúmi sọ wípé ààrẹ mọ àwọn tó jẹ́ tẹ́rọ́rìstì yẹn mi ò rò pé nígbà tí Gúmi sọ bẹ́ẹ̀

0: akọ́dá ayé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnigbà tọ̀rọ̀ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá pàgbádá lọ́wọ́ alágbádá sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣubú ya kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà eléta àgbẹ̀ tó takà gbàǹgbà sí gbàǹgbà wálíà yíká àgbáńlá ayé tẹ ti ń gbọ wá ń dédé àkókò yìí a máa tún kí yín kúrọ̀ lẹ́ o bẹ́ẹ̀ la sì kí yín kú dédé àkókò yìí torí pé bọ́ bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́ báyìí gbogbo ọjọ́ ìṣẹ́gun tó ti ró ẹ ti mọ̀ pé ìkànnì ti lágẹ̀ẹ́lú 96.7 FM ńbẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ kìíní ọ̀hún sí tẹ́ẹ̀sì ti láǹfààní àti gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ gan yíká àgbáńlá ayé lórí ètò òdìdẹ̀rẹ́ òdìdẹ̀rẹ́ ẹ̀yà àtọ̀pìnpìn ní kànnì ti lágẹ̀ẹ́lú 96.7 FM a ti wà lórí ìkànnì facebook lágẹ̀ẹ́lú fm 96.7 ẹ̀láǹfààní àti máa wà ń bẹ̀ kétékété bá a ṣe ń ṣètò ní agbára nírọ̀lẹ́ yìí túnde ọ̀làwọ̀ lólóòótọ́ ètò yìí azeez adémọlá ńlá mojú ẹ̀rọ ti ń bẹ̀ fún sáà tá a wà yìí gbẹ̀ngà adémọkùá fún mi gbẹ̀rọ àwọn náà ń wò wẹ́rẹ́wẹ́rẹ́ bá a ṣe ń ṣe kínní ọ̀hún wọ́n ń fojú sí i kọmíre faladé náà wà ní yàrá agbára ńgbà ọba tásìkò gbogbo ẹ̀ látọ̀ papọ̀ tí yóò sì rí bó ṣe yẹ kó rí nírọ̀lẹ́ yìí ṣéwọ̀n àríbi kọ́lá lorúkọ mi the special one èmi lò torí ìjókòó àgbádá ńlá mi lẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajé polówó ọpẹ́ tatata iná ń jò ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tótó òdìdẹ̀rẹ́dẹ́ o ẹ̀yà àtọ̀pinpin òdìdẹ̀rẹ́dẹ́ o ẹ̀yà òótọ́ tí sì ń fọn rere ọ̀rọ̀ ọ̀hún sí gbogbo ètí àráyé pátápátá ní tilé toko àti ní gbogbo lẹ̀kílẹ̀ fa àbàdà ńbò là ń lọ lónìí ẹ rí i pé láti bí ọjọ́ mélòó díẹ̀ kíní ọ̀hún yíra padà láǹfààní àti máa lo sántraàkì kàyéfì dáadáa mọ́ torí ń ta ń kó wá sórí ètò wákàtí ti ń bẹ lórí ètò kọ̀fẹ́ gbà mọ́ ńlá ṣe ní ká tètè máa jí sí ọ̀hún pápápá tó ráwọn aráàlú ni wọ́n ń kántọ̀ náà sí gẹ́gẹ́ bí àṣà àwọn eléyìnbó wọ́n ní à ń kántọ̀ yìí o ẹ ṣeun tẹ́ ẹ sì ń kántọ̀ náà sí gbẹ wà ń bẹ̀ náà làwa náà fi ń dẹ́sí kí gbẹ wà ń bẹ̀ la fi ń dẹ́sí kí ẹ já kó kinní ọ̀hún lẹ́sẹ̀ pápápá onílọ́jọ́ kẹtàdínlógún bí ọba tí jù bẹ́ẹ̀ làbí kejìdínlógún tí àwọn ọmọ tí wọ́n jí gbé lágbègbè ẹ̀sìn ẹ̀lẹ̀ yá wọ́tà níjọba ìbílẹ̀ oríire tí wọ́n ti wà nínú gbó nínú àgejò ìjọba ò tí ì rójútu kankan sí wọn o àpé ìjọba ò gbìyànjú ṣùgbọ́n ìjọba ò tí ì rí ojútu kankan sí wọn títí di àkókò tá a fi ń sọ̀rọ̀ yìí bàbá láǹfààní àti yà síbẹ̀ dáadáa bí àǹfààní rẹ̀ bá sì yọ ajẹ́pẹ́ pàdé wà lọ́jọ́bọ̀ ní abala ti bẹ̀ ọ̀nà bí a ti ń sọ̀yún un lọ́wọ́ tá ń jẹ́ pé kó sì kúnná lẹ́nu dáadáa ẹ̀yẹ́ ọmọ nàìjíríà tẹ́ ń gbọ́ mi ń dédé àkókò yìí ẹ dákun ẹ tiẹ̀ kọ́kọ́ là mí lọ́yẹ̀ bóò ni ẹni tí ń ṣiṣẹ́ atọ́kọ̀ tí ó jẹ́ mẹkáníìkì lápẹ́ o ẹ dákun ńjọ́ ò ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mẹkáníìkì inú yàrá pé ìyẹn pe mẹkáníìkì pé wàá bá òun nílé o ńjọ́ wo ni wọ́ọ̀kṣọ́ọ̀bù mẹkáníìkì àbí ká sọ pé ibi tí wọ́n ó ti tún nǹkan ṣe kìí ṣe plọ́mà o tọ́wọ́ adẹ́nu yàrá. Lé ayé tótó ẹrù ń bà níyàn ayé lókun o ko ma se gbe wa lo eni nkan ba de ba lo lero yin orisirisi iriri aye
1: ngba won pe eyan pe ko wa sise mechanic iyawo wa reti pe oko awon mo nbere si ni wo ke pe daddy daddy won ede lataro mo baba ya gba lo eyan okunrin tan gbo mi lakoko yi na nda ti yan ba na tan o okunrin mi yo lohun lo bi ise my dear mo lo bi ise o ti gba bo mi lo o ko si ju ko si dagbere nle oje yiwa pada tori nkan mi ko o ile aye tan gbe yi ha o do biri po ewo wa eniyan nba won reti e titi o si so fun yawo pe odo lagbaja bayi lohun lo o lohun tin lo re sise mechanic
2: aseyin wa aseyin bo mo nigeria tin gbo me
1: won pada lo re ba oku mechanic ni yara yara eni to pe sise to pokun so nbe eyin na se ha o se mi na ni ayin tori pe ngba toro won balẹ ti won se fin to wa leti awa n bere lowo awon tin toro pe how possible gege bi asa awon elebo abalori kan ni facebook o lagelu fm 96.7 be se n wo wa e si are ba ti e daju be niko kan ba si are mewa mewa en te je yawo ile e si are koko yin ori o baba lagbaja e wo kini yo be na ba tin olohun je ki la bi o kan gun so dede ko wa wa mo nbo mo fe de be un ke se asiko ta wa nigeria yi yin e se dagbere o abi mo nbo ni si nkan kin ro o salaye bi to nlo bo ba se se fi number to fe lo ba fun yawo re yawo to ba fe to ba po le fokan tan tan tan daada ke se yawo re ke se yawo re ngba won wo atiti ha e wo arojo won muso lokan se won balana ti strelin ni nbe leka social media lohun a bere kini on papapa bayi oya asiso ja gbo alaye nigba ti yawo pare obota e ma gbo won mo nigeria ise aje loko won wa lo afigba to pad o pada pade agba olodum aja pade agba ko loju ona o hey oko le mi diro diro yi nu yara eni to pe sise o wa awon beere wi pe dakun se enu moto lo park I mean se enu yara lo park moto si ni o fi wa se mechanic enu moto ni abi okay ba ti e je generator na se enu bedroom lo gbe generator si ni o si a di pe nu yara re n lo wa pokun so si awon agba agba ti e tin da opolo jo pe Mr. Seun ko eyin na se da jagbalaye obirin ohun e ku kale
3: gba mi o ibi to mi ti lo sise mechanic male phone satawo do ngbe lagodo ti pe lo sise mechanic no pe wa se popogun so o le ba o sise ni o le ba tun mo to se ni o lo popogun so nile o nile o male phone satawo do ngbe lagodo ti pa o

0: ya agbagba. Ọ̀rọ̀ ń ṣẹ̀yìn náà ní àyìn bó ṣe ń tà wá náà ní àyìn ẹ máa wá wò pé how possible wọ́n yá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook o Lagelu FM 96.7 Lagelu FM 96.7 ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní àti wò ó bó ṣe ṣẹlẹ̀ gan-an. Bàbá yìí ń mìrìn dúró dúró ní yàrá ẹni tó gbéṣẹ́ fún àwọn àgbààgbà tó mọ̀ díẹ̀ ta ń tagbá. Wọ́n ti á gbé ọpọlọ kalẹ̀ wípé ṣé ẹ pẹ́ mọ̀ wípé kíní ọ̀hún orí bákan ó ṣe gbá ọ̀sà wo ni. Gẹ́gẹ́ bí orin tí mo kọ̀ lẹ́ẹ̀kan pípele ayé tó tó ẹ̀rù sì ń bàyàn. Ọ̀yá ọbálànà bá ń gbé fọ́nrán ọ̀hún sórí ìkànnì Facebook pàápàá torí ibi tá à ń lọ lónìí. Ewo lọ ń sọ ńbẹ̀ ò dákun bá ń tọ́ka sí ìtọ̀ ń sọ ńbẹ̀ lórí ìkànnì ti ó ti gbé fọ́nrán ọ̀hún sí já wá tún bẹ̀rẹ̀ tó ra ẹsẹ̀ rìfírẹ́ṣì lápá àtọ̀dọ̀ ti wá hàn yín ni aṣẹ̀ṣẹ̀ rìfírẹ́ṣì ni. Jẹ́n láǹfààní àti lo ọ́díò rẹ o jẹ́n láǹfààní àti lo ọ́díò lọ́dọ̀ títí ń bí jẹ́ wá sórí kìnní ń bí. Ó ti gbé fọ́nrán ọ̀hún sórí ìkànnì Facebook o Lagelu FM 96.7 Ìbàdàn Lagelu FM 96.7 Ìbàdàn nígbà wọn wá bàbá yìí títí tí wọn láǹfààní láti rí 0.7 Ìbàdàn Lagelu FM 96.7 Ìbàdàn nígbà wọn wá bàbá yìí títí tí wọn láǹfààní
1: láti rí ọ̀pọ̀ ní ẹjọ́ ìṣàánú mi o. Olopokunso ninu ile onile ejo esanu mi o ejire dide kuro lowo olopokunso ninu ile onile.
0: Yàrá òun ni wọ́n ń wọ̀ lọ yìí o inner room gan tí ni kì í ṣe yàrá tí ó jẹ́ tòsí o inner room wọ́n ti wọ yàrá o bí master bedroom gan ká pè é bó o ni mechanic ó sì lọ rè é pokunso ilé ẹni tó pè é ṣiṣẹ́ ẹ dákun. Ẹ̀rú á sì máa bàyàn bí èèyàn rìn títì.
1: Wọ́n mi lè ṣe àgbà mi.
0: Ẹ̀rú á sì máa bàyàn.
1: Wọ́n mi lè ṣe mẹkáníìkì. Baálé fóní ṣàtàwọ́.
0: Ṣé kinní ọ̀hún ní ń sá lọ sábọ̀?
2: Ẹ̀rú á sì máa bàyàn bí èèyàn rìn títì.
1: Wọ́n mi lè ṣe àgbà mi.
0: Ẹ̀rú á sì máa bàyàn.
1: Wọ́n mi lè ṣe mẹkáníìkì.
0: Arákùnrin ọ̀hún rè o.
1: Baálé fóní ṣàtàwọ́.
0: Arákùnrin ọ̀hún ní mìdúródúró yóò. Ṣé kinní ọ̀hún ní ń sá lọ sábọ̀? Arákùnrin ọ̀hún ní mìdúródúró yóò. Inú yàrá ẹni tó pè é ṣiṣẹ́ o. Arákùnrin ọ̀hún rè é. Ẹ dákun ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ wa. Ẹ̀yin àgbààgbà tẹ́ mọ̀ díẹ̀ ta ń tagbá. Bọ́rọ̀ bá rí báyìí. Kí lá sọ pọ̀ ṣẹlẹ̀ náà. Bọ́rọ̀ bá rí báyìí gàgà. Kí lá pọ̀ ṣẹlẹ̀. Ṣé èdè ni ká pè é ni? Ẹ̀fún ni ká pè é ni? Àbí ká sọ pé ẹ̀yìn sínéèkì ejò lọ́wọ́ nù ni ká sọ ni? Toro ṣe gbogbo wa ní àyè bí kàyéfì tọkọ sọ gbà ìlélẹ́ yìí. Ìyàwó lọ pariwo bọ́ta o. Wọ́n wá ń bi bàbá tó nílé pé kí lọ́ọ́ ṣẹlẹ̀ ó ní àbíhùn náà ṣe bá a ṣe rí inú bó o ṣe rí kí ni. Ó dídí èèyàn láì ṣe ẹran àgbò tí wọ́n fẹ́ pa fúnléyá pé ó ṣèṣì wọ yàrá. Ọ̀rọ̀ mi ń gbà mí a sì dàbí ìgbà téèyàn bá ń ṣe sinimá àgbéléwò ṣùgbọ́n ó ti la ẹ̀mí èèyàn lọ ó ti kúrò ní nǹkan téèyàn fi lè máa sọ pé sinimá àgbéléwò torí èèyàn ẹlẹ́ran bíi tiwa báyìí náà lọ́wọ́ ń bẹ̀. Ẹ̀yin tàn lórí ìkànnì Facebook ẹ̀yin ìyàwó tẹ̀ ń gbọ́ mi ẹ ṣí ààrẹ o bọ́kọ yín ọ̀bá sí ń tòsí báyìí tí ń bẹ́ ń bi iṣẹ́ ayọ̀ tó jáde náà ni ó padà wọlé wọn ò ní fòkun rẹ̀ ránṣẹ́ láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè. ṣùgbọ́n ọgbọ́n lohun gbogbo ń kọ́ ni ẹ fi ṣọwọ́ sí gbogbo èèyàn káwọn náà lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí àríláǹfààní àti pé padà mọ́ òun lẹ̀ ń wò yìí. Ẹ sì rí pé ibi tẹ́ ń wò yìí kì í ṣojú dèta inú yàrá ẹ nìkan ni látàrí pọlọ rèé ṣiṣẹ́ a gbọ́ ẹni tọ́ lọ rèé ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ olópò àwọn chẹ́ẹ̀fù kọ́nù iṣẹ́ ìwádìí ń lọ lórí ẹ̀ lọ́wọ́. Ẹ má bàálù yìí jẹ́
2: won ni won invite e gege bi olopo nti en bo na ja yanju eti nbe nle yi lori ikani facebook e le afani ati comment kile ro ngba ti yin na e dakun kile ro ngba yin lori oro ye se ka so pe ede lo mu baba mechanic te wa wo yara un yara lo to se lo re epokun so ni abi ka so pe to eh enu mi ago enu temi ko le ti gbo pe ya kini kan enu temi ko le ti gbo yan eh enu temi ko le ti gbo yan eh a le so wi pe boya eh arakunrin ohun boya nkan kan wa laarin o wa ti eni to gbese fun iyun be nje ko jawo geden gbe abi ka koko fi yun bere to fun turo leyi ka wa lo tara tara si bi oni eto abode yi eleyi to je wi pe nkan ohun o ti fe olorun ma jo pe me mo wa lowo le nigeria olorun nigeria o ni baje o atawusa o ati ibo ati yoruba o omo ya kan na ni gbogbo wa eh efa esi ile efo lawo a lanfa ni ati ma bara wa gbe na ni en ba je kan danu re si laarin wa ni a lanfa ni ati yo kuro nbe bi eni yo jiga e wa je n kilo kan feyin te je oniroyin ofege eyin content creator eyin blogger be ba mo pe mo nipa journalism e se te ngberoyin ofege kudos fun le ise olopa yika gbogbo ekun eyin southwest won se gudugudu meja ati yaya mefa lagbegbe leki loro bo ta pe awon bandit wole ki o awon bandit wole ki o koda won lawon obirin nbe laarin won ete ja te kokon wo na ngba ba wo lo to ni won ba won eroja bi eh obe nkan kan da da jari modi lowo won e ja wo na ati so ja gbalaye die ko to de pa fi foran sori ikan Facebook e ku kale
3: Sibelo.

ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ wá ń lẹ̀ yìí ariwo pọ̀ lórí ẹ̀yin àgbàgbé wọ́n ti má wọ́n bá ń dì tí ó wọ́n ti má wọ́n bá ń dì tí ó.

0: nkankan.
1: Yaruba wọn ara àdúgbò. Àwọn tí wọ́n sọ pé wọ́n tẹ̀ tí gbogbo ẹ̀ tí àwọn ará agbègbè àwọn oníròyìn Faster Fosto tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé pẹ̀tọ̀ ọwọ́ tàwọn bandits o. Ọwọ́ tàwọn bandits o. Lágbègbè Bẹ̀jù Lẹ́kí àti agbègbè Ibìkan nípínlẹ̀ Èkó. Ṣùgbọ́n à ń ṣàlàyé fún yín, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wo fọ́nrán ọ̀nà kí n tiẹ̀ tó kí n tó pa bìyàbìdún ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ gangan kí n tó pa bìyàbìdún ẹ̀. Ọ̀yá Ọbálànà yá lọ sí agbègbè Ibẹ̀jù Lẹ́kí nípínlẹ̀ Èkó. Fọ́nrán ọ̀hún rèé o. Àwọn tọ́wọ́ tẹ̀ré o, abala àkọ́kọ́ rèé. Nẹ́tíwọ́ọ̀kì fi kinní yẹn lẹ. Àwọn abala kejì rèé, ọ̀nà méjì náà ti gbé mú wọn. Wọ́n kọ́kọ́ kó bìtì fún wọn díẹ̀ o. Nẹ́tíwọ́ọ̀kì òun ní ń jẹ́ kọ́ máa yí róbóróbó. Yóò fi ilẹ̀ ní ìsìn. Nẹ́tíwọ́ọ̀kì yìí ṣe dáadáa o, ṣe dáadáa ń rọ̀ lẹ́yìn. Nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n tí wọ́n sì mú wọn. Ọ̀dà ẹja ṣe báyìí, fọ́nrán ọ̀hún lẹ́hùn lórí ìkànnì Facebook bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ máa ṣí ààrẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò ó, afẹ́ sáré polówó ọjà. Nígbà tá a bá wá dé ńbẹ̀ náà láà padà sí o, a ní tí kúrò ńbẹ̀. Ọbálànà jẹ́ kí fọ́nrán ọ̀hún wà lórí ìkànnì Facebook ẹ kú kalẹ̀ afẹ́ polówó ọjà.
2: Lágilu FM 96.7.
3: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
9: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
9: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: SELARIE Sálárì.
10: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì tùmẹ́rìk.
12: TURMERIC tùmẹ́rìk.
10: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
13: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata.
0: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one halfa at a time.
12: You won't believe what happened yesterday.
14: Seriously. And good morning to you too.
12: Sorry, I forgot. Tea before tea.
14: All right then, spill.
0: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

ni àwọn tó tap ti gbẹnu sí káṣẹ lera lera lóní bá tu bá abẹrẹ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé workers day cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: ẹ̀yin àgbààgbà ti ń bẹ́ ńlẹ̀ yé ẹ̀ka àbọ̀là tẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún fọ́nrán àwọn tẹ́ ń wò lórí ìkànnì facebook yìí tí wọ́n ní ẹ o pẹ́ẹ́pẹ́ṣẹ́ o kinní kankankan kìí sàwọn bá ń dí tí o níbẹ̀ jù lẹ́kí nípínlẹ̀ èkó iléeṣẹ́ ọlọ́pàá ti wá ṣe clarification lórí ẹ̀ pé kìí sàwọn bá ń dí tí o ẹ yé gbé fake news sí mọ́ nílùú ìbàdàn náà níjọba ìbílẹ̀ ìdó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ bí èèyàn bíi márùn-ún sí mẹ́fà àbí ká ní méjì sí mẹ́ta síwájú látàrí pé wọ́n sà ń gbéròyìn òfegè káàkiri pé bandit ti gbá lóòótọ́ la mọ̀ pẹ̀lú ọ̀fàràrọ̀ lákòókò ta wà yìí ṣùgbọ́n ká tún máa wá fi fake news ká máa yí pẹ̀ kí ẹ̀ kò dáa tó ṣùgbọ́n àwọn tí wọ́n mú yìí náà wọ́n bá nǹkan bí ìjà olóró lọ́wọ́ wọn o bí àdẹ́bẹ̀ wò lórí ìkànnì facebook fún ara yín ṣùgbọ́n ìlànà òfin àti àgbékalẹ̀ ètò èyí wà níbàámu pẹ̀lú nǹkan tí gbìmọ̀ aláṣẹ tó wà ní ẹ̀ka ti agbófinró tó bá tẹ̀bọdè ọlọ́gbọ́n tí ó ti yọ́ ọlọ́gbọ́n ó sì ti yí ọ̀mọ̀ràn náà ti ń gbọ́ wọ́n bá dà á wọ́n bá nǹkan kan ká wá ní padàran jẹ̀ ní wọ́n ẹ dákun ẹ ṣe bẹ́ ẹ bá ń daran jẹ̀ nù gbó tẹ̀ sí ń lọ̀dá tẹ̀ ń lọ bẹ́ẹ̀ bọ́yá torí bẹ́ẹ̀ bá pàdé ẹranko burúkú ńgbà tẹ bá ń bọ̀ táàrin ìgboro ẹ bá dírọ̀pù àdáhùn sápá abìkan ọyẹ dírọ̀pù sápá abìkan àkókò tí nǹkan le dandan yìí tó jẹ́ pé ti bẹ̀rù bójú làwọn èèyàn fi ń rìn kọ́lé wàá sọ pé yìí torí pé ẹ̀yà àtọ́ tẹ́ ẹ jẹ́ àti kínní kankankan kádàárín àkókò yìí kọ́ nìyún o èèyàn gbọ́dọ̀ wà insensitive lákòókò tí nǹkan bá ń ṣẹlẹ̀ jẹ́ ń láǹfààní àti dáhùn èèyàn lóhùn jẹ́ ń mú pè kan sí méje fàbàlà méjèèjì òun ká tó lọ sí bòmí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi látàgbègbè àríyọ̀ ń bẹ lọ́nà àmúlòkò kí ló tún ṣe bíríìjì yín o wọ́n léèyàn méje lọ́dàbí ìgbà tí gẹ́gẹ́ bí àlàyé àti fọ́nrán tí wọ́n fi ṣọwọ́ sí mi nígbà tó jòórọ̀ lọ́jọ́ ìjọjọ́ sunday kọ́nù nígbà bá a bá gba ìpè tán nísìnyí à ń bọ̀ wá sáríyọ̀ ẹ̀yin ará àríyọ̀ ẹ kúrọ̀ lẹ́ o sálàáfíà lẹ́wà àríyọ̀ níjọba ìbílẹ̀ ọ̀nà àrà lọ́nà àmúlòkò kí ló mú bíríìjì yín o ń bọ̀ o hello
1: Tàwọn àwọn tó ń gbóròyìn ẹlẹ́jẹ̀ káàkiri la fẹ́ sọ sí o. Ẹni pọ́pọ̀lọpọ̀ náà òun náà fẹ́ ó fẹ́ blow lórí ayélukára. Yóò wá máa sọ nǹkan tójú rẹ̀ ò tó. Wọ́n sì ní bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ni ṣe kò jẹ́ ká mọjọ́ kú ẹ̀dá ní ijọ́ tí oyè òtítọ́ bá wá ṣẹlẹ̀ nísìn. A wà nígbà nímọ̀ a máa rò pé bóyá àwọn tó ń gbóròyìn lọ káàkiri lórí ayélujára ni. A wá rọ gbogbo àwọn ẹni tó bá wúrú wàyí fún jáwọ́ ń bẹ̀ kò dá o. Ká dẹ̀ ṣọ́ra fún ìdájọ́ látọwọ́ ara wa. A bá ti mọ́ nìkan ká máa fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́. Olúwa kọ̀ǹté nàárí ṣàrá lásẹ̀ pé.
0: Ẹ ṣeun. Hello.
2: Ẹ yàtọ̀ pípé o.
0: Bàbá o.
2: Àǹbálẹ̀ Aziz láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni.
0: Káàbọ̀ sórí ètò.
2: Fẹ́ẹ́rì ti mẹkáníìkì yẹn. Fẹ́ẹ́ ló pokùn sọ nílé irọ́ ní jẹ́bẹ̀. Mo mọ̀ pé nígbà táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn, o ó fìdí òdodo múlẹ̀. Fẹ́ẹ́rì nílẹ̀ Yorùbá. Tí ẹ̀rí tẹ́ máa ń pòwe kan pé ọ̀rọ̀ rẹ̀ bọ́wọ́ rí. Ṣé bá lọ́wọ́ ròyìn bọ́wọ́ rí, ìyẹn ni pé ó tọ̀ ń pokùn sọ fúnra rẹ̀ nu. Fẹ́ẹ́rẹ́ tí wọ́n bá pokùnso tí wọ́n ṣe é bẹ̀bẹ̀ ni pé pokùnso ọwọ́ rẹ̀ wà lẹ́nu.
0: Ṣùgbọ́n
2: tó bá pokùnso fúnra rẹ̀ ọ̀nà òkè báyìí lọ́wọ́ rẹ̀ wà. Lẹ́gbẹ́ sọ pé tí wọ́n bá rí àbá pokùnso ọlọ́pàá lọ́tọ́ náà kọ́ débẹ̀ ṣáájú gbogbo àwọn èèyàn míì. Àbí ó wo bó ni yẹn ṣe wà yóò fi wo bó ṣe rí kọ̀ǹdíṣọ̀ tó wà tí wọ́n fi ṣe investigation wọn. Mo sọ pé ọ̀rọ̀ wà lọ́wọ́ ọlọ́pàá tí ò bá ní fi ọ̀rọ̀ ṣègbè. Ṣùgbọ́n yóò ṣòro kí ẹ̀ tó lọ lé ó lè lọ pokùnso. Ṣé wá rí táwọn tí wọ́n mú lẹ́kọ̀ọ́ tí wọ́n ní wòye ṣàgbésùmọ̀ mi èèyàn kádàárín ngboro ẹni kì í ṣe bandit èèyàn ara máa kádàárín ngboro.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí jẹ́mi fẹ́ nìkan àbí méjì láǹfààní sí i lórí ìkànnì facebook àwọn èèyàn ń kọ́mẹ́ǹtì síbẹ̀ náà. Hello.
3: Yes, sir.
0: À ń gbọ́ yín ẹ kúrò
3: lọ
0: ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
3: Ọ̀gbẹ́ni Yemi ọmọ
0: jọdádì. Ó tọ́jọ́ mẹ́ta
3: o. Bẹ́ẹ̀ ni bàbá mo ń fọ́lọ́ yín nìkan pé wọlé ni. lórí ti àwọn dandan tẹni wọn kú nǹkan ìyàdákù kankan tó bá ti wà nínú igbó ni ká mọ lù ú kí ló dé tó jẹ́ pé òfin tó bá wà ní Oyo State olóyè tí àwọn ti ọdá ṣe ti mọ́ lù tó bá ti wá sọ́dọ̀ ti wá táwọn náà bá wà lọ́dọ̀ ti wọn lọ́hùn òfin tó bá wà lọ́dọ̀ wọn ni kó yẹ ká mọ lù kó yẹ ká mọ̀ kàn kó lù pé bí àwọn kan lágbára jẹ nìkan lọ àti ń lo gbogbo èròjò olóró àti ń lo láyé àárín ìlú lọ́dọ̀ ti wá ń bí kọ́mọ̀kọ́ wọ àárín ìlú
4: ṣé fẹ́ máa fi bí òjì ṣé máa fi lówó ni kí ló ń ṣe wọ́n nǹkan ṣe ń lò àti ìbojútó ẹ̀ ẹ̀ tún ṣe mí wà ó gba o ẹ pé tó.
0: ẹ ṣeun orókè lórí tóní kọ́ọ̀lù dé lórí ìkànnì facebook rẹ̀mí ok àwọn náà pè tán ní sí rẹ̀mí samson samuel amọ̀wó wọ́n ní kí ọlọ́run kó wa yọ ni o kò yẹ ìjọba ó yẹ kí ìjọba gan ká tó sọ aráàlú kí oníkálukú wa máa sọ ìrìn ẹsẹ̀ wa a kò ní kó sọ́wọ́ àmì olórí rasidat wọ́n ní wẹ́dọ̀n sà adédèjì kẹ́hìndé ọlámídé wọ́n ní good evening sà welcome on board kíní kan washing you from akínlápá estate ẹ ṣeun ọlábísí àdùkẹ́ ogunlowo àbí ogunlọ́wọ́ ọ̀dà ẹ ṣeun well done adélakùn michael tèmítọ́pẹ́ adẹ̀rẹ̀mí dayo abọ́sẹ̀dé kamarudin shakiru badejo solomon lórí ìkànnì facebook ńlá ti ń ka àwọn kọ́mẹ́ǹtì bọ́tà ẹjẹ́ ń ṣe báyìí ẹnìkan ń bẹ́ẹ̀lì agbára kó tó di pé comrade

0: kwẹ. Ká ṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashflow
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004*#. Lórí Lágelú FM tẹ *347*1004*2#. Tàbí lórí website wa.

0: eyin agbagba te wa nbe o nte si ngbo wa e ja lo sagbegbe ariyo papapa awon content ohun po nle o ya debi kan na nbi ta won bandit ti lo re attack eni to je yawo ologun ton si je gbe sugbon bojo basiko nba bi oba ko wa papa mora eyin ara ariyo ti nbe lamuloko ni badan ki lo sele o edakun foran te fi sowo si mi yi gbigba to jodi e ba ti ro kesi se gba koko re moran ti bi osu die na seyin ngba ta wa sari yo ngba won ni awon oko nja bola tori afara awa na si de be be gbagbe eyan mo nigeria imi to ti sele nbe o oya ba ngbe foran sori kan ni facebook o jawon eyan o re bi won se njo awon eyan labe eyin se tan gran ka pe kini ohun na be kini ka ti e pe na won ni bojo ba si ro die bayi oko ma re bo latori latori titi bo sinu kana odo tin benbe ni kesi sinu gbo kesi ko boya adugbo ka mariyo mbadan ni be ba ti kojo olohun sogo si wa o ti gbe foran won si awon eyan ni won yo yi o
1: awon eyan lo wa nu be yen le o ba je ko wa nkolo ni ko le ku
2: yorobe o sun ni o ku je o ti ja
1: o ko tori
0: oko oko lo wa nu omi yi o oko jidi oko lo ko nu omi yi o ẹyin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí yọ ọjọ́ ìsinmi sunday ọjọ́ sátidé tó jòrò díẹ̀ nílé ìṣẹ̀lẹ̀ ẹ dákun ṣé wọ́n ti wá tún ṣe ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà iṣẹ́ ìdọwọ́ yín o ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà agbègbè yìí a ti ń polongo ẹ̀ ó tó jọ mẹ́ta ẹyin tẹ̀ ń gbọ́ mi live and direct láti àríyọ̀ báyìí ẹ wá comment sórí ìkànnì facebook ṣé wọ́n ti wáá ṣe ojú ọ̀nà yìí ṣé wọ́n ti dà ó ti ń yọ̀kùlù báyìí láàrin sátidé sásìkò yìí àbí bẹ́ẹ̀ náà ló sì rí ẹ dákun ẹ fi tómi létí ká lè mọ ìgbésẹ̀ tá a tún gbé lórí ẹ̀ bóyá lọ rèé bálága àjọba ìbílẹ̀ lọ́fíìsì wọn ni pétò àwọn tó dìbò yàn yín ẹ sì ń palẹ̀ mọ́ fétò ìdìbò mi bí ọ̀rọ̀ gbédé dúró rèé o tójọba ti wá rọ̀ yẹ́ báyìí lágbègbè àríyọ̀ àwọn tí ń gbá amúlóko kí ló kọ after amúlókun kí ló tẹ̀ ń pè ná àkànrán nǹkan kan tẹ́ dé apá kínní lọ́hùn-ún wọn ni wọn ò ní láǹfààní àti lọlé mọ́ ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ sì ń gbé lágbègbè ibi tí odò yìí wà láríyọ̀ ẹ kọ́mẹ́ǹtì sórí ìkànnì facebook ẹ fún mi lọ́pdéètì ibi tó gbéde dúró ká lè mọ nǹkan tá a tún fẹ́ ṣe sí i ẹ jẹ́ jẹ́ kí comrade kan ṣèké àwọn náà pẹ̀ kẹ́lú àwọn ọ̀rọ̀ tí ń bábọ̀ látàárọ̀ látẹ̀ka ètò ààbò ká wá mú láti odò àríyọ̀ yìí bẹ́ẹ̀ bá gbàgbé ní bóyá january àbí december ojú kan náà rọ̀ tó ṣàdédé rọ̀ báyìí tó di bọ́ọ̀sì 18 passenger tó sì jánu mọ́tò inú kinní yìí ní nǹkan bí aago mẹ́fà rọ̀ lẹ́sẹ̀ gbàgbé
3: èmi gan láǹfààní láti rin ojú ọ̀nà yìí níjọ́ kejì léyá kì í kúkú ṣe wípé bíríìjì ọ̀hún kì í ṣe pọ́ ga náà bẹ́ẹ̀ níbi tí àwọn mọ́tò ń kó sí yìí ohun tí èmi ṣàkíyèsí lérò tèmi ni pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn awakọ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí bóyá wọn ni wọ́n yíwọ́ lọ sí ọ̀nà ibẹ̀ ni torí pé bíríìjì tá à ń wí náà rèé lọ́wọ́lọ́wọ́ yìí ó kúkú fẹ̀ ju èyí tí ń bẹ lọ́nà òde ajé alálùbọ́sà lọ tó pé ọ̀pọ̀lọpọ̀ ṣe
0: rédíò ṣùgbọ́n ṣó da ṣé bíríìjì yẹn da
3: bíríìjì ń da
0: ti àríyọ̀
3: òun náà wà lábẹ́ tuntun ṣe ní abẹ́ tuntun ṣe ló wà wọ́n ti gbẹ lápá tó mọ́ gbẹ lápá sí àmọ́ abala bíi tí mọ́tò ń gbà lọ ń bẹ
4: oru bi ti moto lo ko si te n ba n lo bi odu ari apa abala otun ni bi to lo ko si yi
0: en ti le ba ti su ti elomi o ti o ba se ikan ti se po ti bridge n wa so boju mu to da to ba standard mu
4: ni to mo ko boju mu o
0: eh
4: nitori pe se lo ise lo lo lo won be o ye mi na lenu wi pe won ti pa ise ona beun ti o ti jojo melo kan o won ti party won ti fe lapaton lapasi amo ise to ye won mo se lonbe gbogbo awon eroja ise mo gan ko si kankan be mo lowo lowo tan wi yi ko si eroja ise nbe lowo lowo mo to si je pe ko ye ko ri be ohun ta ro tele ni pe boya mo o ti se ko to je pe ojo ode ojo na lo tun ti wa de bayi oni iru sele bayi tun sele boya joba na la a pe gbogbo joba ni ijoba abile ijoba
0: ijoba bilionara
4: ijoba abile nara o ti re pa ti e gbo a n gbo yanju enikan lona be boya ka mo daruko bi pe nikan nla to lami la ka nbe ni adugbo beun to ni le se nla sibe to si gbiyanju fun ati re pe ojo ona yen da
0: okay
4: boya awon yen na latun pe kan daku kan jo ka ma je ki emi awon eyan mo bo nbe lori ojo ona yen
0: oro eleto abo nile Nigeria awon mo tin be ni akata awon ajinigbe abala kanu ala ala nfani ati lo sibe loni awon tun won tun ko ni ipinle Eko nibe Juleki be na ni mi na tun be lowo wa to je pe iyawo ologun won si attack eja ti e fi foran yun bota eh oba ba n gbe eh video iyawo ologun ti won attack ota bon si fa gbogbo eh bonnet oko ni o nkan kan ni o gbogbo e patapata lo ta bon lo faya ba n gbe video on sori kan ni Facebook be sin salaye tin yin lo oya
4: sare atokun eh gege be se wi eh boya lo wa ni se ka yi pada si lo kaye fi nitori pe awon isele ti odun mo ni ninu la gbo lotun lo si eti odun mo ni ninu tawon mo tan ji gbe nbe nbe e tun wo tawon to nko adaku ofa nkan kan kaakiri laarin ilu nitori kini lai si ninu gbo ati lo ma sode mo tun ni anfani lati wo fanran kan boya bi je tabi nkan ti an fi sori ati ayelujara ti an ni okan lara awon olori oloye ile Yoruba kan pe oko awon omo leyin re ti an na lo ri boss kan ti o ko ta bo sinunu repete
0: old video ti en yun old video ni bi 2 years ago ni yun sele
4: e sibe sibe na odun meji koja atele na ni si ojo gate ojo gate ofese mejeji do gate gate ni e tun woru iyawo ojo iyawo ologun ti an tun lo jigbe
0: video lehun lori kan ni Facebook yi moto ere won ti jigbe lo o
4: fun gba ti ayawa ko awon ajinigbe to pe iyawo ologun ni won tun jigbe ta wa ni mo le jigbe ni owo lowo ni si ta wa yi a le sun keyan fori le su ka mo ti awon omo yen be nbe sibe sibe na e moye yato si ti le wa ni a tun gburo lati ile oke oya lo na o o wa je pe ko si bi kankan to save mo lorilede Nigeria
0: se system le Nigeria ni o da to ni abi ki lo sele to fi de pe sele jinigbe wa tron for caliber yi
4: e se ri atokun baba beran wi aberan wi bo te je pe awa gan na awa ara ilu ni lowo sugbon sibe sibe ijoba le mi o di opolopo eru le lori o ijoba ni ebi ijoba laarin orilede kan sorilede kan tan ba ni lo ran lowo ebi mo ran won lowo ta ba ti ijoba mo pe apa wa o ka mo ki lo le ta bere fun ran lowo ni bi tan gbe le ran wa lowo ni jo nipati ile South Africa tan wa ninu sura mo ran won lowo won gba Liberia be nu sura mo ran won lowo atamo orilede bam bam bam ki lo de ta wa no na se ta ka bere fun ran lowo baba bere fun ran lowo ko ti poju to ba je pe awa tan pe ni giant of Africa ati wa the anti ati the ant of Africa ati adayan ayan of Africa e wo yi odun ta ti wa lori isele ijinigbe yi eni oba kan lo mo atokun ko lo mo je laburu okan wa o
0: ami e je nfe nikan si meje lanfani lati pe wole labalabi hello e ti wole yon rebete o hello
5: dudere
0: baba
5: yes sir e ku eto la ba yin yin daru
0: ami o ko yin ati bete ti npe
5: ajo olumo to gbon da agbara lati to get badan ni
0: oya
5: ni seven waka kan o yato àwọn àjọba ẹni wọn ń kó bá wa kọlọ lọjú rẹ kọ sànù wa bàbá ìrọ́nà àbáyọ ni èèyàn bá ń wo àbàjẹ tẹ ẹ wá mú wọn èyí kẹ sí wọn bó ṣe kẹ sí wọn sí wọn bẹẹ ẹ tún máa fẹ ti dáṣọ sí wọn lọrùn wọn ti gbóná pìwàdà ẹ fẹ bí àwọn ológun ṣòfò ẹ fẹ bí àwọn ọlọpàá ṣòfò ẹ fẹ àwọn aráàlú déjọba nìyẹn àlọ ìnàjọ rọ ọ dàrú o.
0: àmì ẹ ṣeun tẹ ẹ pẹ tẹ ẹ dá sí lórí ìkànnì facebook abonde kabir wọn ni wọn ò tí ì tún bẹ ṣe ń bọ àádá sí hello hello apá abẹ wọn ṣe dáadáa hello hello ẹ ti wọlé hello okay.
6: Nígbà tí kò bá bá ń bọ̀ kọ́ àdá ìbọn aṣọ ológun wọn kò fún àwọn tọ́ọ̀kì pé kí wọ́n máa lò ó nígbà tí wọ́n bá sì lò ó tán wọn ò ní ìgbà padà lọ́wọ́ wọn àwọn náà fa wàhálà sí wa lọ́rùn a bẹ̀ wọ́n lórúkọ ọlọ́run wípé gbogbo ìwà rádaràda yìí kí wọ́n pa á sì wọ́n mú àwọn ọmọ ọlọ́jọ́ oní yìí wọ́n ní wọ́n lóòdù ọta àbọn ọta àbọn yẹn ṣé pẹ̀lú aṣọ ológun ṣé ewúrẹ́ ni wá ni bàbá kùtàn ni wá ni
0: ọ̀dà ẹṣun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ìsáré fún tàn lẹ́yọkan ṣoṣo hello bàbá ọjọ́ ti lọ ya pápápá
7: o amẹ́ríkà rẹ̀
0: ọ̀yà sà
7: tí mo bá ti ń bọ̀ tagba fẹ́ pààrọ̀ ọwọ́ ìtọ́bà ìmọ̀ ìṣẹ̀lẹ̀ àtọ̀mọ́ ń gbàgbé kan nàìjíríà rẹ̀ ó ká lóko ní kọ́ sọ rẹ̀ kò tí pẹ̀lú wa ṣe tuntun.
0: ẹ ṣeun ọjọ́ ń rebi àná òun rebi àtiwà ìyàyín láti máa sọ pé orókè mú kí ọ dáadáa abiola láti jani lọ́hùn-ún bàbá sólà láti toronto àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mú kí gbogbo wa pé àṣeun látàárọ̀ comrade iléyá àwọn abẹ ọbẹ níbẹ ṣọ àtẹlẹsẹ abẹnà wa lọnà láti padà wá ń jẹmẹjọ ń bá ní àbá débà yìí lànà débà ńlẹ ọjọ sátidé ẹ máa kó kọmplẹ yín bọ ẹnìkan jẹ yín lówó ẹ ń jà sọrọ ọlẹ láti aago mẹsànán aago mẹjọ àbọ láàárọ á ti wà ní kàlẹ ń bí ẹ ṣeun tẹ ń gbọ wá látàárọ.
8: Lajiliwa FM 96.7 La Gelu FM Jagaba Gbogbo Radio Ma

fọwọ́ agbára lànà níbi tí ó sáná. Orí rẹ ló ti fẹ́ ṣe ìyanu ní Wednesday ọ̀sẹ̀ yìí o. Látago mẹ́sàn-án sí mọ́kànlá. 9 a.m. to 11 a.m. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí èdè kájọ gbóhùn àdúrà sókè kí ìyanu ó fara. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀ ọ̀rọ̀ sí Ọlọ́run àtàwọn olórí.

sọ sí ago mọ́kànlá ní àárọ̀ ọ̀la jẹ́ kájọ pàdé ago mẹ́sàn-án sí ago mọ́kànlá ní àárọ̀ ọ̀la Wednesday ọlọ́run ìgbà ni ó fẹ́ dáhùn sọ̀rọ̀ ẹ̀ nítorí náà pè mí kí n gbàdúrà fún ọ kí n dẹ̀ fún ọ ní èdìdí tó máa mú wá ní ọ̀la 08033542436 08033542436 or 09155185577 09155185577 gbogbo ọna lo jasi govaya gbogbo ọna to jasi sale mpere di odo so pe govaya ni ni mo lo ni felele belo wa gbe debe gbogbo ọna to jasi express bole ni yana felele ni express so pe god's vineyard church felele belo ni mo lo wa gbe debe ni ago mesan ni aro la Wednesday si ago mokola wakati meji to gbona girigiri ni ni agbara olorun olorun kan na ma yanjo re iwo de ni erikan ogo ni fọlọrun loke orun jesu oluwa

0: 7. La Gelu FM, Jagaba Guburitu, Maro.
1: Kókó jọjọ kìràkìtà ojoojúmọ ohun ìrònú ìgbésí ayé tó dáa lọjọ iwájú a máa mú kọkàn ó pọ rúru tàbí káyà ó má balẹ̀ tá à ń pè ní stress léde gẹ̀ẹ́sì tó lè yọrí sí àìróorun sùn kéèyàn máa gbàgbé nǹkan tó bá wá rí bẹ́ẹ̀ royal rest herbal capsule ní kò yàn láàyò egbògi ashwagandha tó jẹ́ ọ̀kan lára èròjà indian ayurvedic medicine ni wọ́n fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú má jẹ́ kí àìbalẹ̀ àyà dá ọgúnlẹ̀ má jẹ́ kó ṣàkóbá fúnlera àti agbára rẹ royal rest herbal capsule ni kò máa lò kára ó jí pépé tọkùnrin tóbìnrin ló ń lò ó iléeṣẹ́ vital royal integrated service Limited tó wà ní number 7 Ọbáfẹ́mi Awolowo Ìkẹjà nípínlẹ̀ Èkó ló ń ṣe ó sì wà láwọn ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè yìí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0806-655-5103 tàbí 0703-039-8601 royal rest herbal capsule egbògi tara ń fẹ́.
2: Ẹ̀lẹ́ ń bẹ̀ yẹn ìyẹn ara lé ìjẹ́ àlàáfíà ni mo bá yín ẹ wo ọ̀rọ̀ ìlera gangan ló gbé mi wá àdúrà mi lásìkò yìí ni pé kí Elédùwà fi ìlera tó péye jink wa àmọ́ ìwà gbọ́ ó ṣe kókó ká mú àwọn nǹkan tí Elédùwà ti fi sísàkánì wa lò nítorí ẹ̀ ní ilé iṣẹ́ kan tí ọ̀rọ̀ ìlera jẹ lógún ṣe ni ká mú ètò yìí wá fún yín ilé iṣẹ́ yìí là ń pè ní vital royal services integrated limited iṣẹ́ tí wọ́n ni ká fi egbòogi tí àwọn èèyàn ti ń lò látọdúnmọ́dún pẹ̀lú ẹ̀rí ká fi ṣe àwọn oògùn tó ń gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ ìpèníjà nípa ọ̀rọ̀ ìlera àwọn egbòogi ilẹ̀ India tí a mọ̀ sí Ayurvedic herbs ni a fi ṣe àwọn oògùn yìí láti lè ran àwọn èèyàn lọ́wọ́ láti gbé ìgbé ayé pẹ̀lú okun agbára àti ìlera tí ó péye èyí tí màá kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni royal rest herbal capsule ashwagandha la fi ṣe èyí egbòogi ashwagandha yìí ni a mọ̀ fún bí ó ṣe máa bá ni kápá ìpòrúurú ọkàn eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí stress kí àyà èèyàn máa lù pìpìpì ó máa bá ni kápá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní heart palpitation ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó tún máa ń jẹ́ kí ìlera obìnrin ṣe rẹ́gí tó fi jẹ́ pé ọ̀lẹ ayọ̀ ó lè máa sọ nínú ìyàwó ilé ó wà fún ọkùnrin àti obìnrin royal rest yìí a máa fúnni ní okun a máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ látara egbòogi kí n tó bọ́ sórí ìkejì bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè ni àbẹ fẹ́ ra àwọn oògùn yìí tàbí fún ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa àwọn egbòogi yìí ẹ pé 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-5103 ìkejì tí mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ la pè ní royal guard egbòogi neem extract la fi ṣe egbòogi yìí ó máa ń fo ẹ̀jẹ̀ mọ́ ó máa ń wòye àjà pẹ̀lú àwọn àrùn tó ń yọ sí ni lára bí ìrorẹ́ ìṣáká àti ìta ó máa ń mára jọlọ̀ ó máa ń jẹ́ kéèyàn dùn wò lójú ó sì tún ṣiṣẹ́ bí àjídèwé amárúgbó takébé ni o béèyàn bá ń lò ó kì í jẹ́ kéèyàn ó tètè gbó lójú ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí n fi tó yín létí pé àwọn oògùn wa ti ní òǹtẹ̀ nafdac léyìí tó ń fihàn pé ó dára fún lílò ǹjẹ́ yín ti ẹ̀ ń wò pé àwọn bolẹ̀ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè ríra ní danax pharmacy tó wà ní àdojúkọ adamasigba nílùú ìbàdàn ó tún wà ní kúnlé ara pharmacy ní àdojúkọ uch nìbàdàn ó wà ní westland pharmacy lẹ́gbẹ̀ẹ́ kúnlé ara ní àdojúkọ uch nìbàdàn náà bákan náà ó tún wà ní misgar pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ sabo central mosque ní sabo mokola nìbàdàn ó wà ní mary kay pharmacy nìbàdàn ẹ tún lè ríra ní real crown pharmacy ní challenge nìbàdàn ó tún wà ní ayọ̀ọ́lá pharmacy iwo road ogun wa ẹlẹ́kẹta tí mo fẹ́ bá yín sọ òun la pè ní royal intact eléyìí tí a ṣe pẹ̀lú ashwagandha maca root àti shilajit ogun ajẹ́bí ìdani ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí Elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ vital royal services integrated limited tó ń ṣe àwọn egbòogi yìí wà ní number 7 Ọbáfẹ́mi Awolowo Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbòogi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pe 0806-655-5103 egbòogi ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní royal insucap eléyìí tí a ṣe láti ara guinemas investor eléyìí máa ń kojú àrùn tí a mọ̀ sí àtọ̀gbẹ egbòogi yìí la máa ń lò láti jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kí ó wà bó ṣe yẹ kó wà ó máa ń jẹ́ kí ara ó ṣiṣẹ́ dáradára nípa jíjẹ́ kí oúnjẹ sọ̀kalẹ̀ nípa yíyọ àwọn àǹfààní tó wà nínú oúnjẹ ó sì ń ranni lọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà kí èèyàn ó sì gbádùn ìgbé ayé ẹni ẹ má gbàgbé o nafdac ti fi òǹtẹ̀ lu àwọn oògùn wa yìí awon igbogi Indian Ayurvedic la fi se esi le ri awon ogun yira ni Danax Pharmacy, Kundiara Pharmacy, Westland Pharmacy, Misga Pharmacy, Mirike Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy. E pe wa sori 0806 861-5751. Vital Royal Services Integrated Limited Luni, ilera wa koni da wa gunle o.
0: La gelu FM, jagaba gogo retio, maro wanso.
3: Eku de asiko yi gbogbo eyin olugbo mi nile aisan ti ogbogun adani waye koni fi se enikokan wa oruko temi ni arole oloye obadara ti gbogbo aya ma pe ni baba oju ni mole ara baba oju ba mi kale mo ti wa nibi afihan tewetegbo alaafia e ti nlo lowo lowo ninu ogba Liberty Stadium to wa ni oke ado ni ilu Ibadan te ba ti gba gate 2 wole e o ti ri mi ni stand number 5 iso ele karun stand number 5 afẹ bara wa soro nipa irina ewa tori pe awon agbalagba yoba won ma ni oju lo bara atelese ni oba one ibi ta rojude edumare je ka rese debe mo fe ki gbogbo aye olomo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere idini yi ti mo fi ba won kopa nibi ipate alaafia e si lo lowo lowo stand number 5 iso ele karun ibe ni mo wa bakanle ni olu lese wa wa ni itakin loye legbe le po tota ni oje ilu Ibadan boyo fe wa si lese wa loje e pero ba ni soro mi 090-488-6853 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo tun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti e ba wa tabi ko mo wo sin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni win ni aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ti rineri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi nibi ipate to nlo lowo lowo ni star number 5 ori sirisi nkan o lo ma nfa aisan keyan ma ri na dede ta npe ni aisan oju alakoko eyan le ni nerun ajakako elewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma dami ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje ta agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi ri ni eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupoju ironu pupoju a ma sakoba fun irina keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la poju awon ni a ma sakoba fun irina orisirisi aise irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare koni gba irina lowo enikokan wa to ba mo po ni pe nija irina dede o le daka qurani o le daka bibeli o ti e rina ri un to sumo elomi o rina ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma dasi koto yo ma dasi gegele o ti ni pe nija aisan airina dede niyan kan si mi nibi ipate alaafia e tin lo lowo lowo ninu ogba Liberty Stadium to wa ni oke ado Ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu Ibadan bi na ni iwo to ba mo po ni pe nija oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o fi rina dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero ibanisoro te ma pe mi si ohun na ni 090 488-688-53 090-488-688-53 nílé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torípa àwa náà ọ̀bẹ lọ́run kọlọ́run fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elúmarè yóò jẹ́ kí wọn ní olẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédé òun ni kí ẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè àdó nílùú ìbàdàn ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number five ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 090-488-6853 àlàáfíà lójú o.
0: Lágelo FM jàgàbá gbogbo rédíò máa

0: ìfẹ́ ọlọ́run kó máa bá gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́ o rírà tẹ́lẹ́wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àṣìlágbájá àṣewọ ni o dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ ń jẹ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo etí tó ń gbọ́ mi lákòókò.

0: fojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ yí pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ni ẹwà bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọjà bíi wípé kurukuru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ ìṣe ní ọjà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà dẹ̀ tún mẹ́lòmí wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéra lẹ̀ wá yẹjú sẹ́mi bàbá eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ńdílẹ̀ wàá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n fa aláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ńdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà ju ẹnìkan lọ.
1: Bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọlẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
0: Iléeṣẹ́ bàbá eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lágelu FM jàgàbá gbogbo rédíò máa rọwà ìṣó.
3: Ibadan and Environs. Have you heard about the potent alternative herbal drugs from Blue Fig Healthcare Limited, such as regular headaches for irregular menstrual cycle in women? Get our riboflavin extract today to fight against every fibroid and tubal blockage in women. It also cures infertility. Beta Plus helps you to fight against every infection. It also reduces excess body fat. It eliminates any traces of toxic in body system. For a man who is not active in bed, Vidon is the best manpower that makes you a better man in bed. Get our Vidon today. And Dr. Quick, the best solution for low sperm counts. For safety, Blue Fig Health Care Limited is well registered by NAFDA. You can also get our drugs in tablets and capsules. To get our drugs, contact Ibadan office at number 10, Abodere Street, opposite St. Leo's Primary School, adjacent Agbaje Bus Stop. Or it's a challenge, Ibadan. You can also reach us on 081-3596-0473 or 091-5563-4952. At Blue Fig Health Care Limited, your head is our power.
4: Ó dẹ̀ ẹ̀yẹ̀ èèyàn mi ẹ kalẹ̀ níbikíbi kí ẹ bá ti ń gbọ́ wa ẹ kalẹ̀ ẹ kàárọ̀ ẹ ká sàn níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa lálẹ́ yìí ọmọ yín náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Chiquito ló ń sọ̀rọ̀ ìyá wa tún wà nínú kulu wa lálẹ́ yìí o ìyá wa tún wà nínú kulu wa lálẹ́ yìí ó yá ìyá wa mo mọ̀ pé ẹ mú nǹkan tó da wá fún wa kí ni nǹkan tẹ mú wá fún wa.
5: Ẹ kulẹ̀ aráalé o. Ẹ kú àmójúbà wa. Ẹ kùjọ mẹ́ta. A ti ti dé bá ṣe máa ń dé láti ilé iṣẹ́ Blue Fig Healthcare. Àwọn kan tiẹ̀ tún máa ń pè wá ní oyún láńtà ọmọ láńtà. A tún ti gbé nǹkan tá à ń ṣàdé lálẹ́.
4: Oyún láńtà ọmọ láńtà.
5: Oyún láńtà ọmọ láńtà.
4: ìyẹn ni pé oyún lẹ̀ ń tà.
5: À ń toyún.
4: Ẹ ń ta ọmọ.
5: À wá tọmọ bíi ti bẹ́yẹn kọ́.
4: Ẹ báwo bá.
5: Tẹ́ bá ti ra nǹkan tá a gbé wá sínú ke. Èyí ó kàn lóyún ní tiyín ni.
4: Okè oyún là ń tà ọmọ là ń tà. Bẹ́ẹ̀ okè tẹ bá ti ta oyún. Oyún yẹn á wá bí ọmọ jáde.
5: Bẹ́ẹ̀ mi ò mi tó mọ́
4: o. Ó dà ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n máa pè. Wọ́n ti lọ rí òkè. Wọ́n ti lọ rí wòlíì. Wọ́n ti lọ rí ìmáàmù. Wọ́n ti lọ rí àáfàá. Wọ́n ti lọ lé oníṣègùn láti rí pé oyún wọlé. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pàbó ló ń já sí. Ǹjẹ́ kí ló lè fà á kí obìnrin àtọkùnrin kọ́ jọ jọra wọn fún ọdún kan ọdún méjì sí ogún ọdún. Kíkíní tá à ń sọ yìí èso tá à ń sọ yìí kó má sọ nínú ọmọ obìnrin yẹn.
5: Ẹ ṣe olóòtú.
4: Ẹ káàbọ̀.
5: Lálàkọ̀kọ́ náà ẹ sọ pé wọ́n ti lọ sórí òkè. Wọ́n ti lọ sí pẹ̀tẹ̀lẹ̀ kódà àwọn kan pọn ewúrẹ́. Bẹ́ẹ̀ni ọmọbìnrin kan wá bá mi lọ́fíìsì lọ́jọ́ kan.
4: Ewúrẹ́ kẹ̀.
5: Ó pọn ewúrẹ́ lọ́kọ̀ òun ò gbọ́dọ̀ mọ̀ pé òun pọn ewúrẹ́. Ó dẹ̀ ń sọ ó dẹ̀ ń bomi lójú.
4: Pọn ewúrẹ́.
5: Bẹ́ẹ̀ni mà.
4: Bó ló ṣe
5: ọmọ
4: ewúrẹ́ ṣe jọmọ.
5: Ó pọn ewúrẹ́ yẹn wọ́n gbé ìlú tẹ̀lé ó dẹ̀ ń jó láàrin ọjà.
4: Toró ń wọ́ ọmọ.
5: Bẹ́ẹ̀ni.
4: Ojú obìnrin máa rí
5: nǹkan.
4: Nǹkan kò ṣẹlẹ̀.
5: Sí nǹkan tó ṣẹlẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ojú obìnrin tó ń wọ́ ọmọ ń rí. Ṣẹ̀dẹ̀ rí láfíkà tá a wà yìí. Àwọn èèyàn ò kí ń fojú rẹ wo obìnrin tí ó bá wọlé ọkọ tí ò bá tí ì bímọ. Àwọn ọ̀rọ̀ àlùfànṣá ẹlòmíà ló ń fẹ́ kí ẹ ni. Response tán máa fún obìnrin tí ò tí ì lọ́mọ ńlé. Á dàbíi pé kò mọ ṣe. Ẹni tí kò kó ẹ̀ bá dẹ̀ yè òun ló mọ̀ lọ. Kì í ṣe pé àwọn tí wọn tí bímọ yẹn náà gbìyànjú. Tẹ́lómìí bá sọ ìgbìyànjú ẹ̀ fún yín. Ẹ wò pé
4: bóun lẹ ní èèyàn kan pe ewúrẹ́.
5: Bẹ́ẹ̀ni. So oríṣiríṣi nǹkan ló ń fa kóbìnrin máa ń rọmọ bí. Ṣẹ̀dẹ̀ rí tí Táyé àti Kẹ́hìndé bá jọ ń wọ́mọ ìṣòro wọn lè má papọ̀. Ṣùgbọ́n àìrọmọbí náà lari pé Táyé ò bímọ àri pé Kẹ́hìndé ò bímọ. Ṣùgbọ́n lè má jẹ́ pé nǹkan tó ń ṣe wọ́n papọ̀ ní tó ń ṣe Táyé kó lè má ṣe Kẹ́hìndé káwọn méjèèjì dẹ̀ máa rọmọ bí. Ẹ jẹ́ kí n tara fibroid bẹ̀rẹ̀. Kí ló ń fa fibroid? WHO sọ pé tí ọkùnrin ọkọ àti ìyàwó tí wọ́n bá ti jọ sùn tán ti jọ sún mọ́ra wọn fún odidi ọdún kan lójoojúmọ́ lódidi ọdún kan tí oyún ò bá dúró a lè sọ pé irú àwọn ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ wọ́n ní ìṣòro àìrọmọbí. Ṣùgbọ́n obìnrin tí tó ti wà ńlé lẹ́yìn ọdún kan ọdún méjì oyún ò dúró tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ní fibroid ni tí ó sì mọ̀ àbí kó tiẹ̀ má tì ní tó wá sọ fọ́nrẹ́ pé Ṣadé mi máa ronú ní láti bí ọdún kan tèmi àtọkọ mi ti ń sún mọ́ra wa. Ṣadé tí ó sì mọ bí hormone torí hormone ló ń ṣiṣẹ́ kí obìnrin rọmọ bí. Hormone tó wà lára obìnrin tó oríṣi mẹ́fà tó ń ṣiṣẹ́ kóbìnrin lè bímọ. Alákọ̀ọ́kọ́ à ń pè ní luteinizing hormone. Ìyẹn ló máa ran ẹyin lọ́wọ́ láti dàgbà. Follicle stimulating hormone ló máa jẹ́ kẹ́yìn kó gbó. Nígbà tẹ́yìn bá gbó tán progesterone ló máa jẹ́ kẹ́yìn kó lè drop tó bá tó àsìkò ovulation. Ovulation la mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó máa ń jẹ́ kóbìnrin lè ovulate tí ẹni tí progesterone rẹ ò bá tó àbí tí ò da kò ní lè ovulate. So progesterone yìí ló máa ń jẹ́ kóbìnrin lè ovulate. A tún ní nǹkan tá à ń pè ní estrogen. Estrogen ló ń ṣiṣẹ́ shock absorber nínú ilé ọmọ. Tí ẹyin bá ti drop tí àtọ̀ tó pé ti pàdé ẹ̀ tó ti dọmọ ọmọ yẹn wá máa sáré bọ̀ láti la àtàchà rẹ̀ mọ inú ilé ọmọ. Ẹni tí estrogen rẹ̀ bá tó bá kéré inú ilé ọmọ yẹn máa tin. Ọmọ ò ní lè àtàchì mọ inú ilé ọmọ yẹn.
4: Ó máa tínrín.
5: Á tínrín. Ọmọ ò ní lè àtàchì mọ inú ilé ọmọ yẹn. So any little thing ó gan ọ̀kadà o ọ̀kadà já sí gallop àbí wọ́n lọ sínú yàrá lọ́hùn.
4: Ajabọ.
5: Oyún yẹn ajabọ. Torí pé estrogen rẹ̀ kò jẹ́ kí ilé ọmọ yẹn kó tick dáadáa torí pé estrogen yẹn ó kéré. Irú àwọn tí estrogen wọn bá kéré yìí tí wọ́n bá fúnrú wọn ní vitamin E ṣe mọ̀ pé estrogen ni mo pè E ló bẹ̀rẹ̀. Tó bá fúnrú wọn ní vitamin E ó máa jẹ́ kí ilé ọmọ yẹn tick tó bá lóyún mi lẹ́lẹ́kejì á dúró. Tẹ́mi bá wá ní tí mo ní ilé ọmọ tó tí ǹtàn fún mi ní estrogen vitamin E tí mo lò tó ṣiṣẹ́ màá wá fẹ́yìn náà.
4: Nǹkan
5: tí mo lò tó ṣiṣẹ́ fún mi rèé ìwọ náà gbà kó lò. Ẹni tí mo dẹ̀ ń fún yìí estrogen ti ẹ̀ tick ti ẹ̀ ó tó ó tún pọ̀ ju bó ṣe yẹ lọ. Mo tún wá fún ní estrogen pé kó máa lọ lò. Tó bá ti wá pẹ́ tó ti ń lo estrogen ṣe mọ̀ pé ilé ọmọ yẹn máa tick sí. Tó bá ti wá pẹ́ tó ń tick tó yín òdúró ńbẹ̀ á bẹ̀rẹ̀ sí máa di mass. A máa kórajọ bó ba ṣe ń kórajọ yẹn àwọn ló ń di fibroid tá à ń rí. Bẹ́ẹ̀ni ìyẹn ìkan. Ìkejì ni nǹkan tá à ń pè ní hormonal imbalance. Hormonal imbalance yìí ni pé kí obìnrin má rí nǹkan oṣù ẹ̀ déédé. Obìnrin mi máa ń rí nǹkan oṣù ẹ̀ ní every 28 days. Kì í ṣe kàlẹ́ndà olóyìnbó ni mò ń sọ yìí o. Obìnrin kọ̀ọ̀kan ló ní kàlẹ́ndà ago ẹ̀. to n ba sise e ma gbo to ma so pe ile obirin o kin peshu calendar yi o ni ki je ki ile obirin peshu nkan kan wa tan pe ni ayaba mo fe sare yade bi ko nkan kan wa tan pe ni anti malaria hormone yi lo ma so boya ile obirin kan ti shu abi ko ti shu iyen lo ma so boya lagbaja si ni eyin ninu ovarian reserve to ra ni reserve eyin ninu wa
4: iyen lobirin
5: beni
4: kabiyesi re olohun
5: ta ba ti wa se anti malaria hormone yi lo ma je ka mo boya eni yi o si ni eyin ninu reserve e abi ko leyin mo se wori hormone imbalance yi o lo ma je ka mo ti obirin o ba se nkan osu e dede lopolopo igba lati je pe boya eyin yen o to mo abi adiku ti de ba connection tori connection wa ninu hypothalamus wa to ma send signal sinu ile omo Sherry, FSH ati prolactin inu hypothalamus ni won wa
4: iya mi oyinbo po hypothalamus an gbo yin
5: Sherry hypothalamus yen da bi nkan kan ni waju ori wa inu opolo lo wa ni waju ori wa
4: okay
5: now se wa ri omu meteta yen to ba ti di asiko to ya ko birin yipo ninu calendar e won wa fi atejise ranse lati opolo lo sinu ile omo pe to o ye ko ti se nkan osu o ya ma da se wa ri ti adiku ba ti de ba communication line laarin brain ati nu ile omo brain ma send the signal ile omo o ni gba ti ile omo ba wa gba losu kini ko se menses tori ko ti ri signal to ma so fun pe o ti to asiko fun mi
4: lati
5: se menses so obirin mi ma yipo o ma yipo bell fun bi osu marun osu mefa ko ni se nkan osu se de mo pe at the beginning of the month awon opolopo obirin ti won ba ton wo mo ton ba ti ri pa won reje obirin mi ma nsunkun pe kini itun ti wa mo ma ngbin pa won niyanju lati so fun won pe at the every month that you see your blood is a new beginning for fertility eje te ba ti ri o tun ti je ke mo pe osu yi o osu oyun ni
4: o ma gbaradi
5: be ni o je ke mo pe osu yi o oyun sese losu yi gbogbo osu te ba ti reje oyun osu ti oyun sese ni awon obirin mi o wa ni reje mo ti won ba wa reje mo yen iru won ti ni hormone imbalance ni hormone won o balance mo owo hormone yen ko kanra mo tawo hormone o ba de kanra won ni communicate ton ba de ti communicate oyun o ni wa iyen ni hormone imbalance awon obirin ti won reje aba won ti won se nkan osu le meta lodun se mo po osu mejila lo wa ninu odun elomi ma se nkan osu le meta lodun iyen ni hormone imbalance an pe nkokon ni polycystic ovaries ara nkan ton fa kobirin ma ro mo bi ni sheri polycystic ovaries di ta ba ti padiye ri abo adiye ibile abi broiler to je abo se mo po won ma ni eyin ninu
4: ben
5: agaga to ba nye lowo e ma wa ri awon eyin kekeke ti won so sinu e se ra awon eyin kekeke yen bo se wa ninu adiye yen na lo se wa ninu eyan se wa lawon to ni polycystic ovaries edin to ye ko ro eyin meta ovary meji lobirin ni o ye ko ro boya meji nbi abi meta nbi depending bi fertility eniyan ba se dada si iru eni to ba ye ko ro meta a wa ma ro bi mewa a ma ro bi 15 se wa ri gbogbo 15 to ro yen won ni dagba bo se ye kon dagba won ni to ye won ni de point ovulation a wa ma po si to ba tun do osu to nbo to ba tun se nkan osu a tun ro eyin yen na se de mo pe nkan ta ba pe ni poly nkan to po ni
4: ben
5: 60 eyin lo nje be so polycystic ovaries yen mi apoju eyin ti ore o ni polycystic ovaries irufe awon eyan ton ni polycystic ovaries won ni ri nkan osu won dede iru won ma ni rugbon won ni rugbon won ma ni run lara to po won de ma sanra ti won ba shakesi nkan ton je iru won ma tete wa prone si ito sugar awon ton ni polycystic ovaries isori awon kan ton niyan isori awon mi wa awon ton ni fallopian tubal blockage ki lo fa fallopian tubal blockage awon obirin e mo pe ti obirin ba ni infection a ma tete mo ara mama yin wa
4: ben
5: tara ba ti wa yin wa a kan gba flagyl ninu oja ni e fun mi flagyl dose kan be e ti dage ta ba ti wa da flagyl dose kan yen je ara oni yin wa mo nita sugbon ninu lohun nkan ton je kara ma yin wa o ti tan o si n sise lo ninu
4: o lo sodo sinu
5: beeni sugbon ko yin wa mo nita a ti ro pe ogun ti se hallelujah sugbon ninu lohun awon kokoro ifojuri to je ki ita ma yin wa yen won wa lo sinu ibi ti kokoro ifojuri de ti ma dagba nibi to ba to dudu ibi to warm ati ibi to gbona ti ru won ba ti wa ni infection ti won treat e a wa lo sinu okun to n gbe eyin a wa di okun yen pa tokun yen ba ti wa di pa ato ni le koja lati lo sibi teyin wa won ni fallopian tubal blockage another nkan mi to tun fa kobirin ma le tete romo bi niyan
4: o da ah iya wa explanation yi o po gan o de dumo mi ninu o da be ni pe eyin yan wa a ni le pari kini ile ni e pade wa lose to nbo a ma tun bere lati bi ti a pari e si leni e ti gbo be gbogbo eyin ti nkan bayi ba nse e ma fi sere iya wa ogun wo lo wa loto yin tawon eyan le lo
5: e se alogun fibroid alogun hormone imbalance alogun low progesterone
4: okay
5: alogun for fallopian tubal blockage
4: okay
5: gbogbo isori awon ipele infertility ti mo daruko e la le ogun kankan to nsise fun ikankan won
4: okay sugbon eyan ma kokon sayewo na
5: beni
4: lati meyi to nse gangan
5: beni
4: o to wa ma lo
5: beni e je ko ba wa soro ka le so pe ayewo bayi ni ke lo se
4: iya wa e ba pe number yin tori atun ma so oro yi a ma continue e lo se to nbo
5: o da ma 081 081 35 35 960 960 473 473
4: e ti bo lenu iya wa gbogbo nkan te fe gbo te ba ti fe pe won kia kia e pe won e lati mo ibi to office won wa ni orita ni idojuko
5: Saint Leo
4: primary school te ba ti de agbaje bus stop e bere lowo enikan te ba nibe pe e n lo si Saint Leo primary school office won wa ni idojuko e number te de le fi pe won ni 081 35 96 0 4 7 3 lekan si 081 35 96 0 4 7 3 e se te n gbo wa lagbara olohun laipe laijina gbogbo yin le ma di abeji
5: o pe wa won le tun le fi atejise ranse si wa lori whatsapp asa yin lohun te ba ti pe ti o lo e fi atejise ranse
4: oda e se
3: hello Ibadan and environs. Have you heard about a potent alternative herbal drugs from Blue Fig Healthcare Limited, such as regular headaches for irregular menstrual cycle in women? Get our riboflavin extract today to fight against every fibroid and tubal blockage in women. It also cures infertility. Beta Plus helps you to fight against every infection. It also reduces excess body fat. It eliminates any traces of toxic in body system. For a man who is not active in bed, Vidon is the best manpower that makes you a better man in bed. Get our Vidon today. And Dr. Quick, the best solution for low sperm counts. For safety, Blue Fig Healthcare Limited is well registered by NAFDAC. You can also get our drugs in tablets and capsules. To get our drugs, contact Ibadan office at number 10, Abodere Street, opposite St. Leo's Primary School, adjacent Agbaje Bus Stop. Or it's a challenge, Ibadan. You can also reach us on 081-3596-0473 or 091-5563-4952. At Blue Fig Healthcare Limited, your head is our priority.
2: Lagiliwa FM 96.7.
6: O bale bagẹ o wole pẹlu steeds gbogbo bita ni o ko bi awo 50 liters jatu labi ọkunrin ogun gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 liters be ti gbogbo obirin to da ti emo imule awon boys to fe pẹ lori e to fe se normal ra 50 liters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david lati sise ki ati sun to wa fe dogun ewo ayegba yen ti koja o step up pẹlu 50 liters ko sun ra ko fun bebi eto nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esin lera ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abrahama desoya aja lagos to be our distributor call 0704 318 3929 50 bitters nafdaki jolote
0: bọ̀sùn ṣé ò sí ò sí sẹ́ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
7: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
0: Ẹ agbábẹ́kàlẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sílé kò
7: bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà àjẹpọ̀ bariwo iléeṣẹ́ better life bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá nípa gbà bẹ́kà ní ọ̀n tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní better life bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bakery iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù bákan náà wọ́n sì nílò àwọn abileko tàbí omi dan tó já fáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà owó tó nítumọ̀ làwọn náà ń gbà wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà ètè máa lọ better life bakery tó wà ní Malete Mbàdàn ní káwọ̀ọ̀ṣì kó lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173
8: Ibadan, get ready, heaven is about

ẹkú lé nlé yìí ẹka alẹ́ lọ́ọ̀dẹ̀ yìí òní lọ́pọ̀sẹ̀ kan tá à ń dágbé fúnra wa lórí ètò yìí ìyún ètò ojútáyé.

ètò ojú táyé ló ní ṣe pẹ̀lú káràkátà. Gbogbo yin tẹ ni ilẹ tẹ fẹ ta yin tẹ ni ile tẹ fẹ ta yin tẹ ni moto tẹ fẹ ta irufẹ condition ti moto yin iba wa ile tẹ ti cotton tabele tẹ n ko lọwọ koda ko je pe foundation ile yin wa tabi ile half plot ni plot kan opolopo plot tabi acres even koda ko je hectare Erita lori eto yi te ba ti wowo mo. Un te se ni pe a pe number ile agbara sita e se pe wa lori eto. E so n te fe ta te ba ti pe e mo daruko yin e mo so bi te ti n pe eyin e kan sapeju n te fe ta oye te fe ta lo ba tan e gba gbeji awon ololufe ile ise yi na ti wa n kale to fe gbo kile yin fe so pe e fe ta awon to ba si nife si won pe wa leyin eto lati so fun wa pe awon nife si n te yin fe ta o number ti yin la wa fun won won pe yin e jo soro wọ́n wá fún inspection tó bá ti tẹ́ wọn lọ́rùn wọ́n kó o lè. Bá a ti ń ṣe lórí ètò inú awakọ́là gbòó lọ́wọ́ yín iléeṣẹ́ lágelúkọ́ ní ó gbòó lọ́wọ́ yín. Ẹni tó bá fẹ́ ta nǹkan gangan ní òtẹ́wọ́ gbowó. Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ sọ̀rọ̀ pọ̀. Ohun tó kan àwa lórí ètò yìí ni pé ká ti so ẹ̀yin méjèèjì pọ̀ ẹni tó fẹ́ ta àti ẹni tó fẹ́ rà ká so yín pọ̀.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: akábalanṣó jẹ́ kí n máa bò dágbà
0: ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i já ẹ̀ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan.

0: se we loti tu ati lododo e ti ma ka se pelu oto onu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun media cashpo ninu oju dun ogun to le ni milionu lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lo se kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayo to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re po si Wednesday 24th of June jojo ayo la pelu rire lala kan tun o ya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Media Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti Cashe? Mo ti Cashe. Cashe.
1: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: káàbọ̀ padà látòjú ọjà. Ètò ojú táyé lè ń gbọ́ láti iléeṣẹ́ lágbèló FM 96.7 lókè gájòkè. Ètò yìí ló ní ṣe pẹ̀lú káràkátà ilẹ̀ ilé àti mọ́tò.
1: Hello, sir.
0: Eka alesa kile feta.
1: Eka alesa kile feta.
0: Yes, sir. Kile feta.
1: Yes. Ani ile kenta feta ni. Ni plot ni. Ni inu ajadi. Nani inu go inside. Ibe ni le mwa.
0: Inu ajadi, abi kile kwe benye?
1: Inu ajadi, ajadi. Inu go inside.
0: Ajadi, lagbe go olugun eru. Ne plot ibi ti le yi wa se oju taye ni abi
1: oju taye ni ile ti wa ni surround
0: ile ti yi kada da inu community kan ni
1: ben sir ani community kan ni wa
0: plot kan le pe
1: ben sir
0: awon ti o mu ajadi wa won daada sugbo da bi pe mo mo beun chayin gangale ni baba
1: ben won ku
0: ni kini awon doko kila awon
1: document
0: tan ti ni fun
1: ni document le wa nta ti tan ba ya ati awon
0: elo le feta
1: 6.5 ni o ti
0: 6.5 ni bi te juwe yi se ero yi pe owo yi lo soke die
1: o da gan yi to far away ibi de mo ba ju ya duro wa yen won pe ni won na mi afun be ni ten mi yo so de tori pe yen so mo tori pe yen so mo bi o koja power line so ti yen power line kan wa laja de yen so other side yen ibi ti le yen wa o do wa power line ti power line
0: ibi ti le yi wa titi debe abi eyan le gbe moto de lori ile yi
1: eni ti to de be
0: o da la e o da sa a fi number wa sita ke tutu pari number ile send WhatsApp message ti e wa send details ile yin sori e ile o kokan ni teni ife ta ile yi ilẹ̀ tán ti ń ṣe poultry àti fishery ni a ní ilẹ̀ yìí wọn 3830 square meter ní iye ìsì ń bẹ ní owó díẹ̀dẹ́ ẹ ti mọ ìlú tí àákàn ká tó kan ṣogbo ojú títì nílẹ̀ yìí wà kódà wọ́n ti kọ́lé débi tí farm tá ń sọ yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá fẹ́ ra plot kan ipe ẹ fẹ́ ra lẹ̀ ń bẹ̀ tẹ́ fẹ́ kọ́lé níbi tí mò ń sọ yìí 4 million naira ni plot kan ṣùgbọ́n gbogbo 3830 square meter yìí a ní àwọn fẹ́ ta ní 45 million naira ẹ wá mọ ọgbọ́n ohun tí ń bẹ lórí ilẹ̀ yìí tán fẹ́ ta papọ̀ o ibi tí wọ́n ti ń ṣe ẹdìyẹ wẹ́wẹ́wẹ́ tán ti ń brùdù ìyún ó ní ìkan bẹ́ẹ̀ tó lè gba 6000 adìyẹ bákan náà bed pen ti ń bẹ́ẹ̀ mẹ́rin ni tẹ́yọ kọ̀ọ̀kan sì gba 6,000 ìtumọ̀ ẹ̀ ni pé 24,000 adìyẹ níbẹ̀ yẹn ń gbà bákan náà níbi tí wọ́n ti ń ṣe ọ̀sìn ẹja mẹ́rin nìyún méjì wà tó jẹ́ kọ́ńkírìtì méjì wà tó jẹ́ ilé yìí tán gbẹ́lẹ̀ fún tí ó sì lè gba 5,000 ẹja bọ́ òun bẹ́ẹ̀ bákan náà lomi kànga ń bẹ́ẹ̀ water storage bẹ́ẹ̀ tó jẹ́ 2,000 litre bákan náà ilẹ̀ tá à ń sọ yìí wọ́n ti fẹ́ǹsì ẹ̀yíká tó sì ní géètì tí fẹ́ǹsì yẹn ga dáadáa bíi ti prison ni store ń bẹ ń bẹ ìyún store house ilé tí àwọn òṣìṣẹ́ ò mọ gbé ìyún náà tó ń bẹ ń bẹ ilẹ̀ yìí ó ní àwọn ti ní red copy survey plan fún bákan náà ni deed of assignment gbogbo tá a kà pátápátá yìí 45 million naira péré ló fẹ́ ta. Hello.
2: Hello. Hello, ẹ̀ka lẹ́wọ̀.
0: Ẹ̀ka lẹ́sà.
2: Ẹ̀ka o.
0: Kile fẹ́ ta
2: mo ni ilẹ̀ plot ti mo fẹ́ ta ni ọ̀mi ni o.
0: Ilẹ̀ plot kan ti fẹ́ ta lọ mi.
2: Bẹ́ẹ̀ni.
0: Lágbègbè mo lọ mi.
2: Kini ti wa lori ẹ? Mo ti ilé ti wa lori ẹ?
0: Agbègbè bo ló wà lọ mi ná?
2: Windows.
0: Agbègbè Bolúwa ni omi. Ṣé mo pọ mi fẹ dada?
2: Ni omi ni Aba teacher.
0: Aba teacher.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ mú mọ Aba teacher.
2: Kiri lo wa lori e. So ti de window level.
0: E n ko three bed sori e o si ti de window level.
2: Bẹ́ẹ̀ni sir.
0: Mhm. O ri ile ten ko ile ten so ile ten so yi kini size to pe plot kan
2: e plot lo wa le
0: plot kan ni e lo le fe ta
2: 5.5
0: million naira jale jale mm eh eh mo gba gbe lori eto I jale la mo nso 5 million jale
2: then
0: sir eh wo da sir bakana eni so wipe awon wa ile to je single room ti awon fe ya gbe e lagbegbe challenge orita odu ona elewe wo felele to je single room ninu ile to je face me I face you ti owo e gagdaya lo jujuju ni o to ba si je single room na to je room self contained te ba niyan na te fe fi rent a pe number wa keto to pari ke kan si wa lori number ta ba pe te ba pe e nilo ati pe gan e send message send WhatsApp message ni ti e ba wa lo phone to je smartphone e le send text message si number yen sugbon a pe keto to pari destiny wo odo e ka to ma lo na e ko ka lara awon messages tin tin be lowo wa
3: completed 3 bedroom kan re ti won fe ta o ni a room and a parlor self contained leyin ti won ti ko mo won ni won ti ko delinted o wa fun tita ni agbegbe Ifesowapo street Adelu estate Ido local government area ori full plot of land oni won ko ile si oni gbugbu ile yen 15 million naira pere ona feta
0: ile kan ni to je 3 bedroom flat on ti ko pari ni ile yi pe awon ti ko de roofing level in be ninu ti Oluwa ni estate ni agbegbe Ajawele ni Soka nle Ibadan ta wa yi ile yi ori plot kan abo ile no koleta nso yi si asu ni awon ni deed of assignment ati registers of a plan fun ani ni bi ti ile yi wa ta ba fe wo value property yi 13 million naira ni sugbon awon ni lo owo ni yajo yajo 10 million naira no fe ta baka na plot ile marun kan ni ni Alagbede Road 5 ni off Ido Road ile ta nso yi o sumo railway tin be ni omi adi o daada itumo ni pe be ba fe fi ko shopping complex ni hotel ni hostel ni nkan kan ni hospital ni o ba lo to ba si je pe le na le fe fi ko ko se wu rara any valid document in be fun ile tan so 5 plot of land ni plot kan 2.5 million naira lagbegbe ta so yi ni o ah e ja itan ati ntan

So Moriba ki n to wole Moriba ki n to kankun Moriba ki n to gbode o Iba akoda o Mojuba sheda Afrika tun wa ba nse loni nkan mi ko o n o le da se ni adase bayi le ni huma iba kan ogbodo huma egun le wa ba nse o osa oja e wa ba nse ilokunrin ilobirin e wa ba nse o eni bi takun o ba ja owo o le tokere e wa ba nse n o le da se mo juba fọlọrun oba mo se ba fi eyan a je wi pe ni o ko olootu eto yi eto akoni ti gba wa se ni o temetayo omo oye ladun aboro ni mo n pe rihun olootu eto akoni gba wa se ni ademola asisi asiso bẹ́ẹ̀ náà ni ademola asisi asiso òun ni amoju ẹ̀rọ ojú òní ti ọ yọ ma ju ọ ṣe o ló kọ gbogbo àwọn èèyàn mi tá a jọ ń tukọ̀ ìtòyí jápọ̀ ni omi àdìo bákan náà ismail akere bàbá mi alàgbà peter agbuola nílùú fìdítì mo kìyín púpọ̀ jù ẹ bá ń kí kábíyèsí o olú ti fìdítì ògúdùgbà lóògùn àkànwò yín tún rèé lálẹ́ yìí aráyé ẹ mọ̀jẹ̀ ń wà nù nira ìnira ọ̀dà ìtì gbogbo tààtúnjọ jẹ̀gbádùn ètò alẹ́ yìí ẹ̀yin lóò ní bá wà náà nira o torí nǹkan mi kọ́ ìnira ni ọ̀dà ayé ẹ má jẹ wà náà nira ìnira ọ̀dà má fọmọlá kejì náà nira ẹ má jẹ àṣẹ ìka ọ̀dà akọmọnà mẹnu o ẹ má jẹ àṣẹ o ìka osùn à ta ló fẹ́ pọmọlá kejì lẹ́kùnjayé n ò tí ì ro ń tọ̀ ń o tí òun náà ní padà wá sunkún ìgbà tí ó sunkún tiẹ̀ sílẹ̀ nìkan ọmọ básìkò ẹ kó ń tọ̀ ń bá tó láyé tó máa bá wọn ṣèdárò láì ní mọ̀ wípé ẹ̀sán ni ń ké ẹ kú kalẹ̀.

0: mo ki wa kaabo lekan se sori eto yin eto wa eto akoni ti igba wase le ise radio elero ami onjejen ile ise radio ti lagelu ikani merin deni 80 to ndo to le meje oke to gajo ke ta wa kale sile funfun balao opona felele ti nbe ni lu ibadan ba se ma se loso ose tori koko ko bae won ni won ran fa aditi mo ki kabiyesi olubadan ti le ibadan oba senator rashidi adewolu akamu ladoja arusa wan kabiyesi o mo ki gbogbo loba loba nile ibadan mo ki gbogbo magaji nile ibadan gbogbo baale pata ati gbogbo eyin oloye gbogbo yin ni mo ki o ajinde ara omo je o ara o si ma le lori oro le soki la so soki na la so a gbodo ma menu ba emi mo wi pe ago ina ni o da die ma ma so wi pe be ba fe ra ile nbadan se wadi dada o tori awon idile kan be ni ibadan to je wi pe awon gangan e ma je apuro tunra wa awon idile kan be nbadan to je pe laipe laijena a ma da ko won wi pe nibi ninu idile yin o ile bi bayi te ni eni e kon lo de te nta le eyo kan fun bi eyan meta tẹ́sì bá pílà ń bẹ̀ wọ́n mọ̀ pé àìlèyàn àwọn pílà ní àkóse nǹkan ká wọ́n ti fún bò míì àbí kọ̀ọ̀kọ̀ sanwó rẹ̀ pé wọ́n bara lẹ̀ ń bàdàn ṣèwádìí dáadáa kọ́ ọmọ bá bọ́ ọwọ́ ni o mo ké kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn lẹ́ẹ̀kan sí ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí àwọn tí ń fi ilẹ̀ lu jìbìtì ń bàdàn tàbí àwọn ajagun gbalẹ̀ ọ̀pọ̀ o ṣùgbọ́n ǹjẹ́ apá ká àwọn ajagun gbalẹ̀ bí torí pé wọn ò dá iṣẹ́ yìí ṣe wọ́n ń ṣe tàwọn tí wọ́n mọ̀ nípa agbófinró wọ́n ó ṣe pẹ̀lú àwọn agbófinró ni téèyàn bá a sì rọ àwọn adájọ́ náà ó ti gbà dájọ́ ilé tẹ́lòmíì ti kọ́ bẹ̀ láti bí 20 ọdún tó ti gbà yí pé tó ò ń dópin ìrìn àjò òun ò lè kọ́ mi ìmọ̀ tí ń jáde láyé tílé wa ti lọ bíi 300 tẹ́nìkan gbé caterpillar dé lónìí tó ní ilẹ̀ bàbá òun lòdì láti àárín tí dé dúgbẹ̀ tí wọ́n ní wọ́n máa wó gbogbo ilé lọ ṣé léyìn so dun àwọn èèyàn ń nánà àbọ̀ bá àwọn èèyàn ń ná jẹ́ káti ẹ̀wà pọ̀ wá mú ilẹ̀ yìí gan ọba ta ẹ dákun níbo lọ́ fẹ́ kówó ń lọ owó tá a jọ ní àwakọ̀ la lowó ilé tá a kọ́ ìsàwàlà ní ni adémọlá àwakọ̀ la nílé o a kàn ń yálé gbé ni o mọ́tò tẹ́ ń pẹ́ mọ́tò mi this is my car ọ̀ya mọ́tò ogun ní ìwakọ̀ ló ní torí ọ padà gbogbo ń tàn wí a padà fi ilẹ̀ pátápátá bàbá mi bọ̀ ń bọ̀ bọ́dì tó tún wá rò pé bọ́dì ti ẹ ni ìwọ kọ́ lo ni bọ́dì rẹ o ni pé gbogbo àwa tí a bá jẹ́ mọ́gàjì ń bàdàn tàbá wa tá a bá jẹ́ baálẹ̀ ẹ má jẹ́ kí a ta epo sí aṣọ àlà kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá ń sọ wípé nìbàdàn ọjọ́ mọ́ra lẹ̀ ń bàdàn ilẹ̀ ẹyọ kan wọ́n máa ń ta fẹ́ẹ̀yàn mẹ́ta wọ́n máa dákọ̀ kábíyèsí ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣe ìní ìsìn ẹ wojọ́ tẹ́ ẹ ti wà ń ṣe wàhálà ẹ ti torí ẹ là ẹ sì lè là ọ̀ràn náà lẹ́ máa dá torí irú yín ọ̀wọ́n ní kóòtù ọ̀sẹ̀ kan ò ní pé kẹ́ ẹ má lọ kóòtù tọ̀rọ̀ ràn lẹ̀ ń dá ọ̀sẹ̀ kan ò ní pé kẹ́ ẹ má lọ tọlọ́pàá wọ́n ti mọ́ ọlọ́pàá lọ́rẹ̀ẹ́ bí a bá sì mọ́ wọn ní ìsìn wọn ó tún fi hálẹ̀ náà ni ẹ̀ ń gbọ́ jẹ́ wípé ètò àwọn amójútó tó àbò náà na wo gbogbo ẹ wọn sì ní àgbọdọ máa fi gbogbo ẹ náà sọ ṣùgbọn ojú ń rí nítòjú wa ń rí kọ́dọ̀ wọn sàánú wa ni bó lórílẹ̀‐èdè nàìjíríà ṣe fẹ́ da àwọn tí wọ́n wà ní ipò kí wọ́n bá ní mójútó kó lè da àwọn gangan fúnra wọn ń kọ́ mo ń sọ nǹkan kan wípé ọ̀daràn ò lè tán ẹni tí ń ta gbó ò lè tán ẹni tí ń ta kóló kò lè tán torí pé àwọn tẹ́ ẹ ní kí wọ́n lọ mú ẹni tí ń ta gbó àwọn ń lọ gbowó ni ẹni tí ń lọ mú kó tí ń lọ gbà kó tí ń lọ mú àwọn tẹ́ ẹ ní ọta kóló owó wọn ń lọ gbà àwọn ọmọ yìí ti wá ní bàbá ogun débi pọ́kàn àwọn balẹ̀ ará àdúgbò kan ò lè dún màwúrú mọ́ wọn bí mọ́gàjì kan lọ ọbẹ̀ wọn sọ pé bàbá ẹjọ́ jókòó kan ló dé ẹjá sọ̀wọ́ tiwa sẹ́yìn náà bímọ tiyín ni nígbà ọ̀jẹ́ pa àwọn tó yẹ kí wọ́n ó gbégbèsẹ̀ àwọn gangan wọ́n ń lọ tó gbowó ni 1,000 bí wọ́n bá ti kó ìyẹn spọ́ọ̀tì kan wọ́n ó tún bọ́ spọ́ọ̀tì mi 1,000 sí nàìjíríà ọ̀dà kálukú ọ̀sàsì wo tiẹ̀ ṣe ń tọ́ ọba lè ṣe kípé ọlọ́run ó tó dé ṣùgbọ́n kò sẹ́ni tí ń saburú taburú ò ní bá o ní ti mọ̀ mọ̀nà gbogbo àwa mọ́gàjì baálẹ̀ ẹja fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olùbàdàn ká má ta ilẹ̀ ẹyọkàn fẹ́yàn méjì mọ́ ilẹ̀ tán bàbá yín bá ti tà gẹ́gẹ́ bí wọn ṣe ń sọ fún yín ní olùbàdàn níjọ tí wọn bá fẹ́ fi ewé lé yín lórí ẹ má talẹ̀ ńlẹ̀ ilẹ̀ tí bàbá yín ti tà ẹ má padà débẹ̀ mọ́ aríran kẹta tó jẹ́ pé bàbá rẹ̀ tọwọ́ bọ̀ wí báyìí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tọwọ́ bọ̀ wí báyìí èyàn ò ní ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tí kábíyèsí olùbàdàn gbé kalẹ̀ lọ́jà bá tí bàbá mi mọ́gàjì àásìmẹ́yọ adépọ̀jù àríọrí ààrẹ gbogbo mọ́gàjì ńbàdàn tí wọ́n jẹ́ ààrẹ fún ìgbìmọ̀ yẹn àtàwọn akọ̀wé wọn àtàwọn ìgbìmọ̀ àṣìrẹ́ni tó sọ wọ́n á bí léèrè wípé ta leléyìí ọlẹ́gbọ̀n bàbá àwọn ta tó leléyìí ọlábùrú bàbá àwọn ta leléyìí ó ní bàbá àwọn bàbá rẹ jẹ́ lẹ́rìí ńbẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ talẹ̀ àbúrò bàbá rẹ lọ́wọ́ sí ọwọ́ alọ́mọ̀gbà wọn tà á wa ntọ́ ń sọ èyí ọ̀sọ́rọ̀ ńbẹ ẹ tètè dálé òun lẹ̀ padà fún o ibi tẹ́ ẹ̀ bá ti rí a lójú ọjà báyìí adémọlá ẹja lójú ọjà tá a bá tójú ọjà démọ lálejò pàtàkì kan kalẹ̀ lálẹ́ yìí ajagun fẹ̀yìntì ni wọ́n ní ti ń lọ níta ní ìsìn kí ni wọ́n rí sọ tí wọ́n bá ní sọ lé lórí ẹ kú kalẹ̀.
1: ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze gbogbo bíta ní ọkọ̀ fún bí àwọn. Jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited ẹ̀sìnlẹ̀ yíra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
2: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
3: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
2: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
3: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
2: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
3: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: ìjọgọ́rọ̀ fight calling for all souls ministry sí pé yìí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School Alubua Bashọnu Road ìdí àpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run ń dúró dé ọ́.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Crown Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Assalamu alaikum gbogbo musulumi ile-iṣẹ akorinrin ajo sile mimo aljanna travels lo ki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si hajj odun 2026 won ni olohun o gba ni bada fun gbogbo wa o alo tun lo alo gba olohun o se won wa ni karun awa ni ti o wi pe atete sun latete ji fun gbogbo eni to fe ba wa se hajj 2027 yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu November 2026 ni gbogbo pepepe o wa sopin ni ile-iṣẹ aljanna travels gẹgẹ bi alakale ijọba saudi kan wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapọ mọ eto san die die pay small small ni ile-iṣẹ aljanna travels to wa ni navada plaza 140-142 liberty road elewure bus stop ibadan kale ba jọ gunle sorilede saudi arabia fun ti hajj 2027 fun alaye lẹkunrere e ma pe 0904-444-4945 esi le bẹ wa wo lori www.aljannatravels.com pẹlu aljanna travels aji 2027 welemu ni o tun je the evening light ala
3: o bale bagẹ o wole pẹlu steez Gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya ya 50 bitters be ti gbogbo bere to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun to wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba ku 50 bitters is produced by the 50 waves limited esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters nafdaki jolote

0: So mo ki wa ka bo sori eto wa eto yin eto wa eto akoni igba wa se akoni en la gbe wa sori eto en ka si fe soro le lori en to je ma akoni ni eni oba moju ogun o la pe pe ko wa pa binire alejo mi lale yin e ba nda ko yin baba mi o
1: mo ke gbogbo ara ile o mo de ki ore mi ogudu ba kan o ma ni ra oda aye mo ja wa nu ni ra
0: ni ra oda o
1: e kale
0: e kale baba mi
1: e kale o
0: yes sir e ba nda ko yin
1: oruko te mi ni Suleiman Yusuf Adeniran Adagun Pente ni mi captain ti loje ni mo ba kuro nunu telugun ni odun 1983
0: e seun e mo ti tala gan jo
1: ma bi won ni so pe ni 1994 oga ologun tan pe ni sode oga ologun ojo mi on ya mi gege bi alaga pe to ti ti do local government
0: the administrator
1: so mo wa me lat 1994 ni 1996 gege bi alaga e do local government pe la anju ku ti won jo pi wa ti be
0: oloye se ton ni yin o
1: lejo won ton na mi le gbe bi so pe oloye emi ni otun ti olomi lo mi adu lowo lowo bayi
0: kara oni baba
1: mi olonje ki ka bi ti pe mo wa
0: ami ase
1: awon na pe laye
0: ati be sori ise na nu baba mi oro tin ja rin ni lu bayi akun tin tele lowo lowo bayi oju yin ti rile oju yin ti rita nipa itu abo ti awon kan tawon eyan fojo si gege bi eya kan ti nti awon eyan gbe oju mo le fi wo gege bi eni to ti ni iriri ninu ise ologun te se to je owoye
1: e se atokun eri oro abo orilede wa abo ipinle wa abo ibile wa lowo lowo bayi ogo gege bi on ta bodo ke sara dada atutu pa ma so ron pa e ma bo ti ku ri awon sa so ra o wi kankan awon ton wi gege bi awon to da bi pe mo nda wa lam mo ndiyan gbe on pa yan won ti bubu bon tin ti lowo lowo bayi emi gege bi enikan emi ni o mo ru won bi awon to tete ndi eyan bo
0: awon ti
1: ti won tete ndi eyan bo won ti de yan
0: eh
1: gbe ni keni ti awon fulani ba gbe lodo won e wo bi tan gbe e wo ile ti won ko e ri pe o te won lorun kan ma gbe ban se gbe yen ju kan wa ti gboro lo te won lohun lat ma ba ma lu gbe lat ma ba eran ku gbe ju awa eyan lo eyan di eyan bi to ade ni won mama o mo se so pe bi to won de bayi won se ten de yan bo ni a ri la na mo to je pe won ti de yan awon tan ti kawe tan ti do mo we tan ti da we kan ti kawe dada tan ti kole tan ti gbele awon awon ti de yan bo tawon kan wa lowo lo ba to je pin se ten de yan bo ni
0: we ti de yan
1: emi kan kan jo won loju won ti de yan baba ati gbe mi elemi ati panya ati beyan lori ati duyan bi eran ko jo won loju tori won ti de yan baba wo won dada ton ba do bi awon eyan da bi pe kan la won meji apa won kan eran ko apa won kan eyan
0: awon mo awon tin da bi rai ani o yin ni se ṣùgbọ́n kí ni a lè sọ pé ó lè fa èròngbà kéèyàn sọ wípé n tó wọn máa ṣe ẹni pé a máa jíyàn gbé o a sì máa pààyàn o kí ló lè farú èrò bẹ́ẹ̀ sọ́kò iná lápò ń fà.
1: Ẹ rí i pé tá a bá wo dáadáa lélẹ̀ tí mo máa ń wò lórí fóònù tèmi tó ń pè ní social media àwọn tó ń gbowó ìwọ máa ń tán fowó ti agbagbo wa tó sílẹ̀ a máa fi hàn wá lórí social media wọn gbowó yẹn wọn kàn ṣe bó ṣe wù wọn ni wọn máa ń tó yẹ kán fowó ti ìṣòro ẹ̀ ló ti jẹ́ ká gbà pé gbogbo tí wọ́n ṣe ń sìn wọ́n ti wà ní ìgbà àìmọ̀ gbogbo tán sì yé wọn gbogbo tán sì yé wọn ló jẹ́ kó jẹ́ pé abala kan nígbà mú ta bá wọn ká pin méjì abala kan ti yan abala kejì ó lẹ̀ ń rí yẹn.
0: Bàbá mi ọlọ́run jẹ́ kẹ́ ẹ pé fún wa
1: a jọ pé láyé ni
0: àmì àṣẹ akọni ni ojú yín ti rí bó tiẹ̀ jẹ́ pé ńgbà tẹ́yìn bá tẹ́yìn wà lójú ogun àmì sọ wípé mọ yàn balẹ̀ ṣùgbọ́n o ní tẹ́ ń jà fún gbà náà èyí tí wàá ṣẹlẹ̀ yìí ìràwọ̀ ọ̀sán ni tó tó ń tí àyàn àgbàlagbà pé jọ lé lórí kí ni ọjọ́ náà báyọ báyìí torí pé o ti ń gèjà ẹ̀mí àwọn aráàlú ẹ jẹ́ pé àwọn aráàlú o ti ń gèjà ẹ̀mí wa sáà lè sọ pé àwọn kan bàbá mi sáà lè sọ pé àwọn kan ẹ lọ wà nídìí tí ń ṣẹlẹ̀ bí tí ń ra àwọn kan gẹ́gẹ́ bí òye yín àti àgbàlagbà.
1: Ẹ ṣe ohun tó wà ń bẹ ni pé ohun tó wà ń bẹ tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di ní ta máa wí ń jọ mú gbà tá a wá ní kékèké gbogbo rojú mi orinú mi tó wà lẹ́sìn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyanjú ẹ̀ wà wọn kábíyèsí ló wà
0: bẹ́ẹ̀ ni
1: ó wà wọn kábíyèsí ọba ọba ló wà
0: nílẹ̀ yìí
1: àtọwọ́ àwọn balẹ̀ balẹ̀ tó wà lábẹ́ wọn ló wà
0: lọ́nà wo
1: kò ṣe tọ́ǹtà ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ ròdì kó ronú kó tó sọ ni torí ẹsẹ̀ pọ̀ ńlẹ̀ táàtì gbọ́dọ̀ tẹ́tẹ́ kánú ẹ̀ mọ́lẹ̀.
0: Bàbá mi o Adébọ́lá sọ gbọ́ wọ́n ní ẹsẹ̀ lọ tó kalẹ̀ ẹsẹ̀
1: pọ̀ ńlẹ̀ àbọ̀dọ̀ tẹ́kàn kánú ẹ̀ mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àmọ́ tó wà bẹ́ẹ̀ ni pé àbáyọ àbálò àbábọ̀ àbáyọ ẹ̀ wọ́ àwọn kábíyèsí ló wà tọba fẹ́ mọ̀ díẹ̀ tọba ránṣẹ́ pé wà tọwọ́tọwọ́ títẹ́ ìbátẹ́ ríba pẹ̀lú ìdọ̀bálẹ̀ àyọ̀sán láǹdẹ̀ kan mọ̀ díẹ̀ tó fi jẹ́ pọ̀wọ́ wọn ló wà.
0: Ẹ ṣeun bàbá mi ọ̀dà ẹni iṣẹ́ ń bẹ táwọn kábíyèsí ò ṣe
1: ọwọ́ wọn gbogbo wa
0: ọwọ́ wọn ló wà tí wàá ṣẹlẹ̀ yìí tí ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ báyìí rí o àbí bí ṣe ń ṣẹlẹ̀ ń jọ náà ni.
1: Ọ̀rọ̀ ọlọ́run sọ pánú ìwé kan ní kò sí tó yóò rí
0: kò sí tó yóò rí
1: bẹ́ẹ̀ni
0: ó ti ṣẹlẹ̀ rí nígbà kan rí
1: wọ́n ṣẹlẹ̀ nígbà kan nígbà láwọn bì kan.
0: Sẹ́mi pé èyí tí ń ṣẹlẹ̀
1: kò ṣẹlẹ̀
0: pé lójú ti wa báyìí rí.
1: Ọdẹ náà
0: mọ̀ àwa ń wò pé
1: ṣé àwa gbàtọ́lọ́n bá gbogbo ẹ̀ bá parí yóò kú òun tẹ́ òde rí. Gbàtọ́lọ́n bá ti gbogbo ẹ̀ bá parí yóò kú òun nínú tẹ́ òde rí.
0: Ẹ̀dà kí ló lè kí ni ó lè jẹ́ ń tí yọ jẹ́ wípé ẹni ò mú kí ní ìdópin.
1: Mo ti sọ bẹ́ẹ̀ bá bi nílẹ̀ mẹ́wàá nǹkan kan náà ni màá sọ ọwọ́ àwọn bàbá mi ló wọ àwọn kábíyèsí kábíyèsí o ọwọ́ wọn ló wà pé mo gbogbo ìdópin pátápátá yányá.
0: Sáwọn máa ń pa ẹ̀ ni àbí ẹ jẹ́ bàbá ogun fún wọn.
1: Ìbéèrè dín ò lè dáhùn lẹ́ bí mí yẹn.
0: Ẹsẹ́rù ń bá yín.
1: Kí sọ pé kábíyèsí ń bàbá ogun.
0: Rárá o,
1: èso ń bí. Ẹ kí ló bá fẹ́ bí.
0: Nígbà tẹ ní àwọn ni mama
1: no
0: ma
1: le den do do mo
0: eh
1: den do do mo pe le pe to mbe de yen le
2: baba mi iru en to sele ni ogboma so yi to je wi pe oba yan ninu je po lara te ba yan nu je ni pe omo odun meji o wa nbe e ri pe e so pe awon ta nwi abi awon te nwi eni pe won idi yan ta eno n fona ta wu so boju mo keyin o si ni eru nla ko si gbele omo odun meji leyin eno n fona ta wu leyin ti o ma tuma si wi pe awon te wi won idi yan ta
1: do wa nbe ni pe o kan wa yoruba na niyan ka tun ra mu ni
2: se ke je pe
1: o tin kan won kan tele ta wa ngbo ta ri lori social media o tin kan won kan tele o kan wa na mu a tun ra mu ni wa ba se ma gbara wa tele ba se ma gba bibi tele advance ma gba ilu tele a ma gbodo koko gbara wa tele na
2: se ke se pe awon adon tele kan nbe fun awon eni laarin ibi ti a tin sise
1: ebeere ni mo te beere o da bi pe oro olohun kan so pe bi o ti wa la tete ko ti o nbe ni tete o na lo de yi a ma to ba bo so won baba wa kabiyesi re olugbon re kabiyesi re won bala ye
2: kabiyesi o
1: e ma da o gbo gbangba won o ti ri beni
2: se won lo ti
1: emi omo na bi mi ni ti mama
2: e le ti mi ri e ma ti mo fe bi mi yi e ri pe ajagun feyin ti ni
1: kabe ti gbe ban
2: ogun isi ogun ojo yan ate eko atabamola
1: beni
2: abi baba mi awon ti n wa yi agbara wo ni won ni to fi wa dabi eni wi pe agbara ajobo o fe ka won
1: wọ́n agbára kankan àmọ́ wọ́n máa wọ́n máa wọ́n máa gbá yìí ní ike àyíní padà.
2: Wọ́n máa yìí ní ike àtàyíní padà.
1: Àwọn ọmọ tán náà wà lábẹ́bẹ̀ gbọ́mọ sọ́yìn tí wọ́n bá béèrè bíi tí wọ́n ti ń bọ́yá Niger náà wà.
2: Ṣé àwọ̀ wà á mọgbọ́n àyíní ike àtọ́gbọ́n àyíní padà ni.
1: Ìyẹn lọ́dún bàbá wa kì í sáré ẹ̀mí ẹ̀.
2: Ẹ̀ka dé lálẹ́ yìí. Ọ̀dà náà eti sele yi ni se se nkan awon baba wa ni jọun se ko se fi koju e

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Crown Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Àrínà jìnà sílé mi, àìlówólọ́wọ́ jìnà sílé mi.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bòdì agbára.
2: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan.

0: ata pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1#. Lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Media Cashport níjú. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Láìka ó lọ jagun ti dé.
2: Ìdọ̀nà wa ló lè ayọ̀ ara wa.
1: Bàbá Láìka ó lọ jagun ti dé.
2: Ìdọ̀nà wa ló lè
3: ayọ̀. Bàbá mi, omi ní wọ̀n ẹ̀yìn wọ́n máa ń rí láti.
4: Bẹ́ẹ̀ni.
3: Èyí tó dé yìí sí àwọn àti láwí ṣé wọn ò tí ìwọ̀n yí àpò báyìí. Nílẹ̀
4: mo bá jẹ àpò
3: gẹ́gẹ́ bí òye yẹn ni ó
4: tó àwọn ìbéèrè kí wọ́n tẹ́ ń bí mi tó jẹ́ pé ìdáhùn ẹyọ kan náà ni kú gbogbo ẹ̀. Àwọn bàbá ló wà.
3: Àwọn bàbá yìí o.
4: Ẹni
3: sẹ́yìn tán láwọn bàbá kan wájú o.
4: Kábíyèsí o. Àwọn àwọn ọba ló wà, àwọn ọba ọba, àwọn ìjòyè, àwọn ọmọ ló wà.
3: Ṣé ìtẹ̀ ń sọ ní ìsẹ́ni wípé kí àwọn kábíyèsí àwọn lọ́ba lọ́ba gbogbo ìjòyè gbogbo kí wọ́n jókòó pàdé lórí ọ̀rọ̀ yìí.
4: Èmi wá látà tí mo lè pa fún kábíyèsí. Èmi ìlú mẹ́ta sọ fún kábíyèsí pé ẹ jókòó pàdé. Ẹ̀bọn bá pè mí. Tẹ́mi ti rẹ́dì àwọn náà ni mí. Màtàlẹ̀
3: kan tó dé tó fi kàn wọ́n. Orí ẹ̀rọ ìtàkùn àgbáyé ọmọjọ dáàdì Àǹfíìs Àbíọ́dún. Rajà Ràífù táwọn Kálítù Àbíọ́dún máa bí jì lóṣogbo. Oyèdìrán Ajíbọ́lá níta challenge Ọláyẹmí Ọ̀làsùkò Ẹ̀ṣẹ̀hùn. Ajọ̀mídé Onímọ́tò láti Làǹlátẹ̀. Ọmọ́làjà Àbẹ̀bí Ẹ̀ṣẹ̀hùn Abíọ́yè Olúṣọlá Dáre. Àwọn náà wà ńbẹ̀ wọ́n wà lójú ẹ̀rọ ìtàkùn àgbáyé. Alhaja Fatima Lásìsì Òmìnirì Ẹ̀ṣẹ̀hùn. Alàgbà Mustapha Aziz Ẹ̀ṣẹ̀hùn. Wọ́n náà kí bàbá wọn káàbọ̀. Bákan náà ọmọọba Fásinà Léwúwà Adéwùmí Kazeem Adékaz Aminat Ogunrántí Lukman. Ìyá àbejì Ẹlẹ́gúsí Alhaja Ẹ̀kú Ẹ̀ṣẹ̀hùn Adúpẹ́. Ta ló wà lójú òpó? 09123708675 ta ń wà ńbẹ.
5: Hello.
3: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
5: Ẹ̀ka alẹ́ sí Lágbélú
3: ni. Lágbélú ni ọ̀rọ̀ rèé. Bàbá mi lágbé wá lálẹ́ yìí. Ajagun fẹ̀yìntì Sulaiman Adeniran.
5: Mo gbọ́ tí wọ́n ń gbàdúrà fáwọn èèyàn mi.
3: Hẹ́.
5: Mo gbọ́ tí wọ́n ń gbàdúrà fáwọn èèyàn mi. Afẹ́ tí wọ́n ń gbàdúrà fún mi.
3: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun. Ta wà ńbẹ. Hello. O le bete o. Ta wa nbe o. Hello. Ona pe po. Hello e ka le o. E ka le sa o. Yes sir. Ami ase o. Ami ase o. Ebe e se.
6: Bàbá wa yìí wọ́n sọ̀rọ̀ tó wù yàn lórí wọ́n sì sì sọ ọmọlúàbí. Ìgbẹ́ mi ń sọ wọn kan lọ́wọ́n sọrí jùlọ. Gbogbo àwọn tó ń pé ló máa ń sọ sátáì lórí rédíò wọn lágbára kan àwọn lè fi ṣàṣọ àwọn lè ṣe àsìkò tó yẹ ká mọ̀ wọ́n nìyí. Bíbù gan-an tí wọ́n bá lè ṣe àwọn nǹkan yìí láàárín nǹkan tó lè máa ọmọ yìí wá ní ẹwọ yíru àpọ́nlé fún mi lára ọmọ Nàìjíríà. Àti lára ìjọba. Ẹ̀ka àwọn èèyàn bá ń wá sí nígbà tí wọ́n máa wá ṣùgbọ́n pánpán lágbára kan láti rí wá dé kàwá rẹ́nìkan tó fi ìjáde kónkó tàbí láì sọ fẹ́nìkan kó lọ sọ́hun kó lọ ṣiṣẹ́ ìgbé òní tù wá àgbẹ̀jọ́ lórílẹ̀ ọmọwé Ayélábógún láti Làǹlátẹ̀.
3: Dr. Alhaji Ayélábógún láti Làǹlátẹ̀. Ẹ ṣe táwà ń bẹ̀. Hello.
7: Orúkọ mi ni Kamaru Bí Alamu láti New Garage.
3: Ẹ ṣeun.
7: Ẹ bí ètò.
3: Ètò ni
7: o. Àti bàbá wa. Èyí ń wọ́pẹ̀ fún ọ.
3: Àmì àṣẹ o.
7: ẹ̀rí kadukama ẹ̀rí kama sàdúrà sàdúrà àdúrà náà là ń ṣe ẹ̀yìn kankan wà tá a lè fi wá tó jẹ́ báyà wa yóò bá ní wò jẹ́ kí wọ́n lò ṣàgó náà wò yẹn bẹ́ẹ̀ bá bẹ̀sẹ̀ gbó lọ́wọ́ ẹ̀ kò sí yóò ṣàkọjá títà kan sọ pé ká máa gbàdúrà gbàdúrà.
8: ṣé ẹ ti ṣeré ń tiyín tó sì rí bẹ́ẹ̀.
7: Mo ti jẹ́ nìyẹn.
8: Ṣé wọn ò pè yín ni káre náà bàbá wa sọ pé ẹ ń bá mọ̀ kan méjì kọ́ bóde.
7: Téèyàn bá bóde mo ti ṣe àjẹjù owó rògbò ẹ̀ náà ni.
8: Wo re sòro ṣẹlẹ̀ ń wíwọ́.
7: Bí wọ́n bá pe ṣògo lọ́wọ́ ẹ̀ yóò jẹ́ kọjá ṣàn dé.
8: Àwọn àgbà náà ń gbọ́ ẹ ṣe àdúpẹ́. Àwọn àgbà ẹ ṣeun àdúpẹ́ táwọn àmẹ̀rùn. Hello.
9: Ẹ̀kalẹ́.
8: Yes, sir.
9: Kọ́mìrẹ́dì ejò lásìkò aláṣàlẹ̀ jẹ fún
8: ẹ. Ẹ ṣeun o.
9: Ògbódígbà kò ní bàjẹ́ fún ọ, àdúrà gbà ọ, àárọ̀ wọ́n ṣe. Akí bàbá yẹn máa gùn lẹ́mìí lágbára ọlọ́run. Ọlọ́run gbà á lọ́ra ẹ̀. Ọ̀rọ̀ àkáyé we are really enjoy. Ìfáàkì náà ọlọ́run ní jágbọ́ ọ̀tán lórílẹ̀. Wọ́n gbé gbogbo ohun tí wọ́n ṣó gbogbo ẹ̀ náà ni a gbọ́. Ẹ̀yin náà tẹ́ gbé wọn wá ọ̀pọ̀lọ yóò ní dọ́bà ọ̀ ẹ̀ máa wà ṣe.
8: We
9: really appreciate ọlọ́run máa wà pẹ̀lú gbogbo àwọn ti sọ gbídí ọ̀rọ̀. Gbogbo wa náà ni pé a mọ̀ pé ṣẹ́ńdá náà ni ọlọ́run dẹ̀ fún wọn sí. Ọlọ́run gbà pẹ̀lú wa kò ní bàjẹ́ kọ́mìrẹ́dì ejò aládẹ̀jọ láti ẹ̀ lásán.
8: Ẹ ṣeun bóyá ká fún ẹnìkan ní àyè sí kó tó di pé a ń yọ̀ǹda bàbá wa ní.
9: Hello.
8: Ẹ kalẹ́ o
9: gbúgbà.
8: Yes, sir.
9: Orúkọ mi ni Lawa. Bàbá wa tó wà ń bẹ̀ yẹn. Kí wọ́n jẹ́ bí ẹ bọ́yá fẹ́ jẹ́rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n ń fi Yorùbá sọ fún ọ, wọ́n fẹ́ tú díẹ̀ ń bẹ̀ fún ọ lálẹ́. Kí ni wọ́n ń fi Yorùbá sọ fún ọ? Èmi rí ibi tó ń bọ̀rọ̀ lọ, ọjẹ́ mọ nǹkan tó wà lọ́kàn tèmi pé n ló kó bá wa. Muslim ní kàrò ìrè. Kí ló pa gọ́, kí ló dé, kí la bá débi tá a pa local government wọn? Kí ló fà á? Torí kí ni ta ti ń lóbọ̀? Èmi tí mò ń sọ̀rọ̀ ẹni sí 93 ni mí. Mo ṣe bá a sì ṣe bá a nìyẹn. Kí ló wá kò fàárun? Ẹ wo ẹ rí i pé kò sí local government tó wà tí ò mẹnu àlá rẹ̀. Ó sì ní nǹkan tí n fi ń pa owó sí local government ẹ̀ bẹ́ẹ̀ bí agbègi lódò. Bí kan kó yẹn rìn, bí kan ṣe nǹkan kan tí a ń gbowó ń bẹ̀ olúkálukú mẹ́nu àlá rẹ̀.
8: Bàbá mi
9: kò tí ì sí local government náà tó mẹ́nu àlá rẹ̀. Wọ́n sì ń ṣiṣẹ́ bẹ̀, wọ́n sì ń wọ bẹ̀ ń gbogbo ìgbà.
8: Ẹ ṣeun, ẹ ṣeun.
9: Nísìn, gbogbo àwọn tí wọ́n ń ṣe kínní ló ń fún wọn láàyè láti lè ráyè wọ bẹ̀ ìgbà tí àwọn local government ń lo nǹkan wọn lè ráyè máa gbé yẹn wọnú igbó káàkiri. Jọ́rọ̀ ń bẹ̀, tí bàbá wa ń sọ, ó nìyẹn pé àwọn bàbá wa náà lẹ́nu àti lè sọ pé local government yẹn kẹ́jẹ́ kó kàn tí mo dàtijọ́ ẹ̀ lè gbó nǹkan kan burúkú ní gbogbo local government yẹn gbà wọ́n lo nǹkan wọn.
8: Ẹ ṣeun bàbá mi, ojú òní ti yín, ìpè kankan ò lè wọlé mọ́, a dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa. Ajagun fẹ̀yìntì, ọ̀tún olóyè ti ìlú mi, olóyè Sulaiman Adenira Yusuf Akinyo, ẹ ṣe àdúpẹ́. Bàbá mo rí pé ẹ fi àgbà ẹ sáà fi rẹ́mi jẹ náà ni. Tá a bá tún pè yẹn nígbà míì ṣé jẹ wá ń pè èmi ká ẹ jẹ́ ń pè o. Gbogbo ọmọ Nàìjíríà ló jẹ́ ń pè o.
4: Ẹbẹ́ ẹ̀kan tí mo á bèrè.
8: Ọ̀rọ̀ yẹn máa dùn.
4: Ẹ̀kan tí mo á bí lélẹ̀ yìí mo wọ́n bí dáadáa bẹ́ẹ̀ bá tún pè mí ó tún wá.
8: Ọ̀rọ̀ yẹn ń wọ tìlù. So adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ ti bá ní dá sí ètò lálẹ́ Alhaji Kabiru Jalaru adúpẹ́ pọ̀ ní ọwọ́ yẹn o. Mọ́gàjì ilé ẹlẹ́kọ̀ọ́ Alhaji Olóyè Mukure adúpẹ́ lọ́wọ́ yẹn. Adúpẹ́ pọ̀ ní ọwọ́ olóyè
3: aje si aka ranje le gbo eda kuni dagun duro baba o je sa o ke ni popo ju oju etete oloye alaba ajire e se se maka na eni adupe popo ni mo afa ti ri mi si omo olu na rinta ni omi ajio oloye itan ri akanrin omi lesin mere dinbu bale bakata dinu e se mo oloye engineer sai abi na na wa magaji ni en fun se tan adupe ni mo ni magaji ai dedele suru ba baba loja oja oje oloye ai dedele suru baba loja oja oje ni ba kan na ni o se ki ro ni si o adinju ama na do ni en se mo alaje mo ke magaji ile olosun na gbogbo ni ma ke o amu ni ni ale pelu anse ti ogun baba ko ba ton di tun ni loju ala mi se a jo pade o lori eto yin ni eto oniki lewa ni jangugo mefa lole e ku ni 0800 3821 5909 0800 3821 5909 o ma ni la son kon kon la ji o a ni ti ma yin ni o da mi
10: ọpọlọpọ àwọn èèyàn tí ọlọ́run bá ṣe tán àti tú sílẹ̀ ń tó kọ́kọ́ máa ń fi sí wọn lára ni ká dìde kíá tàbí ká pe àwọn èèyàn ṣàkíyèsí ń tá à ń kófìrí nínú ara wa bàbá ìbàrùbá ọba iṣan ara kò sí nǹkan méjì tí à ń ṣe nílé iṣẹ́ wa o tó kọjá ká ṣètọ́jú ohun tó bá le kọlu iṣan ara èèyàn tí ó fi so nítọ̀hún dìdàkudà gẹ́gẹ́ bí wọn ò ti bí láti kékeré gbogbo àwọn èèyàn tí wọ́n bá máa ń wá sí ọ́fíìsì wa tó wà ní àdojúkọ People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn ni orúkọ wa kò ní jẹ́ àjòjì sí bàbá ìbàrùbá ọba iṣan ara ni mò ń kí yín lẹ́ẹ̀kan sí kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iná nítorí ẹ nílò rẹ̀ láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 0803388 1008 tàbí 0708 1211 11 gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú liberty stadium tó wà nìbàdàn second gate lẹ́gbàwọlé o stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà bẹ́ẹ̀ bá ti rí tí wọ́n kọ bàbá ìbàrùbá ọba iṣan ara ní stand 11 ìsọ̀kọkànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀ a ti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn án ibi tí àìsàn bá lúgọ sí lára yín a ò tọ́jú nǹkan míì tójú iṣan ara lọ o mo wá ń bọ̀ ná ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ ara nìkan ni wọ́n máa ń mọ̀ wọn kì í wo nǹkan tó ń fà á nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣe ni lágọ̀ ara ojú sísú ó yàtọ̀ sí kí kùrùkùrù máa boni lójú o ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa húnni o àwọ̀ ká ara ó yàtọ̀ sí làkúrègbè o lọ́sàn lọ́sàn ó yàtọ̀ sí fasan fasan o gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan eléyìí tó yẹ kó dùbúlẹ̀ eléyìí tó yẹ kó nàró eléyìí tó yẹ kó gbé omi eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀ eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn àbáwọn nǹkan tá a jẹ àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé àbí àti lo ara wa sí ní òdì pé àwọn sàn yìí wọ́n ń káko wọ́n ń dí àbí wọ́n ń wú àbí wọ́n ti ẹ̀já láwọn ibòmíì ewé àtegbò mà kájú rẹ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara kò pa nọ́mbà rẹ̀ tì kò pa orúkọ rẹ̀ tì bẹ́ẹ̀ ni kò pa ọ́fíìsì rẹ̀ tí o ibi tá lò náà la lò orúkọ wa náà là ń jẹ́ àwọn tó sì ń wá sọ́dọ̀ wa mọ̀ pé òótọ́ ni bó bá di pé èèyàn ń tọ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀ márùn ẹ̀ mẹ́fà ẹ̀ méje kí lè tó mọ́ ó ti ní nǹkan lára àfi tó bá fẹ́ mọ parọ́ lókù tó bá ti di pé èèyàn ń rìn ó ń mí gúlegúle nǹkan kan ti wà o tó bá ti di pé èèyàn ń rìn ó ń rẹ̀ láti inú wá ó nílò àmójútó ẹlòmíì ò lè rìn àfi tí wọ́n bá ń fà á lọ́wọ́ yóò máa fi sọ́tún yóò máa fi sósì gẹ́gẹ́ bí ọmọ àgùntàn òjọ́ tí wọ́n ṣẹ̀ bí tó ṣe bí ẹni fẹ́ ṣubú ni o ẹlòmíì àyà rẹ̀ a máa ga yóò sì máa dùn tó bá fọwọ́ kàn án iṣan pẹ̀lú tó ṣiṣẹ́ dénú àyà wa ẹlòmíì ese re yo ma rin tabi ko mo dabi eni pe o nta tabi ki ese wulo ni ko fa lola ese elomi yo si ma papo bi igba ti ejo ba fe boho elomi re ese kan pere ni o ma gbon ti ese keji o ni gbon ti owo kan o ma gbon towo keji ma duro apa kan ori yo ma fo elomi eti elomi yo ma hoye elomi ko si ni le mi daada mo to ba le se nkan kekere gbogbo nkan won won ni anfani wa fun lati toju eyin riro eyin orun ejika igunpa orunkun itan abi orun ese ni telomi o ti won ba so pe la kuro egbe aisan ni o ti won ba ni awoka aisan ni bo ba so pe losan losan abi fasan fasan abi egbon rere abi jakute ati be lo aisan ni gbogbo e gbogbo eleyi lo ye ko gba mojuto baba ibaruwo ba isan ra mo nipa re daada lati le yi doki okun oruko wa se pataki o bi elomi ba gbo wipe won se loko laya lati jo to ti dele aye ki lo koja iseju meji abi iseju meta o iro o dandan ni ki won na le soju se re lodo yawo ati ojuse re lodo oko re eleyi ni yo so edi eyan pataki ore mi o baba ibaruwo ba isan ara ti wa ni le Baptist Stadium second gate stand 11 isoko kanla 080-33-88-1008 ati 070-18-21-1111 ero gbalode nbe nile ta fi setoju yin ta fi bere to da gege bi amona abi atona alaafia ara wa ko ni gbon danugu bi elubo baba ibaruba oba isan ara isan ati n to je mo la wa n toju o a mo reti yin
11: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wanso
12: tan eyara lewa mo kiyin ni bikibi te ba wa lale ya dupe lowo eledumare oba aji pe awa lawa ati dupe pe eyin la ba ati ti bra se nde iya chikito ati iya togo ati ti de lale yi a de dupe pe awa lawa eyin la ba mo fa fo koko I dupe lowo gbogbo yin te n pe te ni ogun ya togo o se gbidibidi lara yin o pe e dupe lowo won oluwa seun iya togo to ti wa ninu kulu wa lale iya togo e je ki awon eyan mo eni to wa ninu bi le
13: mo kiyin bi te tin gbo mi dede asiko yi pe ni fi aisan logba aisan ni fi ara wa se gbogbe o
12: amen e ti ki won
13: ta lo oruko mi ni mama togo odun ni mimi ki se aimo fun oloko e ma n gboro mi dada lori oto sikito ni every wednesday ati tun de leni
12: iya togo opolopo awon okunrin lo pe lori oro toko to kere oko ti o sa wole oko ti o sise igba kan awo kan a de dupe lowo olohun pe awon to moko won logan oko won ti pada si won lowo o da ki le gbo wa fun wa lale
13: e se olotu leni bayi ni se akoko so nipa arun kan ti won pe ni sangun sangun tabi romatisin tabi awoka opolopo arun ta nso ma nda mu awon baba wa aba awon mama wa awon agbalagba lo ma nse lati bi 50 years lo lo ma nda mu opolopo awon eyan
12: ni arthritis
13: romatisin arthritis bawo lo se ma nse yen ni mo fe salaye fun yin fun e te ba wa le te ba ngbo mi nisin nkan to ba po ni aisan ta npe ni romatisin wa ri pe oruko ese mejeji a ma ru e wa ma complex pe orukun yen ru e o le ni lati bikan si bikan to ma rin lati opo na kan si kan wa ma joko tori pe egugu ese yen ru e telemi ti e ma be lati eyin bayi
12: lati
13: telemi ti ma bere elomi o le gbe ese yen mara rara diki se po last dent tiki se po ni aisan kan ta npe ni ropa loro lapa ro lese sugbon ko le gbe ese yen mo tabi elomi wa to ni arthritis a ri pe isan ese yen ma nfa ohun a ma complain ese yen o ma nfa ohun ni gbogbo gba eyin te ba rin pe ni awon isan yi tori pe arun so pe tumi sita kin fi esile bo mora kin pa isan so te ba pe ni awon isan yi e kan si wa ni ile ise wa mo ni ile ise office mama togo wa ni academy olomi si e ba ti de academy olomi be ba nbo lati iwo road te ba de academy olomi e bole e ma so de express o ego bridge kekere e so kale pada ni o ti e wa pe ero bani soro mama togo 080-3508-88-10-30 ke mo se se alaye lo opolopo elomi tun wa tan pe aisan kan ni aisan ito atoju o laarin ale si aro elomi le to ni 7 times five times omi te mugun ni duro sara yin iru eni bi a ma complain pe o nru o n gbe tiro kan bayi ba tin sele o so mo pe to atoju to n to yi o oun lo fa bo se nru bo se ngbe ki se pe o ti lo ku aisan ko gbogun sugbon gba to je pe omi to mu ko duro sare elomi de ni o ti ni aisan kan ta npe ni aisan ito sugar elomi de ni o ti ni aisan kan ta npe ni prostate enlargement elomi ni prostate cancer to je pe to ba fe to ba ito yo ni jade to ba fe to ito yo ni jade a try ito yo ni jade opolopo agba ta tin polowo yi na apon awon opolopo awon yen ti won believe won ti wa won si tin dupe won ti ditu sile eyin te ba pe ni awon aisan ye kan sile se mo motogo pelu ogo olohun e de dupe fun olohun oba de ile to tutele ni eyin okunrin te le se dede se kan sun lo
14: 1 minute no do
13: ti okunrin ba kole fun obinrin ti okunrin ba ra so fun obinrin to ba ra moto fun obinrin ti o ba si eto e dede obinrin oni like
14: to ba fun nipo kipo ki to se pataki
13: okunrin oni like iru eni be o nitori pe e so pe awon obinrin ma so pe ajoko teru wa pataki eru ta ajoko ti na niyan ti o ba ti si eru yen be mo ko soro
14: okay
13: won to ba pe o le se dede ati dada o le se eto e fun yawo eni le kan si mama togo mo ti ni ewe ati gote ma lo te de ma dupe fun
14: olorun oba o da mama togo sheri oro pe won to atogbe yi ki le ro po nfa
13: e se olotu sheri nkan to ma nfa ito yi o po akoko na aisan kan ma npe ni atosi iyen ni o ma je ke yan to sere sere sere laarin 5 minutes ato lo to mi ti oloyibo npe ni infection o le fa imu gan iseto yi na teyan ori toto yi gan infection le fa staphylococcus le fa awon arun ta le ko latara teyan ma ko latara ibalopo okunrin atobinrin o ma nfa ke yan ma ri toto dede mo elomi de ni
14: syphilis
13: staphylococcus infection ben bacteria infection lori shirishi ben o le fa ki ibi tito tin jade ki to yin ma le okunrin de ni prostate enlargement yen ma nse okunrin ni kan lo ma nse to ba tin sele a di pe kuro eni be ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo e ku ni o be akan sele ni o o wa ni anfani laarin bi odun 5 odun mefa lati meet obinrin mo pe o tin ko letter si prostrate o
14: so o se pataki okunrin ma dogo
13: o se pataki
14: so that nkan to jo mo pe o prostrate de o kini ko
13: ni le sele si okunrin be
14: ni le sele si
13: so olorun ran wa lowo nkan to le fa niyan olotu
14: o da awon to ba wa ni kini ton to le mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogbo
13: be ni olotu
14: awon na a le ri
13: be ni o
14: da e je ka wa wo eleyi te kokko so ngba te wole nipa yi ti ti egun mama son won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale je ko nse ijekuje lo nfa kini abi je di
13: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de si like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun elomi like e gan to ba de tin mu nkan to du pupo ju o di pe kiro eni be ni aisan kan ta npe ni jedi elomi de ni ko ti e mu nkan to du sugbon ni kaluku ni aisan ti olorun ko mo latoju orun to ma baja elomi o mu to du be to ni aisan jedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet ba ya ma fowo ti sinu ni
14: uru awon ni eya togo se ona abayo wa lodo yin
13: ona abayo wa
14: mo ran tin si pe o ni enikan eyan kan si meji to ti so pe ka won ba se ga bayi kini to wa ni enu ibi ta won tin yagbe akojade sita ta won ba wa se tan awon ese wa fowo ti wo iwo san wa fun uru awon ni be yen lodo yin
13: olotu iwo san wa fun se ri ewe ati gbo ta won baba wa nlo yi ti won lo lati jo si wa bakan na olóòtú ẹyin lẹmú mi rántí iṣẹ kan tí bàbá mi ti fún mi tipẹtipẹ wípé tí èèyàn bá ní ẹnu òdì tó yọ ṣe rí ọgá o ọpọlọpọ yẹn ti sọ ogun nu ni ogun wà tá a bá jó iṣẹ ìtàn àwọn akọni kẹ kọkọ lọ bù sí ìgá tẹ bá sun ẹ bù sí ìgá ìfún ọjọ mẹta àbí ẹlòmídẹ lè ṣe ó lè sun ga lẹẹmẹta lójúmọ trek ó bù sí inú gáì fún ẹmẹta lẹyìn ẹ wàá bẹrẹ sí máa fi fọkọ mu kíní ìyá wọlé bẹẹ ni mo sọ fún yín olóòtú
14: ìyá togo
13: a wọlé
14: wọn a kọ bù kínní ẹ
13: iṣẹ bàbá mi ni
14: wọn a bù sí i wọn tún ṣe gá wọn a dà sí
13: wọn a bù sí wọn a flush ẹ
14: bẹẹ ni wọn a flush ẹ
13: lẹyìn tó bá ti pẹ mẹta
14: tó bá ti pọjọ mẹta yẹn
13: tó ń kọ wọn
14: a máa bù kínní ẹ sínú ẹkọ
13: bẹẹ ni
14: wọn a máa mú ẹkọ yẹn
13: nǹkan
14: tá à ń sọ yìí tó jáde a wọlé padà
13: bẹẹ ni
14: ẹ rí i pé a ti sọ nǹkan nù láyé yìí gbogbo àwọn nǹkan báyìí táwọn bàbá wa gbé lé ẹyin ìyá wa lọwọ kọlọrun jẹ kó kan àwa náà
13: àmì
14: òdà ìyá togo mo tiẹ gbọ pé kinní yẹn tó máa ń yọ yẹn ó máa ń jẹ kí kinní ọmọkùnrin ṣáìdà kó súkì àbí kó má lè gbé rí dáadáa àbí kọkùnrin yẹn máa ṣe kó tó gun orí obìnrin ó máa da tọwọ ẹ lẹ
13: bẹẹ ni olóòtú
14: ona wo lo le
13: seri awon aisan opolopo aisan mi ma nfa isoki fun okunrin ke bi awon oro ta ti so si waju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush edanu o ma nfa kikini ma sunki tabi jeri je na o le fa ko ma sunki to ba de ti sunki e ti mo pe kini yen o ba ti kere ju obini oni like e
14: ah ko le kon le gan
13: so ani awon kan te ma lo fun yen na ito sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti eda o ba mo ogun e loku ogun iku nikan ni o si ogun ko si be ni ko so ogun iku gbogbo apata
14: aju lọlọrun ni
13: gbogbo nkan ti ọlọrun da o da to je pe o da ko pe ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugba iku yi
14: opin dogba atolowo ati talaka
13: o la fini eje ka se daada
14: ka ma ja bi ti ti
13: kun o le ma so ti wa na ni daada
14: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti chikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini kan awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba de odo elomi oko a ma sere kidi ni
13: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere laton sugba nkan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon ago ta le ma lo fomo yin to mo ma sanra ko si nkan to ba ri lati lo fun kini na fi sanra
14: ah
13: be ni ani awon ago to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba nto omo to mo ba kere ta ba se bi mo baby wa ni eya e ma lo awon ago ifun to mo ma to two months omo ya ti a ti put on weight gan so a ni awon kan te ma lo fun kini
14: se kini na le se o le je ko na put on weight
13: be ni o
14: ko na to bi
13: be ni
14: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to ye pe oko won kere
13: be ni
14: ti won ba kan si odo mama togo
13: be ni o lo
14: ti so ru nkan yen te ba lo fun won oko won a se kini
13: a to
14: e to ku e de nsuki nkan
13: ikan na ni atotunki to suki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size ti won fe won ni lo kini yen mo because so ba tun lo kini yen atun ma to bi si to ba ti tun to bi ju problem ni fo benin
14: eh nkan ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adugan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to kin to tun bere awon ibere kankan si
13: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
14: lekan si
13: 080 080 35 88 88 1010 30
14: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te nse fa awon to wa ni Nigeria mi
13: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won e to ba fe pe mi lati do oyibo
14: okay ma ba won send you beni
13: beni
14: to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
13: no a ma we bill e
14: e ma we bill e okay to ba fe pe yin nko
13: te ba fe pe mi lati do oyibo +234
14: okay
13: 80
14: +234 80 80 35 35 88 88 1010 1030 okay number ta ma fi get iya togo ni eh eyan wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo e to ku e ba kere oko e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba yoju si mama togo wa ri pe oko a se kini atobi a de to wa de raye lati te kole fobirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to nwa omo npe mi iya togo pe se le eto fun awon ta won woju oluwa fun mo ni
13: a ni eto fun awon to woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to sun kwa irigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lọlọrun o ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara lo e si finu so yin e fe yin gbọmọpọn opolopo okunrin mi na do e wa to je pe agan lo funra e idi ni pe nigbati nkan omo nkan to ma ndo to ma produce omo
14: lataro
13: okunrin ato si obirin eleyo ti o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti ele ba sele iru okunrin be ko le pregnancy obirin
14: okay
13: ko te ba npo eyin okunrin te ba npo ni run kan bayi boyo ni watery sperm low sperm count e kan si lese mama togo pelu ogun olohun e dupe folo a de ma tojo ko ati yawo ni lese wa to da ma bere be lowo oko abe lowo yawo ka le meni ti o ni for ta ma toju ti everything ma wa okay
14: oda iya togo so ba wa sodo nse le sayewo fun won
13: be ni an sayewo
14: oda tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun 080 0 0 8 0 3 5 8 8 1 0 1 0 3 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 yin Olorun oba mi a wa pelu wa alaafia ara wa ko ni gbọ danu ni ara wa alaafia a to peye la ma fi ma lu ojo e se o da
15: Lagilu FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio

0: kúlù ṣẹ́ òjò ti bá lu ẹ̀wò. Adíá fún baba aláwo tó fẹ́ lọ rè kọ́ fá ní ìlú àìnífá.
1: Iwájú
0: ni. Ó fẹ́ lọ rè kọ́ mọ̀ nílùú àìnímọ̀. Kò gbá kò jìnà wọ́n pé ẹ bọ ni kí baba wóoru. Ó ní ayé ẹ bẹ̀rẹ̀ sí ní fẹnu yọ̀ wí tèmi. Àtẹ̀mí àtẹ̀yìn. Àtàwọn tá a jólólùfẹ́ ẹ̀kọ́ni yìí.
1: Mi ti bẹ̀rù kò sí o.
0: Ayé ti bẹ̀rẹ̀ sí ní fẹnu yọ̀ wí tiwa. A ní fi gbogbo ara ṣàpò.
1: Oya kò sí o.
0: Bẹ́ẹ̀ sì la ní sápẹ́ wo líìlì. A ní fọwọ́ méjèèjì dọ́kọ̀dọ̀.
1: Kò sí nínú ayé mi o.
0: A kì í kààbọ̀ sórí ètò yìí o.
2: Bóyá
0: ẹ bá ń pèrò sọ́kọ̀ yẹn. Láǹgbẹ̀ yẹn ti jiná àti gbédé. Ó tún máa dùn gbogbo máa kó sí. Láǹgbẹ̀ yẹn ti jiná àti gbédé lápá bí. Ó máa dùn gbogbo máa kó sí. Ẹ kààbọ̀ sórí ètò yìí. Ó máa lóyin, ó máa ládùn, ó máa dùn mìrìngìdì lápá bí. Rárá balẹ̀ kó o gbọ́ mi dáadáa. 96.7 gangan ni room number yen. Lagelu FM oke gajoke ile Ibadan. Lóko amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí.
1: Yorùbá wọn tẹ̀mí jó.
0: Àsìsó tí ń tẹ́ gbèrà tẹ fi láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa ń lé. Lóko lóòótọ́ ètò ìṣúná aláyò ògún èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà. Lóko ṣeun ọ̀bálànà tó ń ti Israel Oyè Banji tó wà lójú òpó ti Facebook tẹ fi rí wa.

àwọn tí wọ́n bá ti ń so oúnjẹ tán ṣe gbogbo ẹ̀ báyìí tí wọ́n ń dín ta màmá abẹ wọ́n ń pè wọ́n ní ọmọ pè wọ́n màmá abẹ bí fẹ́ pa ẹ́ ṣùn nìyẹn olúwa tó sìn edward alákò ètò yìí nìyẹn dé adégbèrú àmọ́ tp kọ́láwọlé adéní ìkọládẹ́sì international ló kọ́ mi ètò ti bẹ̀rẹ̀ lápá bí o a ti torin iṣẹ́ oríṣiríṣi olórin ló ti torin iṣẹ́ pé kí ni bí lónìí àníjọ ṣe kí ni àníjọ sùn ni àjọ gbádùn àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan fàṣà lọ́lọ́kan ọ̀jọ̀kan tùǹgbà lọ́lọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ ọmọràn lọ́lọ́kan ọ̀jọ̀kan àlùjọ lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan kọ̀jọ̀kan

0: ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kì í káàbọ̀ sórí ètò yìí.
1: Lẹ bàbá dá mi.
0: Ẹ jẹ́ máa fìyẹn já yín sí i káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀.
1: Jamani ò ṣe gan.
0: A tún máa gbẹ́nu sí i lórí ètò yín ètò wa.

0: rí i pé ká sọ pé kọlọ́run ṣàánú bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n yẹn ò ní iṣẹ́.
1: ìwọ lọ́wọ́
2: lọ́wọ́ bóyá tùǹgbàtùǹgbà.
0: wọ́n fi wò ó pé káwọn sọra wọn di kanran jẹ́gbọ́n ládùúgbò. kì í ṣe pé dàdúgbò rú o ṣùgbọ́n bí wọ́n bá mú irọ́ lẹ̀ fún àwọn ọmọ lẹ́yìn tí ń bọ̀ lẹ́yìn wọn
1: báyìí.
0: àwọn ẹgbẹ́ àdúgbò kan wà nígbà tá a kéré tó jẹ́ pé àìrú ẹnu wọn. àwọn rọ́tán ti pa fún èmi rí ẹ̀jẹ̀ mi ó ṣàlàyé ẹ̀ kẹ́yìn náà wá sọ ti yín ẹ mọ̀ pé ó lọ fàgẹ́.
1: ilé ọjà mi kà bọ̀ sọmọ.
0: ó ní ẹ̀gbọ́n kan gbà tá a kéré.
1: àwọn mi àlá.
0: ìlú ìbàdàn yìí náà ni.
1: ọjà mi kà bọ̀ sí.
0: wọ́n gba ẹ̀gbọ́n yẹn gbọ́ gan-an. wọ́n sọ ìtàn kan fún wa nípa òjò ńgbà kan.
1: ibikíbi tí mo bá lọ bá sọ wọn.
0: wọ́n ní kò dáa ká máa mu omi òjò kò dáa ká máa fi dáná kódà kò dáa ká máa fi wẹ̀ gan.
1: àmì agaga ilé.
0: pé táwọn bá ń bọ̀ láti ibìkan táwọn bá rí i pé òjò ṣú àwọn nílò láti sá kójò yẹn dá omi ẹ̀ kò gbọ́dọ̀ kà wọ́n lára. ẹ má gbàgbé pé irọ́ ni mo ní wọ́n ń pa o.
1: àgàgà nílùú naija wà.
0: ìdí wọn wá lélẹ́yìí tó fi mú irú àwọn nǹkan báyẹn jáde.
1: àgàgà nílùú naija wà o.
2: ní nàìjíríà ni
1: wọn. ọmọ mi gan jù bẹ́ẹ̀ lọ.
0: wọ́n ní

0: oríṣiríṣiríṣiríṣiríṣi ni làwọn ti rí pé àwọn tán ṣiṣẹ́ àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà nú ayé yìí tán ti jagun láyé ìgbà kan tẹni tí ò ṣe dáadáa nú ayé yìí tán ti kú tí wọ́n ti gbogbo wọn ti lọ sọ́run pé dáadáa wọn tí wọn ò ṣe nú ayé yìí tó sì sọ ń gbọ́ mi pé dáadáa wọn tí wọn ò ṣe nú ayé yìí pé gbà tán wá dé ọ̀run tó yẹ kí wọ́n ò rọrùn wọ̀ tán bá ti wá mú pankẹ́rẹ́ àìtán mú búlálà tán fi nà wọ́n pa pé kán lọ fi mọ́ jẹ ìyà ẹ̀ṣẹ́ àìṣe dáadáa wọn nínú ayé yìí pé tójú gbọ́n sí bẹ́gbà yẹn bá ṣe ń dùn wọ́n sí ojú wọn ó kọ́rẹ́ lọ́wọ́ yóò lérò òun ló túmọ̀ sí pé òjò ti sú láyé tiwa tí àwa wà yìí wọ́n bá ti bú sẹ́kọ́lẹ̀ kan náà báyìí gbáragádá ń ó túmọ̀ sí pé òjò bẹ̀rẹ̀ sí nírọ̀ èrè ìdí nìyẹn tí ẹ̀gbọ́n fi sọ pé kò dáa ká máa mu omi òjò kò dáa ká máa fi dáná kódà kò dáa ká máa fi wẹ̀ ká máa fi fọṣọ.
1: kọ́bìnrin ọgọ́ta máa ń sọ fọ́kọ́
0: àwọn èèyàn ń pa irọ́ gan o
1: ọ̀rẹ́ ọgọ́ta sọ wọ́n
0: wọ́n tọ́ ní ààyè ẹ̀gbọ́n tìyẹn ìkan tún sọ kan fún mi ó pé ọ̀run yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó wà lókè yìí pé ó súnmọ́ wa gan yìí pé kò sára tá ẹ̀ dá pé a lè wò pé ọlọ́run ìyín àti ọbẹ̀ òsíkí òun ló wù mí jẹ o pẹ̀lú ẹran ọ̀gbẹ́ pé yóò sì sọ̀kalẹ̀ sí wa wájú pásì bẹ̀rẹ̀ sí ni mo jẹ́ pé èyàn lè sọ pé ẹ mú ògidì ni mo fẹ́ mu sí o pé yóò dẹ̀ sọ̀kalẹ̀ sí wa wájú pásì bẹ̀rẹ̀ sí ni mo jẹ́ ẹ mọ iye àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pa fún wa nígbà tá a kéré mo máa ń gba àwọn ẹ̀gbọ́n yẹn gbọ́ gan gbà tí mo bẹ̀rẹ̀ sí ní dàgbà yìí mo wá bí wọ́n lérè pé kí wá lóde tó fi padà rìn jìnnà sí wa wọ́n ní torí àṣejù àwa ẹ̀dá ọmọnìyàn ni ó jẹ́ pé ọdún kan bí ọlọ́run lọ́jọ́ kan ni ló kàn jẹ́ kí ọ̀run kó jìnnà sí wa.
1: lẹ́dùkọ́
0: mi rí ẹ mọ́yé àwọn korean film indian film tá à ń lò náà mo wò láwọn àsìkò yìí a bá ti wọlé tẹ̀ wọ́n àwọn ẹ̀gbọ́n yẹn
1: báyìí
0: àwọn ọmọ mi wá fún wa lówó oúnjẹ ni sọ ti mọ̀ pa àwọn tá a bá ṣàti dáwó yẹn jọ a kò fáwọn ẹ̀gbọ́n yẹn bá wa mọ tú ìtukùtù fún wa lọ ń ṣàánú wa.
1: ẹ̀fọ́ mi abẹ́ o
0: ni o lo si school abi o lo kawe mo so pe school na scam ko ma won kankan ko mo ba bo si ro owo awon egbon ti mo so tori pe opolopo awon agbalagba kan si gbaru awon nkan be ye gbo titi dasiko yi

0: ẹjọ́ wọ ẹ
1: ojú òpó ti ẹ pèsè rẹ 091 2370875 láti ilẹ̀ òkèrè +234 814249106 lójú òpó ti ẹ pè láti fi dá sí ètò ṣùgbọ́n ẹ má gbàgbé o gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan pé ẹlọmọ rẹ káàṣì ẹ sí o ẹlọmọ rẹ sí o ẹ mọ̀ jẹ́ ọ̀dọ̀la o ẹ mọ̀ jẹ́ tó mọ̀ sí aláìgbàgbọ́ o ẹ sáà kúkú tí ń gbọ́ àwọn ẹ̀rí mọ̀ jẹ́ mi nso ẹ̀ ń gbà léyá ẹni ọ́ jẹ́ àgbò

0: pẹ̀lú 500,000 àwọn èèyàn tó tiẹ̀ ti jẹrí dáadáa ẹ lọ mọ rẹ sí ẹnìkan tún gbẹnu sí 25,000 ìwọ sì ni ó jẹ́ mọ́ lọ mọ́ rò pé bóyá tó bá ti á ta tí ò bá ti á jẹ́wọ́ ó lè jẹ́wọ́ láàárọ̀ ló lè jẹ́wọ́ lọ́sàn-án ọ̀la o ó lè jẹ́wọ́ nrọ̀lẹ́ ọ̀la o ó lè jẹ́wọ́ kó tó dalẹ́ ọ̀la tíkẹ́ẹ̀tì rẹ ò tí ì bàjẹ́ o *3 4 7 *1 0 0 4 *2 #*3 4 7 *1 0 0 4 *2 #* tàbí kẹ́ ẹ lọ tá lórí wẹ́bsáìtì náà www.cashier.ng www.cashier.ng lẹ́ fi ta.
1: Ó
0: yẹ jẹ́ kí n pààrọ̀ lù yẹn lápá bí ọjà rẹ̀ ẹ jẹ́ n pààrọ̀ ẹ̀.

0: Shuya, awa to bashe ndara kwa umawa 96.7 gogo ni room number ye Aku mokbe kuo mbe Peo gbadu wabi ikasinko Ato ya pe akonyi wa akadu wa Ako sini isu yiko ni re yin Aku uteti si wa Ema akwa lojo kwa Facebook Kwa wama afiru Mba anisho wa siwa jama ojo ma akira waka alembe Lagelu FM 96.7 Lagelu FM 96.7 No laf mo akira wambe Akara urale Akara umade Koto di ikpe malota jaje mu ikpe Itimba ti ato juo jade Ayito ti bere u Hello
1: Ekale
0: ban gbos oke o ko yin bele tin pe yi
1: Oloko ebele ka wa ruji alamu lati new garage
0: je ka bo sori eto
1: e ma koto
0: yes ami o
1: mega kan re ni ke yan ma jo le no na ke yan ba je le no na o fe gbe igba se pe yan fi tó dàkọjá ìní aṣọ ẹgbẹ́ kéèyàn máa fi jẹ́ lẹ́nu ọ̀nà kò sí ìwọ̀ ń bẹ́ kéèyàn máa fi ẹgbẹ́ kéèyàn máa jẹ lórí ètò kéèyàn máa jẹ kò sórí odó láyé ìtọ́ ẹ máa jẹ kò sórí odó kì í ṣe ìwọ̀ ń bẹ́ kéèyàn máa ṣe ìgbàṣẹ sí orí ẹ̀ náà fi ẹgbẹ́ kí á máa jẹ kò sórí odó.
0: Oda, ẹ ṣeun. Ẹja àtàjà náà ètò ń tẹ̀wájú ẹlẹ́mẹ̀rin kó kalẹ̀.
2: Lagelu FM 96.7
3: O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú Steve. Bitters jàkúlà bí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà débìtì ká ṣiṣẹ́

0: nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Health Foundation ṣe ń pè àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Health Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọ bara kò ní dín dúró mọ́ wa lágbárí.
1: Bọ̀sùn ṣé ò sí? O ò ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún ìyàn lówó gidi.
2: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: Ẹ agba bẹ́ẹ̀ kà lẹ̀ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lékòó. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
2: A jẹ́ pé ò bá ríwo iléeṣẹ́ Better Life Bakery nú o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa nípa gba bẹ́ẹ̀kà ní ọ́ntò tọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní ₦150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó jáfáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Ìbàdàn ní Káwọ̀ọ̀ṣì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
3: Àkókò iṣẹ́ àgbáyé tó ti kò 72 hours dájú ẹdí.
4: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olóyè mẹ́ta. Ìwé ojúmọ́ lásán ní orí afẹ́fẹ́. I will rebuild the Torah fire sea. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́ o. Nípasẹ̀ fi ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí Jasper. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá fọ́ ju orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà bẹ́ẹ̀ sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Àjọ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lọ́kọ̀ kọ́ pàdé pẹ̀lú ìṣòro kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dẹ̀yẹ. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
0: Charity Eye Care Foundation ló ń lọgun tatatan wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Eye Care Foundation ṣe ń pè àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú ojú o reading glasses lọfẹ fún gbogbo ẹmbá nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹ tó bá fẹ máa bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ cherry pl eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite unity bank cherry sculpture building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090

0: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

gbàgbé pé mo rọ yín sí lẹ́ẹ̀kan mo sáré jì sọ fún yín lẹ́ẹ̀kan ẹ jẹ́ ń wáyàn nà náà dáadáa báyìí wípé káàṣì ẹ̀ tẹ́ ń wò yẹn ó kọjá tẹ́ ń pè é káàṣì ẹ̀ tẹ́ ń wò yẹn ó kọjá tí ó kọjá tí ọ̀pọ̀lọpọ̀ ń rò nípa ẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ bùkátà ni káàṣì ẹ̀ ti dí fáwọn èèyàn kan tó ń gbẹnu sí tó ń rẹ owó sí tó sì ń dá padà fún wọn káàṣì ò kì í ṣaládàáni kan jẹ bó ṣe ń ṣe náà látún dá padà fún yín ṣe gẹ́ẹ̀tì bẹ́yẹn pẹ̀lú 500 naira péré ni o èyí wá ń bèrè pé bó lè ṣe fẹ́ ta ẹ̀ mọ́ ta kìí ṣe tó le o kìí ṣe tó le rárá pítín star 347

0: oríṣiríṣi là ń gbọ́. Yóò ń ṣàánú.
1: Ọ̀ṣọ́ ni yóò ṣàgbó.
0: Hello. Hello.
2: Hello, hello.
0: Ẹ kalẹ̀ o.
2: Kalẹ̀.
0: Yes.
2: Ẹ kú ètò.
0: Yes, ma'am.
2: Orí ní ẹni dárò.
0: Àmì.
2: Nígbà tá wa wà ń kékeré.
0: Ayò.
2: Tá a bá rẹ̀ ṣe wà láàrin wa tó àjọ jóbin. Tá a sì sí ráàyè jọ̀nà ara wa. Tó bá sì ń korun. A wà ní pé a fẹ́ bá a sì rùn.
0: Ok.
2: Gbogbo wa wà pé jọlé lórí. Pé a fẹ́ mọ bá a sì rùn. Àyè máa ń gbọ́ tọ́mọ sọ pé téèyàn méjì mẹ́ta bá máa yàn sí orí ó máa ń fọ sọ bí a lè fún kò orí ò ní fọ mọ́. Gbogbo wa ńlá wà dáàpọ̀ jọ fún un. Orí ọmọ bá fọ. A mọ̀ pé irọ́ ni a mọ̀ má fi gbẹ̀sán wa rẹ̀ lára rẹ̀.
0: Ẹ ṣeun, ẹ kú tẹ́tí sí wa, ẹ kú tẹ́tí sí wa. Ẹ jẹ́ mú ìpè, ẹ jẹ́ mú ìpè, ẹ jẹ́ mú. Ojú òpó yóò tọ́. Hello. Ojú òpó yóò tọ́, ẹ jẹ́ mú lápá bí. Hello.
3: Ẹ lẹ́bàá kú ètò àǹbálẹ̀ Azeez láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò sà.
3: Ẹ pẹ̀lẹ́.
0: Yes, sir.
3: Ẹ̀rẹ̀ fún ayé ọjọ́ òbí.
0: Ẹ ṣeun o. Àmì sà.
3: Ṣé rí ìgbà kan ń bẹ tá a bá jókòó sórí pavement ṣàárẹ̀ tí wọ́n rẹ́. Bàbá kan àwọn ẹ̀gbọ́n kan máa ń fi apá. Wọ́n á ní gbogbo ara wa máa gé. So ẹ bá fi àtàwá fi àṣèṣì jókòó lórí àmì ní kéèmẹ́jẹ kéèmẹ́jẹ kéèmẹ́jẹ kéèmẹ́jẹ ẹ máa fọkàn ogun pátá ara yín. Kéèmẹ́jẹ ọkọ̀wọ́ kéèmẹ́jẹ ọkọ̀ kẹsẹ̀ o ti gbà pé gbogbo bí wọ́n ti fọkàn ni ò ní gé. Ìgbà náà ìkẹ́lẹ̀ tún bẹ ìrọ́jẹ́ tó pápá. Tí a bá ti gbọ́ dúdú ojú ọdún tó bá ń parí report card a wá wò pé bó mo ṣe fẹ́ mọ etí ń bẹ nínú report card yẹn bóyá mo ṣe pò kẹ́ni tàbí mo ṣe pò kejì ọ wà á kọ ọkọ rẹ sílẹ̀ ẹ̀lẹ́ ọ wà á da ìyẹ̀pẹ̀ bó ọ wà á mọ ẹfẹnu ẹfẹ nítorí wọn bá ti rí nínú ìyẹ̀pẹ̀ ní ọ̀sán etí ń bẹ nínú report card fún ìrọ́pọ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
1: We are ready to play music, we are ready.
4: I want to play.
0: Wọ́n pé ìrọ́pọ̀ gidigidi, ìrọ́pọ̀, ìrọ́pọ̀.
4: I want to play music.
1: You want to dance.
0: Oríṣiríṣi irọ́ wọn ti fi pa fún
1: wa.
0: Àwọn ẹ̀gbọ́n àdúgbò, àwọn ẹ̀gbọ́n burúkú. Ó da. Hello.
5: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
5: Ẹ lájẹ́ bàbá ẹ sí ètò.
0: Yẹ so kan ibi lẹ́tí ń pè yìí.
5: Ṣàǹṣàǹ láti kú ọ̀la.
0: Ẹ káàbọ̀ sórí ètò sà.
5: Àti so mo kí ẹ̀gbọ́n Robertson ọ̀gá ńlá.
0: Àti so náà gbọ́ yín o.
5: Ẹ̀yà òun tèmi tí èmi kọ́ sí pàǹpà ẹ̀. So tó bá ti gbóúnjẹ fún mi kó bá ń dúró tí mò ń jẹ oúnjẹ yẹn. Ọ̀rẹ́ ọ̀rá mi ń gbà yà á kọ má jẹ́ oúnjẹ ẹsẹ̀ ló ń jẹun sí.
0: Ok wọ́n ní máa ń sọ pé ẹsẹ̀ lẹ̀ ń jẹun sí.
5: Wọ́n ti gbọ́ jẹun jẹun jẹun yẹn pé ẹsẹ̀ ni mo ń jẹun sí. Wọ́n ó pe ẹsẹ̀ ni mo ìdẹ́mu ni mo ń jẹun sí ní ikú ara mi. So mo wá fóònù sí ibi ẹsẹ̀ gbígbó.
0: So ìgbà tẹ́ wá dàgbà lẹ́wọ́ mọ̀ pé irọ́ wọn ń pa fún yín pé ikùn gángan lè
5: jẹun sí. Ẹ̀ẹ́dà mi ò lẹ́gbẹ̀ẹ́ mi ò jẹun sí. Ó jẹun tó kí

0: ọ̀bẹ́ kó tó di pé màá là á mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan pé ẹ jẹ́ ń gbé ìpè ìyá ẹ̀ wọ́n ti ń pè láti ẹ̀ kan hello hello hello ojú òpó yóò tọ́ o hello hello tọ́ ọjà o ọjà. Ẹ mọ́ gbàgbé àti lọ́mọ rẹ káàṣì ẹ̀ sí i. Hello.
1: Hello, ẹ mọ̀ pé ètò.
0: Yes, ma, ẹ kalẹ̀.
1: Lóyin Ládùn lẹ́tọ́.
0: Lóyin Ládùn ni o.
1: Àdúrà yín ọgbà.
0: Àmì iná.
1: Ẹ mọ̀ mọ̀ ṣe.
0: Àmì o.
1: Abilékọ Akórèdé Dásọ́lá ni Látàgò.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Mo ti rówó tí bàbá ní ẹ fún mi o. Ẹ ṣe o.
0: Olúwa ló
1: ń pẹ́. Ẹni sì sọ o.
0: Àmì o.
1: Mo kí bàbá tí wọ́n fún wa lówó náà o.
0: Ẹ ṣeun.
1: O ní dàgbàrá rẹ o.
0: Àmì.
1: Tẹ ẹ rí lórí ìmúlẹ̀ tí a mọ fáwọn méje ń jọ wọn mọ̀ ti mú alẹ̀ sí alá dènà o ǹjẹ́ ẹ mọ̀ kó sì ń ṣẹlẹ̀ dì sí tí wọ́n ń pè é tí gbogbo ọ̀pá rọ́rọ́rọ́ tí ìtọ́kùnrin ẹ̀kan sọ tí wọ́n pa ngẹ́lì ẹ̀ lọ́nà lọ́kọjá tá a mọ̀ ṣàdúrà tẹ́ ẹ mọ̀ pé àyè é ṣe.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni angẹ́lì tó kọjá
1: ṣe tèmi rẹ̀ ẹ ṣe ò ṣe nu ṣùgbọ́n torí pé àwọn èèyàn wọ́n rọ́ lọ́n fín wọ́n jẹ̀ntàn wọ́n fọ́ ọ̀nù wọ́n mọ̀ bọ́lọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn fisa lókè àìmọye rọ́bà ń bá tí wọ́n ti pa fún àjìnàjìnà níjọ́run pọ́nmọ́ bá ń ṣèjẹ̀gbọ̀n mọ̀mọ́ mi alókùlù nù lẹ́kùlé o àwọn ò pè sí kí ni ń jókùlù wọ́n ẹ pè wá kárí ojú òní tí ọ.
0: ẹ ṣeun o ẹ kú tó tán bá pè wá tẹ ẹ bá rí ẹ sì dúró. Oga ẹjẹ ṣe ẹjẹ aṣe lálàáfíà bọ̀ tá a bá ti padà dé ètò ń tẹ̀ wájú. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo ní ẹ lọ́mọ rẹ káàṣì ẹ̀ sí. Pẹ̀lú *347*1004*2#. *347*1004*2#. Àwọn kan ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí ní báyìí N500 lẹ́fìta *347*1004*2# *347*1004*2# tàbí kẹ́ ẹ lọ ta lórí wẹ́bsáìtì www.cashier.ng www.cashier.ng. ẹ jẹ́ lọ sọ́dọ̀ ṣìkẹ́ òkè tọ́lá ẹ ó ṣìkẹ́ bò ní.
2: Dada
0: bóun gbogbo nǹkẹ́
2: ń lọ dáadáa ń lọ dáadáa sẹ́
0: ó dọ́dọ̀ lójú
2: ebi tó fẹ́ gbọ́ràn nù
0: tìdá
2: kò sí wàhálà tí ọ̀yà ara lẹ́yìn mo fi ń kí yín káàbọ̀ sabala tá a pè ní ṣọ́kọ́ yọ̀kọ̀ tó ẹ ti mọ̀ pé ọlọ́bẹ̀ ńlọ́lọ́kọ́ ẹ lábala bíbá bá ti sùn sọ́wọ́ iwájú tó dábala kejì lórí ètò olóyin Ládùn ṣíṣe òun sísọ òun náà níṣẹ́ tí mo kúkú gbà Olódùmarè Ọlọ́run ó náà ní sì fi rọ̀ mí lọ́rùn iṣẹ́ pọ̀ nínú ọdún ẹyin pẹ́ rí mi lọ́sẹ̀ tó kọjá mo rán kọ́lá sí yín gbogbo ẹran tó yẹ kí n fún gbogbo yín pápátá ni mo kó fún kọ́lá ó nìkan ló dáa jẹ ẹni tó bá rí lọ́sẹ̀ tó kọjá tó wá rí lónìí yóò mọ̀ pé ọjà ẹran pọ̀ ẹran ń pọ̀ kòkó jíṣẹ́ fún yín ni o gbogbo iṣẹ́ olóko tá a sì lọ ṣe náà a dúpẹ́ pé wọ́n fọwọ́ sí i torí bọ́n bá sọ́pọ́ọ̀tì wa gbogbo arí lè fi ilẹ̀ láti lọ́mọ dáná wọ́n sì ti mọ̀ pé sí orí fínra wà nínú dídá ìkọ́lọ̀ ńkọ́ sàánú ni tó ẹ̀yin èèyàn wa àwa náà èèyàn ni mo kì í kààbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ìpadà ṣìkẹ́mi òkètọ́lá ni èmi ń jẹ́ ẹ ti mọ̀ pé mi lọmọ bàbá lókè ògùn yẹ̀rọ ọ̀kìnni mi ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ abisojo ọkọ̀ ìjà kata báyìí kìtì onlóró tọ́fà ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan bẹ́ẹ̀ bá wá rí n fìdílé ẹ lè dì mọ́ gànà kó mọ́ síkè bàdà bíi pé bẹ́ẹ̀ bá ń tò gbé ẹ̀ ní rí n fọwọ́ mú ó ti yé yín bẹ́yẹn lábala bí lónìí nǹkan tuntun mí òun látún láǹfààní àti kọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ gbìyànjú gan lọ́sẹ̀ tó kọjá o torí ẹ fi àwọn ẹran dára oríṣiríṣi wọ́n lẹ́yìn kan bẹ́ẹ̀ ṣe ń ṣe biscuit barbecue lẹ́ ń ṣe bone barbecue lẹ́jà ń ṣe gbogbo ẹ̀ ẹ ní dídín ẹbọ bíbọ̀ ẹ ṣe ṣíṣe ẹyan yíyan gbogbo ohun tẹ́ ẹ ṣe pátá gbogbo ẹ̀ la gbọ́ inú mi dẹ̀ dùn pé bá a ṣe ń kọ́ ìkan sí kejì lórí ètò yìí àwọn kọ̀ọ̀kan sì ń ní àǹfààní láti rí nǹkan kan kọ́ńbẹ̀ tó jẹ́ pé oúnjẹ kí iná dídá àti oúnjẹ ṣíṣe wọn kó tún máa lọ síwájú sí a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń gbọ́ wa ẹ sì ń fi sí lílò tó dá a bá ń sọ tẹ́ ẹ bá fi sí lílò kò sí ń tá a rí ṣe sí ó tiẹ̀ tó tó yẹ pé ètò olóru lóru là ń ṣe kọ́lọ̀n kó ṣàánú ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ yín pé ẹ̀ ń gbọ́ wa ẹ̀ dẹ̀ ń fún wa ní feedback pé ẹ̀ ń gbọ́ wa o ń tẹ́ wa ń kọ́ lori eto ye tun wa nfi silo e se gan ni amoriri yin eh labala iloni a gbe eran wa tori e ti jeran pupo ju laarin ose to koja eh a wa wo pe kini kan mi te tun le je papa julo eyin agbalagba se mo pe mo so fun yin pe eran jije fun agbalagba ti ko ba ti kin se white meat mu de ka awon nkan to je white meat fun wa lojo yen eh sugbo bi eran agbo bi eran malu se won pe kin se white meat red meat ni gbogbo won so fun die yi e ma nilo lati je nkan mi lose ta wonu eyi boya e si jeran yen di bi ana eh lato ni lo e ja wa nkan mi sesi koko tori a le mo jeran jeran lo ba na gbogbo ye ku ko pamo to ye ko faradugo e ko fun won ko lo chanu eh ipile edo ni mo lo fun ta le oni eyi ti mo pe mo mo nkaka kiri niyan mo lo fun pe tan ba je onje kan ni ipinle bi kan ti e se ipinle tin ke se iwo fun eyin na lati je ru onje yen ni ipinle tin te wa tori pe olorun ba lo da onje o wa fun awon eyan ni mo lati ma ko wa pe okay ta ba da ile sinu ile yo fun wa ni ile ta ba de da ile na sinu ile yo fun wa lele o ni nkan ta npe ni onje gangan lo fi fara han leni ta wa na fi rin nkan ta le toka si pe onje bayi ilu bayi loni abi ko je pe agbegbe kan lokan ti like onje yen ki je pe awon kan won se da re fun die yi teyin na ba je ni bi te wa ko mo lewo fun die yi lale oni ipinle edo ti mu fe lo omi ese gbomi oni atata fe se e je ri ede yen o le tik le ti yin sugbon ba won se npe ni area odo won ni yen se ri obe ton won pe ni aduro oruko yen e je le mo pe stew ni obi ata omi ata mo ba tun loruko mi deyin ma npe e fi si comment section ki ba yin pe jade tori pe obi ata orisirisi lo wa se wa ri obi ata yi bi kaluku kun se n seto ti e o tun yato sira won obi ata yato so bi ata e ma so pe se ba ta lasan na ni lale ile mo e ja wonu sise e je kin kokko ka won nkan te ni lo fun yin lare ni epo pupa e ni lo tomato eh ele den pe tomato o na le eni lo orodo eni lo alubosa tata seyin o importanta je won ke tele mo le so pe o important sugbon loni o importanta so ti tata si o ba si ninu obi atata fe se o sise ko ma fun yin ni result ele te fe leyin re e wa nilo awon nkan se beyin beyin se ma nilo be se ma nlo ni leyin e nilo uzisa seed osisa seed yi te ba si dodo awon yibo ti won ma nta nkan bi egusi bi ugu bi nkan kan lo jaun won ma ni space ti won loto eyin kan bere ni ru oja yowu te ba wa pe ibi to won iya yibo yen ma wa le wa e so fun won pe nilo osisa seed e tu wa so fun won pe nilo ewuro awon na lo ma nta tabi te ba ri lodo mala awon mala na ma nta dada ibe ni o ti ship ni e ma so pe se won ita supermarket mommy kan message bi njo ni mo gbe kan wo ta fi o ka mo gbe wa won ni tawon le rira supermarket eh mo binu opolopo awon kan ye o se ke mo rira supermarket so e mo fi se binu won ita ni mhm leyin eleyi eni lo nkan lati ticking obe yin mo de man soro nipa tikna dada isu ke se fun jije lasan isu ke se fun pe e fe fi gunyan abe fe fi ropando to de won ti le tin fi suna ropando ba ya mo gbon ten da si so e pada ka wa na ta wa na mu wa sori eto yi leyin isu e le lo koko yam na lati tikin obe yin yato se le obe yi obe ja tutu ni so ko si pe boya mo fe lu eran le ya to ku lana mo fe da sinu ata yi loni ka kan fi se omi ese gbomi e ma binu won abi mi ni ipinle edo sugba mo gbianju te ba ki mi mo yinra mi fun di eyi eja tutu ohun ni won fi nse obe yi se wa ri te ba ti wonu sisi obe yi o ni awon kokon te le tu fi si lare ni efirin wa sugba o wa optional ti o ba ye pe yin wa allergic si efirin e dakun tori olo e mo fi si ko mo di pe iyen lo mo wa ba gbogbo obe te ti se wa lala ta ro te ti se iyen lo mo wa baje so ni bayi a fe wonu sise lo se ri sise e ko le rara ko de gba koko kiki pe ke ti ni gbogbo nkan ti mo ka sile yi ke de make sure pe gbogbo e ti wa readily prepared iru ata yin e ti san dada e ti ko gbe sinu blender mo gbagbe lati so alubosa le kan se alubosa won o important gan e ni sawon e rara ninu obe yi ki obe yin ba le fun yin ni flavor ti o da ti o de je ti obe ata so e da gbe sinu blender yin e blend e se ri aye ti dero mo so fun yin pe bi ti technology nlo ina dida gbogbo alapada nife si laye gba kan emi na mo korira ki mo dana gbe o ma fowo lota e ma se kini kan ebo ti wa saye dero bayi mo layo lati so fun yin pe rechargeable blender tu ti wa
3: ko si na ladugo ti wa ode be so fun die yi e ba je ngbo pe e wa ni blender o wa ajo te nda lowo e ti e fori re so blender kan keyin na ti e ku o legbe e ba lo lo wa o ti ye yin tori pe mo so pe opolopo akoba o ma nwa lati nu atata nlo kakakiri mi o fi boje awon ton lo taje opolopo won lo ma nse atunse sawon nkan yin sugba awon mi won lakasi ninu dududu ton te ri ton kan sinu atayin yen kolon sanu wa lo be yen lale so fun die yi e je ka ma sakiyesi awon nkan ta nje si enu ati nkan ta ngbe fun awon oko wa je mo so fun yin pe emi oko ti o ba gun owo iyawo e in lo wa ati fe wonu sise niyan e kokko fo port yin ko mo daada egbe kan e je kinu egbe e da epo pupa yin si te ba da epo pupa yin si e je ko ma gbona mi o so pe ko gba o ko e wa mo fin gbogbo le mu sugbon e je ko gbona to je pe te ba da nkan sinu e ma mo pe o ti to lati da nkan si e ma wa mu albosa yin e ma kokko da si ni won ba e ni je ko din o e kan fe fi flavor kini yen ni seri ewuru yin e kokko ko sinu ina e je ko gbe daada so that e ba blend o ma le fun yin lawon aroma kan seri aroma gangan ni se ti ewuru fe se ninu e won fun yin kini ohun o ri rodorodo bayi ton ba ta fun yin so e ma kokko ko sinu ina iwon ba ki na ra lara so that e ba lo mo ata yin tabi boye de fe blend separately ni e ma le ri pe aroma to ma fun yin o ma dun daada o de ma o ma scent daada ninu obe yin se wa ri uziza seed yi e ma blend e mo na ni tabi ke blend e mo atayin te ba ti blend e mo beyen nigba te ti da alubosa si ti alubosa yen o ti din ni di ko din e mo wa da atayin si se be se da atayin si yen e file e je ko din ni won ba eja tutu to je eja aro ohun lo da fun obe yi pupo ju te ba fe gbadun e daada sugbon ti agbara o ba ka e le fi eja tutu eyi yowu to ba je choice tin e le fi sinu e se wa ri eja tutu to je catfish yi e si fo daada mo ko wa ba se le fo eja wa ti o fi ni ma yo lara lori eto ina ni e le lo sojo po Facebook ikoni lagelu FM 96.7 ke lo wo awon eto ta ti se seyin gbogbo awon kan yi ni mo ti ko wa seyin sugbon tun ma ma mu opolopo e wa tawon eyan ba bere fun se wa ri eja yin leyin tẹsi fọ ti ara ẹwuyọ mọ yẹn e ma ti gbe ohun na si egbe kan e ma bi atayin se njina yẹn e ma fi se beyin si e ma wa mu isu te ti se to ti jina to ti fọ daada e le fi blender yin blend e de le lo man anything manual e le ko sodo ke gun ki gbogbo e ko mesh papọ se ni bo se match papọ yi e ma wa ma da sinu atayin so that ale tikin sugbon la kokko e mo pe ti ro mi si atayen tori pe obe atani ki se pe a fe din ataje so fun die yi o ti san sisan to san yi remedy fun ohun ni isu tabi koko yam yin te fopo ninu odo tabi ninu blender yin te blend yen e ma wa da sinu ele kokon so to ba si jinon mo die e ma ro papo gbogbo e ma di ata pada na ni koni duro segbe kan se ri to ba ti data papo yi pada e de to ba tun yin gan tori pe isu ohun ma n gba omi daada ninu ata e le tun da omi niwon ba si mi o so pe ke ya mi lu osugbo e le ta mi si te ba fi pe o tun ti tiki ju fun nkan te nilo fun die yi leyin te ti fi yen si to ti jina mo e ma wa ma mu eja yin e ma ma fi si leyo kokan e je ki gbogbo e joko si bi ti ata ma ti mu won lori se ri ta ta ba mu lori daada ya le wo gbogbo akiyemi ara eja yen to je pe ko si bi te ba bu nbe ti ata oni si ninu e se ri te ba ti wa mu ele te ti ko sinu etan e de fun bi iseju meta leyin iseju meta yi e si e ro papo emi oni ke ro ni ro kuro tori eja o ma nfo sinu ata fun de ye ro ni won ba ikan je ki gbogbo e ko sarajo mo so fun yin le kan pe ewe efirin o wa optional sugbon to ba pe yin ni fe si e le ko ewe efirin yin te ti chop daada te ti get si wewe e wa fun si lori ki se ko po niwon ba na ni bi ewe melo kan na ni ke kan fi spice up ni se ri leyin eleyi obe atayin omi ese gbomi o ti dele mo efo gbogbo eyin ara edo obe yen dun se ina ma cha e eje ka mo loju opo Facebook wa titi ose tin bo ta ti pade ni abala soko yokoto e ma gbe eto loyin ladun tori pe kini o nko ni leko ile o nko ni leko ode o de nko ni mi ni iwa omoluabi e ma ba wa bo eto loyin ladun won te waju e ku kale.

0: tẹ̀rún bọ̀ lẹ́ẹ̀kan. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wọn ti pa fún wa. láǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. nígbà tá a sì kéré.
1: lọ́dẹ bí òun rẹ̀ yìí o. ọmọ bẹ̀ lábẹ́ jù ọ̀sọ̀mọ̀ tọ́yà.
0: gbọ́ngbà tá a dàgbà la bẹ̀rẹ̀ sí ní já àwọn ọ̀rọ̀ yẹn pé a bẹ́ẹ̀ kọ́ ló ṣeré.
1: ọmọ sí mọ lọ́dẹ bí òun rẹ̀ yìí o. kọmọ yà láṣẹ jù ọ̀sọ̀mọ̀ tọ́yà jù ọ̀yọ́. èmi ìbá ṣe kókó.
0: wọ́n ṣe tó àwọn ọmọ láwọn àsìkò wọ̀nyẹn ó fẹ́ẹ̀ jẹ́ pé àwọn òbí àwọn ọmọ gbà yẹn gbọ́n sí rò páwọn ọmọ sí le. wọ́n lè àwọn tó lè gbàgbọ́ bẹ́ẹ̀ wà ó ṣùgbọ́n láti lè tètè gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ sí ti já kutukutu.
2: àwọn ọmọ sí kọ̀ǹpútà ìjì ni wọ́n ní tó lọ́ọ́ fẹ́ sọ gan wọ́n ti rìn lọ́ọ́ ti rìn so tó bá lọ́ọ́ sọ kankan ní ìsìn ọmọ sí yóò máa lọ fún ni pé kí ni ẹ̀rí ẹ̀ bó ló ṣe jẹ́ ṣé ayé ìjọ ni wọ́n máa sọ fọ́mọ pé tí sọ́mọ bá ti sún sísàlẹ̀ o àwọn èèyàn ń fọwọ́ lórí ẹ nínú ojú ẹ̀ lọ́mọ sí ò ní máa wọ̀ pé ṣe ń wá ìní
0: mi
2: ọpọlọ sí gan complete
0: wáyé. hello
3: hello
0: yes sir.
3: ẹ mọ̀ ká lẹ́rìn.
0: yes sir.
3: ẹ kú ètò.
0: yes sir.
3: orúkọ tèmi ni adéyẹmọ lẹ́jù action láti ìdò.
0: láti ìdò ẹ káàbọ̀ sórí ètò.
3: ìyẹn gàrí nígbà ìkẹ́ àwọn kan bẹ tó gbé wọn máa fi ru ajẹ táwọn mọ̀ pé ètò àti rán mi.
0: kí wọ́n ti fi ru yín jẹ ríṣà.
3: nígbà kan báyìí ya tèmi ọkùnrin mi ní ike ní kí n lọ gba àròdẹ wá.
0: àròdẹ.
3: bẹ́ẹ̀ ni mo bá lọ síbẹ̀ mo bá ní kí n jókòó kí n jẹ́ kí ọmọ tí wọ́n ṣe òde ọmọ tó tó òde. ó tó dé ó tó bí ìṣẹ́jú mẹ́wàá wá gbé kí ni ọgbẹ́ kí ni ò sílẹ̀ mọ́ ó tẹ́nu ẹ̀ pé tí mà pẹ́ sẹ́ni ara àwọn jẹ́bi ṣe fi tó àjẹ́ńdà yẹn lọ́sọ̀rọ̀ ní ìsìn.
0: àwọn lè fi àròdẹ náà fọyín ọ̀jẹ́ ní ìsìn àwọn ọmọ gen z ò mọ̀ nǹkan tó pè lárojà yẹn ẹ ṣeun gan.
3: àwọn akẹ́kọ̀ọ́
0: kódà ẹ ṣeun sórí ọ̀rọ̀ àròdẹ itan sọ mo rántí ìgbà tí mo fún wa ní poli ọ̀fà roommate mi tolu ó bá di ọjọ́ kan ó ní ọmọ kan wà nísàlẹ̀ ọ̀dọ̀ wa ń jẹ́ bọ́lá wà ní àbúrá tolu tẹ bá ti lọ sí ọ̀dọ̀ yẹn ọ̀fà tẹ bá mi ra mo rò pé tolu ti máa ń wò pé ó máa ń ṣe bí ẹnpó gbọ́n torí pé ọjọ́ ọmọ èkó ó ti wá máa ń wò pé kò fi gbogbo anílà ẹ bá mi ra ọmọ tó yí oògùn bọ̀ wọ́n ò pé ó pè èèyàn ń bọ̀ ní ọ̀la ọmọ tó yí oògùn bọ̀ mo ti wá rí i pé ó ti gbowó lọ́wọ́ ẹ̀ ó ti fẹ́ mọ́ lọ èmi náà wá pè bá mi ra àròdẹ yìí ọmọ èkó dẹ̀ mo pè kò gbọ́ yóò bá dada ok yóò
2: àròdẹ ọmọ tó yí oògùn
0: ó kàn jókòó sọ kan kẹ́bà àwọn ṣọ́ọ̀bù tó máa ń kọ́ tẹ̀lé ra wọn yẹn ìyọ́ fanta olóògùn fún alẹ́gbẹ́ wọ́n bá da jókòó ló gbé ẹsẹ̀ ṣe tí bẹ́ẹ̀ ní gbọ́ orin nínú ẹ̀ dùn ó ṣàkàrẹ̀ ṣàdédé rí gbogbo aṣá rẹ́rìn lábẹ́ ilé àáfàá yẹn kàn fọwọ́ tọ̀ ní pé dìde rìn yán wọ́n tọ̀ wá ní níta fi jọkọ̀ òdì yóò tẹ̀ mẹ́ta pé kọ́lá dẹ́s ó sì mọ̀ mí
2: àgbàlagbà ọmọ
0: ó sì tàn mí wá síbi bí ìlú ọlọ́run àròdẹ bíi ti bó o.

0: Ìnáwó 902 ó parí pẹ̀lú 72. Òṣọ́lá
1: ẹ̀wọ̀n ṣe ọlọ́wọ́ bá bó ṣe ń ṣọ́lá.
0: Ẹ̀rí pálá ló wà nù ọgbà náà.
1: Tí wọ́n rọ́ ló lé sí o. Ẹ̀wọ̀n ṣe ọlọ́wọ́ bá bó ṣe ń ṣọ́lá. Ẹ̀rí pálá ó mú ẹ̀dá o.
0: Ẹja wo bóyá wọn á gbé wọn á jẹ wà níhò.
2: Ẹja.
0: Hello.
2: Hello sir.
0: Orúkọ yín àdúgbò bọ̀lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí.
2: Orúkọ mi ni Abiade Fatukasi. This is Abiade Fatukasi.
0: Láti Boma.
2: Ọlọ́ǹda Àbá.
0: Láti Ọlọ́ǹda Àbá. Àti gbà olẹ́ tí ń takà àṣẹ.
2: Fún ẹ̀ṣẹ̀ tá lálẹ́ ni o.
0: Bí aago mélòó lẹ ta?
2: Kò tí ì ju bíi ogún ìṣẹ́jú sísìn lọ.
0: Ẹ tárí àbí?
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ah, ẹ ti á jẹ 25,000 báyìí.
2: Ah, ẹ ṣe sá olúwa ṣe.
0: Èmi kọ́ káàṣì ẹ̀ ni káàṣì ẹ̀ ló ṣeun. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ máa sọ fáwọn tí ò tí gbọ́ náà pé káàṣì ẹ̀ bá a ti sọ pé kó rí náà bẹ́ẹ̀ ló ṣe rí o. Customer care pè yín láàárọ̀ là láti bèrè fákàndìtì sí.
2: Okay sir.
0: Ó dàrọ̀ mà.
2: Yes sir, ó dàrọ̀ sir.

0: Ìyá àwọn èèyàn sá fún wọn. Ní nǹkan méjì kan torí àwọn ìwà búkúbúkú eléyìí tí wọ́n ti wù ní. Ẹ wàá mọ̀ wò pé èèyàn kú lè rọ́mọ míì náà bá wí. Pé á lágbájá bímọ tàmẹ̀dó bímọ. Wọ́n ti eléyìí tá a ṣe láìpẹ́ lórí ètò wa ó wà ń bẹ̀. Pé àbí ayẹn dẹ̀ ṣe lé lọ́mọ tóhun ò tọ́jú ẹ̀ ń gbà ó jìyà ń gbà tó wà ń kékeré ó ṣe gbá ó ṣàwo tá a fi ṣe content lọ́jọ́. Nígbà tó wá kú táwọn ọmọ ẹ̀ wá yọjú. Ó lè jẹ́ pé gbà tó wà ní mọ̀jẹ̀sín. Ó jẹ́ èèyàn kan tó burúkú gidi. Bẹ́ẹ̀ lè táwọn ọmọ kan wá ṣe láwọn àsìkò yẹn kàn wò pé kákàn ṣáàfin ẹ̀ fi dúpẹ́ pé agbẹ̀yìn ìyá wa.
1: Láti gbé wa lẹ́gbẹ̀ẹ́.
0: Gbogbo eléyìí tí ò bá ń ṣe lásìkò yìí. Ìwọ náà mọ rò ó.
1: Tóhun kó tilẹ̀ ìwà ká. Ọpẹ́yìn Olúwa.
0: Gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí.
1: Àṣekà.
0: Tá à ń gbé wá sórí rédíò.
1: Kíkà bí esi lẹ́.
0: Bẹ nínú Bíbélì bẹ́ẹ̀ sì ló ń bẹ nínú àlìkèrè àn.
1: Báwa lọ́wọ́ ta.
0: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ń bẹ nínú odù fà. Ìwà dáadáa ṣe dáadáa nú ayé. Káwọn èèyàn lè rí dáadáa sọ nípa ẹ. Báyìí pé nígbà tí lágbájá sì wà ní ṣàngó òde.
1: Ó
0: ṣe ń jẹ́ ń pé tí àgbàlagbà tó ti wọ bí 120 jù bẹ́ẹ̀ lọ. Tí wọ́n bá kú àwọn èèyàn ó sì mọ sunkún pé wọn ò fẹ́ kán lọ. Díẹ̀ dáadáa eléyìí tí àgbà náà ṣe ń gbà tó wà lórílẹ̀ ayé ni.
1: Ó wọ́n láwọn.

0: lásìkò táwọn orin wọ̀nyí jáde bolẹ̀ wà láwọn àsìkò wọ̀nyí ìyá àwòkó ní ọ́ ni ṣìkẹ́ àwòkó ní ẹ́ wàó ṣìkẹ́ àwòkó ìhéhà ìwò bá pè bí ó ṣe sọnù ìhéhà ìwò bá pè túndé luwa tó sìn high voice hello
1: oh ekweto
0: yes sir o ko yin le tin pe
1: o ko mi ni adeniyi omo ode lati atipe
0: lati atipe ka bo sori eto
1: o ja re ekweto
0: yes sir
1: seri igba ti awo ijade ni ke wa ni kekere nba e mo wa ni ilewe KMS so but awon awo yen mo gba de to mba wa ba nti awon awo ajoko amo gbo gbo se n ke mama en je re in ta ke sawo ti ta to mo won ki lo modi mo so am bo like o ni ga so e ko to e ma pito
0: e seun

0: Hello.
1: Ora Adams International.
0: Yes, sir.
1: Une badge.
0: Yes, sir.
1: Jẹmọ ke to lagba.
0: E seun o.
1: Alaafia fun leto.
0: Alaafia fe n to wole yi o.
1: Omo ba gbin gbagba jumo. Anjangbon asiwaju patapata ka fatalati da ba. E ma ma se lagba lo.
0: Ami.
1: Du wa no ma so. Baba na so lori baba yi. Ile o su ile o mo. Sugbon olorin ba n ko nitori na ba dun. Sugbon gan fi tara re gbo. Bàtẹ́ ti ń tẹ̀ iná ti mọ̀ pé ó wà fitted fún ìjẹun ọgbà ní ìmọ̀ fún ìjẹun kí àgbà lálẹ́. Mo kí lọ́pọ̀lọpọ̀ ẹkú sí ọpọlọ.
0: Ìwọ̀n
1: ilé bá mi rí iṣẹ́ bàbá yẹn kan. Ó ti sọ pé wá fún mi lọ́yàn mú. Lólùú fẹ́ mi à pé ọyàn tó mi jà òré jẹ́ ká fojú àgbà wo. Ẹ bá wá rí ẹfun lẹ́tọ̀ bá dà. Àlàáfíà fún lẹ́tọ̀.
0: Ó dà, ẹ ṣeun. Sure.

0: ẹ máa gbọ́ bí dùrú ṣe ń dún wọnú ara wọn tí ìlú ń lọ ló ní sẹ́lẹ́ńsẹ́ méjì tààyẹ́ náà ra ń wọlé tí gbogbo ẹ̀ ń ṣe tí gbogbo ò dàrú mọ́ra wọn.
1: ìyàwó ta ló pé ẹ ò tọkọ rẹ ò sílé ìyàwó ta ló pé ẹ ò tọkọ rẹ ò sílé ìyàwó.
0: àwọn elégbè náà dúró dáa
1: tọkọ rẹ ò sílé ìyàwó ta ló.
0: 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +23481424910 6. Hello, ẹ kú dédé àsìkò yìí o. Hello.
2: Ajala.
0: Yes sir.
2: Ẹ kú ètò.
0: Yes sir.
2: Ẹ gbádùn ẹ̀rọ ìwádìí máa ṣe
0: àwọn. Ó kàn yín bọ̀lẹ̀ tí ń pè.
2: Tàbí fún àdájọ ìgbó.
0: Ó sorí ètò ẹ káàbọ̀. Ele wa kete loju opo Facebook lati gbadun wa siwaju si e fi rungba yin sowo si wa nbe be ba ngbiyanju ati pe wole te wole e je ka mo orin.

09123708675 09123708675 09123708675. Lójú òpó tẹ pè sí ilé tí a fi dá sí ètò látilẹ̀ òkèrè +234 8142491006 +234 8142491006.

0: Hello.
1: Hello, sir.
0: O kọ nbele tin pe.
1: Ese la gelu ni e.
0: La gelu le wa yo baba abado.
1: Is that la gelu ese?
0: Be ni sir.
1: Ah, e ka le sir o.
0: Yes sir.
1: E pele o.
0: Yes sir.
1: E ku se o.
0: Yes sir.
1: Awon gbadu apola ke bi e do.
0: E seun o.
1: Láti ọjọ́ tó ti pẹ́ nígbà tí wọ́n ti ọtọ́ ti máa ń ṣeré fún wa ní Liberty Figure Road ní Seven Sisters Club láti bá wọn bọ̀. Àwọn wọn máa ń kí àpilẹ̀kẹ̀ ọmọ ọ̀tún bèrè àwọn ti sọ lálẹ́kọ̀ọ́ sàlámù ilé wọn gbogbo gbà ẹ̀ kan.
0: Ẹ ṣeun. Mo wà pẹ̀lú yín.
1: So gba yẹn wọn máa pè ṣe ẹgbàá yẹn lọ́ba sọ pé aláìkí rẹ́kọ̀dù wọn kàn ń gbà yẹn lọ́ba sọ wípé mo rí ṣíṣe kan tó jó ijó wa pòórò là ibi ìdìbò àbádọ́ ẹ̀ ọ́ parí ọ́.

jẹ́ kí n tún pààrọ̀ ẹ̀ kí n lò láti apá bí ẹ jẹ́ ń pààrọ̀ ẹ̀ kí n lò láti apá bí ẹja ṣe báyìí láti apá bí orí òpè tẹ́ pè sílẹ̀ èyí tẹ bá fẹ́ darapọ̀ tẹ fẹ́ pè wọlé sórí ètò yìí 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè plus 2348142499106 láti ilẹ̀ òkèrè plus 2348142499106 lójú òpó tẹ pèsè láti ilẹ̀ òkèrè ẹ jẹ́ kí n lò láti apá àbí tẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa mú kí n káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágelu 96.7 FM òkè gájòkè ńlẹ̀ ìbàdàn ìbílẹ̀ wà láwọ̀ àtẹ̀tí láǹfààní àti máa gbọ́ dùn àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó jẹ́ ti àkúlá king eléyìí tá à ń tẹ̀sí ìtì gbọ̀nyìn ẹ dẹ̀ tún lè wò wá ketekete lójú òpó facebook ẹ wá lágelu fm 96.7 lọ lójú òpó facebook ẹ̀ lẹ́mẹ̀ẹ́ ẹ kú kalẹ̀.

ṣe ọlọ́bẹ̀ṣẹ́ ẹ̀yìn tẹ́ bá fẹ́fẹ́ jẹ ẹ̀kwá ìbínú ẹlẹ́gbádùn ẹ̀ lọ́sẹ̀ yìí àbí ẹjá jọ pàdé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé kó tó bá dọjọ́ ojúmọ́ ẹ pàdé mi lórí ètò tàpín ni ó wà ń bẹ̀. Látọwọ́ aago kan wàgò méjì bẹ̀rẹ̀ olóòtú ètò ìṣínà aláyọ̀ ògo èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà kọ́ gbogbo àwọn kọ̀tà àjọṣe tó fi dòtí gbogbo kọ́ sí ṣìkẹ́ òkè tọ́lá túnde adégbèrò àmọ́ otp olùwàtòsìn ẹ̀dùọ̀ bẹ́ẹ̀ ni tí ẹ fẹ́ bá mi sọ 0806874932 ojú òpótẹ́ pèsè. A mọ̀ pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ lẹ́mbẹ̀ẹ́ kù kalẹ̀.